0: àárín bí ọ̀nà kan náà kó àwa tọ̀ bí. Ẹ̀yin ha rò pé ní gbogbo àkókò yìí àwa ń ṣe àwíjàre níwájú yín, àwa ń sọ̀rọ̀ níwájú Ọlọ́run nínú Kristi, ṣùgbọ́n àwa ń ṣe ohun gbogbo olùfẹ́ ọ̀wọ́n láti mú yín dúró. Nítorí ẹ̀rù ń bà mí pé nígbà tí mo bá dé, èmi kì yóò bá yín gẹ́gẹ́ bí irú èyí tí mo fẹ́, àti pé ẹ̀yin ó sì rí mi gẹ́gẹ́ bí irú èyí tí ẹ̀yin kò fẹ́. Kí ìjà, owú jíjẹ, ìbínú, ìpínyà, ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn, ìjírọ̀sọ, ìgbéraga, ìrúkèrúdò kí ó má bá wà. Àti nígbà tí mo bá sì padà dé, kí Ọlọ́run mi má bàa rẹ̀ mí sílẹ̀ lójú yín, àti kí èmi kí ó má bàa sọkún nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ti ṣẹ̀ náà, tí wọn kò sì ronú pìwàdà ẹ̀ṣẹ̀ ìwà ẹ̀rí àti ti àgbèrè àti ti wọ̀bìà tí wọ́n ti dá.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ní orúkọ Jésù Kristi Olúwa wa, bàbá wa ti ń bẹ lé ọ̀run, a tún dé láṣáálẹ̀ yìí pẹ̀lú àwọn ẹrù wúwo, pẹ̀lú àìsàn, pẹ̀lú àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé wa. Nítorí a mọ̀ wípé bí a bá tọ̀yìn wá, ẹrù wúwo yóò dópin ní ìgbésí ayé wa. Àìsàn kò gbóògùn yóò parẹ́ ní ìgbésí ayé wa. Àwọn òkè tí ó ti wà yóò ṣídìí ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe ń bẹ̀bẹ̀ ní àṣálẹ̀ yìí wípé gbogbo òkè, gbogbo àìsàn, gbogbo ègún, gbogbo ìjẹgàba sàtánì, gbogbo ìdánilóró sàtánì, ẹ ó mú wọn kúrò lórúkọ Jésù. Wípé ìlọ́po, ìlọ́po, ìlọ́po ẹ̀rí yóò gbẹnu wa kan lórúkọ Jésù. Bí ọ̀rọ̀ yín yóò ti máa jáde, à ń bẹ̀yìn wípé pẹ̀lú agbára, pẹ̀lú ìwòsàn, pẹ̀lú ìdáǹdè, pẹ̀lú ìdánisílẹ̀, ẹ ṣe é fún wa lórúkọ Jésù. Àdúpẹ́ pé ẹ ti gbọ́, a ó sì rí i pẹ̀lú ojú wa. A ó ní ìmọ̀lára rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jókòó. Ní àṣálẹ̀ yìí tí ó jẹ́ àṣálẹ̀ tí ó kẹ́yìn nínú ìpàgọ́ wa, a ń sọ̀rọ̀ lórí agbára atóbijì Ọlọ́run àti àwọn òkè wa. Agbára atóbijì ti Ọlọ́run àti àwọn òkè wa. Ọlọ́run lè ṣe ohun gbogbo, àbí bẹ́ẹ̀ kọ́? Kò sí ohun kan tí ó nira fún Ọlọ́run láti ṣe. Ohun gbogbo ni ṣíṣe pẹ̀lú rẹ̀, gbogbo ipá, gbogbo agbára, gbogbo ọlá ti Ọlọ́run ni. Ìbéèrè kan ló wáyé nínú Genesis orí 22, ẹsẹ̀ 14 láti ẹsẹ̀ 13. Olúwa sì wí fún Abraham pé, nítorí kíni Sara ṣe ń rẹ́rìn-ín wípé èmi ó ha bímọ nítòótọ́, ẹni tí ó ti gbó tán, ohun kan ha ṣòro fún Olúwa. Ọlọ́run ń bí ọ́ bí ó ṣe béèrè lọ́wọ́ Abraham, ó ní ṣé ohun kan ṣòro fún Olúwa láti ṣe? Ó wá ń sọ fún ọ wípé ní àkókò tí a dá, èmi ó padà tọ̀ ọ́ wá. Ní ìwòye àmọ́dún, Sara yóò sì lí ọmọkùnrin kan. Ọlọ́run sọ èyí kan náà fún ọ. Bí o bá jẹ́ ẹni tí ó yàgàn, ó sọ wípé kò sí ohun tó ṣòro fún òun láti ṣe. Ó ní ní ìwòye àmọ́dún, ìwọ náà ó gbé ọmọ tuntun tìrẹ jó lórúkọ Jésù. Nínú Jóòbù orí 42, Jóòbù orí 42, ẹsẹ̀ 2, ó mọ ìṣòro, wàhálà, àìsàn tí Jóòbù ní. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jóòbù fún rẹ̀ sọ wípé èmi mọ̀ pé ìwọ lè ṣe ohun gbogbo, àti pé kò sí ìrò inú tí a lè fi, tí a lè fà sẹ́yìn kúrò lọ́dọ̀ rẹ. Ní orí yìí kan náà, ní ọjọ́ yìí kan náà, tí Jóòbù sọ wípé èmi mọ̀ wípé ìwọ lè ṣe ohun gbogbo, ní ọjọ́ náà ni ìgbèkùn àìsàn tí ó wà lára rẹ̀ ló dópin. Ọjọ́ tí ìwọ fúnra rẹ̀, tí o bá gbàgbọ́ wípé ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí àṣálẹ̀ yìí, wipe ko si on ti o soro fun olorun lati se iru ojo asale be ni gbogbo wahala re ati awon oke ti o wa ni igbese aye re won yo dopin loruko Jesu ninu Jeremiah ori kejile logbon Jeremiah ori kejile logbon ese iketa di logun oni ah oluwa olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re ko si ohun kohun ti o soro fun o bi o ba ni iru igbagbo be o daju wipe oke ti o wa ni igbese aye re yo kuro lasale yi loruko Jesu nitori olorun ti an gbadura si oni oba lori ohun gbogbo bawo ni o ti yi o si wipe olorun ni atobi ju to ni gbogbo agbara ati gbogbo ipa ronu nipa agbara to tayo ti eda nigbati olorun da gbogbo agbala aye lati inu ofo se o mo we pe ki carpenter ki o to le kan tabili tabi aga oni lo igi ki alagbede ki o to ro ada tabi oko oni lo irin sugbon olorun wa oni lo ohun kohun lati fi seda ohun gbogbo ti a nri loni ni a fi so fun wa ti a fi ran ara wa leti we pe olorun wa atobi joni oni gbogbo agbara oni alagbara nla oni olowosan olodumare to ni ohun gbogbo ni ikawo re olupese ni pelu oto otun ni aniseko oni balogun loju ogun to n pa gbogbo ise satani run bi o ba fi oju ri eyi ti a n so yi ti o si wo olorun oba lori ohun gbogbo o ko ni ri ohunkohun ni igbese aye re ti o soro ju fun olorun lati se o si ri wipe ni asale yi gbogbo ko seese ni igbese aye re yo di siseese loruko Jesu ni kiakia a o ma wo koko meta lori iwaasu ti ale yi ikini olubori agbara nla ti olorun wa olubori agbara nla ti olorun wa ikeji oke nla nla to nsidi nipase olorun wa oke nla nla to nsidi nipase olorun wa iketa oniruru ise iyanu anu lati odo olorun wa ikini olubori agbara nla ti olorun wa wo Exodus orike dogun Exodus orike dogun lati ese ikokanla ni ati so fun wa bi olorun wa se lagbara to tali o dabi iwo olowa ninu awon alagbara tali o dabi iwo ologo ni mimo eleru ni ti nse ohun iyanu ti nse ohun iyanu nje olorun le se ohun iyanu ni igbese aye re loni yo se ohun iyanu nitori pe alagbara ni ologo si ni an so fun ninu chronicle kini ori kokande logbon lati ese ikokanla si ikeji lati re olowa ni titobi ati agbara ati ogo ati isegun ati olanla nitori ohun gbogbo li orun ati le aye tire ni ijoba ni tire olowa asi gbe oleke li ori ohun gbogbo li ori fun gbogbo oro pelu ola odo re ni ti wa iwo si joba lori ohun gbogbo li owo re ni agbara ati power ati le owo re ni siso ni di nla wa ati fifi agbara fun ohun gbogbo agbara yi yo sise ni igbese aye re loni akaikatan ni awon ohun ti olorun wa ti se pelu agbara nla re nitori ailopin ni olorun ti an sin nigbati abamoye iru agbara nla ti olorun wa ni a o dabi omiran ninu emi wa iberu
3: ifoya ati sisa kijo kijo yo di ohun igbagbe ati ohun ajiji loju enikokan wa loruko Jesu aigbagbo yo di ohun igbagbe ninu ede eno wa iye meji yo kodanu bi elobo ninu igba aya wa bi o ba mo eni ti an pe ni Olorun ti o si mo we pe oni atobiju oni oni agbara olubori o mo we pe ko si ohun to soro lati se wi pe ohun ti o pe ni oke ni igbesi aye re a o so de petele bi a ba si oloju nipa ti emi lati ri asiri ijile atobiju agbara Olorun aye re koni ri bakan na mo Olorun atobiju to da aye ati eniyan lai nilo iranlowo enikeni yo sise yo dabira ni igbesi aye re nitori we pe agbara Olorun koni afiwe ninu Isaiah ori ogoji Isaiah ori ogoji lati ese ikarun di logbon nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba li emi mimo wi gbe oju yin soke sibi giga ke se wo tali o da nkan won yi tali o da won mo ni tali o da won ti mu ogun won jade wa ni iye o n pe gbogbo won li oroko nipa ti tobi ipa re nitori pe oun le ni ipa ko si okan ti o ko ese ikeji de logbon iwo ko ti mo iwo ko ti gbo pe Olorun ayeraye Oluwa eleda gbogbo ipekun aye ki saare mo ni ki saare be ni are ki mu ko si awari oye re agbara yi yo sise ni igbesi aye re la sale yi loruko Jesu ninu Efeso ori keta Efeso ori keta o ye ki o ma fi okan ro o nlanla ti Olorun yo se fo ni asale yi bi a tin wo agbara atobiju Olorun wa Efeso ori keta ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa o so fun wi pe agbara yi agbara Olorun yo sise ninu re o si so fun wi pe yo se ohun to nbere ikeji yo se eyi to nro lokan iketa yo se gbogbo ohun ti a nbere tabi ti a nro ikerin yo se ju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lasale yi loruko Jesu o wa so pe oju be lo wi pe Olorun alagbara atobiju ti se oke nidi yo se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro oni iru agbara yi yo sise ninu wa mo ro wi pe o mura sile mo ni se o mura sile nitori wi pe loni Olorun yo sise ara ni igbesi aye re nitori agbara nla to ji Jesu Kristi dide lati inu oko o setan lati sise ni igbesi aye re eyi ni o mu wa lo si koko keji nsin o n so nipa oke nla nla to n sidi nipase Olorun wa oke nla to n sidi nipase Olorun wa ninu Matthew ori ketadelogun Matthew ori ketadelogun lati ese ikokandelogun nigba na le awon omo ehin Jesu to wa leyin won bi pe e se ti awa ko le jade ohun kan sele omo kan ni emi esu emi to nda loro won gbe omo yi won si odo awon omo ehin Jesu sugbon won o le se won o le emi esu jade sugbon nigba ti Jesu de pelu oro ase kan o le emi esu jade eyi wa se awon omo ehin ni kayefi wọn bèrè wípé kíni ṣe.

0: kíta ṣùgbọ́n tí wọn ò bọ́ láṣálẹ̀ yìí a ó tu ọ sílẹ̀. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àṣà báraku tó ṣòro láti dáwọ́ rẹ̀ dúró bí igbó mímu tàbí sìgá tàbí ọtí mímu tàbí tábà ṣùgbọ́n láṣálẹ̀ yìí ó dòmìnira lórúkọ Jésù. Tí ẹlòmíràn tó jẹ́ òkè ní ìpadà sẹ́yìn ìgbà gbogbo kí ènìyàn kí ó di ìgbèkùn fún ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n àti tu ọ sílẹ̀. Ìkẹrin tẹlòmíràn jẹ́ ìgún tàbí èpè tàbí ìtàkasíni tó jẹ́ wípé láti ìgbà náà ni onítọ̀hún ti yàgàn tí tàbí tí òkúta bá ọjà rẹ tí wọ́n sì gbé ẹsẹ̀ lé ìgbéga lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n mo kí ọ kú oríire wípé bí o ti wà níhìn láṣálẹ̀ yìí gbogbo rẹ̀ yóò dópin lórúkọ Jésù. Tí àwọn mìíràn ní àìsàn olórí kunkun tó ń gbọ́n owó lọ láì ní àwòtán tẹlòmíràn ní ìdójúléní oṣó tàbí àjẹ́ tàbí àwọn ẹlẹgbẹ́ awo ṣùgbọ́n mo gbàgbọ́ wípé o ti di òmìnira. Ẹlòmíràn sì ní ẹ̀mí mátẹ̀gbẹ́ àìríṣe àìríṣẹ́ òṣì tó dógòtì ni tó dàbí ẹni wípé ó jẹ́ ìgbèsè tó takú tó pinnu wípé òun ò bá ọkàlẹ̀ ìjákulẹ̀ ẹrù tó jẹ́ wípé ó ń sọni di ẹrú àti wàhálà tí mú ènìyàn máa rò wípé ikú yá jẹ̀sí lọ ṣùgbọ́n láṣálẹ̀ yìí lórúkọ Ọlọ́run lórúkọ Jésù a ó mú gbogbo rẹ̀ kúrò ó sì di ẹni tí ó ní òmìnira lórúkọ Jésù. Ìkẹta onírúurú iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wá onírúurú iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wá Matthew orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ìkejìdínlọ́gbọ̀n. Nígbà náà ni ó wá ó sì tẹríba fún un wípé olúwa ràn mí lọ́wọ́ ṣùgbọ́n ó dáhùn wípé kò tọ́ kí a mú àkàrà àwọn ọmọ kí a fi fún ajá. Ó sì wípé bẹ́ẹ̀ ni olúwa àwọn ajá a máa jẹ nínú ẹ̀rún tí ó ti orí tábìlì olúwa wọn bọ́ sílẹ̀. Ohun tí Jésù ń sọ níhìn ni wípé bí obìnrin yìí yóò bá rí iṣẹ́ ìyanu gbà kì í ṣe iṣẹ́ ìyanu bíi ẹ̀tọ́ bẹ́ẹ̀ni wípé ó yẹ ó tọ́ ó pé láti rí iṣẹ́ ìyanu yìí gbà. Ó ń sọ fún un wípé bí ajá ni obìnrin yìí rí ṣùgbọ́n obìnrin yìí ó mọ ohun tí Jésù ń sọ ó wá ń sọ wípé bẹ́ẹ̀ ni olúwa ṣùgbọ́n àwọn ajá máa jẹ nínú ẹ̀rún tí ó ti orí tábìlì olúwa wọn bọ́ sílẹ̀. Nígbà náà ni Jésù dáhùn ó sì wí fún un pé obìnrin yìí ìgbàgbọ́ ńlá ni tirẹ̀. Mo gbàgbọ́ wípé Ọlọ́run ó sọ bẹ́ẹ̀ fún ọ ní àṣálẹ̀ yìí ìgbàgbọ́ ńlá ni tirẹ̀ kí ó rí fún ọ kí ó rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́ ṣé o fẹ́ nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run láṣálẹ̀ yìí ó ní yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́ a sì mú ọmọbìnrin rẹ̀ láradá ní wákàtí kan náà. Nínú ìṣe àwọn apostẹ́lì ni mo fẹ́ ka ọ̀rọ̀ kan fún ọ mo gbàdúrà wípé kí Ọlọ́run kí ó ṣe ọ lójú ẹ̀mí láti rí ìtumọ̀ tí ó ṣe iyebíye nínú ohun tí a ń kà yìí iṣẹ́ àwọn apostẹ́lì orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n dé ìkẹrìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́ Pọ́ọ̀lù òun sí là ń gbàdúrà wọ́n sì ń kọrin ìyìn sí Ọlọ́run àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn lójijì ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mìtìtì ọgán gbogbo ilẹ̀kùn sì ṣí ìdè gbogbo wọn sì di sì tú sílẹ̀ rántí wípé àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí wọn ò tọ́ wọn ò yẹ kí á tú ìdè wọn ṣùgbọ́n gẹ́rẹ́ tí
1: Paul o Sila ti won gbadura ti won sin korin ni agbo wi pe ide gbogbo awon onitubu awon ti won wa ni le tubu ide won tu sile iwo na la sale yi ki se nipa tito ki se nipa yiye ki se nipa mimo se sugbon bi aba tin gbadura nitori anu olorun ni gbogbo ide to de o ni o ma tu loruko Jesu ye ran leti we pe balogun orun ijosi ko ye sibe amu omo odo re larada yi ni a pe ni ise iyanu anu obirin ara Kenani Timothy kapo ti o dabi aja ni waju olorun sibe o gba iwosan ati idande fun omobirin re ko ye ko leto si sugbon o gba nitori ise iyanu anu olorun obirin onisun eje ko ni ohunkohun bi ore bi ore bi oluranlowo bi alagbawi bi ewa bi okiki sugbon bo ti le je wi pe obirin yi ko ni nkankan sibe sibe amu larada lese kese eyi ni a npe ni ise iyanu anu nitori be je ki o yi o wi pe akoko tire ti de gbogbo oke to wa ni igbese aye re won opora loruko Jesu onko ti baje ibaje ike ti o dabi oke to shu si os leyin a mu won koro gege orun ni a mu won koro jejere ni to nje inu re a mu won koro ibaje ogbe inu ninu ifun a mu won koro bi o si je ifoti ifoju iyadi iditi iyaro ikope arumolegun a mu won koro loruko Jesu ide ki o be si ni gbadura ki o so fun Olorun wi pe gbogbo oke ti o wa ni igbese aye re aisan ko gbogbo ti o wa ni igbese aye re egun ajogun ba to wa ni igbese aye re ati ohun ti o ti wa nibe ti o ti gbadura ti o ti gba awe fun ojo pipe sugbon ti o wa nibe wi pe ni asale yi a o mu gbogbo won kuro patapata ise anu ni o ise iyanu anu ni ki se wipe o leto si ki se wipe o pe ki se wipe olohun kan to fi le jalanka to ni waju oluwa wipe nitori eyi ni se fun mi ise iyanu anu olorun ni ise iyanu anu lati odo olorun wa oke re yo sidi wahala re yo dopin aisan yo kuro out to sile au mo larada au da onide murasile ise iyanu ti de murasile anu olorun po murasile ko si ko sese pelu olorun wa murasile gbogbo aisan gbogbo isoro gbogbo wahala to dabi oke ni olorun yo mu kuro
2: gba olorun gbo gba olorun gbo bi o ba le gbagbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídì kí o sì bọ́ sínú òkun tí kò bá ṣiyè méjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò sì rí bẹ́ẹ̀ fún un

0: Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: Mo fẹ́ kí o rántí wípé àṣálẹ̀ òní ni àṣálẹ̀ ọjọ́ tí ó kẹ́yìn. Ó sì dá mi lójú wípé Ọlọ́run fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àìníye àìlóǹkà iṣẹ́ ìyanu. Ṣé o jẹ́ ọ̀kan lára àwọn olóríire tí yóò gba iṣẹ́ ìyanu kí o tó lọ? Nítorí wípé ọjọ́ alẹ́ tí ó kẹ́yìn yìí Ọlọ́run fẹ́ ṣe ìyanu ní ìgbésí ayé rẹ. Kí o sì mọ̀ wípé ohun tí ó ti dúró síbẹ̀ gẹ́gẹ́ bí òkè ní àṣálẹ̀ yìí ni Olúwa fẹ́ mú gbogbo rẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí bẹ́ẹ̀ tẹ́tí sílẹ̀, bí o bá ní ohunkóhun bí gẹ̀gẹ̀ lọ́rùn, bí ìpakè, bí ike, bí oyún ìju, tàbí ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú sí àgọ́ ara rẹ, àwọn wọ̀nyí ni a fẹ́ gbàdúrà fún nísinsìnyí. Ohunkóhun tí ó bá wú sí ara rẹ, gẹ̀gẹ̀ ni, ìpakè ni, ike ni, oyún ìju, ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú lé ara rẹ, ó gbé ọwọ́ sókè, ó sì fi ọwọ́ kan lé ibi tí ó wú yìí, kí a gbàdúrà kí òkè yìí tí ó wà ní ìgbésí ayé rẹ kí ó lè ṣí. Mo retí ọwọ́ rẹ lókè. Bí o bá ní ohun tí a sọ yìí, bí a bá ti gbàdúrà tán, ni o ní láti yẹ ara rẹ wò lórí ohun tí a fẹ́ gbàdúrà sí. O sì rí i wípé òkè ti ṣídi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, atóbi jù, ẹlẹ́dàá, a dúpẹ́ wípé ẹ ti fi wá lọ́kàn balẹ̀ wípé bí a bá sọ fún òkè wípé kí ó ṣídi, tí kò sí iyè méjì kan lọ́kàn wa, tí a sì gbàgbọ́ wípé ohun tí a sọ yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ nítorí náà mo wá lórúkọ Jésù tẹ̀tí fi fún wa nínú agbára ẹ̀jẹ̀ Jésù àti pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ àti ìfàmì oríyàn yín. Nítorí náà ni a ṣe ń gbàdúrà wípé gbogbo òkè tí ó wú sí ara àwọn ènìyàn wọ̀nyí, ẹ kúrò lórúkọ Jésù. Ìwọ ike tí ó fi ẹ̀yìn ẹni yìí ṣe ibùgbé, mo pàṣẹ jáde ní orúkọ Jésù. Gẹ̀gẹ̀ ọrùn tí ó wà ńbẹ̀ fún ọjọ́ pípẹ́, mo pàṣẹ fún yín, ẹ jáde lórúkọ Jésù. Ìpákè tí ó wà ní abẹ́ inú, mo pàṣẹ nísinsìnyí wípé gẹ́gẹ́ bí òkè, ẹ ṣídi lórúkọ Jésù. Ẹsẹ̀ wíwú, ara wíwú, ikùn wíwú, mo pàṣẹ ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú alágbára, ẹ fi ọwọ́ kan gbogbo àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú gbogbo àìsàn tí ó jẹ́ kí ara wọn wú, àti ìrora tí ó jẹ́ kí ara wọn wú, àti gbogbo àrùn wọ̀nyí, ẹ lé wọn jáde lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nísinsìnyí, àwọn tí a gbàdúrà fún yìí, ẹ yẹ ara yín wò. Bí o bá sì ti rí i wípé bí ìpákè ni, tàbí ohun mìíràn, tàbí oyún ìju, tàbí ike, tàbí gẹ̀gẹ̀, tàbí ara wíwú, o rí wípé o ti kúrò, o yin Ọlọ́run lógo, a ó sì yọ̀ pẹ̀lú rẹ, kí a tó máa tẹ̀síwájú nísinsìnyí.

ibikibi ti o ba wa ki o ma jade bo ori wi pe bi a se gbadura tan nkan ti o wu si onikun nkan ti o wu si olorun e ti o wu si olese ati e ti o wu si olabe ori wi pe o ti kuro olorun ti si oke re nidi ma bo ni gbongan keje gbongan keje e je ki awon asona wa ki won ki o dari won an reti yin o ibikibi ti o ba wa yara re wo ori wi pe olorun ti se fun o o ti mo oke re o ti si nidi ma jade bo yara re wo ise iyanu anu ni ki se wi pe boya ni kankan leto si o to abi o ye ti re ni ma jade bo an reti yin se ayewo ti olorun mokoro gbogbo oke ni yo sidi nisisin bi won ti n jade bo a fe gbadura fun awon ti o ni arun miran ninu ara bi o ba ti n gbo eyi ti o jo ti re ki o ma nawo soke arun bi ete arun bi ogbe inu tabi jejere ti won pe ni cancer tabi egbo ojo pipe ulcer ninu tabi lara iko jedo jedo tuberculosis iko fe arun atogbe bi o ba je awon nkan wonyi tabi ohun ti o jo won le o je ti re ti o ti ru kaakiri fun ojo pipe idande ti de nitori ise iyanu anu yóò tẹ ọ lọwọ lórúkọ jésù ẹdíjú kí a gbàdúrà àwọn wọnyí tí ó ní àrùn tí a kà sílẹ wọnyí tàbí ohun tí ó jọ wọn ẹtẹ ni tàbí ọgbẹ inú tàbí cancer tàbí egbò ọjọ pípẹ ulcer tàbí ikọ jẹdọjẹdọ ikọ fe àrùn àtọgbẹ bí o bá ní àrùn tí ó jọ àwọn wọnyí yọ ọwọ rẹ sókè lẹsẹkẹsẹ bí a bá ti gbàdúrà tán ni kí o yí ara rẹ wò nítorí wípé iṣẹ ìyanu tìrẹ ó ń dúró de ọ ọlọrun aláàánú a dúpẹ wípé alágbára ni yín ẹ kì í bá tì kò sí ohun tó ṣòro fún yín láti ṣe nítorí bẹẹ ni a fi ń gbàdúrà fún àwọn wọnyí gbogbo àrùn tó wà lára wọn ẹ lé wọn jáde lórúkọ jésù ìwọ àrùn ẹtẹ mo pa á láṣẹ jáde lórúkọ jésù gbogbo ọwọ tó ti re ọwọ tó ti gé àti ẹsẹ tó ti re tó ti gé mo pàṣẹ wípé kí ọlọrun ẹlẹdàá kí ó dá àwọn ẹyà ara tí ó ti sọnù tí ó ti re sọnù kí ó dá wọn padà lórúkọ jésù gbogbo kòkòrò tó ń jẹ àgọ ara rẹ àpàwọrun amú wọn kúrò gba ìwòsàn lórúkọ jésù gbogbo ọgbẹ inú à ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ jésù àrùn jẹjẹrẹ cancer àpá aláṣẹ ẹ jáde lórúkọ jésù àti egbò ọjọ pípẹ yálà lójú ara tàbí nínú ẹdọ ẹ gba ìwòsàn lórúkọ jésù ikọ jẹdọjẹdọ ikọ fe àpá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ jésù kí ìwòsàn tó tọ́ ìwòsàn tí ó dúró pẹ́ títí kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ jésù ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ jáde lórúkọ jésù gbogbo àwọn àrùn mìíràn tí ó farajọ àwọn wọ̀nyí tí ó ń dá wọn lóró tí ó mú owó tí ó ń kówó wọn lọ ọlọ́run aláàánú alágbára ẹ wò wọ́n sàn lórúkọ jésù ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídì ó ní láti ṣídì a gbàgbọ́ wípé ẹ ti ṣe a gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa lórúkọ jésù kristi olúwa wa àmì.
ye ara re wo. Ibikibi ti o ba wa ye ara re wo. Ise iyanu Olorun ti te o lowo. Bi o ba ti ri ise iyanu yi wepe o ti farahan ninu ara re ki o ma jade bo.

yẹra rẹ wọ bí o bá sì ti ń rí iṣẹ ìyanu ọlọrun tí a ṣe fún iṣẹ ìyanu àánú ọlọrun ni kì í ṣe wípé ẹnikẹni lẹtọ sí ó sì jẹ ti gbogbo ẹni tí ó bá gbàgbọ́.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlè rọ́kọfẹ́, àìlè ráyafẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ègún, tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká máa rọkọ fẹ́, ká máa rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan, kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, a wá síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀, àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run, àti láti jẹ́ kí ẹ kọ̀ǹkan wọ̀nyí sí ọkàn wa, ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ọkàn tí ń rìn kiri, gbogbo ọkàn tí kì í lè dúró, tí kì í lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín, ẹ bá wọn wí, ẹ mú wọn kúrò nínú wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa. Bí ẹ ó ti máa ṣí ìwé mímọ́, ẹ là wá lójú, ẹ ṣe wá ní iyè, kí òye kí ó lè yé wa. Kí a lè mọ bí a ti gbàdúrà, kí a lè mọ bí a ti wá ojú Ọlọ́run, kí a sì lè ní àwọn ohun àmúyẹ láti lè wà ní ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ pẹ̀lú yín ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé òwe orí kẹrin, ẹsẹ̀ ìkẹtàlélógún, ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ ni orísun iyè. Ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, ìkànnà níbi a bá sọ wípé pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀, láti inú àyà tàbí láti inú ọkàn ni orísun iyè. Lónìí a ń sọ̀rọ̀ lórí iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Iṣẹ́ ìyanu nínú ọkàn ènìyàn. Ìwé òwe orí kẹtàlélógún. Ìwé òwe orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ọmọ mi, fi àyà rẹ fún mi, kí o sì jẹ́ kí ojú rẹ kí ó ní inú dídùn sí ọ̀nà mi. Àwọn ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí, wọ́n sọ̀rọ̀ nípa àyà tàbí nípa ọkàn ènìyàn tàbí nípa inú ènìyàn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ wípé ọkàn wa ó ṣe iyebíye níwájú Ọlọ́run. Wọn kò mọ̀ wípé àwọn nǹkan tí a ń rò láti inú, àwọn ìṣe wa gbogbo ó ń wá láti inú. Àwọn ẹlòmíràn wọn kì í rò wípé a nílò iṣẹ́ ìyanu nínú ọkàn, nínú àyà ẹ̀dá. Wọ́n máa ń rò wípé bí a bá ti tọ́jú ìwà òde ara, ọ̀rọ̀ sísọ lẹ́nu, tàbí aṣọ wíwọ̀, tàbí ìrìn, bí a bá lè ṣe àkọ̀wé àwọn ohun tí àwọn ẹlòmíràn ń ṣe, bí a bá sì ti fi àwọn ìgbé ayé wa tí a ń rí lójúkojú, bí a bá ti fi wọ́n ṣètò, wọ́n rò wípé èyí ti tó. Àwọn oníwàásù pàápàá ọ̀pọ̀lọpọ̀ wọn, ó ṣeéṣe oníwàásù ní àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà káàkiri, ni wọ́n máa ń ṣe àṣìṣe yìí tí wọ́n máa ń rò wípé bí ẹnìkan bá ti ní ìwà ọmọlúwàbí, wípé irú ìwà bẹ́ẹ̀ ó ti tó láì ní ìyípadà ọkàn, ìyípadà àyà. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run jẹ́ kó ní mọ̀ fún wa ni wípé ohun tí ó ṣe pàtàkì níwájú òun, òun ni bí ọkàn wa ti rí, òun ni bí àyà wa ti rí, àti wípé a ti ní iṣẹ́ ìyanu ti ìyípadà ọkàn, ti ìyípadà àyà. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, a ó rí wípé gbogbo ohun tí a ń ṣe kò ní lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Nínú òwe tí mo kà fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, orí kẹrin ẹsẹ̀ ìkẹtàlélógún ni ó fi ó ń sọ wípé ju gbogbo ohun ìpamọ́, pa àyà rẹ mọ́, pa ọkàn rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ wá ni orísun iyè. Èyí jẹ́ wípé gbogbo ohun tí a ń ṣe nínú wa, gbogbo ohun tí a ń ṣe ní ìgbésí ayé wa, wọ́n ń wá láti inú ọkàn. Èyí ni Jésù Kristì ń sọ nínú Matthew orí kejìlá. Matthew orí kejìlá láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n. Ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ẹ̀yin tí ṣe ènìyàn búburú, yóò ti ṣe lè sọ̀rọ̀ rere
nitori ninu opolopo ohun inu li enu eso ninu opolopo ti o njade lati inu okan lati inu aya wa ni enu ni o nso iwa ti a nri lode o je ohun ti o njeyo lati inu e ti a ni lati inu okan nitori be ni o fi se pataki we pe ke a mo pe bi a ba fe sin olorun bi a ba fe se ohun itewogba ni waju olorun ani lati ni ikola aya ani lati ni ise iyanu le o kan aya wa ani lati ni iyipada ti olorun nikan le se ani lati ni ni o kan aya wa o meji ni o menuba ikoko meji ninu oro yi ikini ipo ti okan eniyan wa ipo ti okan eniyan wa ekeji iyipada okan omo eniyan iyipada okan omo eniyan lakoko ke awo ipo ti okan omo eniyan wa gba ti a so wi pe omo eniyan eyi je okan ti ko ti datun bi okan ti a ko ti iyipada okan ti ko ti ni ifowoto iyipada latoke wa iru ipo wo ni iru okan be wa ye ke awo Genesis ori kefa ese ikarun Genesis ori kefa ese ikarun Olorun si ri pe iwa buburu eniyan de pupo le aye ati pe gbogbo iru okan re kiki ibini lojojumo leyin ti Adamu ati Eva ti subu ni ogba Edeni lati igba yi gan ni a ri wipe okan eniyan o je okan buburu ni waju Olowa nitori gbogbo ise gbogbo iwa gbogbo oro ti o njade lati inu okan yi o je ohun to buru jai o seese ke enikan ki o je elesin awon elomiran ma ro wipe elesin o ti to o ti yege ni waju Olorun sugbon enikani le je elesin iwa ti ru eni ben hu ki se nipa ti esin o je nitori iro okan buburu ibi ti o wa ninu re o se se ke enikeni ki o je eni ti o mo we sugbon iwe mimo tabi iwe kika eyi ko yi okan pada a o ri wi pe iwa buburu ni aarin awon omowe lo peleke si o sese ki a ri enikan ti o je wipe o ti rin lo si oke okun o ti lo si ilu oba fun opolopo igba tabi o sese ki a ri eni ti o je wipe o ti le ti mo otito ihinrere die sugbon ti ko gbadura agbayori ki o ba le ni iyipada okan a o ri wipe iru eni be iwa iru eni be yo je ohun ti ko ba ife Olorun mu ese karun yi eyi ni o fi so fun wa wepe nitori Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye eredi iwa buburu ti o di pupo yi se nitori pe won o je olaju ni atabi nitori pe won o kawe tabi nitori pe won o ti rin jina si awon orile ede miran rara eredi iwa buburu yi ni wepe iru okan won iru okan re kiki ibini lojojumo bi a ba so wipe nkan kan o je ibi o je kiki ibi e je wipe ko si alaafo ninu iru okan be lati se rere ko si alaafo fun iru okan be lati se rere die se buburu die sugbon o je kiki ibi ki si se ni igba kan o je lojojumo eni afi ma nso fun awon ipere fun awon omode o sese ki o je wipe won fe se igbeyawo a ma nso fun wipe ki won ki o gbadura daradara adura agbayori adura ti a o ni idahun lati odo Olorun bi a ba fe se igbeyawo nitori opolopo ninu awon omo kekeke opolopo ninu awon omo ti o je wipe won sese fe igbeyawo won fe loko won a ma wo bi enikan se je elesin to won a ma wo bi enikan se ja papa ninu ise esin Olorun o sese bi a ti wa sinu ile esin ki a ri enikan o le je okunrin o le je obinrin o sese ki o je ohun ni o ma koko tete de si ile esin
bi aba tin ko awon aga ijoko a ma ba wa ko bi aba tin ko iwe orin a n ko nkan miran a ma ba wa ko ki eni ti o fe gbe yawo ki o ma ro we pe ah bi ohun ba le gbe iru eni bayi ni yawo eni ti o je elesin bayi eni ti o ja papa ninu isin olorun bayi wi pe ohun a ni ayo popo lati odo olorun wa ko mo wi pe eni yi o sese keni keni ki o ja papa o sese keni keni ki o teramo isin olorun lai gba adura agba yori si igbala si yipada okan tabi elomiran bi won ba fe gbe yawo won ma wo iru aso ti awon elomiran wo we pe okunrin yi ojojumo lo wa ni imototo ojojumo lo dabi eni o dabi eni pe eni yi o ri nkan je o si seku nitori be won ma ro we pe iru eni be ni awon fe ni loko tabi ki won ro we pe o je olu eni ton showo eni ton rin kaakiri bo ba tin lo si ilu awon hausa to lo nko boya epa tabi epo lo nko wa si sale nihin be na lo nlo si ilu awon ibo boya isu lo fe lo ra ni boya nkan mi bo tin lo lo nde aso to sin wo bo se nawo iru moto to nlo awon elomi a ma ro we pe bi a ba ni iru eni bayi loko bi a ba le gbe iru eni bayi sile o dabi bi eni pe nkan yo de wa lorun ohun ti o ye won ni we pe iwa rere ko ti inu owo wa iwa rere ko ti inu ti gbajumo wa iwa rere ko ti inu esin wa iwa rere o ma ntinu iyi pada okan wa eni afi ma ntemo ni leti nihin we pe bi a ba de inu ijo ohun ti a kokko ni lati se ni we pe ki a gbadura se olorun ki a ni iyi pada okan tabi bi a ba fe gbe yawo ohun ti a ni lati se ni we pe ki a gbadura se olorun olorun nikan soso lo mo okan eniyan iwo funra re gege bi eniyan o ko le mo kilo wa ninu okan enikeni ye ke awo samueli kini ori 16 ese ikeje samueli kini ori 16 ese ikeje sugbon oluwa wi fun samueli pe ma se wo oju re ma se wo irisi re ni o ti an so nihin tabi giga re nitori pe emi ko nitori ti oluwa ki wo bi eniyan ti wo eniyan ma wo oju eniyan ma wo irisi tabi giga tabi bi eniyan se woso tabi bi eniyan se lokeke to sugbon oluwa a ma wo okan okan yi gan la nso nipa re wi pe awon ti ko mo olorun won ko ni iyi pada okan ati wi pe iro inu won kiki bini lojojumo ninu iwe oniwaasu ori kesan ese iketa oniwaasu ori kesan ese iketa eyi ni ibi ninu ohun gbogbo ti a n se labe orun pe ise kan na ni si gbogbo won ati pelu aya omo eniyan kun fun ibi isinwi nbe ninu won nigba ti won wa laye ati leyin eyi ni won a lo sodo awon oku o ye ki oyeye wa nihin ohun kan na ni oro olorun ni o n tenumo fun wa wi pe aya omo eniyan kun fun ibi bi a ba so wi pe igo kun fun omi o je wi pe o ti kun to be ti a ko le fi omiran sinu igo yi bi a ba so wi pe abo o kun fun omi tabi o kun fun epo e je wi pe a ko le fi nkan miran sinu re o ni aya omo eniyan o kun fun ibi a fi se apejuwe gege bi abo tabi gege bi garawa wi pe ibi nikan soso ni o wa ninu garawa yi bakan na aya omo eniyan bakan na okan omo eniyan o kun fun ibi o wa so fun a wi pe isinwi iwa ibi ni o wa ninu won nigba ti won wa le aye oni leyin na won a ku won a lo si ipo oku ninu ese won nitori be ki o ye wa wi pe bi olorun ko ba ti yi okan wa pada o je wi pe ninu okan wa lohun ibi
nikan ni o wa ninu re eni a fi man je ki o ye ni we pe bi a ba pe eniyan wa sinu ijo ki se we pe ke a so we pe ah mo ti kuro ni ijo sele mo ti wa nwa si dipa eyi ni ko ti fun ni iye pada eyi ni je we pe o kuro lati inu ijo kan o bo sinu ijo miran bi o ba ti de yin bi o ba fe je ni te ogba ni waju olowa ki se wi pe o fi aso funfun nikan sile tabi o fi aiwo bata nikan sile o fi tabela ati truari sisun nikan o fi sile eyi ni se pataki sugbon ko to ani lati wa si waju olowa ki a so fun olorun wi pe okan ibi ni agbe ni angbe kaakiri a si n fe ki olorun ki o se iyipada aya iyipada okan fun wa ki abale je eni itewogba ni waju re eyi ni o se pataki eyi ni ani lati bojuto tabi o se se ki o je wi pe ati je eni ti o nka bibeli tele tele a si ti je eni ti o mo bibeli ki se wi pe o kan ye ki a mo bibeli si akasori bi a ba ti de yin be ni ani lati ma gbadura fun iyipada okan iyipada aya nitori eyi ni olorun reti ke abale je eni itewogba ni waju re bi atile nwa si ilesi bi atile nka bibeli bi atile je eni ti o ja fafa ninu ise esin bi atile nlo si idapo oju ile bi atile nka akiri lati se ijere okan bi ki ba se wi pe ati gbadura ti o dani loju ti emi olorun si n ba emi wa jere wi pe ati di omo olorun wi pe ati ni iyipada okan bi ki ba se pe ati se be gbogbo ohun ti a n se yo je ofo ati ohun ti ko lere ni waju oluwa olorun ni lati yi okan wa pada nitori wi pe okan eniyan o je ohun ti o buru jaye ninu Marko ori keje lati ese ikokanlelogun Marko ori keje ese ikokanlelogun nitori lati inu eni lati okan lati inu okan eniyan ni iro buburu ti jade wa panshaga agbere ipaniyan ole ojukokoro iwa buburu itanje wobia oju buburu esoro odi igberaga iwere lati inu

kí ó wọnú ọkàn wa, kí ó yí wa padà, kí ó mú kí ipò tí ọkàn wa wà, kí ó wá sí ìyípadà. Ní ìgbà mìíràn ni a máa ń rò wípé bí ènìyàn bá ní ìwà ọmọlúwàbí, tí ìwà rẹ̀ tí ó dàbí ẹni wípé ó dára lójú ènìyàn, a máa ń rò wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti jẹ́ ẹni ìgbàlà. Láì ní ẹ̀rí tàbí ìrírí ìyípadà ọkàn, èyí jẹ́ àṣìṣe púpọ̀. Ó yẹ kí ó yé wa wípé bí kì í bá ṣe wípé Ọlọ́run fún ara rẹ̀ ni ó yí wa padà, síbẹ̀síbẹ̀ a ó jẹ́ ẹni tí kò mọ eléèrí níwájú Olúwa. Àwọn èrò inú ọkàn wa, àwọn ìpinnu wa, àti àwọn nǹkan tí à ń lépa yóò jẹ́ ibi níwájú Ọlọ́run. Èyí ni Ọlọ́run fi sọ fún wa wípé ọkàn ọmọ ènìyàn ó jẹ́ ọkàn tí ó burú jáì, kò sí ẹni tí ó lè mọ́ nínú Jeremiah 17:17, ẹsẹ̀ ìkẹsàn-án. Ọkàn ènìyàn kún fún ẹ̀tàn ju ohun gbogbo lọ, ó sì burú jáì, ta ni ó lè mọ́? Èmi Olúwa ní wá àwárí ọkàn ènìyàn, èmi ní dán inú wò, àní láti fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ àti gẹ́gẹ́ bí èso iṣẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni àpẹẹrẹ tàbí àpèjúwe tí Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí ọkàn ènìyàn ti rí. Ohun tí ó sì ṣe pàtàkì ni wípé a ní láti ní ìyípadà ọkàn. Bí kì í bá ṣe pé ìyípadà ọkàn yìí wá, a kò ní lè ní ojú rere níwájú Olúwa, a kò ní lè bá Ọlọ́run rìn. Nítorí pé àwọn àpèjúwe tí Bíbélì ṣe nípa ọkàn ni wípé ọkàn ènìyàn ó jẹ́ bí ọkàn tí ó le gẹ́gẹ́ bí òkúta. Ó ní ọkàn wọn le bí òkúta adamantì, ó sì jẹ́ ọkàn ìgbéraga, ó jẹ́ ọkàn ìwà búburú, ó jẹ́ ọkàn aláròṣe ohun búburú, ó jẹ́ ẹni tí ó jẹ́ wípé wọ́n jẹ́ alágídí. Èyí jẹ́ wípé ó dàbí ẹni wípé tinú mi ni wọ́n ṣe, ó pọ̀ fún wọn. Ẹlòmíràn bí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá wéwèé nípa ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá ṣe àpèjúwe tí a kà á, tí a ṣe ìtumọ̀ rẹ̀, ṣùgbọ́n a sọ wípé lóòótọ́ ló yé òun, àti kọ́ lórin, àti wà á ní wàásù, àti gbà á ládùúrà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò máa sọ wípé ohun tí òun yóò ṣe, òun ni òun yóò ṣe. Síbẹ̀síbẹ̀ ọkàn wọn kún fún òkùnkùn, ọkàn wọn kún fún agídí, ọkàn wọn kún fún ìtànjẹ, ó sì kún fún ojú kòkòrò. Èyí ni Ọlọ́run fi ń sọ fún wa wípé ó ṣeéṣe kí a máa wá sínú ìjọ, ó sì ṣeéṣe kí a máa lọ sínú ìjọ mìíràn, ó ṣeéṣe kí a wà ní ẹ̀sìn ti àwọn onígbàgbọ́ ti Bíbélì, tàbí kí a wà nínú àwọn ẹ̀sìn mìíràn. Ṣùgbọ́n bí a kò bá ní ìyípadà ọkàn, a kò ní lè gbé pẹ̀lú Olúwa, a kò ní lè ní ìrẹ́pọ̀ tàbí ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run, nítorí ọkàn wa ni Ọlọ́run máa ń wò. Ó sì mọ gbogbo ohun tí ó wà nínú ọkàn wa, ó mọ ipò tí ọkàn wa wà, ó mọ ète àti àbá tí ó ń wá láti inú ọkàn wa, ó mọ àwọn ìpinnu àti àwọn ìlànà tí ó ń wá láti inú ọkàn wa níwájú Olúwa. Ẹni tí a kò bá tí ì yípadà ọkàn rẹ̀, ó dàbí ipò òkú, ọkàn rẹ̀ ó kún fún gẹ̀dẹ̀gẹ́dẹ̀, ọkàn rẹ̀ ó dàbí orísun àwọn omi tí ó jẹ́ wípé ó ní oró nínú, ọkàn rẹ̀ ó dàbí ọ̀gbun àwọn egungun àwọn òkú, tàbí kí a sọ wípé ó dàbí ìyàngbẹ́ ilẹ̀, níbi tí àwọn èrò búburú tí ó ti ń jáde wá. Ṣe gáfrà fún mi láti lo èdè yìí kí ó lè yí ọ dáradára. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ilé ìdọ̀tí tí a máa ń yàgbẹ́ sí, irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ibi tí ó kún fún èérí púpọ̀, ó sì dàbí ibi orí ààtàn tí a máa ń dalẹ̀nù sí. Irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó dàbí ihò àwọn ẹranko búburú, àwọn èrò búburú, àwọn ìpinnu búburú. Ro àwọn nǹkan wọ̀nyí kí o gbé wọn yẹ̀wò dáradára, wípé ọkàn rẹ ó jẹ́ ipò òkú tí a ṣí sílẹ̀ níwájú Olúwa, ó jẹ́ orísun omi búburú tí pani, tàbí tí gbin nǹkan mìíràn májèlé sínú ọkàn ènìyàn tàbí sínú ara ènìyàn, ó jẹ́ ọ̀gbun fún àwọn egungun òkú, ó sì jẹ́ aṣálẹ̀ níbi tí àwọn èrò búburú tí wọ́n ti ń jẹ jáde wá, ó jẹ́ ilé ìdọ̀tí, ó jẹ́ orí ààtàn, ó sì jẹ́ ibi tí àwọn ìpinnu, àwọn ìlànà, àwọn èrò búburú tí wọ́n ti ń jáde. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, kí ó má jẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ̀.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. Bàbá Jésù Kristì Olúwa wa. Ẹni tí ó fẹ́ wa, tí ó rán Jésù Kristì láti wá sí ayé yìí, láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀, tí kò fẹ́ kí a ṣègbé, ṣùgbọ́n tí ó ń pè wá láti gbàgbọ́ nínú Jésù Kristì, kí a ba lè ní ìyè ẹnipẹ̀kun. A fi ògo, ìyìn àti ọlá fún orúkọ yín. Ẹ gba ọpẹ́ wa ní orúkọ Jésù. Àdúpẹ́ wípé ẹ ti fi àánú yín hàn fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin rẹ̀. Àdúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire. Àdúpẹ́ wípé ẹ kọ́ wa bí a ti gbàdúrà. Àdúpẹ́ wípé ẹ fún wa ní ìgbàgbọ́ láti rọ̀ mọ́ yín nínú òfin ọ̀la wàhálà tí ó wà nínú ayé. Àdúpẹ́ wípé ẹ kọ́ wa láti súnmọ́ yín nígbà tí ayé ń bá wa jagun, nígbà tí ẹ̀ṣẹ̀ ń gbógun, nígbà tí èṣù pàápàá tí ó ń wá ẹni tí yóò pajẹ. Ẹ pè wá sínú agbo, ẹ sì pè wá sí abẹ́ ààbò. Àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ gba ọpẹ́ àti

ẹgbà ọpẹ àti ẹyìn wa ǹjẹ bí a ti wà níhìn lónìí à ń bẹbẹ wípé ẹ fún wa lórí ọfẹ sí i wípé ohun gbogbo tí a ó ṣe ìwà tí a ó hù àti bí a ó ṣe kọrin ni bí a ó ṣe gbàdúrà ni ohun gbogbo tí a ó máa ṣe jẹ kí ó wà gẹgẹ bí ìbámu nínú ọrọ yìí ní orúkọ jésù bí a ti ń gbọ ọrọ yìí nísinsìnyí ẹ fún wa ní etí ọmọ tí yóò gbọ tí yóò sì ṣe ohun tí ẹ ń sọ fún wa láti ṣe àdúpẹ wípé ẹ ti gbọ tiwa a sì bẹyìn wípé gẹgẹ bí a ti máa gbọ ọrọ yìí nísinsìnyí wípé ọrọ yìí yóò jẹ àǹfààní fún wa yóò sì pèsè wa sílẹ láti wà pẹlú ọlọrun títí ní orúkọ jésù kristi olúwa wa. Láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìsìn ni a ti ń sọ tí a sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run tí ó mú wa rí ìbẹ̀rẹ̀ ọdún yìí ó tún ṣàánú fún wa láti jẹ́ kí a rí òpin rẹ̀ ẹ̀bẹ̀ àti àdúrà wa síwájú sí i ni wípé gẹ́gẹ́ bí ọlọ́run ti pa wá mọ́ tí ó ti ṣe wá lóore wípé ìwà wa ìrìn wa ọ̀rọ̀ ẹnu wa ìṣe wa wípé yóò máa fi ọpẹ́ fún ọlọ́run ní ìgbà gbogbo gẹ́gẹ́ bí àwa náà ti mọ̀ wípé a ti súnmọ́ òpin ọdún yìí wípé kò tó ọjọ́ méjì tí ọdún tí a wà nínú rẹ̀ yìí tí yóò fi di ògbólógbò ọdún èyí ni wípé tí yóò fi kọjá lọ tí a ó fi bọ́ sí ọdún titun ọ̀rọ̀ ìyànjú tí a ní lónìí nínú ìwàásù wa ni èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá kí a wo Deuteronomy orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ìbá ṣe pé wọ́n gbọ́n kí òye èyí kí ó yé wọn wọn ìbá ro ìgbẹ̀yìn wọn ẹ sọ̀rọ̀ ọlọ́run yìí tí ó ń pè wá láti jẹ́ ọlọ́gbọ́n àti tí ó sì ń pè wá láti ro ti ìgbẹ̀yìn wa ó ní a fi ń sọ̀rọ̀ lónìí lórí èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá ọlọ́run jẹ́ kí ó yé wa àwa pàápàá gẹ́gẹ́ bí ẹni tí ó fojú sílẹ̀ tí a rí ohun tí ó ń lọ ní àyíká wa a mọ̀ wípé kò sí ohun tí ó ní ìbẹ̀rẹ̀ nínú ayé tí a wà yìí tí kò ní òpin ohun tí a fojú rí ohun tí ó jẹ́ bí ohun ìní ohun tí ó jẹ́ bí aṣọ tí a ń wọ̀ bí oúnjẹ tí a ń jẹ bí ilé tí a ń gbé bí àwọn àǹfààní tí a ní nínú ayé kò sí ohun tí a fojú rí tí ó ní ìbẹ̀rẹ̀ tí kò ní òpin yálà ohun dáradára yálà ohun tí ó bani nínú jẹ́ a máa ń sọ fún wa bí ẹkún pẹ́ẹ́dẹ́ alẹ́ kan wípé ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ bí a tilẹ̀ ń sunkún síbẹ̀ a mọ̀ wípé ẹkún sísun olópin ní ìdàkejì bí a ń rẹ́rìn bí a ń yọ̀ bí a ń jẹun bí a ń ṣiṣẹ́ bí a ní àwọn nǹkan dúkìá àwọn àlùmọ́nì ayé yìí kò sí ohun tí a ní láyé tí kò lópin ìbá ṣe ìtẹ́ tàbí ìjọba ìbá ṣe ipò tàbí àǹfààní ìbá ṣe ní ahéré tàbí nínú ìlú ohunkóhun tí a lè ní tí a lè pè ní tiwa nínú ayé yìí bí ó ti ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ní òpin ọlọ́run jẹ́ kí ó yé wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ tàbí gẹ́gẹ́ bí òwe tí ó yẹ kí a fọkàn wa rò wípé bí a bá jí láàárọ̀ a máa ń retí wípé alẹ́ yóò dé ọjọ́ kọ̀ọ̀kan nínú ayé bó ti ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló lópin ọ̀sẹ̀ kọ̀ọ̀kan nínú ayé bó ti ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló lópin àti oṣù kọ̀ọ̀kan àti ọdún kọ̀ọ̀kan wò ó nígbà tí a wà ní oṣù kínní ọdún yìí ó dàbí ẹni wípé ọdún náà kì yóò lópin àwọn ọmọ kéékèèké àti àwọn àgbà tí kò lóye ní ìbẹ̀rẹ̀ ọdún yìí wọ́n ń gbèrò wọ́n ṣe ìpinnu wọ́n sì rò wípé ọdún yìí jẹ́ ọdún tí yóò gùn lọ tí kò ní sí òpin ṣùgbọ́n níhìn-ín la dúró tí a ń wo iwájú tí a sì mọ̀ wípé ní wákàtí díẹ̀ sí.

pé ìwà àgbèrè àti panṣágà ó jẹ́ ìwà tí ó burú jù lọ àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú ọlọ́run wá sórí ẹni. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn, a wàásù fún wọn, a kò fìdí wọn létí, a sì fún wọn ní oníwàásù tí ó ga jù láàrin wọn ní àkókò náà, síbẹ̀síbẹ̀ aróhin rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúròó láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Kí ni wọ́n ṣe nípa rẹ̀? Ǹjẹ́ wọ́n sọkún? Ǹjẹ́ wọ́n ronú pé wàdà? Ǹjẹ́ wọ́n bẹ Ọlọ́run? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nàmọ́ àti àṣepé? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wípé kí adáríjì wọn wẹ́sẹ̀ ìkejì ẹ̀yìn sì ń fẹ̀ sókè? Ẹ̀yin kò kúkú kàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín. Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin Ọlọ́run, ìwà àìlọ́lọ́run, ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ẹ̀yìn rere, wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, tí a ní ìwà àìbìkítà fún òfin Ọlọ́run, kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ni onídàájọ́ òdodo, Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́. Ó jẹ́ mọ̀ bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, balùwẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. Ó sọ wípé Ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé Ọlọ́run bínú, jẹ́ kí ó yí ọ. Gbàtí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde, ìbínú Ọlọ́run nìyẹn. Gbàtí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, gbàtó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kẹ́nání ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́, ọkàn àìmoore hàn, tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà, kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, bí o bá ka Májẹ̀mú láéláé dáradára, nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà ni ọ̀kẹ́ àìmòye nínú wọn ni a pa wọ́n rẹ́ lójú kan náà ní ọjọ́ kan. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, èyí ni wípé gbogbo ọmọ Ísírẹ́lì lákòókò kan nítorí ìbínú àti ìdájọ́ Ọlọ́run ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, rántí Sàfírà àti rántí Ananiah. Bí a bá sọ wípé Ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí Ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni a ń pè ní ìbínú Ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà, ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin Ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí Ọlọ́run, bí ẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìn rere, bí ó bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó, wọn a máa gbẹni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ń bẹ́ẹ̀? Ṣé panṣágà wà ń bẹ́ẹ̀? Ojú kòkòrò ńkọ́, ìwà ayé ńkọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ̀ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀.

ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmùgọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù, ó ṣe é ṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí Ọlọ́run lè dá ọ lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun, ẹnikẹ́ni tí ì bá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin Ọlọ́run. Ẹnikẹ́ni tí ìbàjẹ́, ìbàjẹ́ wòlíì létí òkun, ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn wípé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe, kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀ jẹ́ kí ó yí ọ, wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú, ẹlẹ́ṣẹ̀, apẹ̀yìndà, àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀, à ń sọ fún wa wípé wọn kì yóò lọ láì jìyà. Bí o bá wo àwọn ìwé oníwàásù, ìwé oníwàásù orí kẹjọ ẹsẹ̀ ìkọkànlá, nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti ṣe, láti hùwà ibi. Bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀, wọ́n rò wípé Ọlọ́run kò rí wọn, ṣe òun ti Dáfídì, ó rí Báṣébà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i, ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí, wọ́n sọ fún, ó ránṣẹ́ sí. Nígbà tí ó ránṣẹ́ sí Báṣébà, ó dàbí ẹni wípé bóyá Ọlọ́run sùn, bóyá Ọlọ́run ò rí, nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà. Ṣùgbọ́n ó lóyún, ó bímọ, orí gbogbo lèṣe-lèṣe tí Dáfídì ṣe, gbogbo ìwàkuwà, ìwà ìbàjẹ́, ìpànìyàn tí Dáfídì ṣe, ṣùgbọ́n Ọlọ́run rí. Ó rán Nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ni, ó ṣe ní ìkọ̀kọ̀, ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba. Bí o bá wo ìgbésí ayé Dáfídì láti ìgbà náà lọ, ìdà kò sinmi láti máa lé Dáfídì, ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀, àti wàhálà nínú ẹbí rẹ̀. Nítorí kíni? Nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣe ni ó ní àkọsílẹ̀ níwájú Olúwa. Bákan náà ni ìwà Ọlọ́run lónìí. Má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ní oṣù tí ó kọjá, kí o rò wípé kò sí ìdájọ́, ìdájọ́ wà. Nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú, nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi. Wo ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú. Èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Kì yóò dára fún ènìyàn búburú, béèrè lọ́wọ́ Judas Iscariotu, yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú, béèrè lọ́wọ́ Saulu, ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Israẹli, yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú, béèrè lọ́wọ́ Farao tàbí Nebukadnessari tàbí Herodu. Ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn. Ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn. Ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn, tí ó dàbí òjìji, nítorí tí kò bẹ̀rù níwájú Ọlọ́run. O lè máa sọ wípé àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé. Kí o máa rò wípé nísinsìnyí a wà ní àkókò oore ọ̀fẹ́. Nítorí bẹ́ẹ̀, a lè ṣe ohunkóhun tí a bá fẹ́, nítorí ayé oore ọ̀fẹ́ la wà. Àwọn ẹlòmíràn wà tí wọ́n máa ń tan ara wọn jẹ bẹ́ẹ̀, tí wọ́n máa ń sọ wípé má mú lè pọ̀ fún mi,
akoko aye ore ofe la wa nisisin yi ni ro wi pe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida olorun loju won le re koja ofin olorun won le dese bi won ba ti fe ye ka wo ma je mo titun ni corinthi kini ori kewa corinthi kini ori kewa lati ese kefa nkan won yi si je se apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun boboru gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni jokan eyin kin wa nilo wepe bi atile wa ni akoko ori ofe bi otile je wepe jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun wa wepe bi aba lo sinu ese bi aba fowo pa ida olorun loju o daju wepe ibinu olorun idajo olorun yo wa sori ese bakona wo hebero orikewa hebero orikewa ese kokan le logbon ohun eru ni lati sobo si owo olorun alaye ohun eru ni lati sobo si owo olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti nje eni ti o ngbe igbe aye ailofin igbe aye ti ko mo oro olorun igbe aye ti o ma rin irin kunrin isokoso igbe aye ti o ma nse ohun ti ko to ti o si mo wi pe idajo olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo olorun wo danieli ori kerin danieli ori kerin lati ese iketa di logbon danieli ori kerin lati ese ikerin le logun segara fara fun mi danieli ori kerin ese ikerin le logun nitori na oba je ki imoran mi ki o je itewogba lodo re ki o si fi ododo ja ese re kuro ati aise dede re nipa fifi anu fun awon talaka bi yo le mu alaafia re pe nitori na oba nitori na okunrin obinrin ijoye enikeni ti a le je je ki imoran yi ki o je itewogba lodo re ja ese re kuro ohun ti daniel nso fun oba nihin ni wepe ki o ronu pewada ki o ko ese sile nitori pe bi a tile fi owo so owo po bi elese ko ba ronu pewada bi asako apeyinda ti o n sa isansa kuro lodo oluwa bi ko ba pada wale bi omo olina kuna bi ko ba mo wepe ibi ti o n wa ile ajeji ti o n wa wepe bi o n ba n lo bi ohun ti n se nibe wepe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju wepe idajo olorun ni yo je tire nje bi o ba n sa fun idajo olorun nje bi o ba mo wepe o ye ki o sa asala fun emi re ki o si le kuro labe ibinu olorun ti o gbona jojo kini o ye ki o se irunu po adani wepe ki o fi ododo ja ese re kuro ohun ti a n so nihin ni wepe ki o je olooto ki o je olododo ki o mo wepe ese je ohun egbin ohun iri niwaju olorun ki o mo wepe agbere panṣaga ma n fa ibinu olorun ki o mo wepe eni ti o n pe ni abanidese kii se ore o je ota ti yo fa idajo olorun ati egun olorun wa si ori re ki o mo wepe
kò sí tí o ti lè dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ ni, ní abolé ni, tàbí ní òkùnkùn wípé ojú Ọlọ́run rí ọ, ojú Ọlọ́run wò ọ, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá, kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú Ọlọ́run, kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jánankátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún, ó nípa èyí wọn ni tì, kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀, bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí, bí òbí ti rí, bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò, kí o sì kọ gbọ́ àìṣedéédé sílẹ̀ pátápátá, kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jákọ́bù, Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wí pé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga. Ta ni agbéraga? Ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara rẹ̀ ní olódodo, agbéraga ni. Ẹni tí ó rin ọ̀nà ìṣìnà, ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tí ó ń sọ wípé kò séwo, kò sẹ́ṣẹ̀, kò sí àṣedéédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ẹni tí Ọlọ́run pè ní ẹlẹ́ṣẹ̀ àti apẹ̀yìndà, ṣùgbọ́n tí ó wá síwájú Ọlọ́run, tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ó ní Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Nítorí náà, ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn, o jẹ́ ẹni tí o jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún, ọwọ́ rẹ kún fún ẹ̀jẹ̀, o sì jẹ́ ilé rí níwájú Ọlọ́run. O ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bóyá olè ni ìwà tirẹ̀, ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan, bí o bá rí, ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́ tí a ó sì jẹ́ olódodo? Èyí jẹ́ nípa ìrònúpìwàdà àti àtúnṣe. O ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyè méjì, kí inú yín kí ó bàjẹ́, kí ẹ sì gbà àwẹ̀. Èyí jẹ́ wípé kí a kàánú, àti ó ń sọ pé kí a gbà àwẹ̀. Ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa, kí a ní ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run, kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá ó jẹ́ ohun tí ó burú níwájú Olúwa. Ó ní kí a sì sọkún, kí a sọkún. A máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí, wọ́n a máa wò fẹ́ẹ́fẹ́ẹ́, kò sí bí, kò sọ́hún, aka bíbélì wọn ò ní wo bíbélì, akọrin wọn ò ní kọrin. Bí a bá sì sọ nípa ẹ̀ṣẹ̀, ẹ̀rín la máa rí lẹ́nu wọn. Ṣùgbọ́n sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ, tí a ń fẹ́ ojú rere Ọlọ́run, wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín. Kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì, tí ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀. Ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún. Ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di àwẹ̀, kí ó di ìbànújẹ́, kí ó di ẹkún sísun, àti kí ayọ̀ yín kí ó di ìkáánú. Ẹ ra yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó, ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí. Ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè Ọlọ́run, wípé bí a bá jẹ́ ẹ̀ṣẹ̀ wa, tí a tún bá níwájú Olúwa, tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rí ara wa sílẹ̀, wípé yóò gbé wa ga,
yóò daríjì wá, yóò mú wa wá sí ìjọba Ọlọ́run, yóò sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí, ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró, kí a jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run, ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ, ṣé o jẹ́ apẹ̀yìndà, àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ, o rò wípé Ọlọ́run wá fojú, wípé Ọlọ́run ò rí ọ, ó rí ọ, ó mọ ìgbésí ayé rẹ. Ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni pé kí o lè ronú pọ̀wàdà, kí o lè sọ fún Ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ. O sì fẹ́ jẹ́ ti Ọlọ́run, fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o ń fẹ́ ké pe Ọlọ́run, o ń fẹ́ sọkún kíkorò, o sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ. Dìde dúró, sọ fún Ọlọ́run kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, kí o sọ fún Ọlọ́run wípé o ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin, àìwà bí Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ, wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀. O fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run pátápátá. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ìbínú Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ. Ṣùgbọ́n bí o bá lè sọ fún Ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ronú pọ̀wàdà, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú oore Ọlọ́run, o dájú wípé yóò gbọ́, yóò daríjì ọ́, yóò fún ọ ní ìgbàlà tòótọ́, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ, kí o má sì dẹ́ṣẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ kì í ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín, tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀, tí a ń láti wọ ojú Ọlọ́run, tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo. Kí ìwà àìlọ́lọ́run, ìwà àìwà bí Ọlọ́run, ìwà àìlófin tí ó wà lọ́wọ́ wa, kí a lè kọ̀ wọ́n sílẹ̀, kí a lè jẹ́ olóòótọ́, olódodo, ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà, tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀,
yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà.

pé owó oṣù wọn kì í tó wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wọ́n a máa ti ojú léde ilé, wọ́n a máa di ẹni tó ń tọrọ àwọn obìnrin, wọ́n máa tọ lọ́wọ́ ọkùnrin, wọ́n máa dúró sẹ́gbẹ̀ẹ́ títì, wọ́n máa wá mọ́tò, wọ́n máa wá owó ṣùgbọ́n nígbà tí orí ọ̀fẹ́ Ọlọ́run wá sí ìgbésí ayé wọn, ìyípadà máa dé. Ìyípadà àtọ̀runwá tó yí ọ̀rọ̀ wọn padà, tó yí ìwọṣọ wọn padà, tó yí ìṣe wọn padà, Ọlọ́run tó fún irú àwọn bẹ́ẹ̀ lórí ọ̀fẹ́ ó dájú wípé bí ìwọ pàápàá bá farabalẹ̀, bí o bá sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ yí padà, o ń fẹ́ ìgbàlà tòótọ́, yóò gba ọkàn rẹ là, yóò yí ọ padà, yóò mọ àtúnṣe wá sí ìgbésí ayé rẹ. Jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé a ó farabalẹ̀, a ó gbọ́ òfin Ọlọ́run, a ó ṣe ìfẹ́ Ọlọ́run, ó sì sọ fún wa, o jẹ́ mọ̀, Ọlọ́run ní èrò gíga nípa wa. Bí mo bá ka àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí fún ọ, mo fẹ́ kí o fọkàn balẹ̀ wípé bó ṣe ti ìbùkún ni, ìbùkún wà lọ́dọ̀ Ọlọ́run. Bó ṣe ti òjò ìbùkún ni, Ọlọ́run ṣetán láti rọ òjò ìbùkún sí ìgbésí ayé wa, kìkì wípé o fẹ́ jẹ́, o fẹ́ kí a jẹ́ elétí ọmọ. Ẹni tí ń gbọ́ràn ohun tí ó sọ fún wa ní ẹsẹ̀ ìkíní yìí, ó ní ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Wípé Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Wòkè níhìn-ín, àwọn ẹlòmíràn tí òye òye, wọ́n máa ń tanra wọn jẹ, wọ́n sì máa ń fẹ́ láti tàn wá jẹ. Bí ẹnikẹ́ni bá fẹ́ tàn ọ jẹ, ìwọ má ṣe gbà. Wọ́n máa sọ pé ó lọ darapọ̀ mọ́ àwọn oníbíbélì, àwọn alátùnbí, àwọn tó jẹ́ pé dàtúnbí àdúrà ṣáání gbogbo ìgbà, bíbélì ní gbogbo ìgbà. Wá di aláìní, iṣẹ́ abọ́ lọ́wọ́ ẹ, gbogbo nǹkan apanrun lọ́wọ́ ẹ. Má dá wọn lóhùn. Ọlọ́run sọ fún wa pé bí a bá jẹ́ ẹni tí ó ń gbọ́ràn, ó ní èmi ò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ọlọ́run máa ń jẹ́ ẹni tí ń wí bẹ́ẹ̀, kí ó má ṣe bẹ́ẹ̀ bí rárá. Ọ̀run àti ayé lè kọjá lọ, kí kínní nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú ìlérí Ọlọ́run kò ní kọjá lọ láìṣẹ. Ìwọ jẹ́ ẹni tí ń gbọ́ràn, ìwọ jẹ́ ẹni tí ń farabalẹ̀, ìwọ jẹ́ ẹni tí ń fetí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní òun ó gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ó yẹ kí agbárí Ọlọ́run jẹ́. Àwọn ọmọ Ísíráẹ̀lì ní sòro gbà tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì, wọn ò ní gá, wọn ò ní go. Èyí jẹ́ wípé wọn ò ní kankan rárá, wọ́n jẹ ẹrú. Àwọn tí wọ́n sì ń ṣe ìsìnrú fún, wọn ò sanwó fún wọn. Wọ́n jẹ́ àwọn tí wọn kò lẹ́nu ọ̀rọ̀ níbikíbi. Ó jẹ́ mọ̀, nígbà tí Ọlọ́run rán oníṣẹ́ tí ó ránṣẹ́ sí wọn, tí ó rán ìránṣẹ́ rẹ̀ sí wọn, tí ó sọ wípé wọ́n ó jáde ní oko ẹrú Íjíbítì, ó ṣòro láti gbàgbọ́. Àwọn wọ̀nyí tí wọ́n jẹ ẹrú, àwọn tí wọ́n ti wà ní ẹrú fún bí 400 ọdún, fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, tí wọn ò ní ohun kan, ó ní òun ó gbé wọn ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Ó jẹ́ mọ̀ wípé Ọlọ́run mú ìlérí rẹ̀ ṣẹ. Kí la ti rí? Bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìyanu. Bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọmọ Íjíbítì lẹ́jọ́, títí àwọn wọ̀nyí tí wọ́n fi jáde. Gbà tí wọ́n jáde, kí ni wọ́n ní? Ṣé wọ́n ní ilé? Ṣé wọ́n ní àwọn dúkìá ayé wọ̀nyí? Ọjọ́ yìí gan-an ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bùkún wọn. Ni àwọn ọmọ Íjíbítì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní san owó iṣẹ́ tí wọ́n ti ṣe fún ọjọ́ pípẹ́, tí wọn kò san fún wọn, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn. Gbà tí wọ́n máa jáde pẹ̀lú ọ̀pọ̀ ohun ìní. Bí wọ́n sì ti ń jáde lọ, ni Ọlọ́run fún ara rẹ̀ ló tún ṣe ìlérí fún wọn wípé ẹ̀sà àgbọ́ràn, ẹ̀sà àgbọ́ràn. Nínú ọdún yìí, mò ń fẹ́ ran ọ létí wípé nǹkan tí Ọlọ́run sọ fún wa, bí a bá ń fẹ́ ìbùkún Ọlọ́run ni pé ẹ̀sà àgbọ́ràn, bí o bá wà nínú ẹbí rẹ, bí wọ́n bá ń fẹ́ pa ọ́ lọ́kàndà, rántí wípé ọ̀nà sí ìbùkún ni pé ẹ̀sà àgbọ́ràn. Bí o bá wà ní ibi iṣẹ́ tí wọ́n ń dàyàfọ̀, tí wọ́n ń sọ wípé bó o bá rúbọ, bó o bá ṣe àwọn nǹkan tó lòdì fún onígbàgbọ́ láti ṣe, wípé iṣẹ́ abọ́ lọ́wọ́ ẹ, rántí wípé ẹ̀sà àgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí àwọn ìtì ń lọ, ní kí la máa rí? Ni wípé oúnjẹ tí wọn ò jẹ rí, oúnjẹ áńgẹ́lì, ni Ọlọ́run rọ̀jò oúnjẹ fún gbogbo wọn tí ò sí ẹni tí ebi pa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, gbogbo àwọn tí ó jẹ aláìsàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹrú, Ọlọ́run wo gbogbo wọn sàn. Ó pèsè fún wọn, ó ṣíji bò wọ́n, ó dáàbò bò wọ́n. Bí wọ́n ti ń lọ, kò sẹ́ni tó lè ṣẹ́gun wọn. Àwọn rántí pé ẹrú ni wọ́n o tẹ́lẹ̀ tẹ́lẹ̀, rántí wípé wọn ò jẹ́ jagun jagun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, rántí wípé wọn ò lóye, wọn ò nímọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Gbogbo ibi tí wọ́n lọ ni Ọlọ́run fún wọn ní ìṣẹ́gun. Bí wọ́n ti ń wọ ilẹ̀ Kénání nígbà tó yá.

a rí bí Ọlọ́run ti fún ọ ní ìṣẹ́gun. A rí i pé lónìí Israẹli ta ń sọ̀rọ̀ nípa ojẹ́mọ̀ wípé wọ́n ṣe wà. Àwọn mìíràn tí wọ́n wà ní àsìkò tí Israẹli a ti gbàgbé wọn, ilẹ̀ ti fi wọ́n ṣomi mu. Ṣùgbọ́n àwọn ọmọ Israẹli tí a sọ nípa rẹ̀, wọ́n ṣe wà síbẹ̀síbẹ̀ bí ó bá jẹ́ pé wọ́n jẹ́ onígbọràn pátápátá ni. Ò bá rí bí ìbùkún Ọlọ́run bí ìbá ti pọ̀ tó ní ìgbésí ayé wọn, ó wá ń sọ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá. Ó ń sọ fún àwa tí a jẹ́ onígbàgbọ́ nísinsìnyí, ó ní mo fẹ́ gbé ọgà, mo fẹ́ bùkún ìgbésí ayé rẹ, mo fẹ́ dábìrà ní ìgbésí ayé rẹ, mo fẹ́ fún ọ ní àlàáfíà, ìbùkún àti àwọn ohun ti ẹ̀mí àti ìbùkún ti ara pẹ̀lú. Ó ní ṣùgbọ́n fetí sílẹ̀, farabalẹ̀ sí ohùn Olúwa Ọlọ́run rẹ, kí ìwọ kí ó sì ṣe àṣẹ rẹ̀ gbogbo, kí èmi kí ó ba lè gbé ọgà ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Wẹ́sẹ̀ ìkejì, gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ, bí yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Sọ fún mi báwo ló ṣe lè ṣe é ṣe. Kí a máa lọ lé ojú ọ̀nà kí a pàdé ìbùkún, kí a máa lọ kí ìbùkún tí ó sáré tete kí ó bàlé wa, kí a kọjú sí ọ̀tún kí ìbùkún kí ó kí wa, kí ó sì jẹ́ tiwa, kí a kọjú sí òsì kí ìbùkún kí ó jẹ́ tiwa, kí a tẹ̀síwájú kí a bá ìbùkún pàdé, kí a jókòó kí ìbùkún kí ó sinmi pẹ̀lú wa. Báwo ló ṣe lè ṣe é ṣe? Èyí ni Ọlọ́run sọ fún wa wípé bí àwa ọba fetí sí ọ̀rọ̀ tàbí ohùn Olúwa Ọlọ́run wa. Wo orin Dáfídì, orin Dáfídì orí kìíní láti ẹsẹ̀ ìkíní. Ìbùkún ni fún ọkùnrin náà dúró níhìn-ín. Bí a bá ń sọ wípé ọkùnrin náà, ó yẹ kí ó yé wa gẹ́gẹ́ bí olùkà Bíbélì wípé kìí ṣe ọkùnrin nìkan ni Ọlọ́run sọ nípa rẹ̀. Èyí jẹ́ bí Bíbélì bí ó ti máa ń pe èdè fún wa wípé àti ọkùnrin àti obìnrin, àti ọmọdé lọ́kùnrin lóbìnrin, àti arúgbó lọ́kùnrin lóbìnrin, àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ nípa rẹ̀. Ìbùkún ni fún ọkùnrin náà. Ọkùnrin wo? Ṣé ẹni tí ó mọ Bíbélì ní àkàsórí ṣùgbọ́n tí kìí ṣe rárá? Ìbùkún ni fún ọkùnrin náà. Ta ni a sọ̀rọ̀ nípa rẹ̀ wípé yóò jẹ́ ẹni ìbùkún? Ṣé ẹni tí ó ń wá sí ilé ìsìn nígbà gbogbo, tí ó ń jókòó jẹ́ bí ọmọ Ọlọ́run, tí ó dàbí áńgẹ́lì nínú ilé ìsìn ṣùgbọ́n tí ó burú ju èṣù lọ, tí ó gbóná nínú ilé, ṣé irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ wípé ìbùkún yóò wà fún? Rárá o. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹni ìbùkún. Jẹ́ kí a fara balẹ̀ kí a wo ohun tí ọ̀rọ̀ yìí ń sọ. Ó sọ fún wa wípé ìbùkún ò jìnà sí wa, ṣùgbọ́n bí ìbùkún yìí yóò bá wá sí ìgbésí ayé wa, sí ọkàn wa, sí ara wa, sí àwọn ọmọ wa, àti sí ìdílé wa, wípé o ní ohun tí a ní láti ṣe. Ó ní àwọn ohun àmúyẹ tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Ohun tí a máa ń rí ni wípé bí ó bá di àṣà alẹ́, àwọn ènìyàn tí wọ́n ń gbé ojú ilé kan náà, wọ́n á gbé ìjókòó síta. Àwọn obìnrin wọ́n á máa jọ sọ̀rọ̀, àwọn ọkùnrin wọ́n á máa sọ̀rọ̀. Èyí tí a máa ń rí ni pé bí ọkùnrin bí ọkọ bá lọ síbi iṣẹ́, àwọn obìnrin tí ó kù ní ilé, ó ṣeéṣe nílé ìdáná, ó sì ṣeéṣe bí iṣẹ́ ò bá sí lọ́wọ́ wọn, wọ́n á jókòó, wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, wọ́n á máa fún ara wọn ní ìmọ̀ràn, wọ́n á máa sọ ti ọkọ tí ó ti lọ síbi iṣẹ́, wọ́n á máa sọ ti ìyá ọkọ àti bàbá ọkọ. Àwọn tí wọ́n sì ń bá sọ̀rọ̀ yìí, wọ́n jẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀. Wọ́n á máa sọ fún wọn wípé ìwọ ló ń gbàgbà kúgbà fọkùnrin yìí. Ọjọ́ kan tó bá ti bójú fún, ọjọ́ kan tó bá ti sọ fún pé ẹnikẹ́ni ò lè ṣe bó ṣe ń ṣe yẹn pẹ̀lú ẹ, wípé tó bá ti ṣe bẹ́ẹ̀, ọjọ́ kan ni ìbẹ̀rù tó ní fún ọkọ ẹ, ọjọ́ kan ló máa kásẹ̀ kúrò nílẹ̀. Wọ́n á sọ pé ni mo ṣe ṣe nìyẹn, ọkọ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó gbóná ju nǹkan mí lọ, ìgbà tí mo ti bójú fún, tí mo ti sọ fún pé tó bá tún ṣe bẹ́ẹ̀ wípé èmi pàápàá máa di ọkùnrin mọ́ ẹ lọ́wọ́. Nísìnyí ó mọ̀ wọ́n ara ẹ o, wà ní ẹ̀ẹ́n. Àbí bẹ́ẹ̀ ni, ìwọ tó sọ pé o jẹ́ onígbàgbọ́, o fẹ́ tẹ̀lé ìmọ̀ àwọn ènìyàn búburú, àwa tí a jẹ́ ọkùnrin, ṣé o mọ̀ ní ọjọ́ ìsinmi bí a bá ti àwọn Anglican
àwọn methodist àti àwọn sẹ̀lẹ̀ oníkọlùkù tán wá ti ti ilé ìsìn wọn dé bí ìwọ náà bí ó bá ti ti ilé ìsìn dé wọn á gbé àga ìjókòó wọn á gbé jáde wọn á gbé ayò wọn á gbé sílẹ̀ ibi tí a ti ń tayò bí ẹni méjì bá ń tayò àwọn mẹ́ta mẹ́rin tí ayò ò tí kàn àwọn ajókòó síbẹ̀ wọn máa ibi tí wọn ti ń sọ̀rọ̀ náà máa ti máa ẹ̀mú àtún wà àti ẹ̀mú mímu ìyẹn wà lọ́tọ̀ ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ tí kò dára ìmọ̀ràn tí kò dára ìdí ayò ni àwọn ìmọ̀ràn yìí náà ti ń jáde ó ṣeéṣe ẹlòmíràn ìdí lúdò ló máa jókòó sí lọ́jọ́ ìsinmi fún wákàtí mẹ́rin márùn-ún kò mọ̀ wípé à ń ka bíbélì kò mọ̀ wípé à ń gbàdúrà kò mọ̀ wípé à ń jáde lọ láti lè lọ ṣe iṣẹ́ ìjèrè ọkàn ìdí lúdò ìdí ayò ló máa jókòó sí ibẹ̀ ni oníkálukú ló máa ti máa sọ tinú rẹ̀ jáde ni wọ́n ti máa fún ara wọn ní ìmọ̀ràn tí kò dára ó ní bí o bá fẹ́ ìbùkún nínú ọdún tuntun yìí ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn díẹ̀ ni ó dé sí àgọ́ ara wọn ni alábàgbé ẹnìkan ló máa lọ gbé ìgò kan jáde a ní òun ní ẹ̀rọ a ní òun ní nǹkan ó ní bóun bá ti fi pa é lórí òun fi pa é lára pé ó parí nìyẹn ó sùn bí ọmọ tuntun ni ìwọ tí ó jẹ́ onígbàgbọ́ ó tún ṣe ń gba ìgòróró tàbí ìgòrí lọ́wọ́ ẹnikẹ́ni ò sọ fún ọ wípé orúkọ jésù ó ti tó fún ọ bí a bá ń fẹ́ ìbùkún ó ní a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ṣeéṣe kí ó jẹ́ pé wàhálà ló ní níbi iṣẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ó ní ẹjọ́ ní ilé ní kóòtù ni àwọn ẹlòmíràn sọ pé bí mo bá mú ẹ lọ sọ́dọ̀ wòlíì lágbájá kì í bá tì ní kò kúkú ní ṣoògùn omi náà ló máa gbàdúrà sí bó bá sì ti mú omi náà ló ń fomi náà wẹ̀ ẹni tó bá ń rí ọ a máa rẹ́rìn sí ọ ni àwọn tó bá ní nǹkan kan sí ọ bó bá ti fomi àdúrà wẹ̀ ó ti parí nìyẹn o mọ̀ wípé wọ́n fẹ́ gba agbára ẹ̀jẹ̀ jésù kristi lọ́wọ́ rẹ nígbà tí wọ́n bá ti gbé omi ìgò àbí omi garawa fún ọ ó ní torí bẹ́ẹ̀ ká ṣọ́ra o ọdún tuntun la wà yìí o wípé kí a mọ̀ wípé a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ní ẹni tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ a kì í bá wọn dúró a kì í bá wọn sọ̀rọ̀ èyí ohun tí mo ń sọ ni wípé a kì í bá wọn wéwèé kí wọ́n máa sọ fún wa wípé ẹ̀bá bá ṣe báyìí bá ọ̀nà bá ṣe báyìí ó ní ẹni tí kò jókòó sí ibòjókòó àwọn ẹlẹ́gàn ibòjókòó àwọn ọ̀mùtí ibòjókòó àwọn ẹlẹ́gàn ni ibòjókòó àwọn tí wọ́n ń jẹ bọ káàkiri àwọn tó máa ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe àgálámàṣà tó máa sọ pé àwọn kò rí sí ọ̀rọ̀ ọlọ́run ibòjókòó ẹlẹ́gàn ni ó ní àwa tí a jẹ ọmọ ọlọ́run àwa tí a jẹ ẹni tó ń tẹ̀lé jésù kristi ó ní a kò gbọdọ̀ jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin olúwa dídùn inú rẹ̀ wà ní òfin olúwa dídùn inú wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ kò sí nínú àgbèrè kò sí nínú panṣágà kò sí nínú kó tún jẹ́ pé àlàálẹ̀ ni ọmọ ọlọ́run ló máa tún máa wá ẹni tó ní tẹlifíṣàn káàkiri ló máa sọ pé òun fẹ́ wo tẹlifíṣàn òun fẹ́ lọ sílé sinimá òun fẹ́ lọ sílé ijó òun fẹ́ ka ìwé tọ̀hún òun fẹ́ ka ìwé tibí ìwé mìíràn wà tí àwòrán wà tó máa ń ṣe fún àwọn elédè yorùbá tó máa ń pa wọ́n lẹ́rìn tó àwọn ìsọkúsọ tó máa ń sọ nínú ẹ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ dídùn inú wa kò ní sí nínú irú nǹkan bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin olúwa àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru ẹni tí ó bá jẹ ọmọ ọlọ́run ó ní láti ka ọ̀rọ̀ ọlọ́run ìbá àṣẹ láàárọ̀ ìbá àṣẹ lọ́sàn-án ìbá àṣẹ ní àṣàlẹ́ kí a tó sùn ó ní irú ẹni bẹ́ẹ̀ a máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run a máa ka ọ̀rọ̀ ọlọ́run a máa wo ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run a máa gba ẹ̀mí ọlọ́run láàyè láti lè máa túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún kí ni ìbùkún tí ó wà fún irú ẹni bẹ́ẹ̀ wẹ́sẹ̀ ìkẹta ó ní yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ jáde lé àkókò rẹ̀ ògo ni fún ọlọ́run ó jẹ́ mọ̀ ìbùkún wà fún ẹni tí ó bá gba ọlọ́run gbọ́ ìbùkún wà fún ẹni tí ó bá jẹ́ ti ọlọ́run ó ní yóò dàbí igi tí a gbìn àdúrà mi fún ọ ní ọdún yìí ni pé ó dàbí igi tí a gbìn sí etí ipa odò ó máa so èso jáde lé àkókò rẹ̀ ewé rẹ kì yóò rẹ mi ò gbọ́ kí o ṣe àmì dáradára o ó yẹ kí a mọ̀ wípé ìbùkún ọlọ́run ni yìí a ti bọ́ sínú ọdún tuntun ọdún ìbùkún ọdún ayọ̀ ọdún àsìkí ọdún ìpèsè ọlọ́run ìbùkún ọlọ́run kò ní fi wá sílẹ̀ ó ní ewé rẹ kì yóò rẹ o ó ní ohunkóhun tó ń ṣe nínú ọdún yìí ó máa ṣe déédéé bí o bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu
ṣùgbọ́n ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ nítorí náà àwọn ènìyàn búburú kì yóò lè dúró ní ìdájọ́ bẹ́ẹ̀ lé àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo nítorí olúwa mọ ọ̀nà àwọn olódodo ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé bí a bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu bí a bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí a bá jẹ́ kí ọlọ́run kí ó gba ọkàn wa là bí a bá túnba fún ọlọ́run bí a bá tẹríba fún ọlọ́run bí a bá gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí a bá sọ fún ọlọ́run lọ́dún yìí wípé nílé ni lóde ni ní ìgboro ní ìkọ̀kọ̀ níbikíbi a ó máa gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí a bá bèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run tí ọlọ́run ṣe fún wa lóore ọ̀fẹ́ tí a já ẹ̀ṣẹ̀ sọnù tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí a gbé ìgbésí ayé ìwà mímọ́ ọlọ́run sọ fún wa wípé ọdún yìí yóò jẹ́ ọdún ìbùkún ẹ jẹ́ kí a dìde dúró ẹ jẹ́ kí a bá ọlọ́run sọ̀rọ̀ ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé oore ọ̀fẹ́ láti gbọ́ràn oore ọ̀fẹ́ láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti rìn yẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti wọṣọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti sìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run pé kí ọlọ́run kí ó fún wa pé kí ọlọ́run kí ó fún wa kí ọlọ́run kí ó ṣàánú fún wa kí ọlọ́run kí ó gba ọkàn wa là bí a ò bá ti ní ìgbàlà bí a bá ti ní ìgbàlà kí á ní kí ọlọ́run kí ó sọ ọkàn wa di mímọ́ bí a bá ti ní ìsọdímọ́ kí á ní agbára ẹ̀mí ọlọ́run kí á gbàdúrà wípé oore ọ̀fẹ́ láti gbọ́ràn sí gbogbo ẹ̀kọ́ tí ọlọ́run kọ́ wa kí ọlọ́run kí ó fún wa ọdún yìí bí a bá ṣe bẹ́ẹ̀ ọdún yìí yóò jẹ́ ọdún ìbùkún àlàáfíà ọlọ́run yóò sì wà ní ìgbésí ayé wa ẹ jẹ́ kí a dìde dúró ẹ jẹ́ kí a bá ọlọ́run sọ̀rọ̀ má kànjú o sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹni ìbùkún bí o bá tí ní ìgbàlà bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ kò sí ìbùkún nínú ẹ̀ṣẹ̀ kò sí àlàáfíà nínú ẹ̀ṣẹ̀ sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹni ìbùkún lọ́dún yìí o sì fẹ́ jẹ́ ẹni ìgbàlà kí ìbùkún ọlọ́run kí ó lè pọ̀ ní ìgbésí ayé rẹ.

ẹni tí kò gbé ọkọ rẹ̀ sókè sí asán. Ìwà ìbàjẹ́ tó wà nínú ayé asán ni. Fàájì tó wà nínú ayé asán ni. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn kan asán wọ̀nyí.

Se vuole mo, se vuoi chi sta e già la esce sile. Se i roati e che ti curo, li enure. Àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó. Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe di aláfara, kí o má bàa pòfo, kí o má bàa pàdánù ìjọba ọ̀run.

jẹ́ ọ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

Yẹ̀wò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí, o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ, bí wọ́n tilẹ̀ ń fà ọ́, tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá, o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ, tí wọ́n sọ pé kò burú jù náà, pé rárá, pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì.

0: abi o je ki olorun ki o ti o jade ko ninu ipejo po awon eniyan mimo ke pe yo shanu fun o yo dariji o yo mo awon ese re kuro lehi igba ti o ba ti jewo ese re ki o gba olorun gbo kuta laanu ni olore ofe si ni pelu we pe gege bi leri re igbo ti dari awon ese won yi ji o nipa igbagbo ni a fi ri olorun nipa igbagbo ni a fi ri idariji gba nipa igbagbo ni a fi ri igbala lodo re gba olorun gbo kò yẹ ṣèké ó ti níbi ọba jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo gba ọlọ́run gbọ́ gba ọlọ́run gbọ́ gba ọlọ́run gbọ́ rọ̀ mọ́ ìlérí rẹ̀ sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀ mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ torí ọlọ́run tí kìí ṣe kéènì ọ́ gbàgbọ́ rọ̀ mọ́ ìlérí rẹ̀ ẹ̀jẹ̀ jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀ ẹ̀jẹ̀ jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo sọ wípé ọkàn lè fi gbàgbọ́ ẹnu lè fi jẹ́wọ́ sí ìgbàlà bí o bá ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí o sì ti gbàgbọ́ wípé jésù kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́ tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ wípé agbára jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ ó tó láti di ọmọ títí dé òpin ó tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn láì padà sínú ẹ̀ṣẹ̀ láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé agbára ọ̀rọ̀ ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ jésù kristi tó láti di ọmú títí dé òpin tí ò fi ní ṣìnà bí o bá gbàgbọ́ ìgbà tí a bá gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ ni ẹ̀mí ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ ọlọ́run ni wá bàbá ọmọ àti ẹ̀mí ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà ọ̀rọ̀ tí ó máa mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò. O ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí yóò ṣe sọ. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí kì í ṣe ọkàn ìdíbàjẹ́. Kì í ṣe ọkàn tí ó ń dàgúlá. Kì í ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀. Kì í sì ṣe ọkàn tí kò gbàgbọ́. Ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan-an ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà. Dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò. Títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́ tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́wọ́ tí wọ́n ti kọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀, àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé. A bẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀numọ́ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú sínú lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jinlẹ̀, bí wọ́n ti dídò tó. Wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi. Wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí àwọn angẹ́lì tí wọ́n ń tẹríba fún, ìwọ tí ò ṣèkérí, ìwọ tó jẹ́ pé bí o bá pa kò sẹ́ni tó lè sọ ọ́ di ààyè, ìwọ tí agbára rẹ kò lópin. A bẹ̀ wípé agbára rẹ fi pa àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé àwọn tí ó ti ronúpọ̀àdà, tí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì ó lè gbérímọ́ ní orúkọ Jésù. Ṣe iṣẹ́ àgbàlá rẹ ní ọkàn wọn. Jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó di ìríra fún wọn. Jẹ́ kí ìwà mímọ́ kí ó jọba nínú ọkàn wọn. A bẹ̀ wípé gẹ́gẹ́ bí wọ́n ti gbàgbọ́ wípé wọ́n ti jẹ́ ọkọ̀ sì ti dáríjì. Jẹ́ kí orí fún ẹnì kọ̀ọ̀kan àti olúkúlùkù tí ó ní irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ bí ìgbàgbọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìn ní orúkọ Jésù. Ǹjẹ́ bí a sì ti ń lọ, jẹ́ kí ẹwà rẹ kí ó hàn lára wa. Ògo rẹ jẹ́ kí ó hàn lára wa. Ẹwà ìwà mímọ́ rẹ jẹ́ kí ó hàn lára wa. Nínú ọ̀rọ̀ wa, nínú ìrìn wa, nínú ìṣe wa, nínú gbogbo ibi tí a máa lọ, jẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ pé ní tòótọ́ ẹ̀jẹ̀ Jésù ti wẹ̀ wá. Ọ̀rọ̀ Jésù ti sọ wá dọ̀tun. Agbára Jésù ti yí wa padà. A sì ń bẹ̀ wípé ẹ̀mí rẹ, ẹ̀mí mímọ́ ni, jẹ́ kí o máa jẹ́rìí nínú ọkàn wa wípé a ti di ọmọ Ọlọ́run. A sì bẹ̀ wípé ìhì rere tòótọ́ níbikíbi tí a bá lọ jẹ́ kí ó wà ní ẹnu wa. Ní ojoojúmọ́ jẹ́ kí a máa kéde ìhì rere. Kí a sì máa sọ fún àwọn ẹlòmíràn tí ó ń bọ̀ lẹ́yìn wípé ọ̀nà ìgbàlá wà. Bí a bá sì ti ń sọ fún wọn, tí a sì ń gbàdúrà pẹ̀lú wọn, tí a ń tọ́ wọn sọ́nà, a n be wipe emi kan na ti o sise ninu okan wa agbara eje kan na ti o se yi pada nigbesi aye wa oro kan na ti o bu yi pada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe ko ti gbo nje ibukun ti a tin padanu re lati eyin wa nitori aemo kan wa nitori aegbo ti re nitori aeju ese sile tele tele gbogbo awon ibukun bi ilera bi iwosan anu re to ti jina si wa tele tele nisisiyi bata ti ba jesu dore ti a ti ko ese sile ti a ti di omo ero ijoba run a nbe wipe gbogbo ibukun ti o ti fa seyin kuro lodo wa tele tele ye ki won ki o je ti wa ni oruko jesu gbogbo alakala orukorun ise asekara lai ri ere ni die owo ti an gba si ajade apo ona to lewa ile to na wa abi o wipe gbogbo e patapata le won kuro leyin wa ni oruko jesu lati sin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wepe o ti gbo ti wa nitori agbadura ni oruko jesu kristo oluwa wa
1: Epistle ti Paul apostle si awon ara Galatia ori ikeji eyin odun merinla nigba na ni mo tun goke lo si Jerusalem pelu Barnaba mo si mu titu lo pelu mi mo si goke lo nipa ifihan mo si gbe eyin rere na kale niwaju won ti mo n waasu laarin awon keferi sugbon ni koko fun awon ti o je eni nla ki emi ki o ma ba sare tabi ki o ma ba je pe mo ti sare lasan sugbon ko fi agbara mu titu ti o wa pelu mi eni ti se Heleni lati kola ati nitori awon ike arakunrin ti ayo mu wo inu wa wa awon eni ti o yo wa ise ami lati ri ominira wa ti a wa ni ninu Kristi Jesu ki won ki o le mu wa wa sinu ide awon eni ti awa ko si fi aye fun lati dari wa fun wakati kan ki otito eyin rere ki o le ma wa titi pelu yin sugbon ni ti awon ti o dabi eni nla ohunkohun ti o wu ki won ja si ko je nkan kan fun mi olorun ko se ojusaaju enikeni ani awon ti o dabi eni nla ko ko mi ni nkan kan sugbon kaka bee nigba ti won ri pe a ti fi irere ti awon alaikola lemi lowo bi a ti fi irere ti awon onilale peteru lowo nitori eni ti o sise ninu peteru si ise apostele ti ikola ohun kan na ni o sise ninu mi fun awon keferi pelu ati nigba ti jakobu ati kefa ati joanu awon eni ti o dabi owon woye ore ofe ti a fi fun mi won si fi owo otun idapo fun emi ati Barnaba pe ki awa ki o ma lo sodo awon keferi ati awon sodo awon onila kiki won fe ki a ma ranti awon talaka ohun kan naa gan ti mo n fi titara titara se pelu sugbon nigba ti peteru wa si antioku mo tako ni oju ara re nitori ti o je eni ti aba ba wi nitori pe ki awon kan ti o ti odo jakobu wa to de o ti n ba awon keferi jeun sugbon nigba ti won de o fa seyin o si ya ara re si apa kan o n beru awon ti se onila awon juu ti o ku si jumo se agabagebe bee gege pelu re to bee ti won si fi agabagebe won fa Barnaba ti kara re lo sugbon nigba ti mo ri pe won ko rin deede gege bi otito in rere mo wi fun peteru niwaju gbogbo won pe bi iwo ti se juu ba rin gege bi iwa awon keferi lai se bi awon juu e se ti iwo fi n fi agbara mu awon keferi lati ma rin bi awon juu awa ti se juu nipa eda ti kii si ise elese ti awon keferi ti a mo pe a ko da enikeni lare nipa ise ofin bi ko se nipa igbagbo ninu jesu kristi ani awa naa gba jesu kristi gbo ki a ba le da wa lare nipa igbagbo ti kristi kìí sì ṣe nípa iṣẹ́ òfin nítorí pé nípa iṣẹ́ òfin kò sí ènìyàn kan tí a ó dáláre ṣùgbọ́n nígbà tí àwa bá ń wọ ọ̀nà láti rí ìdáláre nípa kristi bí a bá sì rí àwa tìkara wa dé ẹlẹ́ṣẹ̀ ǹjẹ́ kristi à ń ṣe ìránṣẹ́ ẹ̀ṣẹ̀ bí kí a má rí nítorí pé bí mo bá sì tún gbé ohun wọn ni tí mo ti wó palẹ̀ ró mo fi ara mi hàn bí arúfin nítorí pé nípa òfin mo ti di òkú sí òfin kí èmi kí ó lè wà láàyè sí ọlọ́run a ti kàn mí mọ́ àgbélébù pẹ̀lú kristi ṣùgbọ́n mo wà láàyè síbẹ̀ kìí ṣe èmi mọ́ ṣùgbọ́n kristi wà láàyè nínú mi wíwà tí mo sì wà láàyè nínú ara mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ ọlọ́run ẹni tí ó fẹ́ mi tí ó sì fi ohun tìkara rẹ̀ fún mi èmi kò sọ orí ọ̀fẹ́ ọlọ́run di asán nítorí pé bí òdodo bá ti pọ̀ òfin wá ǹjẹ́ kristi kú lásán.
2: DCLM Radio, Your spiritual welfare is our concern.
1: Christelli ti Paul Apostle si awon ara Galatia ori iketa eyin alai ni ronu ara Galatia tani atoyin je ki eyin ki o ma se gba otito gbo ni oju eni ti a fi Jesu Christi han gbangba laarin yin li eni ti a kan ma gbelebu iki eyi ni mo fe mo lowo yin pe nipa ise ofin ni eyin gba emi bi tabi nipa igboran igbagbo bayi ni eyin se alai ni ronu to eyin ti o ti bere nipa ti emi a se yin pe ni sisiyin nipa ti ara eyin ati jiya opolopo nkan won ni lasan bi o tile se pe lasan ni nitori na eni ti o fun yin ni emi na ti o si se se agbara laarin yin nipa ise ofin ni o fi se bi tabi nipa igboran igbagbo gege bi Abrahamu ti gba Olorun gbo asika si fun ni ododo nitori na ki eyin ki o mo pe awon ti se ti igbagbo awon na ni se omo Abrahamu bi iwe mimo si ti ri tele pe Olorun yo da awon keferi laarin nipa igbagbo o ti wa su irere saaju fun Abrahamu on wi pe ninu re ni abukun fun gbogbo orilede gege be ni awon ti se ti igbagbo je ni alabukun fun pelu Abrahamu olododo nitori pe iye awon ti nbe ni ipa ise ofin be labe egun nitori ti a ti ko pe ifibu ni olukuluku eni ti ko duro ninu ohun gbogbo ti a ti ko sinu iwe ofin lati ma se won nitori o dani loju pe a ko da enikeni lare niwaju Olorun nipa ise ofin nitori pe olododo yo ye nipa igbagbo ofin ki si se ti igbagbo ṣugbọn eni ti n se won yo ye nipasẹ won Kristi ti ra wa pada kuro lọwọ egun ofin eni ti a fi se egun fun wa nitori ti a ti ko pe ifibu ni olukuluku eni ti a fi ko sori igi ki ibukun Abrahamu ki o le wa sori awon keferi nipa Kristi Jesu ki awa ki o le gba ileri emi nipa igbagbo ara emi n soro bi eniyan bi o tile je pe majemu eniyan ni ṣugbọn bi a ba ti fi idi re mule ko si eni ti o le so di asan tabi ti o le fi kun mo nje fun Abrahamu ati fun iru omo re ni ati se awon ileri na ohun ko wi pe fun awon iru omo bi eni pe opolopo ṣugbọn bi eni pe okan ati fun iru omo re eyi ti se Kristi eyi ni mo n wi pe majemu ti Olorun ti fi idi re mule ni saaju ofin ti o de leyin 240 ọdun ko le so di asan ti a ba fi mu ileri na di alailagbara nitori bi ijogun naa ba se ti ofin ki se ti ileri mo ṣugbọn Olorun ti fi fun Abrahamu nipa ileri nje ki a ni ofin afikun nitori ire koja titi iru omo ti a ti se ileri fun yo fi de a si ti pase awon angeli se ilana re lati owo alarina kan wa nje alarina ki se alarina ti enikan ṣugbọn okan ni Olorun nitori na ofin ha lodi si awon ileri Olorun bi ki a ma ri nitori ibasepe ati fi ofin kan fun ni ti o lagbara lati so ni di aye nitooto ododo iba titi pase ofin wa ṣugbọn iwe mimo ti se gbogbo nkan mo sabe ese ki a le fi ileri nipa igbagbo ninu Jesu Kristi fun awon ti o gbagbo ṣugbọn ki igbagbo to de ati pa wa mo labe ofin a si se wa mo de igbagbo ti a n bo wa fi han nitori na ofin ti de olukoni lati mu ni wa sodo Kristi ki a le da wa lare nipa igbagbo ṣugbọn leyin igba ti igbagbo ti de awa ko si labe olukoni mo nitori pe omo Olorun ni gbogbo yin nipa igbagbo ninu Kristi Jesu nitori pe iye eyin ti a ti baptisi sinu Kristi ti gbe Kristi wo ko le si Jew tabi Eleni eru tabi ominira ọkùnrin tàbí obìnrin nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristi Jésù bí ẹ̀yin bá sì jẹ́ ti Kristi ǹjẹ́ ẹ̀yin ni irú ọmọ Abrahamu àti àròlé gẹ́gẹ́ bí ìlérí.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run bàbá, a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé bí a ti wá síwájú yín nísinsìnyí wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí a jẹ́ elétí ọmọ tó ń gbọ́ tààrà láti ọ̀dọ̀ bàbá àti bí ẹ ti ń bá wa sọ tẹ ń bá wa wí tẹ ń là wá lóye tẹ ń tọ́ wa sọ́nà tẹ ń jẹ́ kí ìfẹ́ inú yín kí ó di mímọ̀ fún wa a bẹ̀bẹ̀ wípé ìgbọràn pípé gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì ẹ ó jẹ́ kí a fi hàn ní orúkọ Jésù a béèrè wípé ẹ̀mí láti jẹ olóòótọ́ sí ohun tí à ń gbọ́ àti sí èyí tí à ń kọ́ ẹ fi fún wa ní orúkọ Jésù ẹ jẹ́ kí àwọn ohun ẹ̀mí kí ó yé wa ẹ jẹ́ kí ọ̀nà ìjọba Ọlọ́run kí ó yé wa bí a sì ti ń fi ẹsẹ̀ wa lé ọ̀nà ìjọba ọ̀run à ń bẹ̀bẹ̀ wípé èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ ara àti iṣẹ́ ti ara kí ó lè fà wá padà ní orúkọ Jésù ẹ ṣàánú fún wa kí ẹ sì múra wa sílẹ̀ fún bíbọ̀ Jésù ní orúkọ Jésù Kristì olúwa wa. Lónìí mo n sọ lori ohun ti o ṣe pataki fun awọn ọmọ Ọlọrun lati mọ daju. O jẹ ohun ti ẹmi, o si jẹ ohun ti o ṣe iyebiye. Bi a ba wi pe a n sin Ọlọrun, bi a ba wi pe a ti fi ẹsẹ le ọna igbala, bi a ba wi pe a jẹ ti Olúwa, ati wi pe igbala Jesu jẹ tiwa, ṣugbọn ti a jẹ ope si ohun ti a fẹ fẹnu kan loni, o daju wi pe a ti pa igbala wa mọ, ati jẹ olooto titi de opin, o ṣeeṣe ko ma le jẹ tiwa. Ati ijọba Ọlọrun ti a ti n kọrin nipa rẹ, ti a ti n daniyan nipa rẹ, ti a ti n sọ wipe gbangba a o de ijọba ọrun, o ṣeeṣe bi ohun ti a fẹ sọ loni ko ba yie wa daradara ki a padanu ohun ti a n reti. Eyi ni o fi ṣe pataki wipe bi a ti n gbọ ki a ma gbadura wipe ki Ọlọrun ẹmi ki o ma fi kalamu ẹmi kọ awọn nkan wọnyi si wa lọkan, ki a ma ba padanu ore ọfẹ ati ohun ti Ọlọrun ti pese silẹ fun wa. Mo n sọrọ nipa ipamọ ati aabo onigbagbọ, ipamọ ati aabo onigbagbọ. Bi a ti mọ bi o ba jẹ ẹni ti o ti tọ ẹbun ọrun wo, bi o ba jẹ ẹni ti a ti la loju si nkan ti ẹmi, bi o ba jẹ ẹni ti a ti fi igbala Jesu ta lọrẹ, o mọ wipe nipa ore ọfẹ le a fi gba wala nigba ti a gba Ọlọrun gbọ. Eyi ni a sọ fun wa ninu Efesu ori keji ẹsẹ kẹjọ, Efesu ori keji ẹsẹ kẹjọ, nitori ore ọfẹ li a ti fi gba yin la nipa igbagbọ, ati eyi ni kii ṣe ti ẹyin ti kara yin, ẹbun Ọlọrun ni. Ẹsẹ kẹsan kii ṣe nipa iṣẹ, ki ẹnikẹni ma ba ṣogo, nitori awa ni ṣe ni ṣe ọwọ rẹ ti a ti da ninu Kristi Jesu fun iṣẹ rere ti Ọlọrun ti pese tẹlẹ ki awa ki o le maa rin ninu wọn. Ẹsẹ ọrọ Ọlọrun ti a ka wọnyi o n sọ fun wa nipa ore ọfẹ. Gẹgẹ bi ede yi ko ni itumọ ikọkọ, o n sọ fun wa nipa ore atọrun wa ti a ko ra, ore atọrun wa ti a ko ṣiṣẹ fun, ore atọrun wa ti a ko lẹtọ si. O n sọ nipa ore ti o jẹ ọfẹ ti a fi ta wa lọrẹ lati ọdọ Ọlọrun. Nipa eyi ni a fi ni igbala, bi a ba n sọ nipa igbala, awọn ẹlomiran wọn ma ni ariwisi. Ti a ba n sọ nipa igbala ti Jesu ti o fun wa, ko ye wọn wipe igbala ti a n sọ kii ṣe nipa bibọ ninu ewu, tabi bibọ lọwọ ajakale arun, tabi nini imularada. Wipe igbala ti a n sọ o jẹ ohun ti ẹmi, igbala yi o tumọ si wipe a ni idariji ẹṣẹ wa, o tumọ si wipe a kọ orukọ wa ninu iwe iye Lọrun, o tumọ si wipe awa ti a ti jẹ ọta Ọlọrun tẹlẹ tẹlẹ nipa ẹṣẹ, wipe a ti ba Ọlọrun dọrẹ, a ti di ọmọ Ọlọrun nipa idariji, idande ati igbala ti Ọlọrun fun wa. O yẹ ki o ye wa wipe didun ife Ọlọrun ni lati jẹ ki gbogbo aye patapata pe ki wọn ki o ni igbala. Bi o ba wo Timoti kini ori keji lati ẹsẹ ikẹta, Timoti kini ori keji lati ẹsẹ ikẹta titi de ẹsẹ ikẹfa, nitori eyi dara, o si ṣe itẹwọgba niwaju Ọlọrun olugbala wa, ẹni ti o n fẹ ki gbogbo eniyan ni igbala, ki wọn si wa sinu imọ otitọ, nitori Ọlọrun kan ni nbẹ, onilaja kan pẹlu laarin Ọlọrun ati eniyan, òun pàápàá ènìyàn àní Kristi Jésù, ẹni tí ó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn. Ẹ̀rí lí àkókò rẹ̀. Bí o bá wo ẹsẹ̀ ìkẹrin, ó wí pé ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà. Bí ó sì ti ń sọ nípa ìgbàlà yìí, ni ó wá ń ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí a ń pè ní ìgbàlà. Wí pé kì í ṣe wí pé a bọ́ lọ́wọ́ ewu, a bọ́ lọ́wọ́ jàm̀bá, a bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá. Ó sọ ní ẹsẹ̀ kẹrin yìí kan náà wí pé ìgbàlà tí a ń sọ yìí ni wí pé a ti wá sínú ìmọ̀ òtítọ́. Àwa tí a ti ra níyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a kò mọ ọ̀tún yàtọ̀ sósì, àwa tí a kò mọ rere ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a jẹ́ ènìyàn búburú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wí pé a ti fà wá sínú ìmọ̀ òtítọ́. Nínú ẹsẹ̀ ìkarùn-ún, ó sọ fún wa wí pé Jésù di olùlàjà, onílàjà láàrin àwa àti Ọlọ́run. Àwa tí a ti jẹ́ ọ̀tá sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí ẹ̀ṣẹ̀ wa tí ó yà wá nípasẹ̀ Ọlọ́run, wí pé nísinsìnyí a ti bá Ọlọ́run lájà. Ó tún wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wí pé ó ti ṣe ìràpadà fún wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Nítorí náà, ó yẹ kí ó yé wa wí pé bí a bá ń sọ nípa ti ìgbàlà, èyí ni wí pé a ti ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, a ti wá sínú Jésù Kristi, a ti di ẹ̀dá tuntun, a ti kọ ìwé orúkọ wa lé ọ̀run, a jẹ́ ti Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run pàápàá ń bá ẹ̀mí wa jẹ́rìí wí pé a di ọmọ Ọlọ́run. Èyí ni ó fún wa ní àǹfààní láti máa ké pe Ábà, Bàbá. Ní Róòmù orí kẹjọ, Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún, ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Jẹ́ kí ó yé wa wí pé kì í ṣe gbogbo ènìyàn lè ọmọ Ọlọ́run, nítorí wí pé àwọn tí kò ní òye ìhìnrere, àwọn tí a kò kọ́ ní ẹ̀kọ́ ìhìnrere dáradára, bí a bá ń sọ wí pé ọmọ Ọlọ́run, wọ́n máa fi àwọn ọmọlúwàbí pe ọmọ Ọlọ́run. Àwọn tí wọn kò mọ ọ̀nà sí ìjọba ọ̀run, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bóyá wọn lawọ́, bóyá wọn máa ń lè ní ọ̀rẹ́ púpọ̀, bóyá ó dàbí ẹni wípé wọn jẹ́ gbajúmọ̀ nígboro, wọn máa ń rò wípé àwọn jẹ́ ọmọ Ọlọ́run. Bí a bá wo ìwé Jọ́hánù kíní, Jọ́hánù kíní orí kẹta, Jọ́hánù kíní orí kẹta láti ẹsẹ̀ kíní, ẹ wo orí ìfẹ́ tí Bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a sáà jẹ́, nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ̀. Àwọn tí a ń pè ní ọmọ Ọlọ́run ni àwọn tí a ti fi ìgbàlà Jésù dá lọ́lá, àwọn tí ayé kò mọ̀, àwọn tí wọn kì í ṣe ti ayé mọ́, àwọn tí a ti fà jáde kúrò nínú ayé, ìwà ayé, ìrìn ayé, ìṣe ayé, ìsọ̀rọ̀ ayé, ìṣọ̀ṣọ́ ayé, ìrúbọ ayé, ó ti kúrò nínú wọn. Ìgbẹ́kẹ̀lé tí àwọn ayé ní nínú àwọn balógun, àwọn bàbá àṣàlẹ̀, ó ti kúrò nínú ìwà wọn. Wọ́n ti ronúpìwàdà, wọ́n ti wá sí ọ̀dọ̀ Jésù Kristì, wọ́n sì ti gba Jésù Kristì gbọ́. Wọn kì í ṣe ti ayé mọ́, wọn kò bá ayé rẹ́, wọn kò sì bá ayé gbìmọ̀pọ̀ mọ́. Ó ní nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ̀. Olùfẹ́, ọmọ Ọlọ́run li àwa ṣe nísinsìnyí. A kò sí ti fihàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù, ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, a wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Àwọn tí a ń pè ní ọmọ Ọlọ́run, àwọn ni ẹni tí ó ti ronúpìwàdà, àwọn ni ẹni tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ nípa ìgbàgbọ́. Wo Jọ́hánù, ìhìnrere ti Jọ́hánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá, ṣùgbọ́n iye àwọn tí ó gbà á àwọn lè ó fi agbára fún láti di ọmọ ọlọ́run àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ àwọn tí ó gba Jésù Kristì gbọ́ àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn tí ó ti pínyà pẹ̀lú ayé àwọn tí ó ti kúrò nínú ìwà èérí àti ìwà ìdọ̀tí tí wọ́n ń hù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn tí ó ti bẹ̀bẹ̀ fún ìdáríjì tí wọ́n sì ní ìdánilójú wípé a ti dáríjì wọ́n àwọn wọ̀nyí lè à ń sọ wípé wọ́n jẹ́ ọmọ ọlọ́run ohun tí a fẹ́ sọ lónìí ó dúró lórí wípé bí a bá ti di ọmọ ọlọ́run bí a ṣe lè ní ìpamọ́ nínú ìjọba ọlọ́run bí a ṣe lè ní ààbò nínú ìjọba ọlọ́run kí a sọ wípé bí a bá ti wọlé bí a bá ti wọ ìjọba ọlọ́run bí ọlọ́run nínú agbára rẹ̀ bí ó ṣe lè pawámọ́ kí a lè jẹ olóòótọ́ títí dé ọjọ́ ìkẹyìn nítorí wípé Jésù jẹ́ kí ó yé wa kò fi bọ́pọ̀ bọ́yọ̀ fún wa ó jẹ́ kí ó dá wa lójú wípé kìkì àwọn tó bá forí tì í títí dé òpin àwọn ni a ó gbàlà nínú Matthew orí 24 ẹsẹ̀ 13 Matthew orí 24 ẹsẹ̀ 13 ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà li a ó gbàlà ìtumọ̀ ohun tí Jésù ń sọ ni wípé ní gẹ́rẹ́ bí a bá ti gba Jésù Kristì gbọ́ àdì ọmọ ọlọ́run àti ní ìgbàlà ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ ọlọ́run àti ìgbà tí Jésù yóò wá láti mú wa lọ sílé wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ọ̀pọ̀lọpọ̀ inúnibíni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn tàbí ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ láàrin ìgbà tí a gba Jésù Kristì gbọ́ àti ìgbà tí yóò wá láti mú wa lọlé wípé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ní sáà àkókò náà bí a bá forí tì í títí dé òpin nígbà náà ni a lè wọ ìjọba ọlọ́run jẹ́ kí a wo àwọn ìkókó tí ó wà nínú ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìyànjú tí a ń gbọ́ lónìí ìkíní ìdánilójú nípasẹ̀ àwọn ìlérí ìlérí ọlọ́run ó máa ń fúnni ní ìfẹ̀yìntì tàbí ìdákọ̀rọ̀ tàbí ìdánilójú ìkejì ìpamọ́ fún àwọn olóòótọ́ kí ó yé wa wípé bí ọlọ́run ti ní ojúṣe láti ṣe nípa ìgbàlà wa bẹ́ẹ̀ ni àwa pàápàá ní ojúṣe láti ṣe nípa àti pa ìgbàlà yìí mọ́ nítorí bẹ́ẹ̀ ni kókó kejì fi jẹ́ ìpamọ́ fún àwọn olóòótọ́ ìkẹta ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun ó yẹ kí ó yé wa wípé bí a bá ń retí wípé a ó dọ́run níkẹyìn ọ̀run rere wípé a ó wà ní ibi ìsinmi níkẹyìn níbi tí a ó ti jókòó tí a ó ti sinmi kúrò nínú làálàá tí ó wà nínú ayé kúrò nínú rògbòdìyàn tí ó wà nínú ayé kúrò nínú inúnibíni àti àjálù tí a ti bá pàdé nínú ayé bí a bá nírètí wípé ní ọjọ́ kan gbogbo nǹkan yóò parí Jésù yóò wá láti mú wa lọ sílé láti sinmi ayérayé lẹ́sẹ̀ Jésù ó yẹ kí ó yé wa wípé ìsinmi ayérayé tí a ń sọ yìí ó wà fún àwọn aṣẹ́gun nìkan ṣoṣo jẹ́ kí a wò ó láti ìkókó kìíní ìdánilójú tí a ní nípasẹ̀ àwọn ìlérí ọlọ́run nínú Yohánù orí 10 láti ẹsẹ 17 Yohánù orí 10 láti ẹsẹ 17 àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi wọ́n sì mọ̀ èmi sì mọ̀ wọ́n wọ́n a sì máa tọ̀ mí lẹ́yìn níhìn-ín Jésù jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo ènìyàn ni ó jẹ́ àgùntàn fún olùṣọ́ àgùntàn bí o bá wo ẹsẹ 24 ó ní ṣùgbọ́n ẹ̀yin kò gbàgbọ́ nítorí tí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi gẹ́gẹ́ bí mo ti wí fún yín àwọn aláìgbàgbọ́ wọn kì í ṣe àgùntàn Jésù àwọn tí kò gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ ẹ̀jẹ̀ tí Jésù ti ta sílẹ̀ láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Àwọn tí kò gbàgbọ́ wípé Jésù kú fún wọn láti mú wọn wá sọ́dọ̀ Ọlọ́run. Àwọn tí kò gbàgbọ́ wípé iṣẹ́ tí Jésù Kristì ṣe lórí igi àgbélébó wípé ó ti parí gbogbo ìrúbọ, wípé kò sí ìrúbọ mìíràn mọ́. Àwọn tí kò gbàgbọ́ wípé nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún Ọlọ́run àti gbígba Jésù Kristì gbọ́lé àfigbà wọn là. Àwọn aláìgbàgbọ́ kì í ṣe àwọn àgùntàn Jésù Kristì, ṣùgbọ́n ó ní bí a bá ti di àgùntàn tí olùṣọ́ àgùntàn, ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí a bá ń sọ nípa gbígbọ́ ohùn Ọlọ́run tàbí gbígbọ́ ohùn olùṣọ́ àgùntàn, àwọn mìíràn wọ́n máa ń káàkiri láti lọ sí ìjọ àwọn tí wọ́n pè ní ìjọ ẹlẹ́mìí. Wọ́n á ní wọ́n ń gbóhùn. Bí wàásù bá ń lọ, ó ṣeéṣe kí ẹnìkan dìde dúró kó sọ wípé òun gbóhùn. Bí a bá ń sọ nípa ohùn olùṣọ́ àgùntàn, ọ̀rọ̀ Ọlọ́run ni ohùn olùṣọ́ àgùntàn. Kò tún sí ohùn mìíràn tí ó lè wá láti ọ̀dọ̀ Ọlọ́run tàbí tí ó lè wá láti ọ̀dọ̀ Jésù Kristì tí ó yàtọ̀ sí Bíbélì tí a gbélé wa lọ́wọ́. Ọ̀rọ̀ Ọlọ́run tí ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí o bá ti ń gbọ́ nípa ìrònúpadà, ohùn Jésù nìyẹn. Bí o bá ti ń gbọ́ nípa pé kí a gba Jésù Kristì gbọ́, kí a fi òdodo já ẹ̀ṣẹ̀ sọ́nù, ohùn Jésù ló ń gbọ́ yẹn. Bí o bá ti ń gbọ́ nípa àtúnṣe, èyí ni ohùn Jésù. Bí o bá ti ń gbọ́ nípa ìsọdi mímọ́, bí o bá ti ń gbọ́ nípa pé kí a gbàdúrà àdúrà ìgbàgbọ́ títí a ó fi lè sọ wá di mímọ́, èyí ni ohùn Jésù. Bí o bá ti ń gbọ́ pé bí a bá ti ní ìsọdi mímọ́, a tún ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí mímọ́, èyí ni ohùn Jésù. Ṣùgbọ́n kí ẹnìkan jókòó síbì kan kí ó máa sọ pé mo ń gbóhùn, pé òjò yóò rọ̀ ní àṣálẹ́ tàbí oòrùn kan yóò ràn lọ́la kí ẹnikẹ́ni kí ó má ṣe jáde o, tàbí ìpè kan yóò pè lọ́gànjọ́ òru kí ẹnikẹ́ni kí ó má ṣe dáhùn. Èyí kọ́ ni ohùn Jésù. Ohùn Jésù tí a ń sọ ni pé kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó lè tọpasẹ̀ wa lọ sí ìjọba ọ̀run. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n. Ó ní kìkì àwọn tí wọ́n ń gbọ́ ohùn òun ni òun mọ̀ gẹ́gẹ́ bí àwọn àgùntàn òun. Ó ní wọn a sì máa tọ̀ mí lẹ́yìn, wọn kò jẹ́ tọ òrìṣà lẹ́yìn, wọn kò jẹ́ tọ ayé lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn apẹ̀yìndà lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn wòlíì èké lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn akónisìnà lẹ́yìn. Ó ní wọn a máa tọ̀ mí lẹ́yìn, èmi sì fún wọn ní iyè àìnípẹ̀kun. Wọn kì yóò sì ṣègbé láéláé, kò sì sí ẹni tí ó lè já wọn gbà kúrò lé ọwọ́ mi. Bàbá mi, ẹni tí ó fi wọ́n fún mi pọ̀ ju gbogbo wọn lọ, kò sì sí ẹni tí ó lè já wọn kúrò lé ọwọ́ bàbá mi. Ìlérí tí Jésù ṣe fún àwa tí a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ nìyí, wípé bí a bá jẹ́ tirẹ̀ ní tòótọ́, ó ní agbára láti dì wá mú, ó sì jẹ́ dídùn inú rẹ̀ pẹ̀lú láti dì wá mú. Jẹ́ kí a wo ìlérí mìíràn tí Ọlọ́run ṣe fún wa, kí a ba lè ní ìdánilójú wípé bí a bá ń fẹ́ láti dúró ti Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ aláìlera, bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bíni tàbí ìnáwó pọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà tí a ń tọ̀ ó dàbí ẹni wípé ó há díẹ̀ fún wa, ṣùgbọ́n bí a bá ní ìfẹ́ láti dúró ti Ọlọ́run, bí a bá ní ìfẹ́ pé kí ó pa wá mọ́ nínú ìgbàlà tí ó ti fún wa, ó ní agbára, ó sì ní ìfẹ́ láti pa wá mọ́ títí dé òpin. Jẹ́ kí a wo ìlérí mìíràn nínú Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹfà. Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹfà. Ohun kan yìí sàdámi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristì. Ohun tí Paul apostle sọ ni wípé nígbà tí àwọn ènìyàn wọ̀nyí ní ìgbàlà tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, tí wọ́n ní oore ọ̀fẹ́ láti òkè wá, wípé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú wọn, àti wípé ìgbẹ́kẹ̀lé ìdánilójú tí òní ni wípé Ọlọ́run tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere yìí ó lè ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ tí Jésù pàápàá yóò fara hàn. Jẹ́ kí a wo Hebrew orí keje. Hebrew orí keje ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin, se ori idaniloju ti olorun fun wa se ori ileri ti olorun se fun wa se ori itileyin ti olorun fun gbogbo awon onigbagbo we pe bi a ba nfe ipamo bi a ba nfe abo bi a ba fe duro ninu ijoba olorun o se tan o si lagbara lati pamo titi di ojo ni oni nitori na o si le gba won la pelu titi de opin eni ti o ba to olorun wa nipase re nitori ti o nbe laye titi lai lati ma bebe fun won aso fun awe pe jesu lo wa gege bi olori alufa o wa lowo otun olorun o nbebe fun wa o wa lowo otun olorun o ngbadura fun wa eyi ni o fun wa ni idakoro ati idani loju we pe ohun ti a ti fi pamo si lowo o le pamo titi di ojo ikeyin ninu timothy keji epistle keji ti timothy si timothy ori kini ese keji la nitori idi eyi ni emi se njiya won yi pelu sugbon oju ko ti mi nitori emi mo eni ti emi gbagbo o si da mi loju pe o n le pa ohun ti mo fi le lowo mo titi di ojo ni paul apostle so fun awe pe o ni inu ni bi ni popo awon ti o n fi ohun se sin won po awon ti o da bi eni we pe won ko fe ki o ni itesewaju ninu nkan ti olorun won po o ni sugbon ohun jiya lai tiju ohun si ni dani loju we pe ohun ti o n ti fi le lowo emi ohun ti o n ti fi pamo si lowo o le pamo titi di ojo ni eyi ni idani loju ti a ni a si ni igbekele ninu olorun o ye ki o da wa loju we pe ki doju ti ni oro olorun ati ileri olorun je ki o da wa loju we pe olorun setan o ni ife o si ni agbara lati pa wa mo titi di ikehin o fe ki a ni igbala bi abasi ti ni igbala yo fe ki a pa igbala yi mo titi a o fi ri jesu loju ko oju gege bi o ti nfe gege bi o si ti ni agbara o ti se ileri fun awe pe bi a ba nfe ipamo bi a ba fe duro ninu ijoba olorun ohun paapa setan lati mu wa duro titi di ojo ikehin bi a ba ri eni ti o je apeyinda bi a ba ri eni ti o ti sako lo bi a ba ri eni ti o wa ninu ijoba olorun tele tele sugbon nipa aikiyesara nitori aile mara duro nitori aigbadura to nitori aika oro olorun to nitori aigbekele ileri olorun to bi eni be bi o ba ti di apada seyin asako o ye ki o ye wa wepe ireti se wa nitori wepe oluso agutan o n wa agutan ti o sonu o je eni ti o ti ni igbala tele tele o je eni ti o ni alaafia olorun tele tele o je eni ti jesu kristi ti mu wa sinu agbo tele tele sugbon o ti sako lo o si n gbo oro iyanju yi o n gbo iwasu yi loni o ye ki o mo wepe olorun si tun pe o pada ninu matthew ori kejidinlogun matthew ori kejidinlogun lati ese ikejila eyin ti ro si bi okunrin kan ba ni ogorun agutan bi okan ninu won ki yo bi okan nu ninu won ki yo fi mokandinlogorun iyoko sile ki yo lo sori oke lo iwa eyi ti onu bi nje bi o ba si ri looto ni mo wi fun yin o yo nitori agutan na yi ju mokandinlogorun iyoku lo ti konu gege be ni ki se ife baba yin ti nbe le orun ki okan ninu awon kekeke wonyi ki o segbe ye ki o ye owe pe bi o ba je eni ti o ti sako lo oluso agutan olugbala wa jesu kristi o tun wa o n fe ki o pada wa sile o n fe ki o mo we pe o tun reti re we pe bi o ba ronu pada bi o ba ke pe olorun we pe o n setan lati gba o sile gege bi omo oninakuna ti pada wa sile ni ronu pada ati ni igbagbo bi o ba wa olorun yo gba o ye ki a wo philippi ori keji Filipi ori keji lati ese ikejila nitori na eyin olufe mi gege bi eyin tin gboran ni igba gbogbo ki se nigba ti mo wa lodo yin nikan sugbon papa nisisin yi ti emi ko si e ma sise igbala yin yori pelu iberu ati iwariri awon miran won ma nje eni to nja fara awon miran je eni ti ko ka gbogbo oro olorun si won ma so wi pe bi awon ti ni igbala wi pe ko tun sese fun won lati ma ni igbala wi pe bi eni kan ba ti di omo olorun wi pe ohun kon ti iba se iba be sinija iba be sin sepe iba bere sin lo sinu panshaga ati agbere iba pada lo sinu iborisha we pe niwon gba ti awon ti di omo olorun ti ati ko oruko won ninu iweye lekan we pe ohunkohun ti won le se ko le fa won kuro ninu ijoba olorun awon wonyi man so wi pe won ni abo ayeraye tabi won ni ipamo ayeraye bi won ti le je alaisoto alaigboran olote ati eni ti o yapa kuro ninu eko oro olorun kini bibeli so fun wa kini otito ti afile wa lowo ninu oro olorun eyi ni o mu wa lo si koko keji ninu oro yi ipamo fun awon olooto abo ati ipamo ninu ijoba olorun ki se fun awon alaisoto gba ti mo nso nipa abo ranti we pe ohun ti mo nso ni nipa bi a se ni ipamo ninu ijoba olorun bi a se mo we pe ati ni igbala we pe a pa igbala yi mo ninu ore ofe olorun mi o so nipa we pe a bo ninu jamba moto tabi a bo ninu aisan eyi ni oto ni eyi ni wa nipa ti ara a nso nipa ohun ti emi awa ti a si je eni igbala o ye ki a wa nipa ti emi o ye ki ohun ti se ti pa ti emi ki o je ohun ti o se pataki fun wa ye ki a wo koko keji yi ipamo fun awon olooto ninu Timothy keji ori keji ese ikokandilogun sugbon ipile olorun ti o daju duro sinsin o ni edidi yi wi pe Oluwa mo awon ti se ti re ati pelu ki olukuluku eni tin pe oruko Oluwa ki o kuro ninu aisododo bi aba fe pa igbala Jesu Kristi mo ninu okan wa bi aba fe ma je ti Olorun titi bi aba fe wa ni ipo omo Olorun ti o ni anfani lati ni ore ofe atoke wa oni ki eni keni olukuluko wa ti a npe oruko Oluwa eyi ni ni wo pe ti a npe oruko Oluwa gege bi Oluwa wa gege bi olugbala wa wi pe a je ti Olorun o si je ti wa pelu wi pe ki a kuro ninu aisododo bi abani igbala ona kan sosho ti a fi le pa igbala yi mo ni wi pe ki a sa fun ese ki a jina si ese ki a ma gboran si oro Olorun ninu Heberu ori karun Heberu ori karun ese ikesan bi a se ti so di pipe o wa di orisun igbala aini pekun fun gbogbo awon tin gbo ti re o so fun a nipa Jesu Kristi eni ti a so di pipe eni ti o je wipe pipe oni Jesu yi ni orisun igbala aini pekun sugbon ki se fun gbogbo eniyan ki se fun awon subu sere onigbagbo awon ti won foni ku folaye awon ti won wa ninu ore ofe loni sugbon ti won ti pada sinu ese lola awon ti o je wi pe won gbe igbese aye ti o wu ni ojo isinmi sugbon ni arin ose won tun ti pada sinu ebi won oni Jesu je orisun igbala aini pekun kiki fun awon tin gbo ti re eyi ni ni awon tin gboran si oro olorun bi o ba je alai gboran bi o ba je alai soto bi o ko ba duro ninu ore ofe olorun o dajo we pe igbala jesu christi ki o wa bi aini pekun fun o ninu romu ori kokanla romu ori kokanla ese kejilelogun nitori na wo ore ati ikanu olorun lori awon ti o subu ikanu sugbon lori iwo ore bi iwo ba duro ninu ore re ki amaba ke iwo na kuro o ye ki o ye wa na o ye ki o ye wa nigba na we pe awon ti won so pe ta ba ti wa ninu ore ofe nigba kan awon yo wa ninu ore ofe titi lai bi won ti le je alai gboran alai soto tabi olote tabi eni ti ko ka oro olorun si oni awon ti o subu awon ti o pada sinu ese oni olorun ni ikanu ki se kanu ikanu si won wi pe sugbon awon ti won duro awon ti won wa ninu ore ofe olorun awon ti won gboran si olorun awon ti won tele olorun awon ti won gboran si oro re ni igba gbogbo oni ore ofe yi wa fun won ni won bi won ti je eni ti n gboran oni sugbon ki a kiye sara ki amaba ke awa na kuro ninu heberu ori keta heberu ori keta ese kerinla ye ki a ka lati ese kejila e kiye sara ara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin ni nilo kuro lodo olorun alaye eyi nso nipa awa ti ati wa sodo olorun alaye o wa nkilo fun awe pe ki a kiye sara o ki okan buburu ti aigbagbo ki o ma tun se wa ni aye wa awa ti ati gbagbo nigba kan ri awa ti ati tele olorun nigba kan ri awa ti a ti ju ese sile nigba kan ri awa ti a ti gba jesu gbo nigba kan ri wo pe ki a kiye sara ki okan buburu ti aigbagbo ki o ma se wa sinu enikeni wa ki a ma ba lo kuro lodo olorun alaye sugbon e ma gba ara yin niyanju li ojojumo niwon igba ti a ba n pe li oni ki a ma ba se okan enikeni ninu yin le nipa etan ese ni oja wa ni ibi owo wa ni ibi ni aladugbo wa ni ibi ise ni ati ma ri opolopo nkan opolopo idanwo nkan miran ti oju wa ma nfa si ti okan wa ma nfa si nkan miran ti o je ti ara ma nfa si oni ki asora oni ki a kiye sara ki enikeni ninu wa ki a ma ba gba wa kuro ninu igbagbo ki igbala jesu christi ki o ma ba yo kuro ninu okan wa nipa etan ese ese kerinla nitori awa di alabapin pelu christi bi awa ba di ipilese igbekele wa mu shinshin titi de opin oni ona kan soso ti a fi le ni igbala titi ona kan soso ti a ti le ti a fi le wa pelu olorun titi ona kan soso ti a ti le ti a fi le ri oju olorun ni ikehin ni we pe bi a ba di ijewo igbagbo wa ipilese igbekele wa mu shinshin titi de opin o ye ki o ye wa nigba na we pe bi abako olorun sile bi aba fi ona olorun sile bi aba fi eko to ye koro eko ro olorun bi aba ko sile we pe ore ofe olorun ki o je ti wa mo we pe anu olorun isodomo ti a ti fun wa we pe yo bo lowo wa bi abako olorun sile o joanu ori kedogun ese kefa joanu ihirere ti joanu ori kedogun ese kefa bi enikan ko ba gbe inu mi agbe sonu gege bi eka asigbe won se ko won jo won se so won.

nínú ẹ̀ṣẹ̀ kí ó lè wà pẹ̀lú ọlọ́run títí láé. Wo ìfihàn orí ogún, ìfihàn orí ogún ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé èyè àsọ sínú adágún iná, bí a bá ti kọ orúkọ rẹ̀ sínú ìwé èyè tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó jẹ́ aṣẹ́gun, tí ó tún ti padà lọ sínú ẹ̀ṣẹ̀, ó wí pé ní ọjọ́ ìkẹyìn, ní ọjọ́ ìdájọ́, ní ọjọ́ ìṣirò, wípé bí a bá rí ẹnikẹ́ni bí ó tilẹ̀ jẹ́ ọmọ ìjọ, bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń ka bíbélì, bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń wá sí ilé ìsìn, ṣùgbọ́n bí a bá rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sí inú ìwé èyè, a ó sọ ọ́ sí adágún iná. A ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè bá Jésù jọba. A ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè gba àwọn ìlérí Ọlọ́run tí a ti fi lélẹ̀ fún wa nínú ìwé ìfihàn orí kejì, ẹsẹ̀ ìkeje. Ìfihàn orí kejì, ẹsẹ̀ ìkeje. Ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Ẹni tí ó bá ṣẹ́gun, lí èmi ó fi èso igi iyì nì fún jẹ, tí ń bẹ láàrin Paradise Ọlọ́run. Rántí wípé àwọn ìlérí wọ̀nyí wọ́n wà fún àwọn aṣẹ́gun. Ìfihàn orí kẹta, ẹsẹ̀ ìkejìlá. Ẹni tí ó bá ṣẹ́gun, ó ní èmi ó fi ṣe ọwọ̀n nínú tẹ́ḿpìlì Ọlọ́run mi, òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́, èmi ó sì kọ orúkọ Ọlọ́run mi sí i lára, àti orúkọ ìlú Ọlọ́run mi tí ṣe Jerusalemu titun, tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run mi wá, àti orúkọ titun tí èmi ti kára mi. Wo ìfihàn orí kọkànlélógún, ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹjọ. Ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jokún nǹkan wọ̀nyí, èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ṣùgbọ́n bí a bá rí ẹni tí kò ṣẹ́gun, tí ẹ̀ṣẹ́ wọlé wá tí kò ṣẹ́gun, tí ìdánwò wọlé wá tí kò lè ṣẹ́gun, tí àwọn ìbọ̀rìṣàtinú ayé, àgbèrè, olè, àwọn nǹkan wọ̀nyí tí wọ́n wọlé wá ṣùgbọ́n tí kò ṣẹ́gun wọn, tí a fà á padà sínú ẹ̀ṣẹ̀, sínú ayé, sínú ìwà ti ara, ó ní ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni wọ́n yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó, èyí tí ń ṣe

àǹfààní wà fún ọ bí ó bá képe ọlọ́run bí ó bá tọ ọlọ́run wá bí ó bá sì ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí a kò bá sì ti ìdarí ẹ̀ṣẹ̀ rẹ jìọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àǹfààní wà fún ọ lónìí pé kí o képe ọlọ́run dìde lórí ẹsẹ̀ rẹ tàbí kí o kúnlẹ̀ lórí ikún rẹ kí o sọ fún ọlọ́run wípé o ń fẹ́ ìdáríjì bí ò bá tí ní ìdáríjì bí o bá jẹ́ apadà sẹ́yìn ẹ̀yìn tí ó ti padà lọ sínú ayé sínú iṣẹ́ ti ara sínú ẹ̀ṣẹ̀ sínú àwọn ẹ̀tàn èṣù o tún ti jẹ́ kí a fi ẹ̀tàn èṣù fà ọ́ lọ kúrò lọ́dọ̀ ọlọ́run padà wá lónìí kí o sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́wọ́ o fẹ́ jẹ́ tiwọn.

Olúwa gbàgbọ́ pé òun láyé òṣèlè lẹ́ẹ̀kan sí ìyanu tí ìgbàlà ìyanu tí ìwòsàn adúpẹ́lẹ́ ń fọ̀ránṣẹ́ yín adúpẹ́lẹ́ ń fokún inú ayé wọn ayìn lógo pé lónìí ẹ ó tún lò wọ́n lọ́nà àkànṣe orúkọ yóò sì di ayìn lógo adúpẹ́lẹ́ ń pẹ́ ti gbàdúrà lórúkọ jésù ni a gbàdúrà àmì ńlá.

ẹ káàárọ̀ gbogbo èèyàn, ẹjọ́ jáde dúró láti gbàdúrà. Ibikíbi tá a bá wà kókó wà ní ìwé mímọ́ rèé, ẹjọ́ jẹ́ ká fetí sílẹ̀ dáradára, ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run Olódùmarè, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún ọjọ́ ìyanu yìí. Òní ní ọjọ́ tí ẹ ti yàn, a ó yọ̀ nínú rẹ̀ ní wa yóò sì dùn. Òní ní ọjọ́ agbára, òní ní ọjọ́ ìsọjí, òní ní ọjọ́ tí Olúwa yóò bùkún wa. Ọlọ́run a gbàdúrà, ẹ pé bí a ṣe wà ní ìlú òní, mo gbàdúrà pé gbogbo wa pátápátá a ó rí ìfọwọ́ kàn nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Bí a ṣe ń lọ sí àkókò wa inú ìwé mímọ́, a gbàdúrà pé ó fọwọ́ kan ayé wa bákan náà. Ní gbogbo ìhà pátápátá, ẹ ó mọ gbogbo tọ́láyé wa lórúkọ Jésù. Ẹ ó pèsè wa sílẹ̀ fún ọ̀run lórúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀ Olúwa, ẹ fún wa ní òye láti ní ọkàn láti ṣèfẹ́ yín. A dúpẹ́ lọ́yìn lọ́pọ̀lọpọ̀ pẹ̀ ti gbàdúrà wa lórúkọ Jésù ni a gbàdúrà. Ẹ jọ jáde òkú. À ń lọ sí àkókò wa inú ìwé mímọ́ láàárọ̀ yìí. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, tá a bá sì lè rán wa létí, a wò nípa ìṣẹ́gun Dáfídì lórí àwọn ará Máléèkì. Eléyìí ni ẹ̀kọ́ tí a kọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá. Níbẹ̀ ni a ti kọ́ pé Dáfídì padà wá sí Siklagi. Ó sì rí dájú pé àwọn ará Máléèkì wọ́n ti wá, wọ́n ti kun ìlú náà, wọ́n sì ti dáná sun. Ìyẹn ni kọ́kọ́. Wọ́n ti kó gbogbo àwọn ọmọ ẹbí, wọ́n ti kó wọn lọ ní ìgbèkùn. Ṣùgbọ́n a dúpẹ́ Ọlọ́run fún Dáfídì. Lẹ́yìn tí ó gbójú sókè láti wá ìfẹ́ Ọlọ́run, ó lépa wọn, ó bá wọn, ó gba gbogbo tí a ti gbà lọ, ó gbà padà. Ìṣẹ́gun ni a fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nípasẹ̀ àdúrà, nípasẹ̀ gboyà, nípasẹ̀ gbọ́ràn, àti nípasẹ̀ jíjẹ́ alápọn tí a sì ń gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, tí bá sì lè rán wa létí ní kíákíá, a rí ẹ̀kọ́ pàtàkì tí a kọ́ níbẹ̀ wípé a gbọ́dọ̀ wá ìpinnu Ọlọ́run kó tó di pé a gbé ìgbésẹ̀ kankan ká tó ṣe ohunkóhun nínú ayé nínú ìkàkí ayé wa. A gbọ́dọ̀ kọ́kọ́ wá ìpinnu Ọlọ́run. Ìkejì, má ṣe dọ̀gọ́nà nígbà tí ìpèníjà bá dé. Lóòótọ́ ìpèníjà lè wá, ṣùgbọ́n má dọ̀gọ́nà. Ọlọ́run lè mú padà ohun gbogbo tí ọ̀tá ti gbà lọ lọ́wọ́ rẹ. Ìgboyà bákan náà sì gbọ́dọ̀ wà pẹ̀lú ìgbàgbọ́ àti ìgbọràn. Rékọjá gbogbo ìṣẹ́gun yóò wá nígbà tí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run. Lónìí, à ń lọ sínú ẹ̀kọ́ 227, okòólénígba ó dín mẹ́ta, okòólénígba ó lé méje. Àkòrí ni ikú àjálù tí Sọ́ọ̀lù kó. Ẹsẹ̀ àkọ́sóré. A fẹ́ kẹ́nìkan ka ẹsẹ̀ àkọ́sóré fún wa, kẹ́nìkan kà á fún wa. Wọ́n ń pe ọ̀kan náà àwọn akọrin tó kóńdìdí kó sì ka ẹsẹ̀ àkọ́sóré fún wa. Bí ò bá sí láàárín àwọn akọrin ẹnikẹ́ni, ẹnikẹ́ni lè ka ẹsẹ̀ àkọ́sóré fún wa. Ní ẹsẹ̀ àkọ́sóré wa ni a mú láti inú Sámuẹ́lì kínní orí 1:31. Ní ẹsẹ̀ kẹfà, ó wí pé Sọ́ọ̀lù sì kú, àti àwọn ọmọ rẹ̀ mẹ́ta, àti ẹni tí ó ro ìkámọ́ra rẹ̀, àti gbogbo àwọn ọmọkùnrin rẹ̀ ní ọjọ́ kan náà. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Ibi kíkà wa, òun ni a rí inú Sámuẹ́lì kínní orí 1:31 láti ẹsẹ̀ kínní dé ẹsẹ̀ kẹtàlá. Sámuẹ́lì kínní orí 1:31 láti ẹsẹ̀ kínní dé ẹsẹ̀ kẹtàlá. A lè má lè ka ohun gbogbo níbẹ̀, ṣùgbọ́n bí a ṣe ń tẹ̀síwájú, a ó ka ohun gbogbo. Mo fẹ́ ka ṣí Bíbélì wa sínú Sámuẹ́lì kínní orí 1:31. Sámuẹ́lì kínní orí 1:31. Àwọn Filistin sì bá Israẹli jà. Láti ẹsẹ̀ kínní, àwọn Filistin sì bá Israẹli jà.
awon okore trade se sa ni waju awon filistini awon ti o fi ara pa se sebo ni okege biwa ese keji awon filistini se nje pa solo ati awon omo re kekan awon filistini se pa jonathan ati abinadabu ati mekushua awon omo solo ija na ni ese kerin solo se we fun eni ti o ro ikamora re pe fa idare yo ki o se fi gomi ki awon alaikola woye ki o ma ba wa gomi ati ki won ki o ma ba wi pe fi mi se eleya sugbe ni ti o ro ikamora re ko fe se be nitori pe ero ba girigidi so jo se mo idare no o se para re nese karun nigba ti eni ti o ro ikamora re se ri pe so jo ko o na se fi idare para re o si ku pelu re so jo si ku ati awon omo re meta ati eni to ro kamora re ati gbogbo awon omo okunrin re ni ojo kan na ni ese kewa won ti fi kamora re si ile atarotu won ti ko oku re mo odi besani ni ese kokanla nigba ti awon ara jabesi gladi si gbo eyi ti awon filistini se si solo gbogbo awon okunrin alagbara ti dide won si fi gbogbo oru na rin won si gbe oku solo ati oku awon omo bebe re kuro lara ode besani won si wa se jabesi won si sun won nibe ni ese ketala won si ko igogo won won si sin won ni abe igi kan na ni jabesi won si gbawe ni ijo meje ni eko wa toni eko yi o lo fe won wa ajalu eko ikeyin solo ti soba akoko solo bere si joba pelu awon amoye to dara sugbo se la no pe aigboro lera lera o so ati ife nu okan ti eniyan ati kekuna lati ni ironu pada ojulowo o mu koko lodo oluwa nigba miran nigba ti eyan ba je olore kokun alaigboran bibeli de so fun abi pe enu iwe owe ori kokan de logbon 29 ese kini o ni eni ti a ba n ba we to wa oroke yo parun lojeji lai si atunse mo gbadura fun o eyi o ni je ipin re loruko jesu ni ori oke gebua nibe ni a se ni etrade ti lekuna awon omo solo bakan na ni a ti pa solo bakan na o si je ni to farapa o wa n beru ire ni sile solo wa so fun eni to ro kamora re wipe ko pa ohun sugbon eni to ro kamora re ko lati se yi solo wa sobo lu idara re o para re iko yi o ja jalu to buru jai eyi to so nipa bajade titesiwaju lati je alaigboran si olorun a ti ri pa nigba ti eni to ro kamora re na sakesi pe sojo ti para re o na para re won di eni to para won be ni a ti ri awon okunrin ara gabe ejabe giladi ti won je alagbara won lo won si lo gbe oku re won si sin ati awon omo re eyi fi han wa wipe gbogbo elese ani loni to n gbo oro olorun to ba kuna lati ronu pada ma lo lai ronu pada eko yi n so fun wa o so fun gbogbo nigbagbo pe ani lati ke sara ani lati gboran ati lati gbegba aye ododo bakan na ani lati je eni to ja fafa titi di opin ki n se fodun kan ki n se fodun meji titi di opin aye wa titi akoko igbasoke ti a ri jesu kristi ibeere wa n beere lowo wa pe kini idi ti o fi gba kojukoju fun elese lati ronu pada kini idi ti o fi gba kojukoju fun elese lati ronu pada enikan le da wa lohun idi to fi ti kojukoju fun elese lati ronu pada o se kojukoju fun elese nitori pe elese o mo gba ti ohun yo pari irin ajo ohun ko ma se pari irin ajo e sorun apadi
ele yo mu ni lo se ikuna ayeraye a fe wo koko meta ninu eko wa ti oni koko akoko itare itonre ni ja ti epeyin dasolu itonre ni ja ti epeyin dasolu koko keji eko solu loju ogun eko solu loju ogun koko keta ipinu ti o fese mule lati owo awon onigboya na e je ka wo koko akoko ita itonre ni ja ti epeyin dasolu ninu samuel kini ori kokon le logbon ti a ti ka ori kokon le logbon ti a ti ka mo fe ka ese kini le kan se awon filistini se ba israel ja awon okun israel se sa ni waju awon filistini awon ti o fi ara pa se subo ni oke gebua ko to de pin o soro nipa eyi ari kokon ni ko ni kekini ko ni kekini ori kewa e ka shibeli wa ti kronika kini ori kewa ejo eje ka shibeli wa kronika kini ori kewa mo fe ka lati ese kini ori kewa lati ese kini awon ara filistini ase ba israel jagun awon ko israel se sa ni waju awon ara filistini filistia won fi ara pa won se sobo ni oke gebua awon ara filistia se je pa solo kekan ati awon mo re awon ara filistia se pa jonathani ati abinadabu ati mekushua awon mo solo ogun na ti le fun solo awon tafatafa se ba o se damo ni tori awon tafatafa ni la ti re solo iku re to ti ajalu ati abajade je je olore kokun alai gboran si oro olorun bo ti je pe o ti je oba sibe o ti je oba to wa lori ite ni o ta le foju ri sugbon ni waju olorun ko si nbe mo opolopo awon eyan lo wa nbe loni ninu ijo won kun fun oju se lopolopo sugbon se ni la nu pe ni waju olorun ati ropo won mo gbadura pe ko ni re be fun o ko ni re be fun mi loruko jesu bo te je pe ji oba ni toto sugbon ni pa temi ati ya ni pa ko lojo oluwa ko ti e gbadun eto ni olorun mo irele to fi bere o ti kuro o ti wa di agberaga o ti wa di olore kokun o ti wa di eni to dare lare nipa sise bi o ti wa di eni to gbekele okun ara re o tesiwaju na egboran re o ti okan re le ni gboshe o wa di eni to gba ajalu lori ara re gbogbo sele bakan na nitori pe esa dare o je ese to dare awon elomiran gbogbo awon omo israeli wa dere ti a ta damu lori oke gebua nitori pe gbekele run ara eko kan re o fun onigbagbo onigbagbo gbodo kesara ka ri daju pe a pada seyin a gbodo sakesa yi wa to ba ti sakesa ami e pada seyin akoko nigba to ba ti ri awon ami wo ninu aye re to ba fe lo si orun apade gege bi onigbagbo ni lati le tawaso de olorun poju wa saanu fun mi akoko nigba to ba ri pe o te de olore kokun ami yi o to ba ti sakese wi pe o ti de eke mu bo ti e gbo o ti toro olorun lati odo awon eyan olorun sibe o si so wi pe ko ye mi o da mi lebi o ti wa loju ona ti pada seyin nigba to ba de wi pe o ti gbekele nkankan miran yato si gbekele olorun e to n so wi pe leyin o boroju eleyin na awon eyan se leyin na eleyin ti mo se yi kekere ni nigba to ba ti dabubu ese to ti yi pada ko ninu ododo ninu otito o ti pada seyin nitori oko tabi omiran nitori ipeneja ko ti n sasoke sasodo o lo se pe ile adura kakere o wa iranlowo nibe ti iranlowo so ti n lo die die awon ami wonyi ni ami pada seyin to ba ti n ri ele ninu aye re to ba fe lo sorun o ni lati sobo si owo oluwa ko gbadura si olorun ma faye sile fun nkan wonyi ninu aye re rara bibele so fun wa ninu owe owe ori kerinla ese kerinla 14 owe bibele so fun wa bi pe
a padà sẹ́yìn ní àyà ní ìtẹ́dọ́rùn láti inú ara rẹ̀ ṣùgbọ́n ènìyàn rere láti inú ohun tí ó ń ṣe ti rẹ̀ bó bá ti rí àwọn àmì wọ̀nyí inú ayé rẹ̀ láàárọ̀ ìjọ́ má kúrò ní.

orúkọ olúwa polúwa jọ bó mọ pé bó ti lọ dènà mo ti ṣe lòdì o ṣe ni láàánú sọọlù nítorí orí kunkun nítorí ipò nítorí ìdáàbòbò ara rẹ ó para rẹ má fàyè gba okó nínú ayé yìí láti gbà okó lọdọ ọlọrun kó wá dẹni tí ó pàdánù ọrun sọọlù pàdánù ọrun títí láéláé ó kò nínú ìyìn rere ó kùnà láti ní ìrònú pàdé ojúlówó ojúlówó ìrònú pàdá gbọdọ jẹ ohun tí a gbọdọ ṣe lẹsẹkẹsẹ ní kété tá a bá ti ṣàkíyèsí wípé a ti ṣe ohun tó lòdì onígbàgbọ gbọdọ jẹ ẹni tó rẹra ìsílẹ gbọdọ jẹ ẹni tó ń gbàdúrà ó gbọdọ jẹ ẹni tó ń gbọràn tó bẹẹ gẹ kí ìyípadà kí ìparun kó má jẹ ìpín wa níkẹyìn mo gbàdúrà ìparun ò ní jẹ ìpín wa níkẹyìn lórúkọ jésù ìbéèrè mìíràn wà ní ìbéèrè kejì ń sọ wípé tọ́ka sí ewu ìpadà sẹ́yìn àìlópin ìpadà sẹ́yìn àìlópin kí ni ewu rẹ̀ kí ni ewu tó wà ńbẹ̀ ẹ jẹ́ kẹ́nìkan dá wa lóhùn ewu tó wà nínú ìpadà sẹ́yìn àìlópin ẹ jẹ́ ká dá wa lóhùn ìrònúpadà ìpadà sẹ́yìn tí a ò ronúpadà ó lè múni kúrò lọ́dọ̀ ọlọ́run ó lè yani nípa kúrò lọ́dọ̀ ọlọ́run kí èèyàn jẹ́ ẹni tó ń padà sẹ́yìn léraléraléra a lọ sínú ikú tiẹ̀ míì a lọ sínú ká pàdánù ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run nígbò ṣe a lọ sínú ìparun ayérayé ìparun ayérayé nítorí ìdí èyí ni a ṣe gbọ́dọ̀ wá ojú olúwa láàárọ̀ yìí ká bọ́ ọlọ́run sọ̀rọ̀ a gbọ́dọ̀ wá ojú olúwa nígbà tí a bá gbàdúrà ọlọ́run yóò ṣàánú fún wa ìbéèrè kẹta ń béèrè wípé gẹ́gẹ́ bí o ti ní ṣe pẹ̀lú àwọn onígbàgbọ́ ṣe àpèjúwe epo sọ́ọ̀lù nípa tẹ̀mí nígbà tí ó kú kí ni àpèjúwe epo tẹ̀mí sọ́ọ̀lù nígbà tí ó kú kẹ́nìkan dá wa lóhùn ẹ jẹ́ ká ṣe kankan kẹ́nìkan dá wa lóhùn sọ́ọ̀lù wà ní ipò padà sẹ́yìn ó ti padà sẹ́yìn ó sì kú gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí ìdí èyí ọmọ ọlọ́run nígbà tí o bá ti rí epo tẹ̀mí tó wà o gbọ́dọ̀ tètè ronúpadà kó má bàa lọ sọ́run àpáàdé bíi ti sọ́ọ̀lù sọ́ọ̀lù kú nípa tẹ̀mí ó kú nítorí àìgbọ́ràn rẹ̀ léraléra níwájú ọlọ́run àwa ń kìlọ̀ fún onígbàgbọ́ wípé irú ìrírí wọ̀nyí kì í ṣe ohun tí a gbọ́dọ̀ ní láyé wa àìgbọ́ràn ò gbọ́dọ̀ farahàn ní ọdún tó kọjá ní ọdún kẹta níbẹ̀rẹ̀ ọdún yìí eléyìí ni ohun tí ọlọ́run mi lọ́dá ti ṣe nítorí ìdí èyí ó wá ń gbìyànjú láti máa yẹ̀bá nínú ìgbọ́ràn sí ọlọ́run àwọn àṣeyọrí àtẹ̀yìnwá kì í ṣe ohun tí a lè fi dépò ìgbọ́ràn tòní nínú gbogbo kókó kejì ikú sọ́ọ̀lù lójú ogun a ti kà nínú sámúẹ́lì kínní orí kọkànlélọ́gbọ̀n ẹ jẹ́ kí n ka sámúẹ́lì kínní mo fẹ́ ka sámúẹ́lì kínní orí kẹtàlá ísírẹ́lì àti filistini ìjà láàrin ìtúrọ̀lù àti filistini ó nira púpọ̀ fún sọ́ọ̀lù àti àwọn ọmọ rẹ̀ àárí pé sọ́ọ̀lù àti àwọn ọmọ rẹ̀ jonathan pàápàá kú èyí tó sì jẹ́ wípé sọ́ọ̀lù ní ìpalára púpọ̀ èyí tí ìbá fi fara ìsílẹ̀ fún ọlọ́run kó gbọ́ ohun tó lé wá ń wí sọ́ọ̀lù wá di ẹni tó ní ẹ̀dùn ọkàn gẹ́gẹ́ bí mo ti sọ fún ọ tẹ́lẹ̀ nípa wípé kó má ba ẹni tí a rẹ̀ sílẹ̀ nígbò ṣe òpara rẹ̀ ó sì fi òpin sí gbogbo nǹkan wọ̀nyí bákan náà ẹni tó ń kú ìkámúra rẹ̀ kú àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun tí ó ṣẹlẹ̀ àwọn nǹkan wọ̀nyí ń kìlọ̀ fún wa wípé onígbàgbọ́ gbọ́dọ̀ ṣọ́ra a gbọ́dọ̀ fàyè gba ìgbéraga tàbí agídí ọkàn tàbí àwọn nǹkan mìíràn láti ṣàkóso ayé wa bákan náà gbọ́dọ̀ rí dájú wípé a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe àìgbọràn sí ọlọ́run nígbà tí ẹ̀mí ọlọ́run bá ń tọ́ wa onígbàgbọ́ gbọ́dọ̀ gbójú sókè sí ọlọ́run kó máa wo ayérayé ju pé kó máa wò nípa tí ohun ayé yìí lọ onígbàgbọ́ gbọ́dọ̀ rí dájú wípé òun kò fi ẹ̀ṣẹ̀ ṣeré kò sì gbọ́dọ̀ lọ́wọ́ sí èdè bàjẹ́ kó gbẹ́kẹ̀lé ọlọ́run ju gbígbẹ́kẹ̀lé ohun ayé lọ onígbàgbọ́ gbọ́dọ̀ rí dájú pé ó ń wojú olúwa nínú gbọ́ràn pípé nígbò ṣe èyí ni ohun tí

ó ṣe ẹni tó ń ru ìkámọ́ra sọ́ọ̀lù ó lòwò lè pa sọ́ọ̀lù ṣùgbọ́n ṣe ń láàánú pé bó ṣe ó para rẹ̀ ẹ jẹ́ kí a lọ sí kókó kẹta nítorí àkókò wa ìpinnu tí ó fẹsẹ̀ múlẹ̀ látọwọ́ àwọn onígboyà náà ìpinnu tó fẹsẹ̀ múlẹ̀ nínú króníkà kínní orí kẹwàá ẹ jẹ́ kí a kà ní ẹsẹ̀ ìkọkànlá kóníkà kínní orí kẹwàá láti ẹsẹ̀ ìkọkànlá nígbà tí gbogbo Jabesi Giladi gbọ́ gbogbo èyí tí àwọn ará Filistia a ti ṣe sí Sọ́ọ̀lù wọ́n dìde gbogbo àwọn ọkùnrin ogun wọ́n sì gbé òkú Sọ́ọ̀lù lọ àti òkú àwọn ọmọ rẹ̀ wọ́n sì wá sí Jabesi wọ́n sì sin egungun wọn lábẹ́ igi wákò ní Jabesi wọ́n sì gba àwẹ̀ ní ọjọ́ méje àwọn ará Jabesi yìí wọ́n fi ìgboyà tó tán wọ́n fi ìgboyà àti ìgbọ́kànlé hàn wọ́n lọ gbé òkú Sọ́ọ̀lù àti àwọn ọmọ rẹ̀ wọ́n rántí ohun tí Sọ́ọ̀lù ti ṣe fún nígbà kan rí bí Sọ́ọ̀lù ṣe gbà wọ́n lọ́wọ́ àwọn ọ̀tá búburú ni lọ́wọ́ Nahasi a sì rí onígbàgbọ́ a gbọ́dọ̀ jẹ́ ẹni tó more sí àwọn adarí wa àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn èèyàn Ọlọ́run fún ohun tí wọ́n ṣe fún wa jù bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ nípa jẹ́ ẹni tó more sí Ọlọ́run bàbá wa bákan náà ká sì ní ìgboyà àti ìjólótó àti ìbọ̀wọ̀ fún ni ká bọlá fún àwọn ìránṣẹ́ Ọlọ́run eléyìí kì í ṣe pé bóyá kéèyàn ní okun ti ara nìkan ṣùgbọ́n kéèyàn ṣe ohun tó tọ́ a ní láti rí dájú pé a ṣe ohun tó tọ́ nígbà gbogbo ilé ìgọ́ ni ohun tí a sì ń sọ fún wa ká dìde dúró ká lọ sínú ìhìnrere ká kó àásù ọ̀rọ̀ náà ká kéde ká gbà àwọn èèyàn kò lọ́wọ́ àwọn ará Filistia ká gbà wọ́n kò lọ́wọ́ apanirun mo gbàdúrà pé Ọlọ́run Olódùmarè yóò ràn wá lọ́wọ́ yóò ràn wá lọ́wọ́ láti máa gbọ́ràn sí nígbà gbogbo lórúkọ Jésù gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ o gbọ́dọ̀ ronú padà láàárọ̀ yìí ẹ jẹ́ ká dìde dúró láti gbàdúrà bàbá wa ṣe ń bẹ ní ọ̀ràn adúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ mo gbàdúrà wípé ẹ̀kọ́ yìí kò ní lọ lásán lórúkọ Jésù ète tí a fi ń kọ́ wa ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ inú ayé gbogbo wa lórúkọ Jésù bí a ṣe ń tẹ̀síwájú ní wàá ìjọsìn tòní ẹ̀bùkún Ọlọ́run wa adúpẹ́ lọ́wọ́ yín pé ti gbàdúrà lórúkọ Jésù ni a gbàdúrà àmì. Ẹ̀kẹ́ hallelujah láàárọ̀ yìí àti kọ́ ẹ̀kọ́ tó ṣe pàtàkì ní àkókò wa inú ìwé mímọ́ wa a sì fẹ́ lo àkókò díẹ̀ láti gbàdúrà lórí ohun tí a ti kọ́ ẹjọ́ jẹ́ kí gbogbo wa dìde dúró kí a sì di ojú wa bí a ṣe gbàdúrà sí Ọlọ́run nínú Kọ́rìntì kìíní orí kẹwàá ní ẹsẹ̀ ìkọkànlá bíbélì sọ fún wa níbẹ̀ wípé gbogbo nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ sí wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ a sì kọ́ sílẹ̀ fún àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá ohun tí a ti kẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí tí a ti kọ́ nípa Sọ́ọ̀lù a ti kọ́ sílẹ̀ fún wa gẹ́gẹ́ fún ẹlẹ́ṣẹ̀ bákan náà fún onígbàgbọ́ láti kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ bí a ṣe gbọ́ láàárọ̀ yìí bóyá ojú ẹlẹ́ṣẹ̀ o tàbí ojú olódodo bóyá ojú ẹlẹ́ṣẹ̀ tàbí ojú èèyàn mímọ́ okó wà tí a gbọ́dọ̀ jẹ̀wò ká gbàdúrà lé lórí ká bí Ọlọ́run nínú ẹ̀kọ́ yìí láàárọ̀ yìí bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ o nílò láti sọ fún Ọlọ́run o láti ràn ọ́ lọ́wọ́ kó o lè parí dáradára kó o má ṣe dàbí Sọ́ọ̀lù o ní kó sínú ẹ̀ṣẹ̀ rẹ o ní ṣègbé sínú ẹ̀ṣẹ̀ rẹ o ní ṣègbé sínú ìṣọ̀tẹ̀ yálà sí Ọlọ́run ìṣọ̀tẹ̀ sí ọ̀rọ̀ rẹ o ní ṣègbé nínú àìgbọràn Sọ́ọ̀lù parí ayé rẹ̀ dáradára ó kú ikú àjálù o ní kúkú àjálù lórúkọ Jésù torí dé ẹja wa lẹnu wa ká bẹ Ọlọ́run pé kọ́lọ́run kó jọ ọ́
gbogbo ko to ba wa ninu aye re to ma je ko pare bi solu ah oluwa laaro igba mi oluwa gba mi oluwa ran mi lowo je wo gbogbo eso don laaro yi ko so fo lorun oluwa mo si okan mi paya si o mo bebe mo gbadura pe ko jo ko ma je pare aye mi bi solu gba mi lowo gbogbo ese to ba wa ninu aye mi oluwa gba mi o ya ya lanu wa lanu re ko gbadura re gege bi anfani nla lati rolupada lu anfani yi ni ona to dara lanu re ko gbadura ko so fo lorun pe lu ami o ni ku gege bi alai gboran mi o ni ku gege bi odote mi o ni ku gege bi eni ti ko mojuwa nwo ku gege bi eni to si oluwa to mojuwa to gbe fun oluwa loruko jesu na gbadura fun awa ni gbagbo awa na lati gbadura o ka so fọlọrun ko ran wa lowo ko jọ ba a se bere dara dara ka le pare dara dara o se ni laanu o se ni laanu so lo bere dara dara sugbon ko tesiwaju dara dara ko de wa pare dara dara o pare pelu ajaju o ni pari igbe aye kan sejere ninu ajaju ya gbadura tolo laro poju aran mi lowo mi o de pari igbe aye kan sene mi bi ti solo mo fe ka gbadura e je ko gbo wa gbadura oju aran mi lowo igbe aye mi o de pari e gege bi ti solo sa kori ni o sa sona ni o mi o de pari igbe aye mi gege bi ti solo iranse olorun lo je e je gbadura oju aran mi lowo igbe aye kristiani mi ko ni pare bi ti solo e ja lenu wa ka gbadura loruko jesu ni agbadura olorun ti fun wa ni anfani lati jo osise ninu ijo re ninu ile re lati je ranse olorun ninu ile oluwa bakan na ni lati gbadura laaro yi ka gbadura pe kolorun jo ko ran mi lowo ko ran lowo ka ma se padanu idapo wa pelu olorun idapo pelu kete idapo wa pelu ododo re ke che ranse ko ma de po igbe aye gboran to be ge ko ma de be pe igbe aye wa ni aye raye wa don cha fi sofo e ja lenu wa ka gbadura pe bi a se san olorun tan si awon elomiran mi o ni padanu emi mi pe o ni padanu emi re o chakreti ohun gbogbo dara dara so fun olorun laaro yi so fun olorun laaro yi gbogbo ko to bada be kan ninu aye re so fun oluwa mo ko laaye mi ran mi lowo lati tetuwaju ninu igbe aye ododo igbe aye iwa mimo lati ma se padanu idapo mi pelu iwo olorun lati ma sin o ninu emi ati ninu otito ninu ododo ninu iwa mimo ninu ododo ni gbogbo ojo aye mi e ja lenu wa ka gbadura ebi kebi to ba wa lowo lowo ege bi asona gbadura gbogbo awon mo egbe akore e ja gbadura gbogbo awon ranse olorun e ja gbadura e ja so fun olorun e ja bebe pe ise isin wa yo gba igboreyin ni keyin nigba ta ba de waju olorun e ja gbadura soju wa loruko jesu la gbadura loni òun ni ọjọ́ tó kẹ́yìn nínú ìsọjí yìí ìsọjí ìyípadà ńlá nípasẹ̀ kristi jesu yìí ìsọjí ọtún ọtún àti re afẹ́ lọ sínú ọ̀rọ̀ ọlọ́run láìpẹ́ ìjọsìn kárí ayé là ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí nítorí ìdí èyí ọlọ́run fún wa gbogbo wa ní orí ọ̀fẹ́ láàárọ̀ yìí mo gbàdúrà wípé láàárọ̀ yìí o ò ní padà sí lọ́wọ́ òfo láàárọ̀ yìí ọlọ́run yóò bá ọ sọ̀rọ̀ nítorí ìdí èyí a fẹ́ lo àǹfààní láti gbàdúrà ká wá gbàdúrà ká sọ fún ọlọ́run pójú wa jọ gbogbo ohun tó bá sì ní fún mi lónìí olúwa fi fún mi ràn mí lọ́wọ́ láti ṣe ọkàn mi payá kí lè rí gbà lọ́wọ́ rẹ ó jẹ́ ọlọ́run onífẹ̀ẹ́ ó jẹ́ ọlọ́run olódodo ó jẹ́ ọlọ́run olóòótọ́ pé kọ́lọ́run kó bùkún wa àti pé gbogbo tí a gbọ́ láàárọ̀ yìí kọ́lọ́run olódùmarè kó bùkún wa lọ́pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ láti gbọ́ràn orí ọ̀fẹ́ láti ṣèfẹ́ rẹ olúwa fún orí ọ̀fẹ́ yìí fún mi ẹ já lẹnu wa ká gbàdúrà bíbí mo ṣe wà ní ìlàrọ̀ yìí olúwa jẹ́ kó já sí ìbùkún fún mi lórúkọ jésù na gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà bákan náà pé ní àṣálẹ́ òní tó jẹ́ àṣálẹ́ tó kẹ́yìn
ajale to kayin ni o tori de ya fe gbadura a fe so fun olorun fara ko agbara oluwa ninu ipejopo alachale oni a fe bebe a fe gbadura so olorun ko gbe lese na aye ka olorun yo mu wa gbogbo lese patapata to ba fara on na ajale oni wo de pada sile pelu bo se wa wo de pada sile awo to ba de nchaisan to ni ajera kan tabi ojoju tabi aisan kan olukuluku mo de pada sile bo se wa gbogbo ni gbagbo olorun yo bo ko fun e je gbadura pe ko olorun ko so kale ninu wa gbara ninu ise akonse lachale oni ko olorun ko yan re logo e je gbadura Doru ko Jesu la gbadura. Dopo gbogbo eja wa gbe baba wa ninu Oluwa wa siwaju Olorun Olodumare. Oludasile soji kari aye yi, Oluṣagotan WF Kumuyi. Pe ko Olorun ko jo ko ma fokun kun won. Ko Oluwa ko ma fi agbara fun won lera lera. Pe ki Olorun Olodumare ko kun won pelu agbara re. Pe ki Olorun ko kun ago won, ko kun akowo sile. Koko akunwo sile koko akunwo sile ja lejuwa ka gbadura fun won baba ni oluwa ninu adura wa ko le tesiwaju do kun oluwa na gbara oluwa ninu okun acha gbara olorun olodumare ja gbadura fun baba ni oluwa e ja gbadura pe ko le ko da bobo won ko le ko pa won mo ko le ko pa won mo ko pa won mo titi de opin e ja gbadura fun won loruko Jesu na gbadura eja gbadura papo olorun olodumare a fe yin logo a fe dupe lowo yin a dupe lowo yin fo nche nko wa ninu eko wa ninu iwe mimo taro yi olorun olodumare a gbadura wi pe e ro wa lowo lati kristara lati ma sona lati ma sora ninu aye wa pelu irin wa pelu olodojumo pe ko sene kan ti o padanu ti o parin ajo wa bi soju loruko Jesu Olorun Olodumare ran wa lo lati je olugboran ti ase yin lati je ni to gboran ti oro yin ati pe ati baba ni Oluwa atawa na a le ku iku isote loruko Jesu lo le kun ta wa gbadura fun Oluṣagotan wa bi o se ba soro laaro yi ekun won e fa agbara wo won e je ke ifamiroyan na chun ko wa tori won loruko Jesu ati pepe ti gbadura wa loruko Jesu alagbara la ni gbadura Amen. Amen la. Amen kari aye.

0: We shall remain standing as we go to the Lord in prayer. In Psalm 92.
1: Woka ese ikini oro Olorun so fun epo rere ni lati ma fi ope fun Oluwa ati lati ma ko ni si oruko re oga ugo a fe fogo fun Olorun wa ohun rere ni lati ma yin Oluwa lati ma yin Olorun lati ma yin oruko re oko na ni a fe se lowuro yi e je ka la enu wa ka yin Olorun lodo mare logo ka fogo fun Olorun Olorun eleda re Olorun eleda mi Olorun olurapada wa olugbala wa e je ka fogo fun Olorun orere ni lati ma yin Oluwa orere ni lati ma fogo foruko re orere ni lati ma yin oruko Oluwa ta orin definitely so fa pe febukun fun Oluwa iwo kan mi ati on gbogbo to wa ninu mi febukun foruko re e je ka gboruko Oluwa ga ka yin Olorun logo ka febukun fun Olorun lodo mare febukun fun Oluwa gboruko Oluwa ga yin oruko Oluwa logo e je ka dupe lowo Olorun ka dupe ka mo rere Olorun lodo mare Olorun wa dara Olorun wa tobi loruko Jesu na gbadura ninu we owe ore keta ni ese ikesan oro Olorun pa lase fun wa bi pe ka fi ohun ini wa bowo fun Oluwa ati lati enu gbogbo akobe besi oko re a fe mu idame wa to re wa jade bi a se mu lo ti waju Olorun ninu adura a fe gbe soke o gbadura lati yin lo o si fi sinu apo ore e ja gbe soke baba wa se be ni Olorun adupe lowo yin lopolopo fun ohun ti e se fun wa ko so ko ohun ti a le fi san ore re ko so wo ti a le mu wa e to je bi pe o le to ohun ti e se sugbon kekere ni amu ege bi ami more Olorun agbadura bi pe kejo e gba wa e gba ore wa e bukun wa lopolopo ege bi mo se oro re loruko Jesu e seun pe e ti dehun adura wa loruko Jesu to gaju lo lagbadura amen da se fi sile a wa ni diduro idide duro ninu akoko adura sibe a fe gbadura si Olorun a fe gbadura forilede wa Nigeria pe ki Olorun jo ko je ki alaafia Olorun ko joba lorilede yi lai si idiwo kokan e ja gbadura forilede wa ka alaafia Olorun joba ni gbogbo eka gbogbo ipinle de gbogbo orilede gbogbo agbaye Olorun je ki alaafia re joba alaafia Olorun ko joba ni gbogbo orilede ati ni gbogbo agbaye loruko Jesu ni agbadura a fe gbadura fun baba wa ni Oluwa ninu orin Dafidi orin keji le ni adorun 92 ni ati ese kejila ododo yo gba bege ope yo se da bege se da ni le baloni awon ti agbon si le Oluwa yo gba ni agbalo Olorun wa won yo ma se so sibe ninu ogbo won won yo sanra won o ma tutu nini a fe fi baba wa le Oluwa lowo pe gbogbo awon ese oro Olorun ti akaye yo wa se mo se na aye won loruko Jesu e je ka fi baba wa ninu Oluwa le Oluwa lowo ori ofe si okun si agbara si ifamiroyan si gbogbo nkan wonye ko Olorun Olodumare ko jo ko fe fun won lopolopo loruko Jesu ni agbadura a fe gbadura fun won ti ninu we wo la Isaiah ori kejila ni ese iketa ori kejila iwe wo la Isaiah ni ese iketa eyin o si fi ayo fa omi jade lati inu konga igbala wa a fe so fun Olorun ke ti iranse won ko je konga ti kin gbe konga to san ta n fi ayo fa omi jade lati inu konga igbalaye wa ko Olorun ko fi ayo kun won ko fi ayo kun won ayo Oluwa ko di okun won e jade ni wa ka gbadura fun won ka gbadura fun mama wa ni Oluwa bakan na pe ayo Oluwa yo di okun awon na iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n fi fún Olúwa iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n fi fún ìjọ yóò jẹ́ iṣẹ́ ìránṣẹ́ tí a ń ṣe nínú ayọ̀ Olúwa yóò kun wọn pẹ̀lú ayọ̀ Olúwa yóò kun ọkàn wọn pẹ̀lú ayọ̀ ayọ̀ Olúwa ayọ̀ Ọlọ́run yóò kun ọkàn wọn lórúkọ Jésù ní agbàdúrà ó fẹ́ fi ara rẹ̀ lé Olúwa lọ́wọ́ kí ló tó ń fẹ́ kọ́lọ́run ṣe fún ọ lónìí ó wà ń bí láàárọ̀ yìí jálẹ̀ ẹnu wa ká sọ fọ́lọ́run gbàdúrà fún ara rẹ kí ló tó ń fẹ́ kọ́lọ́run kó ṣe fún ọ ó ti ṣe lọ́pọ̀lọpọ̀ ó tún fẹ́ láti ṣe sí ó ti gbà ó tún lè gbà sí lọ́pọ̀lọpọ̀ fún èmi o fún ìwọ o fún gbogbo wa ẹ jẹ́ ká sọ fọ́lọ́run tí à ń fẹ́ èyí ni ìfẹ́ ọkàn mi sọ fọ́lọ́run ọlọ́run yóò ṣe ìfẹ́ ọkàn àwọn olódodo la ó mú iṣẹ́ ọlọ́run yóò dáhùn àdúrà wa lórúkọ Jésù ní agbàdúrà ọlọ́run olórí ọ̀fẹ́ a dúpẹ́ lọ́wọ́ yín a fèyàn fún yín olúwa a yàn ọ́ lógo a jọ́sìn níwájú yín a gbé yín ga a fi ògo forúkọ yín a gbé yín ga lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ọlọ́run ti ń ṣe èmi ni gbogbo ògo gbogbo èyìn gbogbo ọlá fún ẹ̀yin nìkan ṣoṣo ni fún ọlọ́run olódùmarè lórúkọ Jésù ta ló dàbí ẹ̀yin ọlọ́run ẹ tóbi lọ́ba ọlọ́run ẹlẹ́dàá wa olùgbàlà wa aláàbò wa ẹni tó ń pa wá mọ́ ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ọlọ́run a fi ògo fún yín fún ohun tí ẹ ń ṣe fún wa ohun tí ẹ ń ṣe fún bàbá ní Olúwa ohun tí ẹ ń ṣe fún ìjọ Deeper Life lápapọ̀ ohun tí ẹ ń ṣe gbogbo ìjọ ní gbogbo àgbáyé agbẹ́yíga ọlọ́run wa kórókọ yín kó dà yín lógo lórúkọ Jésù bàbá ẹ ṣeun fún ìpàdé ìsọjí kárí ayé yìí tí ẹ ti bẹ̀rẹ̀ láti bí ọdún díẹ̀ sẹ́yìn tí ẹ sì ń tẹ̀síwájú a dúpẹ́ lọ́yìn fún ohun tí ẹ ṣe pàápàá jùlọ lákòókò yìí kórókọ yín nìkan ṣoṣo kó dà yín lógo lórúkọ Jésù bàbá orí ọ̀fẹ́ tí a nílò láti tẹ̀síwájú pẹ̀lú yín tí ẹ sì ní láti tẹ̀síwájú pẹ̀lú wa a gbàdúrà pé kẹ fún ọlọ́pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ yìí lórúkọ Jésù gbogbo àwọn tó ẹ̀ṣẹ̀ ní ìyípadà ọkọ̀ ọlọ́run agbàdúrà ẹ bá fẹsẹ̀ wọn múlẹ̀ ẹ bá mú ọ tẹ̀síwájú ní Olúwa ẹ mú ọ tẹ̀síwájú ní ìgbàgbọ́ ẹ mú ọ tẹ̀síwájú ní ìjọ ẹ mú ọ tẹ̀síwájú lórúkọ Jésù gbogbo ìbùkún tí ẹ ti gbà lọ́wọ́ yín ọlọ́run yóò dé àjẹmọ́nú fẹ́ni kọ̀ọ̀kan wa lórúkọ Jésù bí a ṣe ń tẹ̀síwájú láàárọ̀ yìí ọlọ́run olódùmarè ọlọ́run olùbùkún jùlọ ìwà láàyè yóò tẹ̀síwájú pẹ̀lú wa ní orúkọ Jésù Kristì a dúpẹ́ lọ́wọ́ yín a fògo fún yín àmọ́ pé ti dá wa lóhùn ẹ ti gbọ́ ti wá lórúkọ Jésù tó lágbára jùlọ ní agbàdúrà ẹjọ́ ẹjá jókòó bí a ṣe ń fetí sí àwọn ìfilọ̀ wọ̀nyí a fi ìbùkún fún orúkọ Olúwa fún ìsọjí kárí ayé yìí àti ìjọsìn kárí ayé tí a wà ní ẹ̀ láàárọ̀ lórúkọ Jésù a fẹ́ mọ rírì àwọn ọ̀rẹ́ wa tí wọ́n wà ní fún ìgbà àkọ́kọ́ níbikíbi tí ẹ bá wà ẹ jọ̀ọ́ ẹ lè gbé ọwọ́ yín sókè ká lè fi ìkíni olùṣọ́gùtàn wa gbà olùdásílẹ̀ ìsọjí yìí ẹ wá fún ìgbà àkọ́kọ́ ẹ gbé ọwọ́ sókè ẹ gbé ọwọ́ sókè ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ kó lu àkóbòkun gbogbo yín lórúkọ Jésù ó jẹ́ inú dídùn bàbá ní Olúwa pé kẹ tẹ̀síwájú pẹ̀lú wa pé kí orí ọ̀fẹ́ Ọlọ́run kó lè tẹ̀síwájú pẹ̀lú yín èyí ni ìjọ Deeper Life a ní àwọn ìpàdé wa ní ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ gbogbo ọjọ́ ìsinmi a máa ń pàdé a ní ìpàdé GCK tó kó wa papọ̀ lónìí ṣùgbọ́n látọjọ́ ìsinmi tó ń bọ̀ a ó wà nílé ìjọsìn wa o ní òmìnira láti wá sí ilé ìjọsìn wa tí ọkàn rẹ bá fẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi a máa ń bẹ̀rẹ̀ ìjọsìn wa ní aago mẹ́jọ okùn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú wá inú ìwé mímọ́ àti àkókò ìbéèrè àti ìdáhùn àti àwọn àkókò àdúrà bákan náà ó tẹ̀síwájú ní àkókò ìpàdé wa bí o ṣe ń wá sáwọn ìpàdé wa wọ̀nyí inú rẹ yóò dùn ipò wa ìbùkún ọlọ́run yóò sì wà pẹ̀lú rẹ lórúkọ Jésù gbogbo ọjọ́ ajé bákan náà máa ní àkókò ẹ̀kọ́ bíbélì òun ni egun lẹ́yìn ọgbà fún gbogbo onígbàgbọ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn ẹ̀kọ́ tí a ń kọ́ wọ̀nyí tó ń wá tààràtà látọ̀dọ̀ olùṣọ́gùtàn wa àgbà oluṣagotan agba ijo dipa life kari aye eni tin se oludasile isoje kari aye yi won ma nko wa lese lese won ma nko wa lera lera o ti e le re ba kan na mo bo ba nwa seko bibeli dede o se pataki lopo lopo akoko mo meji dani to ba tin bo je ki okan re wa ni oju ojufo ikeji gbe bibeli re dani tori a o ma ka bibeli a o ma si bibeli lera lera bo se se nkan won ibukun lo yo ma wa pelu re loruko jesu ba kan na mu ohun ajako dani ati kalamu oko wa ti o ko sile tori pa oko ato a o ma dare re bo se se ye ibukun lo yo ma je ti re loruko jesu ni gbogbo ju adamisi amanya koko isoji ati danileko fun jiri okan o je akoko isoji ni toto akoko adura akoko ti a man jeri o le wa ninu ijo de pala e to ba tumo ni gbogbo agbaye ni gbogbo ju adamisi wa se awon ipejopo wa lati wa deni ibukun bi o ti nse yi ibukun olodun yo je ti re loruko jesu na asale oni isoji yin tesiwaju ma wa ni wo ni kan o jo mu awon elomiran wa mu awon elomiran dani bi o se nbo ibukun olodun yo po ninu aye re loruko jesu gbogbo awon to eche deni igbala won o tete duro iyen ni ile soji won o tete duro ni ile soji won fe so bi ti won ti fe ni ni ile soji iyen ni awon ebe ti won ma lo to tun mo enu bodi lohun pe ni keteti dosin ba ti pare gbogbo awon to deni igbala ni ile soji won o ni idapo pelu won ibukun olodun olodumare yo si wa pelu gbogbo wa lopolopo loruko jesu e seun lopolopo ko lu akobokun yin

tọ́, o ti ń gbọ́ nípa bíbu Olúwa, tó o bá gbàgbọ́ síbẹ̀ yóò padà wá. O gbàgbọ́ ògbégbé ayé tó tọ́, ògbé ayé tó múra sílẹ̀, ìyẹn ò ní dí lọ́wọ́ láti wá. Òun jẹ́ olóòótọ́, nítorí òun kò lè sẹ ara rẹ̀. Bí a ṣe ń kà láti ẹsẹ̀ kẹrìnlá, nǹkan wọ̀nyí ni kí o máa rán wọn létí, máa kìlọ̀ fún wọn níwájú Olúwa pé kí wọn kí ó má ṣe jìjà ọ̀rọ̀ tí ò lérè fún ìparun àwọn tí ń gbọ́. Ó sọ fún wa pé a ti yan òun gẹ́gẹ́ bí oníwàásù olùkọ́ ọ̀rọ̀ náà, ó sì dúró nínú ìjọ olóòótọ́, kí Olúwa kó rí wọn náà ní olóòótọ́. Wo Éfésù orí kẹta, mo ń ka ẹsẹ̀ ìkẹjọ. Éfésù orí kẹta ẹsẹ̀ ìkẹjọ, fún èmi Paul ni o, fún èmi tí ó ti wá ní ìsọdọ̀tun, èmi tí ó kéré ju ẹni tí ó kéré jù lọ nínú gbogbo àwọn ènìyàn mímọ́, ni a fi oore ọ̀fẹ́ yìí fún láti wàásù àwa márì di ọ̀rọ̀ Kristi fún àwọn kèfèrí. Àyàn láti wàásù onínúdibí ni tẹ́lẹ̀, tó yí padà di oníwàásù. Ìsọdọ̀tun ńlá láti ipò jíjẹ́ onínúdibí ni sí dídi oníwàásù. Wo ìkejì níbẹ̀, ìkejì ó ní ìsọdọ̀tun olóore ọ̀fẹ́ ti jíjẹ́ alátakò sí dídi ikọ̀. Alátakò eléwu ẹ̀dá tó ń tako bí ọ̀tá ni fún Kristi. Ìdí ìrètí Kristi ṣe béèrè lọ́wọ́ rẹ̀ pé Sọ́ọ̀lù, kí ló ṣẹlẹ̀ gan-an? Pẹ̀lú gbogbo ìmọ̀ ìwé tó ní, ò ń lò láti bá mi jà àti láti máa tàpá sí ẹ̀gún, gbogbo ẹsẹ̀ tó ní, ó ní ẹsẹ̀ sọ́dọ̀ àwọn Sanhedrin, ó lè lọ sọ́dọ̀ wọn nígbàkigbà kó gba àwí àṣẹ lọ́wọ́ wọn. Ó wá ń lo gbogbo ẹsẹ̀ tó ní, ẹsẹ̀ gígùn, gbogbo àǹfààní tó ní láyé ẹ. Ó ń lo ọpọlọ rẹ, ń lo ọkàn rẹ, ó ń lo gbogbo okun rẹ láti bá mi jà. Kí ló dé? Sọ́ọ̀lù, èéṣe tí ìwọ ń ṣe nínibí ni sí mi? Ó jẹ́ ọ̀tá Olúwa tẹ́lẹ̀, òṣùgbọ́n Olúwa yí padà láti wá di ikọ̀. Ìyípadà tí ò ṣe fojú rí, ó jẹ́ ìyípadà tó farahàn. Tí wọ́n bá ní ìsọdọ̀tun tí Bíbélì sọ nípa rẹ̀, gbogbo ọ̀rẹ́ rẹ yóò mọ̀, gbogbo aládùúgbò rẹ ni ó mọ̀, àwọn ọmọ mọ̀lẹ́bí rẹ gbogbo wọn ni ó mọ̀. Wọ́n mọ̀ wípé ìyípadà kan ṣẹlẹ̀, pé ìyípadà ńlá ṣẹlẹ̀. Kò sí ẹnìkan láti máa sọ pé ìyàwó mi, o lè má rí o, ṣùgbọ́n mo ti yí padà. Jẹ́ kí ìyàwó rẹ ó rí o, má sọ̀rọ̀. Ọkọ, o lè má rí o eléyìí o, ṣùgbọ́n mo ti yí padà, èmi ọmọ eléyìí o. Jẹ́ kí ọkọ rẹ kó rí olùṣọ́àgùntàn, ọmọ, gbogbo ìwàásù kí ló rò, a ti yí padà. Wọ́n rí i, ó dìgbà tó bá farahàn, taari orí ọ̀fẹ́ Ọlọ́run pó ń ṣiṣẹ́ níbẹ̀. Nígbà tí o bá rí ẹni tó jẹ́ alátakò, ọ̀tá tó wá di ikọ̀, ó farahàn gbangba lóde tí gbogbo èèyàn rí, o sì lè sọ. Wọ́n wo ìṣe àpòsẹ́lì orí 26 ẹsẹ̀ ìkẹsàn-án. Eléyìí ni ọjọ́ àtijọ́ ti alátakò tó ń tako ọ̀nà Olúwa. Ó sọ pé nínú ìṣe àpòsẹ́lì orí 26 ẹsẹ̀ ìkẹsàn-án, ó ní, èmi ti ẹ̀rù nínú ara mi nítòótọ́ pé ó yẹ

ìfẹ́ Kristi, ìfẹ́ ti Ọlọ́run, o lè ṣe ju bí o ṣe ń ṣe yìí náà lọ. Bó bá ní ohun gbogbo tí o ní ìfẹ́, gbogbo tí o ní rò pé o ní ìyẹn ò ní kankan. Ọlọ́run sọ wípé a gbọ́dọ̀ fẹ́ràn ohun ju ohun gbogbo lọ. Pọ́ọ̀lù kó tó di Sọ́ọ̀lù, kó tó di Pọ́ọ̀lù, kó tó di oníwàásù, ó ní ẹ̀sìn, kò ní ìgbàgbọ́. Ó ní ẹ̀sìn láìsí òdodo. Ó ní ojúṣe lọ́pọ̀lọpọ̀ láìsí ìfẹ́. Ó ní àwọn ìtara láti ṣe ohun tó lòdì láìsí ìfẹ́. Ọlọ́run wa sọ wípé oko tó bá ń ṣe láìsí ìfẹ́, ó jẹ́ òdo. Kò ní ìkankan nínú. Gbogbo ẹ̀ pátá ni a gbọ́dọ̀ fi ìfẹ́ dùn. Ìfẹ́ ká fẹ́ràn Ọlọ́run, ká fẹ́ràn àwọn ẹlòmíràn bí ara wa, ká ṣetán láti gbàgbé ara wa, láti ṣèrànlọ́wọ́ fún àwọn ẹlòmíràn, ká kú sí èṣè, ká lè fẹ́ràn àwọn èèyàn, ká fẹ́ràn àwọn èèyàn gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́ wọn. Jẹ́ kí ìfẹ́ Ọlọ́run láàárọ̀ yìí kó rọ̀ wá, nítorí pé ìfẹ́ Ọlọ́run rọ̀ wá, ó rọ̀ wá láti fẹ́ràn ara wa. O lè dá èyí ṣe gẹ́gẹ́ bí ọkọ, o lè fẹ́ràn ayé rẹ láìsí ìyípadà, láìsí ìsọdi mímọ́. Eléyìí ni ìfẹ́ Ọlọ́run, àní ìsọdi mímọ́ ọ̀rọ̀ yín. Bí o bá ti ní ìsọdi mímọ́ ní ọkàn, o lè fẹ́ràn, o lè fi ìfẹ́ yẹn hàn. O máa fi ìmọ̀ tara ẹni nìkan, irú ìfẹ́ tara ẹni nìkan tí kì í ṣe ti Kristi, tó jẹ́ ìfẹ́ ṣakálá. Ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ láti fẹ́ kú nítorí àwọn ẹlòmíràn, láti ṣèrànlọ́wọ́ fún wọn. Ẹ jẹ́ wá gbàdúrà sí Ọlọ́run, ká lẹ́nu wa, ká gbàdúrà sí Ọlọ́run. Olúwa, fi ìfẹ́ rẹ sínú ọkàn mi, rántí títí ó fi dẹnu ìgbàlà, títí ó fi ronú padà, títí ó fi yí padà kúrò ní ẹ̀ṣẹ̀ rẹ. Kí ìyípadà tó dé, o ní láti gbàdúrà. Torí ìdí èyí, tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ níbẹ̀, o ní láti jọ̀wọ́ ara rẹ. O sì ń jìjàkadì pẹ̀lú ẹ̀ṣẹ̀, o sì ń ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀, o sì ń gbádùn ẹ̀ṣẹ̀, o sì ń tẹ̀lé ọ̀nà ibi, ọ̀nà òkùnkùn, ọ̀nà kan ṣoṣo tó wà, o kan ṣoṣo tó lè ṣe, tó lè gbà ọ́ kúrò lọ́wọ́ ìbínú Ọlọ́run. O ní ká yí ọ padà. Torí díẹ̀ la ṣe wà ń bí, torí náà la ṣe wà ń bí. Ìyípadà pátápátá nípasẹ̀ Kristi ìsọdọ̀tún. Pé kí Ọlọ́run kó fi ìfẹ́ Kristi sínú ọkàn rẹ. Bó bá jẹ́ pé o ti dẹnu ìgbàlà, gbàdúrà sí Ọlọ́run fún ìsọdọ̀tún mímọ́. Pé kí ìfẹ́ Ọlọ́run kó lè jẹ́ ìtẹ́ afẹsẹ̀ múlẹ̀ nínú ayé rẹ. Kó lè ní ìfẹ́ ojúlówó ni, ìfẹ́ èyí tó ń fara ẹni jì. Ẹlẹ́ṣẹ̀ gbọ́dọ̀ ronú padà kó dẹnu ìgbàlà. O wá gbàdúrà fún ìsọdọ̀tún mímọ́. Pé kí Ọlọ́run kó lè fi ẹsẹ̀ ìfẹ́ múlẹ̀ nínú ọkàn rẹ. A ò lè sọ gbogbo tán ní ni, ṣùgbọ́n èyí tí a ti sọ láàárọ̀ yìí, ohun àkọ́kọ́ tó ń láti máa rántí. O gbọ́dọ̀ fi bíbà sílẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, kó lọ sílé gẹ́gẹ́ bí èèyàn mímọ́ ni. O gbọ́dọ̀ fi sílẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán. Ṣùgbọ́n kó dẹnu ìgbàlà, kó ní ìyípadà, kó di àtúbí láinú rẹ, kó gbàdúrà. A ó parí àdúrà láìpẹ́. Ṣùgbọ́n yẹ̀ wò ló bá ló ti ní ìyípadà. Àwọn àmì rẹ̀ dà, àwọn ìdánilójú dà, àwọn ìfẹ́ náà dà, àwọn ìṣoore, àwọn ìfaradà, àwọn ìjólótọ́, àwọn ìfẹ́ láti ran àwọn ẹlòmíràn lọ́wọ́ dà. Ẹ jẹ́ ká lẹnu wa, ká gbàdúrà, ká sọ fún Ọlọ́run pé Olúwa, kò sí ohun mìíràn, kò sí ohun tí mo mú wá, kò sí ohun tí mo fẹ́ bí kò ṣe ìyípadà, bí kò ṣe ìsọdọ̀tún. Ìyípadà pátápátá kì í ṣe díẹ̀, kì í ṣe àbọ̀, kì í ṣe àwọn díẹ̀ díẹ̀, ṣùgbọ́n ojúlówó gan. Ẹ̀kúnrẹ́rẹ́, ẹ̀kúnrẹ́rẹ́, ìyípadà, ìyípadà pátápátá. Kò yípadà kúrò nínú ẹ̀ṣẹ̀, kò yípadà kúrò nínú ebi, kò wá yípadà sí Kristi. Ẹ já sọ fún Olúwa, Olúwa ṣàánú fún mi lónìí. Mo rárá mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Bó bá jẹ́ pé ò tí jọ wá yí rẹ fún ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀, ò tí jọ wá rẹ fún Kristi tẹ́lẹ̀, jọ wá rẹ fún lónìí. Mọ ẹ̀ṣẹ̀ rẹ, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. Mọ̀ pé Jésù Kristi kú fún ọ, ó sì ti san gbogbo gbèsè náà. Wá gbàdúrà fún

0: ki o si gbadura ti ti o fi ni idaniloju wipe ati gba okan re la lotun ati dariji o lotun ati so odomo lotun ati ki o se bere ore ofe wipe emi ti duro ti olorun ore ofe lati duro ti olorun wipe a o fun o gbadura so fun olorun wipe o fe ki a pa omo ninu ore ofe re o fe ki a pa omo ninu ijoba olorun o fe ki a pa omo ninu gbogbo ohun ti olorun ti se fun lati ori oke calvary nipasẹ jesu christi o fe je olooto o fe je eni ti n gboran titi a o fi ri jesu lojukoju gba olorun gbo bi o ti n gbadura gba olorun gbo bi o ti n gbadura so fun olorun wipe o fe ki o pa omo ninu ijoba olorun ninu ore ofe olorun ninu igbala olorun titi ipe yo fi dun titi jesu yo fi wa ko awon ayan fe lo sile bi o ba ri o pe ese ti wa si igbesi aye re so fun olorun wipe o fe je ohun nkan woyi o fe ko won sile o fe je ti olorun ni tooto ki ore ofe olorun ki o le wa pelu re ki igbala olorun ki o le je ti re ki oruko re ki o ba le wa ni iwe iye lorun ki a ma ba se pare titi jesu yo fi de lati mu wa lo sile
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìsẹ́lẹ̀ ti Paul Apostoli sí àwọn ará Galatia, orí ìkẹrin. Ǹjẹ́ mo wí pé níwọ̀n ìgbà tí àrólé náà bá wà ní èwe, kò yàtọ̀ nínú ohunkóhun sí ẹrú bí ó tilẹ̀ jẹ́ Olúwa ohun gbogbo. Ṣùgbọ́n wà lábẹ́ olùtọ́jú àti ìríjú títí fi di àkókò tí bàbá ti yàn tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àwa nígbà tí àwa wà ní èwe. Àwa wà ní òǹdè lábẹ́ ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá. Ṣùgbọ́n nígbà tí àkókò kíkún náà dé, Ọlọ́run rán ọmọ rẹ̀ jáde wá, ẹni tí a bí nínú obìnrin tí a bí lábẹ́ òfin, láti ra àwọn tí ń bẹ lábẹ́ òfin padà kí àwa kí ó lè gba ìsọdọmọ. Àti nítorí tí ẹ̀yin ń ṣe ọmọ, Ọlọ́run sì ti rán ẹ̀mí ọmọ rẹ̀ wá sínú ọkàn yín tí ń ké pé Abba Bàbá. Nítorí náà, ìwọ kìí ṣe ẹrú mọ́ bí kò ṣe ọmọ, àti bí ìwọ bá ṣe ọmọ, ǹjẹ́ ìwọ di àrólé Ọlọ́run nípasẹ̀ Kristi. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin kò ti mọ Ọlọ́run rí, ẹ̀yin ti ń sìn rú fún àwọn tí kìí ṣe Ọlọ́run nípa ẹ̀dá. Ṣùgbọ́n ní ìsinsìnyí nígbà tí ẹ̀yin ti mọ Ọlọ́run tán, tàbí kí a ṣàkókò wípé ẹ di mímọ̀ fún Ọlọ́run. Èhà ti rí tí ẹ fi tún yí padà sí aláìlera àti alágbe ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá lábẹ́ èyí tí ẹ̀yin tún fẹ́ padà wá sìn rú. Ẹ̀yin kíyèsí ọjọ́ àti oṣù àti àkókò àti ọdún. Ẹ̀rù yín bà mí kí ó má bàa ṣe pé lásán ni mo ti ṣe làálàá lórí yín. Ará mo bẹ̀ yín, ẹ dàbí èmi nítorí èmi dàbí ẹ̀yin, ẹ̀yin kò ṣe mí ní ibì kan. Ṣùgbọ́n ẹ̀yin mọ̀ pé àìlera ara ni ó jẹ́ kí n wàásù ìrere fún yín ilé àkọ́ṣe, èyí tí ó sì jẹ́ ìdánwò fún yín ilé ara mi ni ẹ kò kẹ́gàn, bẹ́ẹ̀ ni ẹ kò sì kọ̀, ṣùgbọ́n ẹ̀yin gbà mí bí áńgẹ́lì Ọlọ́run àní bí Kristi Jésù. Ǹjẹ́ ayọ̀ yín ìgbà náà hadà, nítorí mo gba ẹ̀rí yín jẹ́ pé ìbá ṣeéṣe, ẹ bá yọ ojú yín jáde, ẹ bá sì fi wọ́n fún mi. Ǹjẹ́ mo adi ọ̀tá yín nítorí mo sọ òtítọ́ fún yín bí wọ́n ń fi ìtara wá yín, ṣùgbọ́n kìí ṣe fún rere, wọ́n ń fẹ́ já yín kúrò kí ẹ̀yin kí ó lè máa wá wọn. Ṣùgbọ́n ó dára láti máa fi ìtara wá ni fún rere nígbà gbogbo, kìí sì ṣe nígbà tí mo wà pẹ̀lú yín nìkan. Ẹ̀yin ọmọ mi kéékèèké, ẹ̀yin tí mo tún rọbí títí a fi ṣe ẹ̀dá Kristi nínú yín. Ìbá wù mí láti wà lọ́dọ̀ yín nísinsìnyí kí èmi kí ó sì yí ohùn mi padà nítorí pé mo dààmú nítorí yín. Ẹ wí fún mi, ẹ̀yin tí ń fẹ́ wà lábẹ́ òfin, ẹ kò há gbọ́ òfin, nítorí àti kọ́ pé Ábráhámù ní ọmọ ọkùnrin méjì, ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin àti ọ̀kan láti ọ̀dọ̀ òmìnira obìnrin. Ṣùgbọ́n a bí èyí tí ṣe ti ẹrúbìnrin nípa ti ara, ṣùgbọ́n èyí ti òmìnira obìnrin ni a bí nípa ìlérí. Nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ, nítorí pé àwọn obìnrin wọ̀nyí ni májẹ̀mú méjèèjì. Ọ̀kan láti orí òkè Sinai wá tí a bí ni oko ẹrú tí ṣe Hagari. Nítorí Hagari yìí ni òkè Sinai Arabia tí ó sì dúró fún Jerusalemu tí ó wà ní ìsinsìnyí, tí ó sì wà ní oko ẹrú pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ṣùgbọ́n Jerusalemu ti òkè jẹ́ òmìnira, èyí tí ṣe ìyá wa. Nítorí a ti kọ́ pé máa yọ̀ ìwo àgàn tí kò bímọ, bú sí ayọ̀ kí o sì kígbe sókè ìwọ tí kò rọbí rí. Nítorí àwọn ọmọ ẹni aláhoro pọ̀ ju ti abilékọ lọ. Ǹjẹ́ ará ọmọ ìlérí ilé àwa gẹ́gẹ́ bí Isaki, ṣùgbọ́n bí èyí tí a bí nípa ti ara ti ṣenú ni bíni nígbà náà sí èyí tí a bí nípa ti ẹ̀mí, bẹ́ẹ̀ sì ní ìsinsìnyí. Ṣùgbọ́n ìwé mímọ́ àti wí lé ẹrúbìnrin náà jáde àti ọmọ rẹ̀, nitori omo erubirin ki yo ba omo ominira obirin jogun po nitori na ara awa ki se omo erubirin bi ko se ti ominira obirin
0: eje ki agbadura olorun alaanu adupe lowo yin o je ayo okan wa lati wa se waju yin nitori wipe a mo pe nigba ti a ba wa e o so okun adi imole a mo pe nigba ti a ba wa aisan yo pora a mo wipe nigba ti a ba wa gbogbo osi gbogbo ise yo dopin ni igbese aye wa a mo pe nigba ti a ba wa e o tan imole sinu okan wa ati si ipa ona wa ati sinu aye wa a mo pe nigba ti a ba wa si iwaju yin gbogbo awon agbara okunkun ti o tin je gaba ti o tin te wa mole wipe a o ni idande kuro ninu awon nkan won yi to nda wa loro a mo wipe nigba ti a ba wa a o le gbadura e o si le gbadura wa a nbebe wipe bi ati wa loni wipe igbagbo aye igbagbo otun yo soji ninu okan wa loruko jesu a si nbere wipe gege bi igbagbo aye igbagbo otun yo ti dide ninu okan wa wipe bi a o ti ma gbadura e o gbadura wa e o so okunkun di imole fun wa awon ikanu tabi awon ohun ti o nda wa loro e o mu won kuro ni oruko jesu e ba wa soro e mu wa sumo odo ara yin adupe opo e ti gbo ni oruko jesu kristi oluwa wa loni mo so nipa igbagbo o ye ki a mo wi pe a ti ma soro nipa igbagbo ohun ti igbagbo le se ere ti o wa ninu igbagbo ipa ti igbagbo ko ninu adura ti a ma ngba bi abawo heberu ori kokanla ese ikini nje igbagbo ni idaniloju ohun ti a n reti ijeri ohun ti a ko ri bi a ko ba ti ri ohun kankan bi owo wa ko ba ti te ohun ti a n fe sugbon ti emi olorun jeri ninu okan wa leyin igba ti a ti gbadura we pe ohun yi ti a ko ti ri yo je ti wa eyi ni a n pe ni igbagbo bi a ba n reti ohun kan ti ko si ti de sugbon ti a ni idaniloju ti a si ni ifokanbalẹ ninu okan wa wipe olorun ki yo je awa kole ati wipe olorun yo fun wa ni nkan won yi a si ni idaniloju yi a ni ijeri yi ninu okan wa eyi ni a n pe ni igbagbo boya o ti n gbadura fun omo re wipe iyipada titun yo de ninu omo re sugbon o dabi eni wipe ohun to n reti ko ti te o lowo o ko ti ri ki o fi oju ara ri sugbon o ni idaniloju emi olorun si n jeri ninu okan re wipe nkan ti o ti gbadura fun yi wipe dandan olorun yo se wipe o tile ti se ka foju ri loku eyi ni a n pe ni igbagbo boya o n gbadura fun oko re wipe iyipada rere ninu ebi iyipada rere ni ti ise iyipada re ni ti igbega yo de sugbon a ko ti fi oju ri lojukoju a ko ti ri igbega tabi iyipada ti a n bere lojukoju sugbon a ni idaniloju ninu okan wa okan wa balẹ wipe olorun ti se paapaa bi a ko tile ti ifoju ri emi olorun si n ba emi wa jeri wipe olorun ti gbo adura wa inu wa be si ni dun bi a ko ti foju ri bi a ko tile ti ri sibesibe a ni inu didun nitori pe a mo wipe olorun ti se eyi ni a pe ni igbagbo o so ninu ese ikeje wipe nitori ninu re li awon alagba ni eri rere bi a ba n so awon alagba ki se awon ti won lewo lori a mo wipe awon ti won lewo lori wa ti won ko ni igbagbo ninu olorun a n so nipa awon alagba awon baba wa ninu igbagbo gege bi abrahamu ti o je wipe bi ileri ti olorun se fun bi owo re ko tile ti ite sibesibe o n yo wo apere yi ninu romu ori kerin romu ori kerin ninu lati ese iketadinlogun gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo niwaju eni ti o n gbagbo olorun ti kara re ti o so oku di aye ti o si pe a ohun won ni ti ko si bi eni pe won ti wa je ki o ye wipe ni akoko yi abrahamu ko ti bi omo ileri sugbon ati se ileri fun a si n so fun wa wipe bi o tile je wipe ko ti foju ri olorun pe ohun won ni ti ko si bi eni pe won ti wa ijerisi ninu okan re yi idaniloju ti o ninu okan re yi eyi ni a n pe ni igbagbo wese keji ni logun ni bati ireti ko si eni ti o gbagbo ni ireti ki o le di baba orilede popo gege bi eyi ti ati wipe bayi ni iru omo re yori eni ti ko se ailera ni gbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun ati kiku inu sara ko fi agbagbo siye meji ileri olorun sugbon o le ni igbagbo e je pe o duro sinsin ni igbagbo o nfi ogo fun olorun nigbati o sa ti mo daju daju pe ohun ti o ba ti leri ohun si le se ini an pe ni igbagbo wi pe bi a ko ti le ti ipojuri sugbon ati gbadura debi wi pe emi olorun ba emi wa jeri o sin je ki o da wa loju wi pe ohun ti an beere olorun ti se nigbati a ba gbadura ti a ba de akoko yi ti abesinu inu didun ti emi olorun ba emi wa jeri ti a ni idani loju ati ifokan ba le wi pe ma dupe lowo olorun ohun to n beere olorun ti se ma yin olorun logo nitori wipe ohun to n beere olorun ti fi ifo bi o ti le je wipe o ko ti ri nigbati o ba be sin yin olorun logo nigbati o ba be sin dupe nigbati o ba be sin bu ola fun olorun nigbati o ba be sin ki olorun nigbati o ba be sin so nipa agbara nla olorun bi o ti le je pe o ti o ko ti fi oju ri nkan wonye yi ni a n pe ni igbagbo bi o ba wo heberu ori kokanla ese kefa sugbon lai si igbagbo ko le sese lati wu nitori eni ti o ba nto olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe oni olusesan fun awon ti o fi ara bale wa eni o so fun wa pe igbagbo ki duro lasan igbagbo ki wa lo nikan wi pe bi a ba ni igbagbo a o ma gbianju lati wu olorun bi a ba ni igbagbo a ma to olorun wa ni igbagbogbo bi a ba ni igbagbo wi pe a ma ke pe olorun a ma gbadura bi a ba ni igbagbo a ma fihan nipa ohun ti a n so lenu igbagbo je ohun ini ti o se iyebiye aigbagbo je ohun ti o ma n ja wa tile aigbagbo je ohun ti o ma n pani aigbagbo je ohun ti o ma n je ki igbala olorun iyi olorun ibukun olorun ki o bo lowo eniyan igbagbo ma n so nipa ohun ti o dara aigbagbo ma n so nipa ohun ti ko dara lati inu okan wa ohun ti a ma n so ni o ma n fihan eyi ti a ni yala a ni igbagbo tabi a ni aigbagbo bi a ba ni igbagbo igbagbo yio so osi ati ise wa yio so di ayo igbagbo yio mu wa kuro ninu okunkun yio mu wa sinu imole igbagbo yio yi atubotan aye wa yio yi pada igbagbo yio mu wa kuro ninu ona to lo si orun apadi yio mu wa si ona ti o lo si orun rere ni eda keji aigbagbo yio so ayo di ibanuje aigbagbo yio ya wa nipa kuro lodo olorun kuro kuro ninu iye olorun ati kuro ninu ibukun olorun bi eniyan ba ni igbagbo igbagbo ti gbanila igbagbo aye igbagbo ti dagba soke ati igbagbo ti fese mule ninu olorun ati ninu oro re igbagbo yi yo ni ohun ti n ba olorun soro eni a fi n so ni asale yi nipa ohun igbagbo tabi ki akoko wi pe oro ti igbagbo ma n so lati enu re jade ohun igbagbo tabi oro ti igbagbo ma n so ki a to ku igbagbo yo ma soro bi a ti e wa ni ibi to je wi pe o dabi eni pe aye fe pin fun wa igbagbo yo si ma soro bakan na bi o ba wo ise awon aposteli ori keje ese ikarundinlogota ise awon aposteli ori keje ese ikarundinlogota sugbon ohun ko fun emi mimo o tejumo orun o si ri ogo olorun ati jesu nduro le owo otun olorun ohun si wo pe wo mo ri orun si sile ati omo eniyan nduro le owo otun olorun nigba naa li won kigbe le ohun rara won si di eti won won si fi okan kan rolu won si wo seyin ode ilu won so le okota awon eleri si fi aso won lele li ese omokunrin kan ti an pe ni Saulu sugbon won so Stefanu le okota o si ke pe Oluwa wi pe Jesu Oluwa gba emi mi bi o ba wo ibi ti akayi daadara o ri wi pe nipa igbagbo ni Stefanu ni o fi soro o ti an gbo lenu re ni ohun igbagbo wo wi pe okun fun emi mimo nigba ti a fe yan Stefanu o yin ni arika nipa re wi pe okun fun igbagbo okun fun ogbon Olorun o si kun fun emi mimo pelu nihi ni an se nu ni bini si nihi de an so le okota oni wo mo ri Jesu nduro le owo otun Olorun ri wi pe Jesu ko so nkohun nisisin yi sugbon o duro li owo otun Olorun bawo ni Stefanu se mo wi pe ki se wi pe Jesu nduro gege bi onidajo ki se wi pe Jesu nduro gege bi eni ti o fe da lebi wi pe boya Stefanu ti so ohun kan ti ko dun mo Olorun ninu ohun kan ti o fa inu ni bini tabi si so lokota ti won so lokota bawo ni o se mo wi pe Jesu nduro gege bi alagbawi gege bi olugbala gege bi oluso agutan gege bi eni ti o fe pe ohun lo sile gege bi eni ti o fe ki ohun kaabo si ijoba Olorun ohun ti o fi mo ni wi pe o ni igbagbo ninu Olorun emi Olorun ba emi re jeri wi pe ohun je ti Olorun ati wi pe Jesu papa o je olurapada ati oludande ohun eyi ni a n so nipa igbagbo wi pe ni oju eku eni ti o ba ni igbagbo oro enu re yio je oro igbagbo eni ti o ba ni igbagbo bi o tile n ku lo yio ma wi pe mo n lo sile yio ma wi pe a ti pese ade ogo sile fun mi yio ma wi pe mo mo wi pe ninu ile baba mi opolopo ebugbe nibe iba ma se be emi iba ti so fun yin ati wi pe emi lo ipese aye sile fun yin wi pe nigba ti mo ba si setan emi o pada wa lati mu yin lo si odo ara mi eni ti o ba ni igbagbo titi di oju iku ni o ma wi pe mo n lo si ilu orun mo n lo si ibi rere eni ti o ba ni igbagbo bi o tile wa ni enu bode orun bayi yo ma wi pe mo fe wole nitori wi pe mo ni oruko ninu iwe iye eyi ni a fi mo awon ti o ni igbagbo ninu aye ohun yo ma soro igbagbo ni oju iku oro enu won yo ma je oro igbagbo wo ma ni ireti ati idakoro idaniloju ninu oro ati ileri Olorun sugbon eni ti o ba ni aigbagbo yo ma damu yo ma si emeji gere ti o ba ti ni inu ni bini tabi ajalu tabi edun okankan o ma gbo lati enu re be ni wipe Olorun ko fe mi be ni wipe ko so ohun ti mo le se to le se daradara be ni wipe Olorun ki gbadura mi be ni wipe mi o mo kini mo se be ni wipe boya mi o ti e pelu awon ayan fe be ni wipe mi o kunkun mo boya Olorun o ti e fe ki ma si ohun mi o kunkun mo boya mo kan wa si ile isin lasan mi o kunkun mo boya gbogbo eti mo nse o je otu bante ni waju Olorun eni ti ko ni igbagbo lati oro enu re ni o ma ri wipe ohun ti o nso jade lenu o je oro aigbagbo ki o si mo wipe ohun ti a nso jade lenu o ni o n fi wa han yala a je eni ti o gbagbo tabi a je alaigbagbo ohun ti o n jale lati enu wa yala oro igbagbo tabi oro aigbagbo eyi ni yio ma fi han yala a o ni ibukun tabi a o ni idajo ki n to ma so siwaju si gege bi igbagbo ti ma n soro gege bi igbagbo ti ma n korin gege bi igbagbo ti ma n jeri gege bi igbagbo ti ma ni idakoro ati idaniloju ki n to so siwaju si ohun ti igbagbo ma n se ohun ti oro igbagbo ma n so je ki n koko so fun o ohun ti aigbagbo ma n so lati inu okan awon ti ko ni igbagbo wo Ezekieli ori ketadinlogoji Ezekieli ori ketadinlogoji ese kokanla nigba naa le o so fun mi pe omo eniyan egungun wonyi ni gbogbo ile Israeli wo won wi pe egungun wa gbe ireti wa si pin ni ti awa ati ke wa kuro Olorun ni ero rere nipa awon eniyan wonyi o so fun Ezekieli wi pe oun fe dabira pelu awon omo Israeli o n pe ki awon egungun won ti o ti gbe ti o wa ni aponi foji awon egungun ti a ti ya nipa kuro ninu awon egungun miran o n fe se ikojopo o n fe fun ni iye o n fe ki won ki o le dide lori ese won gege bi ogun lanla sugbon bi o ti le je wipe olorun ni ireti ti o dara ipinu ti o dara ilana ti o dara ti eto ti o dara nipa awon eniyan wonyi sibe sibe ni won so wipe ko si ireti fun won ni won so wipe ko dabi eni pe awon le ni igbala ni won so wipe ko dabi eni wipe egungun ti o ti gbe wipe o tun le ni iye e je oro aigbagbo lenu awon ti o je wipe bi olorun ti le ni ohun ti o dara ti o so nipa won ohun ti o dara ti o npete ti o npero nipa won sibe sibe aigbagbo a ma di won loju aigbagbo a ma se inu won aigbagbo ki je ki won ki o le mo ohun iye biye ohun rere ti olorun pese nipa won je ki o ye o wipe olorun je alaanu olorun je eni ti o ni ife olorun ronu nipa re ohun ti o so nipa re ninu jeremiah ori kokan de logbon jeremiah ori kokan de logbon ki a si iwe ki a si bibeli wa kia kia jeremiah ori kokan de logbon lati ese kokan la nitori emi mo ero ti moro si yin le oluwa wi ani ero alafia ki si se fun ibi tabi fun yin ti lati fun yin ni igba ekehin ati ireti awon ti ko ni igbagbo boya omo ngbona boya omo saisan boya oko lo si bi ise ko tetede boya iyawo lo soja ko tetede boya awon ebi won ni ariwi si die si boya o dabi eni wepe ounje ko to ninu ile ti o dabi eni wepe awon omo won o le je ajeyo iru awon eniyan be ti won ko ni igbagbo e ti won iba fi ma wi pe ojo ola yo dara wi pe ola yo mu ibukun waju ti oni wi pe nigba ti o ba di oworo imole yo tan ati wi pe nigba ti oru yi ba koja wi pe itanshan ogo olorun yo farahan e ti won ba fi ni reti wi pe mo mo wi pe olorun ronu nipa mi mo mo wi pe olorun pe olorun se opolopo eto nipa mi won ma wi pe ah Olorun ki gbadura mi mi o mo kini mo se boya ise baba boya ise iya boya ise baba boya ise koko boya ise to farahan boya ise ti a mo mi o kunkun mo kini mo se mo ti gbadura mo ti gba awe mo ti wa si dipa ko si bi ton lo ti mi o ba won lo ipago mo debe bi won so wi pe ninu ekun ni ijo tun wo mo debe bi won so pe gbagada ni gbogbo akatun korisi mo ti debe bi won so wi pe alimoso tabi ninu ni ipaja ni ibi ti won tin se ni ayobo ni katun lo ko si bi ton nikan lo ti mi o lo sugbon wo bi mo ti ri bi gbogbo bi ti mo ti de adura ti mo ti gba awe ti mo ti gba bibeli ti mo ti kan bo so pe ipade ojule wa ba mi nbe bon bi won so pe ninu ekun ni wa ba mi nbe ko si nkan ti mi o ti se tan sugbon bi nkan ti na lo sise ri omo o si alaafia o si gbogbo ara lokun fun aisan bi won ti eni ka wa si ile iwosan e sibe sibe ko sowo ti ma san mo fe ri oluso agutan o pe ti mo tin gbianju awon ti mo ni mo ko iwe ebe adura ti bi won ka ebe adura awon elomi won o je ka temi mi o mo kini mo se o boya olorun ti yan omo mi wo pe mi o ni ni igbala boya olorun ti yan omo mi pe ko ni si idunnu ni gbogbo ojo aye mi sibe sibe won ko mo we pe olorun ro ero rere ero alaafia nipa won awon wonyi je awon ti soro aigbagbo ohun ti a se so yi fun wa ni wo pe ki a le yi ohun wa pada ki a le yi oro enu wa pada ki a le ma so oro igbagbo ki se oro aigbagbo ki a le ma wi pe ojo ola yo dara ki a le ma wi pe bi ekun pede ale kan a mo wi pe ayo n bo ni oworo ki a le ma wi pe mo mo pe oludande mi olurapada mi mo mo ko nbe mo mo we pe olorun yo gbo temi mo mo we pe bo tile je pe nkan dojuru fun mi nisisiyi bo tile je pe ko si kobo lowo mi loni mo mo we pe lola igba itura ati igba ipese yo de ba mi mo mo we pe bo tile je pe mo rin ninu okunkun ati ninu aponi poji ojiji ku sibe sibe mo mo we pe oluwa ni olusoagutan mi eyi ni oro igbagbo ko dara ki a ma ba oro aigbagbo lenu wa nitori pe oro aigbagbo ki je ki adura gba oro aigbagbo ki mu ireti wa oro aigbagbo ki mu ni lokan le oro aigbagbo ki si ni lori oro aigbagbo ki je ki awon elomiran papa ki won fe tele olorun oro aigbagbo ki je ki a le ni ibukun lodo olorun sugbon ye ki a mo we pe olorun ro ero rere nipa wa wo mi nihi mo fe ki o mo we pe olorun feran re mo fe ki o mo we pe olorun ro ero alaafia nipa re mo fe ki o mo we pe jesu papa ni owo otun olorun nisisin yi o n gbadura fun o se o gbagbo be bi o ba gbagbo be e se ti a fi sunkun asun dekun bi a ba gbagbo be e se ti a fi se meji ninu adura bi a ba gbagbo be we pe olorun se ero nipa ti wa e se ti a fi se bi eni ti ko nireti o ye ki a le nireti ninu olorun o ye ki a le mo we pe olorun ti gbadura olorun alaanu olorun olori ofe olorun ti se ileri ti si ti ileri na leyin olorun ti ki se ke o ni ato wa yo si gbo adura wa mo ni yo si gbo adura wa bi a ba gbagbo be o ye ki a ma soro igbagbo latenu wa je ki tun fi apere miran han o eni ti o ni aigbagbo ninu okan re o si fi aigbagbo re han nipa oro ti o so jade lati enu re mo fe ki o wo lati inu iwe Samueli kini ori keta Samueli kini ori keta wo lati ese ike edogun Samueli dubo le titi di oworo o si si ilekun ile olowa Samueli si beru lati ro ifihan na fun Eli nigba na ni Eli pe Samueli o si we pe Samueli omo mi oun si dan we pe emi ni o si we pe kini ohun na ti Oluwa so fun o emi be o ma se pa mo fun mi ki Olorun ki o se be si o ati ju be lo pelu bi iwo ba pa ohun kan mo fun mi ninu gbogbo ohun ti o so fun o Samueli si ro gbogbo oro na fun ko se pa ohun kan mo fun o si we pe Oluwa ni je ki o se eyi ti o dara le oju re bi o ba ti je anything ka bibeli ti o ti ka itan ti mo ka po yi ti o ti ka tele tele o ri wi pe Olorun so fun Samueli wi pe inu mi ko dun si Eli nitori wi pe ko boju to awon omo re ko si ba won wi ninu awon ohun ti won se ti ko dara ati wi pe o dabi eni wi pe Eli bo ola fun awon omo re ju ati bo ola fun Olorun ko si je ki won ki o dekun ati ma se buburu tabi lati si won ninu ise Olorun nigba ti o ri we pe won ko rin ni ona eto sugbon nigba ti Olorun so nkan won yi fun Samueli ti o si so we pe owo mu idajoba ile Eli Samueli so fun Eli nigba ti Eli beere lowo re e ti Eli ba fi se bi awon ara ni Nepe nigba ti Jonah lo si Nepe we pe ni ogoje ojo Olorun yo pa ilu yirun sugbon ti won ni oro igbagbo wi pe eje ki a ronu pada ki a fi ise kise ti o wa lo wa ki a fi won sile ki Olorun ki o ba le fi oju rere wo wa e ti Eli e ba se be Eli so wi pe o dara Olorun ni se Oluwa ni se ohun kon to ba da loju re mo ti nsin lati ojo yi bi o ba je pe tori asise tabi tori alebo ti o ti ri ninu ebi ni o fe fi da mi lejo dada na ni nitori wipe Olorun ni ohun to ba fe se ko se eni ti o le yi lokan pada eyi ni a pe ni oro aigbagbo so fun mi bi oba Ninepe bi o ba se be nigba ti Jonah ti o so pe ni ogoje ojo a o pa Ninepe run a o biwo a o wo olule ki oba Ninepe ki o so pe Oluwa ni ohun ti o ba da loju re je ki o se aba pa Ninepe run ni akoko na sugbon Olorun siju anuwo won nitori pe won ronu ko ada won ni oro igbagbo lenu sugbon wo okunrin yi ti o ni igbagbo elomiran boya olaala ti Olorun kilo fun loju ala we pe o se daada o gbadura to orin bi o se ye ni waju mi nitori be sora ki binu olorun ki o ma ba jalo iti ba pidi laro kutukutu ki o be si ni gbadura wo pe ah olorun dariji mi o olorun sanu fun mi o olorun ma ka ese si mi lorun o olorun sanu fun mi o ma ni tara o ma ka bibeli ma ma gbadura ma ma wo oju re o kun to ba fe kin se ma se ma je ki idajo olorun ma je ki o sibulu mi o eti ba fi se be ani dada na ni nitori pe gbogbo nkan ti mo le se mo ti gbianju to nitori pe bi mo ba fi ara mi se apejuwe lagbaja mo sanju lagbaja lo bi olorun ba si so wi pe gbogbo eti mo se ina ko ti to wi pe idajo tabi aisan tabi nkan mi lo nbo oluwa ni je ki o se gege bi o ba ti dara loju re nitori mi o mo kini kin to se tabi elomiran boya o je apeyida boya o ni ikose die boya ese lo wa lai mura sile lai rotele o si subu nipa ekiye sara a se da duro kuro ninu ise olorun we pe ah arakunrin tabi arabirin e to se yi o da m tori be lo gbadura wa oje olorun ki o pi ara sile ni akoko die sinu adura ki a ba le pe o pada e ti ba fi gbadura ani ah church o fe mi won fe ki n wulo ninu ile isin won kan fe so fun mi pe ki ma wa si deeper life ni mo mo nkan ton ni lokan mo mo pe won fe ki n wa won fe ki temi da won fe ki n lo sinu ijo miran mo si feran deeper life yo mo feran gbogbo eko ro olorun osumo asise die ti mo ni won ni ki ma lo won olorun papa o fe mi boye mi ni mo nse wahala ti mo kan tira mi mo olorun lorun boya olorun o ti e fe ki n lo si ijoba run boya o ti ni awon to ti yan to je pe awon lo fe mu lo sorun boya mo kan se wahala lasan ni eti ba fi ni oro igbagbo un die kekere ti a so fun pe ki o lo gbadura eti ba lo gbadura a ma bohun a ma so pe olorun o le gbadura awon mo eni eli nse ti o wi pe oluwa ni je ki o se yi ti o dara le oju re ohun ti mo so fun ni wi pe bi o ba ni oro igbagbo lenu o daju wi pe okunkun yo di imole bi o ba ni oro igbagbo lenu aisan yo kuro ninu ara re aisan yo kuro ninu ebi re bi o ba ni igbagbo oro igbagbo lenu o daju pe bi o ti le dabi eni pe o sunkun loni o rerin lola wo genesis ori ogbon genesis ori ogbon lati ese ikini nigbati rakeli ri pe o nko bimo fun jacobo rakeli se ilara arabirin re o si wi fun jacobo pe fun mi le omo bi ko se be emi o ku se ori ohun ti mo ka yi se oro igbagbo ni yi tabi oro aigbagbo o ti loko fun igba die o si ri pe egbon ohun ti loko pelu fun igba die egbon bimo aburo ko bimo o wa jowu o wa so pe ah kini mo se se bi inu le kan na lati jade ewo ni mo se kini arabirin mi kini o fi sanju mi lo o wa lo ba oko re jacob wi pe fun mi le omo bi ko se be emi o ku ori awon elomiran ti won ba nwa si ilesin be won ti wa fun osu meta osu mefa tabi odun kan bi o se pe won ko ti bimo won ma so wi pe bi n ba bimo bi n ba loyun losu yi ma fi olorun sile ma fi bibeli sile gbogbo eti mo tin gbadura ti mo nwa si church lemo lemo ti mo nwa ni igba gbogbo bi o ba se pe ni osu yi mi o loyun tabi mi o ri ami kankan wi pe olorun ti gbadura mi ma kun fi church na sile ma fi bibeli sile ma fi oro olorun sile ki lo le to be se an ba olorun ja ni nje eniyan le ba eleda re ja eti aba fi mu ohun igbagbo ki a so fun olorun wi pe mo mo wi pe awon to dagba ju mi lo o ti gbo ti won awon to darugbo ju mi lo bayi o ti gbo ti won awon ti o dabe ni pe ko si ireti fun o ti gbo ti won awon ti o dabe ni pe ki won to wa si odo olorun won o fi ojo kan lati aro di ale loyun ri o fun won ni oyun o fi won si ipo iloyun o si je ki won ki o bimo nitori be mo mo pe o se temi e ti a ba fi ni oro igbagbo lenu a n so fun olorun we pe bi n ba bimo okunkun se okunkun o dabe ni pe o dara ki n ku ma se soro be e je oro aigbagbo ṣùgbọ́n jẹ́ kí a lọ sí ọ̀rọ̀ ìgbàgbọ́ kí a tó lọ gbàdúrà bí a bá ní ìgbàgbọ́ a ó rí wípé ìgbàgbọ́ yóò máa kọrin dídùn ní ọ̀gànjọ́ òru ṣe rántí sila òun paul bí wọ́n ti ń kọrin
3: bẹ́ẹ̀ni a rí wípé ìṣẹ̀lẹ̀ ńláńlá ó ṣẹlẹ̀, bẹ́ẹ̀ni a rí pé gbogbo ilẹ̀kùn ilé túbú ó ṣí sílẹ̀ bí o bá lè kọrin orin ìgbàgbọ́. Ní àkókò tí wàhálà wà, ní àkókò tí inú ni bíni wà, ó dájú wípé bí o ti ń kọ orin ìgbàgbọ́ láti inú ọkàn ìgbàgbọ́ sí Ọlọ́run wípé gbogbo èdè rẹ ni yóò já lórúkọ Jésù, àti gbogbo ibi tí ó dàbí ẹni pé ó jẹ́ bí ọgbà ẹ̀wọ̀n, ó ṣeéṣe kí a má fojú rí, ṣùgbọ́n ó dàbí ọgbà ẹ̀wọ̀n fún ọ, a ó ṣí gbogbo ilẹ̀kùn wọn sílẹ̀ ní orúkọ Jésù. Ìgbàgbọ́ máa ń rí ìràwọ̀ tí ìrètí lóru nígbà tí ó dàbí ẹni wípé a kò rí ìmọ́lẹ̀ ojú Ọlọ́run. Ìgbàgbọ́ máa ń lè kọrin, ìgbàgbọ́ máa ń lè kígbe pẹ̀lú ohun ìṣẹ́gun, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ìgànnà Jericho wọ́n dúró síbẹ̀, ìgbàgbọ́ a máa yí odi Jericho ká lẹ́ẹ̀kíní, bí odi Jericho bá wó a tún yí ká lẹ́ẹ̀kejì, bí odi Jericho wó a tún gbàdúrà, a tún kọrin, a tún yí ká lẹ́ẹ̀kẹta, bí kò tí wó kò ní sọ̀rí tínú ní ọjọ́ kẹrin a tún yí odi Jericho ká, ní ọjọ́ karùn-ún a tún yí odi Jericho ká, ní ọjọ́ kẹfà yóò tún yí odi Jericho ká. Mo ń sọ fún ọ wípé ẹni tí ó bá ní ìgbàgbọ́ bí ó tilẹ̀ ti gbàdúrà ní ọjọ́ kíní, ní ọjọ́ kejì, ní ọjọ́ kẹta, ní ọjọ́ kẹrin, ní ọjọ́ karùn-ún, ní ọjọ́ kẹfà, bí ó dàbí ẹni wípé kò sí ìṣẹ̀lẹ̀, kò sí ìrètí, kò sí iṣẹ́ ìyanu, kò sí ìdáhùn, síbẹ̀ síbẹ̀ ní ọjọ́ keje ẹni tí ó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run yóò tún yí odi Jericho ká ní ọjọ́ keje. Mo ń sọ fún ọ wípé bí a bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run kí odi Jericho, kí àwọn ìgànnà rẹ̀ kí wọn kí ó tó wólulẹ̀, ó dá mi lójú wípé ẹni tí ó bá ní ìgbàgbọ́ yóò ké ìké ayọ̀, yóò hó ìhó ayọ̀, ìhó ìṣẹ́gun sí Olúwa. Mo ń sọ fún ọ wípé bí ènìyàn bá ní ìgbàgbọ́ bí ó tilẹ̀ dàbí ẹni wípé ikú ń kanlẹ̀kùn, síbẹ̀síbẹ̀ ẹni tí ó ní ìgbàgbọ́ yóò máa sọ àsọtẹ́lẹ̀ nípa iyì àìnípẹ̀kun. Ìgbàgbọ́ ni ó máa mú ìdánilójú wá wípé a ó ní ìṣẹ́gun lórí ọ̀tá tó lágbára jù wá lọ. Ṣé o mọ̀ wípé Gòláàtì jẹ́ ọ̀tá tó lágbára ju Dáfídì lọ? Ṣùgbọ́n ìgbàgbọ́ ló ń sọ̀rọ̀ láti ẹnu Dáfídì wípé òun ó ṣẹ́gun. Ìgbàgbọ́ ni máa sọ láti ẹnu wa wípé bó ti wùn kó rí a ó ṣẹ́gun. Mo mọ̀ wípé láṣálẹ̀ yìí ìṣẹ́gun yóò jẹ́ tiwa. Mo mọ̀ wípé a ó ṣẹ́gun lórúkọ Jésù. Ìgbàgbọ́ ló máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmúnilọ́kànle, ọ̀rọ̀ ìrètí, ọ̀rọ̀ ìdákọ̀rọ̀, bí ó tilẹ̀ jẹ́ gbogbo nǹkan tó yí wa ká ló lè mú ọkàn ènìyàn pòrúurù. Ìgbàgbọ́ ni ó máa ń jẹ́ kí a yọ ayọ̀ wípé a mọ̀ wípé òórọ̀ ọjọ́ àjíǹde ń bọ̀ nígbà tí òru ikú tí ó bá kọjá. Nítorí bẹ́ẹ̀ a ò ṣe ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ò ṣe jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó máa sọ̀rọ̀ sí Ọlọ́run wípé a mọ̀ wípé bí a tilẹ̀ ní àìsàn, bí a tilẹ̀ ní àjálù, bí a tilẹ̀ ní ohunkóhun tí ó ń dẹ̀rù bà wá wípé a kì yóò kú, yíyè ni a ó yè. Wo orin Dáfídì èkejìdínlọ́gọ́fà, orin Dáfídì èkejìdínlọ́gọ́fà òkan òkan ẹ̀jọ, orin Dáfídì òkan òkan ẹ̀jọ. Bí a bá wo orin Dáfídì yìí ní orí èkejìdínlọ́gọ́fà tí a wò láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó ní ohun ayọ̀ àti ti ìgbàlà ń bẹ nínú àgọ́ àwọn olódodo. Ọwọ́ ọ̀tún Olúwa lé agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára, ọwọ́ ọ̀tún Olúwa lé agbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe agbára. Èmi kì yóò kú bí kò ṣe yíyè, kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa. Bí a bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́, irú ọ̀rọ̀ yìí ni ó wà ní ẹnu wa. Bí a tilẹ̀ ní àìsàn, ó ṣeéṣe nínú ilé ìwòsàn kí àwọn dókítà òyìnbó kí wọ́n sọ wípé àìsàn yóò dàbí ẹni wípé ó ti wọ àgọ́ ara, ó ti wọ inú ẹ̀jẹ̀, ó ti wọ inú egungun, ó dàbí ẹni wípé kò sí ìrètí ẹni tí ó bá ní ìgbàgbọ́ wípé dókítà mo jẹ́ ti Ọlọ́run, ara mi ti kú ni tààyè ni, ó jẹ́ ti Ọlọ́run. Nítorí mo tiẹ̀ mọ̀ wípé nǹkan ṣíṣe sì pọ̀ fún mi, nítorí pé iṣẹ́ Ọlọ́run ṣì wà, àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ ìgbàlà fún wọn ṣì wà. Nítorí bẹ́ẹ̀ mi ò tí ì kú, èmi kì yóò kú ikú kíkú kan, bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́. Ẹni tí ó bá ní ìgbàgbọ́ bí a tilẹ̀ ń dẹ̀rù bá nínú ilé ìwòsàn, bí a tilẹ̀ ń dẹ̀rù bá láàrin ẹbí, bí a tilẹ̀ ń dẹ̀rù bá nínú àlá, bí a tilẹ̀ ń dẹ̀rù bá láti ọ̀dọ̀ àwọn ọ̀tá, yóò máa wí pé rárá kò sí ikú, nítorí pé èmi kì yóò kú b bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn kí èmi kí ó sì máa ròyìn iṣẹ́ olúwa wo ọkùnrin kan ẹni tí ó la ọ̀pọ̀lọpọ̀ omi jíjìn kọjá wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé gbogbo ọ̀run àpáàdì ni wọ́n dó tì í wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ọfà tí ó wà lọ́wọ́ èṣù pátápátá ni ó ta sí ọkùnrin yìí wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé ọ̀rẹ́ ará àti àwọn ojúlùmọ̀ wọ́n kọ̀ ọ́ sílẹ̀ wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ìní wọ́n run lọ́jọ́ kan ṣoṣo àgọ́ ara rẹ̀ pàápàá ó dàbí ẹni pé oríṣiríṣi àìsàn ni ó wá sí àgọ́ ara rẹ̀ tí kò mọ̀ wípé òun lè yè rárá wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé ọmọ ó pàdánù ọmọ ó pàdánù dúkìá ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní ìgbàgbọ́ nínú ọlọ́run bí o bá wo Jobu orí kọkàndínlógún láti ẹsẹ̀ kínní nígbà náà ni Jobu dáhùn ó sì wípé yóò ti pẹ́ tó tí ẹ̀yin ó fi máa bà mí nínú jẹ́ tí ẹ̀yin ó fi máa fi ọ̀rọ̀ kùn mí ní ìjàǹjá wo ọkùnrin yìí tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ tí ó ń bà á nínú jẹ́ ní ẹsẹ̀ ìkéje kíyèsí èmi ń kígbe pé ọwọ́ ńlá ọwọ́ alágbára ṣùgbọ́n a kò gbọ́ ti èmi mo kígbe sókè bẹ́ẹ̀ ni kò sí ìdájọ́ ẹsẹ̀ ìkẹsàn-án ó sì bọ́ ògo mi ó sì ṣí adé kúrò lé orí mi ọkùnrin yìí ó ń sọ nípa àwọn àjálù tí ó débá ó ń sọ nípa àwọn ohun tí òun ti pàdánù rẹ̀ ní ẹsẹ̀ ìkọkànlá ó sì tiná bọ ìbínú rẹ̀ sí mi ó sì kà mí sí bí ọ̀kan nínú àwọn ọ̀tá rẹ̀ ẹsẹ̀ ìkẹrìnlá àwọn àjọ bí mi fà sẹ́yìn àwọn àfaramọ́ ọ̀rẹ́ mi sì di onígbàgbé mi àwọn ará inú ilé mi àti àwọn ọmọbìnrin ìránṣẹ́ mi kà mí sí àjèjì èmi já sí àjèjì ènìyàn lé ojú wọn mo pe ìránṣẹ́ mi òun kò dá mi lóhùn mo fi ẹnu mi bẹ̀ẹ́ èmi sì ṣú aya mi àti òórùn mi sì ṣú àwọn ọmọ inú ìyá mi àní àwọn ọmọdé sì ń fi mí ṣẹ̀sìn mo dìde wọ́n sì sọ̀rọ̀ ẹ̀gàn sí mi ẹsẹ̀ ìkọkàndínlógún gbogbo àwọn ọ̀rẹ́ ìdìmọ̀pọ̀ mi kórira mi àwọn olùfẹ́ mi sì kẹ̀yìn dà sí mi wo ọkùnrin yìí tí ó ní irú ọ̀pọ̀lọpọ̀ àjálù yìí ó sì ń sọ wípé wo àwọn nǹkan tí ó dé bá mi ọ̀rẹ́ kọ̀ mí sílẹ̀ àwọn ará ilé kọ̀ mí sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúlùmọ̀ wọn kọ ẹ̀yìn sí mi mo pàdánù dúkìá mo pàdánù nǹkan púpọ̀ àwọn tí ó sì ń sọ̀rọ̀ sí mi wọ́n ń sọ ọ̀rọ̀ tí ó bà mí nínú jẹ́ ṣé kò ní ìrètí mọ́ ṣé kò ní ìgbàgbọ́ nínú ọlọ́run mọ́ ṣé kò gbàgbọ́ wípé nǹkan yóò yí padà wo ẹ̀rí tí ó ń jẹ́ láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n àti èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè ó ní nítòótọ́ mo ti pàdánù nǹkan púpọ̀ ó ní ṣùgbọ́n mo mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè nítòótọ́ ọmọ ti kú ṣùgbọ́n olùdáǹdè mi ń bẹ láàyè nítòótọ́ àwọn ọ̀rẹ́ àwọn ará wọn ti kọ̀ mí sílẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ lé ààyè àti pé òun bí ẹni ìkẹyìn ni yóò dìde kúrò lórí erùpẹ̀ ilẹ̀ àti lẹ́yìn ìgbà tí a wọ ara mi tí a ti ké kúrò bí irú èyí àti láì ní ẹran ara mi lé èmi ò rí ọlọ́run ẹni tí èmi ò rí fún ara mi tí ojú mi ó sì wò kìí ṣe ti ẹlòmíràn ọkàn mi sì dákú nínú mi bí o bá wo ohun tí ọ̀gbẹ́ni yìí ń sọ ó ń sọ wípé òun ní ìrètí nínú ọlọ́run ó mọ̀ wípé olùdáǹdè òun wípé ó ń bẹ wípé nítòótọ́ ni òun ti ní àwọn ìṣòro nítòótọ́ ni òun ti ní àwọn ìdààmú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ olùdáǹdè mi ń bẹ ṣé ìwọ mọ̀ pé olùdáǹdè rẹ ń bẹ ṣé o mọ̀ wípé jésù ti kú fún ọ ṣé o mọ̀ wípé àwọn ìlérí ọlọ́run jẹ́ tirẹ ṣé o ní ìgbàgbọ́ ààyè nínú ọlọ́run ni èéṣe tó fi lè gbàdúrà èéṣe tí o lè kígbe pé ọlọ́run èéṣe tí o fi ń bọ́hùn èéṣe tí o fi ń ráhùn èéṣe tí o fi ń sọ̀rètí nù

0: ọláyè. Bí o bá mọ̀ pé ìlérí Ọlọ́run kì í tà sí, bí o bá mọ̀ pé Ọlọ́run jẹ́ tiwa, ó yẹ kí o dìde dúró lórí ẹsẹ̀ rẹ, kí o sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ dìde nísinsìnyí, kí o gbàdúrà, kí o sọ wípé èmi mọ̀ pé olùgbàlà mi ń bẹ, olùdáǹdè mi ń bẹ, èmi mọ̀ pé olùṣọ́ àgùntàn mi ń bẹ, àti pé ìlérí rẹ̀ kì í yẹ, èmi mọ̀ wípé gbogbo ìlérí tí ó ti ṣe fún mi wípé wọn ó jẹ́ tèmi, ó yẹ kí a gbàdúrà sí Ọlọ́run. Bí o bá tí ní ìgbàlà, má ṣe sọ̀rọ̀ tínú, képe Olúwa. Bí o bá jẹ́ afàsẹ́yìn tí ayọ̀ ìgbàlà kò sí nínú rẹ nísinsìnyí nítorí ẹ̀ṣẹ̀ tí ó ti wọlé, má ṣe sọ̀rọ̀ tínú, képe Olúwa. Bí o bá ti ń gbàdúrà fún ìsọ̀yímọ̀ fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ìsọdi mímọ́ kò tí ì jẹ́ tirẹ, má ṣe sọ̀rọ̀ tínú, dìde kí o képe Olúwa. Bí o bá ti wá agbára ẹ̀mí Ọlọ́run láti ṣiṣẹ́ fún Ọlọ́run, bí o kò bá tí ní, ó yẹ kí o ní ìrètí nínú Ọlọ́run. Má ṣe sọ̀rọ̀ tínú, dìde kí o képe Olúwa. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí o bá dàbí ẹni pé o ní àwọn ìdààmú tàbí àjálù, ó yẹ kí o dìde kí o képe Olúwa wípé èmi mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ, èmi mọ̀ wípé alágbàwí mi ń bẹ, èmi mọ̀ wípé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú láti kó ẹ̀ṣẹ̀ mi lọ, ó wà láàyè síbẹ̀. Èmi mọ̀ wípé àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, èmi mọ̀ wípé ojú rere Ọlọ́run ó ń bẹ síbẹ̀. Èmi mọ̀ wípé ìrètí wà nínú Ọlọ́run àti àwọn ìlérí rẹ̀ kì í yẹ̀, wípé èmi ó gbàdúrà, èmi ó képe Olúwa. Mo sì mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ èdè kí o képe Olúwa. Bá Ọlọ́run sọ̀rọ̀, jẹ́ kí Ọlọ́run kí ó mọ̀ wípé o kì í ṣe aláìgbàgbọ́, ṣùgbọ́n o jẹ́ onígbàgbọ́ tòótọ́, o sì ní ìrètí nínú Ọlọ́run. Képe Olúwa, képe Olúwa, képe Olúwa. Ó dájú wípé yóò dáhùn àdúrà rẹ, yóò gba ọkàn rẹ là, yóò wọ ọ sàn, yóò dá ọ sílẹ̀, yóò sì pèsè fún ọ ní kíkún nínú ọrọ̀ ògo rẹ.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Kí a tó bẹ̀rẹ̀ lónìí, mo fẹ́ mọ̀ bí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ wá lásán ní àṣálẹ́ yìí. Ṣé ó wà? Mo gbàgbọ́ wípé a fẹ́ mú nkankan lọ sílé, àbí kìí ṣe bẹ́ẹ̀? Ní àwọn ibi ilé ìsìn káàkiri àti ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ bíbélì, tí ohun tí a fẹ́ sọ ní àṣálẹ́ yìí kò bá yí wọn dáradára, bí wọ́n ti lọ bẹ́ẹ̀ ná máa ń padà. Wọn kì í rí ohunkóhun mú bọ̀ bí ohun tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run láti ibi tí wọ́n lọ. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ́ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ìbùkún àti ire tí Ọlọ́run fẹ́ fún ọ, ò fẹ́ kí èṣù kí ó fẹ́ dànù lọ́wọ́ rẹ. Torí bẹ́ẹ̀, kò ní ṣe ọ́ láǹfààní bí o bá ń sùn, tàbí bí o bá ń jẹ́ kí àwọn ọmọ rẹ kí wọn kí ó jẹ́ ohun ìdíwọ́ tàbí ìdènà fún ọ. Yóò ṣe ọ́ láǹfààní bí o bá ti ń bọ̀ ní ọjọ́ ìṣẹ́gun, ní àyà ọjọ́ òní, kí o gbé bíbélì rẹ lọ́wọ́. Iye àwa tí a ní bíbélì lọ́wọ́, mo fẹ́ kí o nà án sókè kí n rí i. Ẹ ṣe púpọ̀. A ṣe dáradára ní ti wípé a gbé bíbélì wá wá. Ìwọ tí ó jẹ́ bíbélì òyìnbó lé ó wà lọ́wọ́ rẹ, nà án sókè kí n rí i. Irú àwa bẹ́ẹ̀ a ṣe dáradára tó. Ó jẹ́ wípé àwọn olóyìnbó bí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀, wọ́n á sọ wípé a fẹ́ẹ̀lì. Torí wípé ohun àkọ́kọ́ tí ó yẹ

0: kúrò, èmi ìbá fẹ́ kí àwọn tí ń yọ yín lẹ́nu tilẹ̀ kí ara wọn kúrò, nítorí a ti pè yín sí òmìnira ara, kìkì pé kí ẹ má ṣe lo òmìnira yín fún àyè sípa ti ara, ṣùgbọ́n ẹ máa fi ìfẹ́ sí ọmọnìkejì yín, nítorí pé a kó gbogbo òfin já nínú ọ̀rọ̀ kan, àní nínú èyí pé ìwọ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ, ṣùgbọ́n bí ẹ̀yin bá ń bu ara yín ṣán tí ẹ sì ń jẹ ara yín run, ẹ kíyèsára kí ẹ má ṣe pa ara yín run. Ǹjẹ́ mo ní ẹ máa rìn nípa ti ẹ̀mí, ẹ̀yin kì yóò sì mú ìfẹ́kúfẹ́ ti ara ṣẹ, nítorí ti ara ń ṣe ìfẹ́kúfẹ́ lòdì sí ẹ̀mí, àti ẹ̀mí lòdì sí ara, àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn, kí ẹ má bàa lè ṣe ohun tí ẹ̀yin ń fẹ́, ṣùgbọ́n bí a bá ń ti ọwọ́ ẹ̀mí ṣamọ̀nà yín, ẹ̀yin kò sí lábẹ́ òfin. Ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí í ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èérí, wọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ̀, arankàn, ìpànìyàn, ìmutípara, ìrédè òru àti irú wọn ni. Àwọn ohun tí mo ń wí fún yín tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn ni kì yóò jogún ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́, ìṣeore, ìgbàgbọ́, ìwà tútù àti ìkóraẹni níjanu. Òfin kan kò lòdì sí irú wọn ni. Àwọn tí í ṣe ti Kristi Jésù ti kan ara mọ́ àgbélébú, tí ohun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ́ rẹ̀. Bí àwa bá wà láàyè sípa ti ẹ̀mí, ẹ jẹ́ kí a sì máa rìn nípa ti ẹ̀mí, ẹ má ṣe jẹ́ kí a máa ṣògo asán, kí a má mú ọmọnìkejì wa bínú, kí a má ṣe ìlara ọmọnìkejì wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín gẹ́gẹ́ bí ọmọ. Àdúrà wà ní wípé bí ẹ ó ti máa bá wa sọ̀rọ̀ láti inú ìwé mímọ́, pẹ̀lú ìrànwọ́ ẹ̀mí yín, ẹ fún wa ní etí ọmọ, kí a jẹ́ ẹni tí ń gbọ́, kí a jẹ́ ẹni tí ń gbà, kí a jẹ́ ẹni tí ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ yín, kí ọ̀rọ̀ yìí kí ó ba lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní èyí tí ń bọ̀. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Epístélì kejì ti Pétérù sí ènìyàn gbogbo. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo, tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá, nípa ògo àti ọlá ńlá rẹ̀, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì tí a kà yìí ni wọ́n là wá lóye ohun tí ó jẹ́ dídùn inú Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ ìpèsè Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa, kí ìlànà ti ìràpadà kí ó ba lè jẹ́ tiwa. Ìfẹ́ Ọlọ́run ni wípé kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, àti wípé kí ẹ̀dá Ọlọ́run, àwòrán Ọlọ́run àti ìwà Ọlọ́run kí ó lè jẹ́ tiwa. Nítorí èyí ni ohun tí a jogún láti ọ̀dọ̀ Jésù Kristi, nítorí ikú tí ó kú fún wa. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí rẹ̀ tí Ọlọ́run bàbá tí ó fi rán Ọlọ́run.

Epistle ti Paul Apostle si àwọn ará Galatia, orí ìkẹfà. Ara, bí a tilẹ̀ mú ènìyàn nínú ìṣubú kan, kí ẹ̀yin ti ṣe ti ẹ̀mí kí ó mú irú ẹni bẹ́ẹ̀ bọ̀ sípò nínú ẹ̀mí ìwà tútù, kí ìwọ ti kára rẹ̀ máa kíyèsára kí a má bàa dán ìwọ náà wò pẹ̀lú. Ẹ máa ru ẹrù ọmọnìkejì yín kí ẹ sì fi bẹ́ẹ̀ mú òfin Kristi ṣẹ, nítorí bí ènìyàn kan bá ń ru ara rẹ̀ sí ẹnìkan nígbà tí kò jẹ́ nǹkan, ó ń tan ara.

0: bí a kò bá ṣe ààrẹ. Ǹjẹ́ bí a ti ń rí àkókò, ẹ jẹ́ kí a máa ṣore fún gbogbo ènìyàn àti pàápàá fún àwọn tí í ṣe ará ilé ìgbàgbọ́. Ẹ wo bí mo ti fi ọwọ́ ara mi kọ̀wé gàdàgbàgàdàgbà sí yín. Iye àwọn tí ń fẹ́ ṣe àṣehàn ní ara, wọ́n ń rọ̀ yín láti kọlà kìkì nítorí pé kí a má bàa ṣeinú níbí ni sí wọn nítorí àgbélébu Kristi. Nítorí àwọn tí a kọ nílà pàápàá kò pa òfin mọ́, ṣùgbọ́n wọ́n ń fẹ́ mú yín kọlà kí wọn kí ó lè máa ṣògo nínú ara yín. Ṣùgbọ́n kí a má ṣe rí pé èmi ń ṣògo bí kò ṣe nínú àgbélébu Jésù Kristi Olúwa wa, nípasẹ̀ ẹni tí a ti kan ayé mọ́ àgbélébu fún mi àti èmi fún ayé. Nítorí pé nínú Kristi Jésù, ìkọlà kò jẹ́ ohun kan tàbí àìkọlà bí kò ṣe ẹ̀dá tuntun. Iye àwọn tí ó sì ń rìn gẹ́gẹ́ bí ìwọ̀nyí, àlàáfíà lórí wọn àti àánú àti lórí Ísírẹ́lì Ọlọ́run. Láti ìsinsìnyí lọ, kí ẹnikẹ́ni má ṣe yọ mí lẹ́nu mọ́, nítorí èmi ń ro àpá Jésù Olúwa kiri ní ara mi. Ará, orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, kí ó wà pẹ̀lú ẹ̀mí yín. Àmì. Èyí ni òpin Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Galatia.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Éfésù, orí ìkíní. Pọ́ọ̀lù Apọ́sẹ́lì Jésù Kristi nípa ìfẹ́ Ọlọ́run sí àwọn ènìyàn mímọ́ tí ó wà ní Éfésù àti sí àwọn onígbàgbọ́ nínú Kristi Jésù. Orí ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Jésù Kristi Olúwa. Olùbùkún ni Ọlọ́run àti Bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristi. Àní gẹ́gẹ́ bí ó ti yàn wá nínú rẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé, kí àwa kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù níwájú rẹ̀ nínú ìfẹ́. Ẹni tí ó ti yàn wá tẹ́lẹ̀ sí ìsọdọmọ nípa Jésù Kristi fún ara rẹ̀ gẹ́gẹ́ bí ìdùnnú ìfẹ́ rẹ̀, fún ìyìn ògo orí ọ̀fẹ́ rẹ̀, èyí tí ó dàlù wá nínú àyànfẹ́ ni, nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ orí ọ̀fẹ́ rẹ̀, èyí tí ó sọ di púpọ̀ fún wa nínú gbogbo ọgbọ́n àti òye. Ẹni tí ó ti sọ ohun ìjìnlẹ̀ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún wa gẹ́gẹ́ bí ìdùnnú rẹ̀, èyí tí ó ti pinnu nínú rẹ̀ fún iṣẹ́ ìríjú ti kíkún àkókò náà, kí ó lè kó ohun gbogbo jọ nínú Kristi, ìbáṣe èyí tí ń bẹ nínú àwọn ọ̀run tàbí èyí tí ń bẹ ní ayé àní nínú rẹ̀, nínú ẹni tí a fi wá ṣe ìní rẹ̀ pẹ̀lú àwa tí a ti yàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìpinnu ẹni tí ń ṣiṣẹ́ ohun gbogbo gẹ́gẹ́ bí ìmọ̀ ìfẹ́ rẹ̀, kí àwa kí ó lè jẹ́ fún ìyìn ògo rẹ̀ àwa tí a ti ní ìrètí ṣáájú nínú Kristi. Nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú nígbà tí ẹ̀yin ti gbọ́ ọ̀rọ̀ òtítọ́ ni ìyìn rere ìgbàlà yín, nínú ẹni tí nígbà tí ẹ̀yin ti gbàgbọ́ pẹ̀lú a fi ẹ̀mí mímọ́ ìlérí ìníṣe dìde yín, èyí tí ṣe ẹ̀rí ìní wa fún ìràpadà ohun ìní Ọlọ́run sí ìyìn ògo rẹ̀. Nítorí èyí, èmi pẹ̀lú nígbà tí mo ti gbúrò ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sì sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi, pé kí Ọlọ́run Jésù Kristi Olúwa wa bàbá ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀, kí ojú ọkàn yín lè mọ́lẹ̀, kí ẹ̀yin kí ó lè mọ ohun tí ìrètí ìpè rẹ̀ jẹ́ àti ohun tí ọrọ̀ ògo ìní rẹ̀ nínú àwọn ènìyàn mímọ́ jẹ́, àti agbára rẹ̀ tí ó tóbi jùlọ sí àwa tí ó gbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀, èyí tí ó ti ṣiṣẹ́ nínú Kristi nígbà tí ó ti jí dìde kúrò nínú òkú, tí ó sì fi jókòó ní ọwọ́ ọ̀tún nínú àwọn ọ̀run, gájú gbogbo ìjọba àti ọlá àti agbára àti oyè àti gbogbo orúkọ tí à ń dá, kìí ṣe ní ayé yìí nìkan ṣùgbọ́n ní èyí tí ń bọ̀ pẹ̀lú. Ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí ṣe ara rẹ̀, ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo. Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Éfésù, orí ìkejì. Ẹ̀yin ni a sì ti sọ di ààyè nígbà tí ẹ̀yin ti kú nítorí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ yín, nínú èyí tí ẹ̀yin ti ń rìn rí gẹ́gẹ́ bí ipa ti ayé yìí, gẹ́gẹ́ bí aláṣẹ agbára ojú ọ̀run, ẹ̀mí tí ń ṣiṣẹ́ ní ìsinsìnyí nínú àwọn ọmọ aláìgbọràn, nínú àwọn ẹni tí gbogbo wa pẹ̀lú ti wà rí nínú ìfẹ́kúfẹ́ ara wa, a mú ìfẹ́ ara àti ti inú ṣẹ, àti nípa ẹ̀dá àwa sì ti di ọmọ ìbínú gẹ́gẹ́ bí àwọn ìyókù pẹ̀lú. Ṣùgbọ́n Ọlọ́run, ẹni tí ṣe Ọlọ́rọ̀ ní àánú, nítorí ìfẹ́ ńlá rẹ̀ tí ó fi fẹ́ wa nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa, ó sọ wá di ààyè pẹ̀lú Kristi. Orí ọ̀fẹ́ ni a ti fi gbà yín là, ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù, pé ní gbogbo ìgbà tí ń bọ̀ kí ó ba lè fi ọrọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ tí ó pọ̀ rí kọjá hàn nínú ìṣeun rẹ̀ sí wa nínú Kristi Jésù. Nítorí orí ọ̀fẹ́ ni a ti fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí ni kìí ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni, kìí ṣe nípa iṣẹ́ kí ẹnikẹ́ni má bàa ṣògo, nítorí àwa ni iṣẹ́ ọwọ́ rẹ̀ tí a ti dá nínú Kristi Jésù fún iṣẹ́ rere tí Ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ kí àwa kí ó lè

0: rìn nínú wọn. Nítorí náà, ẹ rántí pé nígbà àtijọ́ rí, ẹ̀yin tí ẹ ti jẹ́ kẹfẹ́ rí nípa ti ara, tí àwọn tí a ń pè ní akọlà, tí a fi ọwọ́ ṣe ní ara ń pè ní aláìkọlà, pé ní àkókò náà, ẹ̀yin wà láìní Kristi, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ìní, láìní ìrètí àti láìní Ọlọ́run ní ayé. Ṣùgbọ́n nísinsìnyí nínú Kristi Jésù, ẹ̀yin tí ó ti jìnà réré nígbà àtijọ́ rí, ni a mú súnmọ́ tòsí nípa ẹ̀jẹ̀ Kristi, nítorí òun ni àlàáfíà wa, ẹni tí ó ti ṣe méjì ní ọ̀kan, tí ó sì ti wó ògiri ìkélé ìní tí ń bẹ láàrin, ó sì ti fi òpin sí ọ̀tá ìní nínú ara rẹ̀, àní sí òfin àṣẹ wọn ìní tí ń bẹ nínú ìlànà, kí ó lè fi àwọn méjèèjì dá ẹni tuntun kan nínú ara rẹ̀, kí ó sì ṣe ìlàjà, àti kí ó lè mú àwọn méjèèjì bá Ọlọ́run làjà nínú ara kan nípa àgbélébú, ó sì ti pa ìṣọ̀tá náà kú nípa rẹ̀, ó sì ti wàásù àlàáfíà fún ẹ̀yin tí ó jìnà réré àti fún àwọn tí ó súnmọ́ tòsí. Nítorí nípa rẹ̀ ni àwa méjèèjì ti ní ọ̀nà nípa ẹ̀mí kan sọ́dọ̀ Bàbá. Ǹjẹ́ nítorí náà ẹ̀yin kì í ṣe àlejò àti àtìpó mọ́, ṣùgbọ́n àjùmọ̀jẹ́ ọlọ́tọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àti àwọn ará ilé Ọlọ́run, a sì ń gbé yín ró lórí ìpìlẹ̀ àwọn àpọ́stélì àti àwọn wòlíì. Jésù Kristi ti kara rẹ̀ jẹ́ pàtàkì òkúta igun ilé, nínú ẹni tí gbogbo ilé náà tí à ń kọ́ṣọ́ kan pọ̀ ń dàgbà sókè ní tẹ́ḿpìlì mímọ́ nínú Olúwa, nínú ẹni tí à ń gbé yín ró pọ̀ pẹ̀lú fún ibùjókòó Ọlọ́run nínú ẹ̀mí.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Epístélì ti Paul Apostle sí àwọn ará Éfésù, orí ìkẹta. Nítorí èyí náà, èmi Paul, òǹdè Jésù Kristi nítorí ẹ̀yin kẹfẹ́rí, bí ẹ̀yin bá ti gbọ́ ti iṣẹ́ ìríjú orí ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi fún yín, bí ó ti ṣe pé nípa ìfihàn ni ó ti fi ohun ìjìnlẹ̀ ẹni hàn fún mi, gẹ́gẹ́ bí mo ti kọ ṣáájú ní ọ̀rọ̀ díẹ̀, nígbà tí ẹ̀yin bá kà á nípa èyí tí ẹ̀yin ó fi lè mọ òye mi nínú ìjìnlẹ̀ Kristi. Èyí tí a kò ti fi hàn àwọn ọmọ ènìyàn rí ní ìrandíran mìíràn, bí a ti fi wọ́n hàn nísinsìnyí fún àwọn àpọ́stélì rẹ̀ mímọ́ àti àwọn wòlíì nípa ẹ̀mí, pé àwọn kẹfẹ́rí jẹ́ àjùmọ̀jogún àti ẹ̀yà ara kan náà àti alábàápín ìlérí nínú Kristi Jésù nípa ẹ̀yin rere. Ìránṣẹ́ èyí tí a fi mí ṣe gẹ́gẹ́ bí ẹ̀bùn orí ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún mi, gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀, fún èmi tí ó kéré ju ẹni tí ó kéré jù lọ nínú gbogbo àwọn ènìyàn mímọ́, ni a fi orí ọ̀fẹ́ yìí fún láti wàásù àwa márì di ọ̀rọ̀ Kristi fún àwọn kẹfẹ́rí, àti láti mú kí gbogbo ènìyàn rí kí ni iṣẹ́ ìríjú ohun ìjìnlẹ̀ náà já sí, èyí tí a ti fi pamọ́ láti ayébáyé nínú Ọlọ́run, ẹni tí ó dá ohun gbogbo nípa Jésù Kristi, kí a bá lè fi ọ̀pọ̀lọpọ̀ onírúurú ọgbọ́n Ọlọ́run hàn ní ìsinsìnyí fún àwọn ìjòyè àti àwọn alágbára nínú àwọn ọ̀run nípasẹ̀ ìjọ, gẹ́gẹ́ bí ìpinnu àtayébáyé tí ó ti pinnu nínú Kristi Jésù Olúwa wa, nínú ẹni tí àwa ní ìgboyà àti ọ̀nà pẹ̀lú ìgbẹ́kẹ̀lé nípa ìgbàgbọ́ wa nínú rẹ̀. Nítorí náà mo bẹ̀ yín kí àárẹ̀ kí ó má ṣe mú yín ní gbogbo wàhálà mi nítorí yín tí ṣe ògo yín. Nítorí ìdí èyí ni mo ṣe ń fi eékún mi kúnlẹ̀ fún Bàbá Olúwa wa Jésù Kristi, orúkọ ẹni tí a fi ń pe gbogbo ìdílé tí ń bẹ ní ọ̀run àti ní ayé, kí òun kí ó lè fi fún yín gẹ́gẹ́ bí ọrọ̀ ògo rẹ̀, kí a lè fi agbára rẹ̀ mú yín ní okun nípa ẹ̀mí rẹ̀ ní ti ẹni inú, kí Kristi kí ó lè máa gbé inú ọkàn yín nípa ìgbàgbọ́, bí ẹ ti ń fi gbòǹgbò múlẹ̀ tí ẹ sì ń fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìfẹ́, kí ẹ̀yin kí ó lè ní agbára láti mọ̀ pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ kí ni ìbú àti gígùn àti jíjìn àti gíga náà jẹ́, àti láti mọ ìfẹ́ Kristi tí ó ta ìmọ̀ yọ, kí a lè fi gbogbo ẹ̀kún Ọlọ́run kún yín. Ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ, gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa, òun ni kí a máa fi ògo fún nínú ìjọ àti nínú Kristi Jésù títí ìrandíran gbogbo ayé àìnípẹ̀kun. Àmì. Epístélì ti Paul Apostle sí àwọn ará Éfésù, orí ìkẹrin. Nítorí náà, èmi òǹdè nínú Olúwa ń bẹ̀ yín pé kí ẹ̀yin kí ó máa rìn bí ó ti yẹ fún ìpè náà tí a fi pè yín, pẹ̀lú ìrẹ̀lẹ̀ gbogbo àti inú tútù, pẹ̀lú ìpamọ́ra, ẹ máa fi ìfẹ́ faradà fún ẹnìkejì yín, kí ẹ sì máa làkàkà láti pa ìṣọ̀kan ẹ̀mí mọ́ ní ìdìpọ̀ àlàáfíà, ara kan níbẹ̀ àti ẹ̀mí kan, àní bí a ti pè yín sínú ìrètí kan ti ìpè yín, Olúwa kan, ìgbàgbọ́ kan, baptisimu kan, Ọlọ́run kan àti Bàbá gbogbo, ẹni tí ó wà lórí gbogbo àti nípa gbogbo àti nínú yín gbogbo. Ṣùgbọ́n olúkúlùkù wa ni a fi oore ọ̀fẹ́ fún gẹ́gẹ́ bí òṣùwọ̀n ẹ̀bùn Kristi. Nítorí náà, ó wí pé nígbà tí ó gòkè lọ sí ibi gíga, ó di ìgbèkùn ní ìgbèkùn, ó sì fi ẹ̀bùn fún ènìyàn. Ǹjẹ́ ní ti pé ó gòkè lọ, kí ni ó jẹ́ bí kò ṣe pé ó kọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú lọ sí ìhà ìsàlẹ̀ ilẹ̀? Ẹni tí ó ti sọ̀kalẹ̀, òun kan náà ni ó sì ti gòkè ré kọjá gbogbo àwọn ọ̀run, kí ó lè kún ohun gbogbo. Ó sì ti fi àwọn kan fúnni bí àpọ́stélì àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelist àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́ fún ìmúdàgbà ara Kristi títí gbogbo wa yóò fi dé ìṣọ̀kan ìgbàgbọ́ àti ìmọ̀ ọmọ Ọlọ́run títí a ó fi di ọkùnrin títí a ó fi dé ìwọ̀n gígùn ẹ̀kún Kristi kí àwa kí ó mọ̀ ṣe jẹ́ ìwé mọ́ tí a ń fi gbogbo afẹ́fẹ́ ẹ̀kọ́ tì sí wá tì sẹ́yìn tí a sì fi ń gbá kiri nípa ìtànjẹ ènìyàn nípa àríkèrèkè fún ọgbọ́nkọ́gbọ́n àti múniṣìnà ṣùgbọ́n kí a máa sọ òtítọ́ ní ìfẹ́ kí a lè máa dàgbàsókè nínú rẹ̀ ní ohun gbogbo ẹni tí í ṣe orí àní Kristi láti ọ̀dọ̀ ẹni tí ara náà tí a ń so ṣọ̀kan pọ̀ tí ó sì ń fi ara mọ́ra nípa gbogbo oríkè ìpèsè gẹ́gẹ́ bí iṣẹ́ olúkúlùkù ẹ̀yà ara ní ìwọ̀n tirẹ̀ ó mú ara náà bí si fún ìdàgbàsókè ohun tìkara rẹ̀ nínú ìfẹ́ ǹjẹ́ èyí ni mo ń wí tí mo sì ń jẹ́rìí nínú Olúwa pé láti ìsinsìnyí lọ kí ẹ̀ ń kí ó má ṣe rìn mọ́ àní gẹ́gẹ́ bí àwọn kèfèrí ti rìn nínú ìrònú asán wọn òye àwọn ẹni tí ó ṣókùnkùn àwọn tí ó sì ti di àjèjì sí ìwà bí Ọlọ́run nítorí àìmọ̀ ti ń bẹ nínú wọn nítorí líle ọkàn wọn àwọn ẹni tí ọkàn wọn lè rí kọjá tí wọ́n sì ti fi ara wọn fún wọ̀bìà láti máa fi ìwọra ṣiṣẹ́ ìwà èrí gbogbo ṣùgbọ́n a kò fi Kristi kọ yín bẹ́ẹ̀ bí ó bá ṣe pé nítòótọ́ ni ẹ ti gbóhùn rẹ̀ tí a sì ti kọ yín nínú rẹ̀ gẹ́gẹ́ bí òtítọ́ ti ń bẹ nínú Jésù pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ̀ ògbólógbó ọkùnrin nì sílẹ̀ èyí tí ó díbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ẹ́ ẹ̀tàn kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín kí ẹ sì gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a dá nípa ti Ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́ nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀ kí olúkúlùkù yín kí ó máa bá ọmọnìkejì rẹ̀ sọ òtítọ́ nítorí ẹ̀yà ara ọmọnìkejì wa ni àwa ṣe ẹ bínú ẹ má sì ṣe ṣẹ̀ ẹ má ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú yín bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fi ààyè fún èṣù kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́ ṣùgbọ́n kí ó kúkú máa ṣe làálàá kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdíbàjẹ́ kan ti ẹnu yín jáde ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́ tí ó lè máa fi orí ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́ ẹ má sì ṣe mú ẹ̀mí mímọ́ Ọlọ́run bínú ẹni tí a fi ṣe ìdídí yín di ọjọ́ ìdáǹdè gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àran kan ẹ máa ṣore fún ọmọnìkejì yín ẹ ní ìyọnú ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríji yín.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ni oruko Jesu Kristi Oluwa wa. Olorun alaanu adupe lowo yin wo pe atun pejopo loni lati ko eko. Anbe yin wo pe ki emi mimo ki o wa laarin wa. Ki o ka oro yi pelu wa. Ki o ko wa ni eko ti o ye ki o ye wa. Ki o si fun wa ni agbara lati ise ohun ti e fe ki a se. Adupe wo pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Nísinsìnyí, a ń ka Ébérò, orí kẹtàlá, láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún. Ohun tí a ń kà lónìí jẹ́ àdúrà tí ẹni tí ó kọ Epístélì yìí tí ó gbà fún àwọn olùkà Epístélì náà. Bí o bá wo ẹsẹ̀ yìí, ó rí wípé ó jẹ́ gbólóhùn àdúrà tí apostoli Paulu tí ó gbà fún àwọn olùka ìwé náà. Ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé àní Olúwa wa Jésù kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀ kí ó máa ṣiṣẹ́ ohun tí í ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristi ẹni tí ògo wà fún láé àti láéláé. Àmì bí o bá wo ohun tí a kọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ó rí wípé apostoli yóò ń bẹ àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ láàrin àwọn ébèrò náà wípé kí wọ́n kí ó máa gbàdúrà fún òun. Nínú ẹsẹ̀ ìkejìdínlógún ó ní ẹ máa gbàdúrà fún wa nítorí àwa gbàgbọ́ pé àwa ní ẹ̀rí ọkàn rere a sì ń fẹ́ láti máa wà lódodo nínú ohun gbogbo ṣùgbọ́n èmi ń bẹ̀ yín gidigidi sí i láti máa ṣe èyí kí a bá lè tètè fi mí fún yín padà. A rí àwọn ẹ̀kọ́ pàtàkì kọ́ nínú ohun tí a rí níhìn-ín. Lákọ̀ọ́kọ́, ohun ti eni yi nso we pe ki awon omo ijo ki o se fun ohun ohun pelu mura tan lati se fun awon elomiran ohun ti an so ni we pe o paro wa si won we pe ki won ki o gbadura fun ohun ohun paapa si n gbadura fun won eko kini ti akoko ko nibe ni ari ninu Matthew ori keje ese ikejila nitori na ohun gbogbo ti eyin ba nfe ki awon eniyan ki o se si yin be ni ki eyin ki o se si won gege nitori eyi le ofin ati awon woli bi aposteli se so we pe ki won ki o gbadura fun ohun ohun ti ohun fe ti o si nreti lati owo won ohun paapa se tan lati se fun won ohun ti iwo ba nfe lati odo awon elomiran o fe ki won ki o gbadura fun o fe ki won ki o feran re o fe ki won ki o sori fun awon nkan ti o nreti lati odo awon elomiran o ye ki iwo paapa ki iwo na ki o le se fun won eko keji ti a ri ko ni we pe nitoto ni o ti gbadura nitoto ni o ti waasu oro olorun fun won sugbon o mo we pe lai si we pe a fi adura ti iwaasu wa leyin iwaasu yi ko le sise ninu okan won ti n gbo eyi n je ki o ye wa we pe awa ti a n waasu awa ti a je adari awa ti a je bi oluso agutan tabi adari ekun o ye ki a ma waasu nitoto sugbon o ye ki a ma gbadura fun awon ti a n waasu si ninu Samuel kini ori kejila ni Samuel ti so fun awon omo Israeli we pe o mo ojuse ti o ngba lowo Olorun ojuse meje pataki lati ma ko won ati lati ma gbadura fun won ninu Samuel kini ori kejila ese keta le logun pelu bi o se ti emi ni ki a ma ri pe emi deshe si Olowa ni didekun gbadura fun yin emi o si ko yin li ona rere ati tito bi o tin se ipinu we pe ohun yo ma ko won li ona rere ati li ona tito li o tun je ki o da won loju we pe won ni ohun ni lati ma gbadura fun won o ti le so fun a we pe bi ohun ko gbadura yi fun won a je we pe ohun dese si Olorun o ye ki o yi awa ti a ni anfani lati ma to lati ma dari lati ma ko awon eniyan Olorun wi pe o je ojuse wa bákan náà láti máa gbàdúrà fún wọn kí a wá wo Eberu orí ìkẹtàlá láti ẹsẹ ogún ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé àní olúwa wa Jésù kí ó mú yín pé ohun tí mo fẹ́ kí a wò níhìn ni wé pé bí aposteli ṣe ń gbàdúrà ó ń fi àdúrà yìí ṣọwọ́ sí Ọlọ́run Baba ó ní kí Ọlọ́run àlàáfíà kí ó mú yín pé ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ní ẹ̀kọ́ ìhìnrere tàbí tí wọn kò ní ẹ̀kọ́ bíbélì lónìí wọ́n máa ń gbàdúrà sí àwọn áńgẹ́lì bí wọ́n bá fẹ́ gbàdúrà wọ́n máa dárúkọ áńgẹ́lì àwọn mìíràn ó ṣeé ṣe kí wọ́n máa dárúkọ olùdásílẹ̀ ìjọ tí wọ́n ń lọ ṣùgbọ́n èyí jẹ́ kí a mọ̀ wípé bí a bá ń gbàdúrà ó ní òun gbàdúrà sí Ọlọ́run àlàáfíà ẹni tí ó jí Jésù Kristì dìde kúrò nínú òkú kí sì ni àdúrà tó ń gbà ó ń gbàdúrà wípé kí a ṣe wọ́n pé kí a ṣe wọ́n yẹ kí gbogbo ìfẹ́ Ọlọ́run kí ó lè di ẹ̀kúnrẹ́rẹ́ ní ìgbésí ayé wọn èyí ni ẹ̀kọ́ tí Jésù Kristì kọ́ wa wípé bí a bá fẹ́ gbàdúrà a kì í gbàdúrà sí Jésù tààrà a kì í gbàdúrà sí áńgẹ́lì a kì í gbàdúrà pẹ̀lú orúkọ olùdásílẹ̀ ìjọ nínú Johanu orí kẹrìndínlógún láti ẹsẹ ìkẹtàlélógún ni Jésù ti fi han àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní ní ọjọ́ náà ẹ̀yin kì ó bí mi léèrè ohunkóhun lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Baba ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Baba lé orúkọ mi òun ó fi fún yín èyí ni a fi rí i wípé àdúrà tí aposteli gbà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ó ní òun gbàdúrà sí Ọlọ́run ọ̀run Ọlọ́run Baba Ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mọ olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn tí ó mú jáde kúrò nínú òkú ó ní nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé kí o mú yín pé lónìí bí a ti ń wo ẹ̀kọ́ wa a ó máa wo ipa mẹ́ta nínú ẹ̀kọ́ wa ìkíní àlàáfíà pẹ̀lú Ọlọ́run àlàáfíà pelu olorun ikeji alaafia olorun iketa ailaba won ati iwabi olorun alaafia pelu olorun bi abawo ohun ti anka loni ari iwe pe ogbeni yi ti o je ni olorun ti o si je oniwaasu apostoli ti o lagbara o n gbadura o ni nje olorun alaafia ki a koko menu duro nibe na ki a mo wi pe adura ti eni yi n gba o mu le ori iwe pe olorun ti o wa le alaafia pelu wa ti a wa paapa ti a wa ni alaafia pelu re nje bi a ba bere we pe bawo ni a se n wa ni alaafia pelu olorun ti olorun sin wa ni alaafia pelu wa nitori ye ki a mo wi pe ohun amuye ti a koko ni lati ni ni we pe a wa ni alaafia pelu olorun nigba na ni ru adura ti a gba nihin ni o le je itewogba lodo olorun o si ye ki a mo wi pe ki se gbogbo eniyan to wa loke ope ni o wa ni alaafia pelu olorun nitori awon kan wa ti won ko ni alaafia pelu olorun o si ye ki iru awon eniyan be ki won ki o mo bawo ni a se le wa ni ipo alaafia pelu olorun ki a to ma tesiwaju ninu gbigba adura ti a n keko lori re loni ninu Isaiah ori ikejidini adota 48 ni o ti so fun wa ni ese ti o keyin we pe alaafia ko si fun eniyan boboro li olowa wi o ni alaafia ko si fun eniyan boboro ni olowa wi kini se ti ko si alaafia fun awon eniyan boboro ki lo si se ti o je we pe ko si irepo ko si alaafia ko si ilaja laarin awon eniyan boboro ati olorun ninu Isaiah yi kan na ori kokan dini ogota 59 ori kokan dini ogota ese ikeje ati ese ikejo ese won sari si ibi yi nso fun wa e ti o fi je we pe awon elese awon eniyan boboro awon ti won ko ti ito igbala olorun wo ti won ko fi ni alaafia pelu olorun ese won sari si ibi won si yara lati ta eje alaise sile ero won ero ibini ibaje ati iparun be ni ipa won ona alaafia ni won ko mo won ko si idajo e ni won pe ko si otito kan ninu irin won won se ipa ona wiwo fun ara won enikeni ti o ba to ki yo mo alaafia je ki o yo nigba na wo pe bi o ba ti di eni igbala bi o ba ti ni alaafia olorun ohun ti o je ki o ri be ni wo pe ese nbe ni igbesi aye re ati le so fun wa ninu awon oba keji ese kan ti o ma nje ki o ma si alaafia ninu okan obirin ninu okan okunrin tabi alaafia laarin awa pelu olorun awon oba keji ori kesan anka ese ikeji le logun awon oba keji ori kesan ese ikeji le logun o si se nigbati Joram ri Jehu le o wi pe Jehu alaafia ko ohun to bere pe se alaafia ni ohun si wi pe alaafia kini niwon bi iwa agbere Jezebeli iya re ati ise aje re ti po to be o je ko ye wa wi pe awon ti won ba ni emi okunkun awon ti won ba je oso tabi aje ko si alaafia fun won ko si si alaafia laarin awon ati olorun iru awon eniyan be ti won o ni alaafia ibi ni wo ma ri nigba gbogbo afi igba ti won ba olorun laja ti won si ni alaafia pelu olorun ninu Chronicle 2 ni a to fi n ye wa awon ti ko ni alaafia anka kan won yi ki o le yi ohun ti o ye ki o se irin ti o ye ki o rin isise ti o ye ki o gbe ki o ba le ni alaafia pelu olorun Chronicle 2 ori kedogun ese keta ati ese karun nje ojo popo ni Israel ti wa lai sin olorun otito lai ni alufa ati nkoni lai ni ofin kini abayori se we pe won ko sin olorun otito won ko ni alufa ati nkoni ni eko bibeli won ko sin ni ofin won gba ofin olorun ninu okan wa ninu igbesi aye won ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo li o wa lori gbogbo awon olugbe ile won ni bi abaje eni ti o mo olorun eni ti o ti ibere sini si olorun otito an so fun awe pe iru awon eniyan be won ni alaafia nitori kini nitori bibeli je ki o ye wa we pe nitori a fi ibinu olorun han lati oran wa si gbogbo aiwa bi olorun ati asododo eniyan an so fun ninu orin david ori keje ese kokan la we pe olorun sin binu si eniyan boboro lojojumo ini eti atika ti o so fun awe pe ko si alaafia fun eniyan boboro sugbon bi a ba wo ohun ti an ka loni ninu ebero ori ketala ese ogun ni ari we pe apostle ngbadura we pe nje olorun alaafia nigba ti o se we pe gbogbo eniyan ni o ti se ti o si ti kuna ogun olorun bawo ni awon kan se ni alaafia pelu olorun ise wo ni won se igbese wo ni won gbe adura wo ni won gba ti o mu won wa si alaafia pelu olorun bi o ba je onka bibeli o mo we pe jesu ni an pe ni omo alade alaafia oni o dabi eni we pe o mu olorun lowo o si mu awa na lowo lati so owo awa mejeje papo lati je ki alaafia ki o wa laarin awa ati olorun eyi ni jesu christ lo fi lo si ori agbelebo ti a kan ma agbelebo fun wa ki o le ku fun ese wa ki o le se etutu fun awon ese ti atida bi abagba jesu gbo ti a mo we pe o je aropo fun wa o je ologbala fun wa yo ko ese wa lo nigba ti o ba ko ese wa lo alaafia de sinu okan wa alaafia wa pe nipa re pelu awa ati olorun ninu Isaiah ori iketa leni adota 53 Isaiah ori iketa leni adota lati ese ikarun sugbon asa ale ogbe nitori ire koja wa apa lara nitori aise dede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le afimo wa larada nigbati o so fun awe pe ina alaafia wa wa lara re o so fun awe pe iya ti jesu je ina ti adna jesu o wa lati je ki alaafia wa laarin awa ati olorun nitori be bi o ba ranti we pe ati fi jesu robo fun wa bi o ba ranti we pe jesu ti ku fun ese wa nigba ko gba ti o ba gba gbo gege bi olowa ati gege bi olugbala re ni yo ba olaja laarin iwo ati olorun yo si mu ki alaafia wa laarin iwo ati olorun yi ni efeso nso fun wa ni ori keji o nso fun wa we pe ati se ilaja laarin awa ati olorun ilaja ti a se yi eyi ni o mu ki alaafia ki o wa laarin awa ati olorun efeso ori keji lati ese ikerinla nitori oun ni alaafia wa oun ni alaafia wa eni ti o se mejeji le okan ti o si ti wo ogiri ikele ni ti nbe laarin o nso fun awe pe awa ti a je olodi si olorun tele tele awa ti a je elese tabi ota olorun tele tele nitori iko jesu christi fun wa nigba ti a ba gba iko jesu yi ti a ba gba gbo oni jesu yo di alaafia fun wa yo si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ota olorun tele tele nisisiyi a wa di omo olorun ore olorun nitori ori ofe ti n tipase jesu christi wa si igbesi aye wa ninu ese kedogun o si ti fi opin si ota ni ninu ara re ani si ofin ase won ni ti n be ninu ilana ti ki o le fi awon mejeje da eni titun kan ninu ara re ki o si se ilaja ohun ti o so fun ani we pe awon mejeje eyin toka si awon Jew ati awon keferi wipe awa ti a je keferi awon ti o je Jew ti won je bi omo Abrahamu ni ti ara wipe Jesu Christi o ti fi ara re ru ebo fun won ki olukuluku wa ki o le wa ni alaafia pelu olorun ese ketadinlogun o si ti wa o si ti wasu alaafia fun eyin ti o jina rere eyi ni awon keferi ati fun awon ti o somo to si eyi ni awon Jew nitori be bi o ba fe mo ohun ti o ye ki o se ki alaafia yi ki o le je ti re o ye ki o ronu po ada awon ese re ki o ko won sile patapata ki o si mo we pe Jesu Christi fe lati fun ni idariji bi o ba si ti ni idariji yi o ri we pe alaafia yi o de inu okan re ilaja yi o wa laarin iwo ati olorun eyi ni Job n so fun wa ninu Job ori keji le logun Job ori keji le logun lati ese ikokan le logun fara re sumo olorun iwo o si wa li alaafia iwo si ri alaafia nipa eyi ni rere yo wa ba o oni bi o ba fe ni alaafia ohun kan la igbodo ma se we pe ki o sumo olorun bawo ni o se le sumo olorun bi ese ba wa ni igbese aye re oni lati ko ese sile nigba ti o ba ko awon ese wonyi sile ti a si fi eje jesu ti a fi we omo oni nigba na iwo ri alaafia oni nigba ti o ba si ni ibalaja pelu olorun ti o ni alaafia oni nipa eyi ni nipa ibalaja ni nipa alaafia ti oni nipasẹ igbala olorun rere yo si wa ba oni emi be o gba ofin li enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo olodumare agbe oro bi iwo ba si mu ese jina rere kuro ninu ago re bi o ba je we pe ni toto ni o fe ni alaafia olorun ohun kan ti o ni lati se isise kini ti o ni lati gbe ni we pe ki o je wo ese re fun olorun ki o ko awon ese won yi sile o ni ki o mu ki awon ese won ki won ki o jina rere kuro ninu ago re kuro ninu igbese aye re nigba na ni o le ba olorun laja eyi ni a n pe ni igbala olorun bi a ba n so we pe a ni ibalaja pelu olorun o tumo si ohun kan naa we pe a ni igbala olorun bi a ba n so we pe a ni alaafia olorun o tumo si ohun kan naa we pe a ni igbala ni lati odo olorun nipasẹ jesu kristi wo bi a se lo ede yi ninu luke ori kini o n so nipa igbala o n so nipa alaafia ki o le yi o wipe ohun kan naa ni a n so nipa re bi a ba n pe ni igbala bi a ba n pe ni alaafia olorun nkan kan naa ni a n so nipa re ninu luke ori kini ese iketadini ogorin 77 ati ikokandini ogorin 79 lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won eje ki o ye wa wipe bi a ba n so wipe a ni igbala eje wipe a ni idaniloju wipe ati ko ese sile eje jesu kristi omo bibi olorun kan soso o ti mu awon ese wa kuro o ni lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won ninu ese ikokandini ogorin lati fi imole fun awon ti o joko li okunkun ati li ojiji ku lati fi ese wa le ona alaafia nitori be je ki o yi o we pe nigba ti a ba ti ni igbala a wa ni alaafia pelu olorun ki a pada nisinsiyi lo si ibi ti anka ti o n so fun wa nipa olorun alaafia nipasẹ jesu kristi oluso agutan nla ati nipa eje majemo ayeraye ti o wa ko ese wa lo wipe nipa bebe abagbagbo nisinsiyi a o ni alaafia pelu olorun se amo wipe jesu kristi ni omo alade alaafia oni o si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ati onidajo nla ati gbogbo agbaye fun awon ti o ti ronu po ada fun awon ti o ti gba jesu kristi gbo igbala olorun ti de sinu igbesi aye won won si ni alaafia pelu olorun nje bi a ti n da wa lari pelu igbagbo nipa igbagbo awa ni alaafia lodo olorun nipa oluwa wa jesu kristi sugbon bi a ti n so nipa alaafia pelu olorun ni o ye ki a mo we pe o tun ku ipele kan tabi ipele keji nipa alaafia ti a n daruko yi ninu ese ogun ebero ori ketala ese ogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemu ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe o nso nipa alaafia olorun alaafia pelu olorun iyen je wepe alaafia laarin awa ati olorun bi a ba nso wepe alaafia olorun eyi je alaafia ninu wa nitori wepe ati je eni igbala olorun ilaja ati igbala ti ani ninu olorun alaafia ni o fun ani alaafia pelu olorun sugbon bi a tin ba jesu rin bi a tin ko eko oro olorun bi a tin rin dede bi a tin ni idapo timotimo pelu olorun alaafia ni yo ma fun wa ni alaafia olorun ninu okan wa ati ninu aye wa alaafia ti an so yi ni ibale okan lakoko irumi lakoko wahala lakoko idamu lakoko inu ni bini tabi ni akoko iponju ninu gbogbo ayida yida aye nigba ti o dabi eni we pe gbogbo nkan dojuru ninu aye sibe sibe aje eni ti o ni alaafia aje eni ti o ni ibale okan tabi idakeroro tabi ro kan ki a so we pe ani isimi ninu okan wa iyi ni a npe ni alaafia olorun ninu filipi ori kerin ese ikeje ese yi ni o je ki o di imo fun wa we pe ohun kan wa ti a npe ni idakeroro tabi isimi tabi alaafia ninu okan wa bi o ti le je we pe awon kan to yi wa ka won dabi eni we pe won dojuro ninu ese ikeje ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu jesu kristi o so nipa alaafia olorun eyi ti o ju imoran gbogbo lo o ju ohun gbogbo ti a nri laye ka wa eyi ni o je ki okan wa ki o bale sugbon je ki o ye o wi pe ese ikeje yi o wa laarin ese ikefa ati ese ikejo bi o ba fe ni alaafia olorun yi o wo ese ikefa o wo ese ikejo o si se awon nkan ti awon ese won yi ti won so fun wa gege bi omo olorun ninu ese ikefa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idope e ma fi ibere yin han fun olorun bi a ba ni wahala tabi isoro gege bi omo olorun ke a mo we pe jesu ti pese ohun gbogbo fun wa ke a ma fi awon ibere wa ke a ma fi siwaju olorun pelu idope o ni bi a ba se be o ni alaafia olorun ti o ju imoran gbogbo lo yo wa ninu okan wa ati ninu ero wa o ni sugbon ki se adura nikan ninu ese ikejo lakotan ara ohunkohun ti se oto ohunkohun ti se owo ohunkohun ti se tito ohunkohun ti se mimo ohunkohun ti se fife ohunkohun ti se ti irohin rere bi iwa tito kan ba wa bi iyin kan ba se wa e ma gba nkan won yi ro leyin igba ti a ba ti gbadura nipa awon idamu nipa awon wahala ti o wa ni igbesi aye wa o ni awon nkan ti o ye ki a ma ro nitori wepe eni ti o ba nro irokoro ko le ni alaafia eni ti o ba nro nkan lori wepe ele isele ton so bayi iru eni be ko ni le ni alaafia ninu okan re o ni sugbon lakotan ara bi a ba fe ni alaafia ti a so ninu ese ikeje o ni awon nkan wonyi ni ki a ma gbaro ninu okan wa awon nkan ti se oto awon nkan ti o ni owo awon nkan ti o se tito awon nkan to je pe mimo ni won awon nkan ti o si ni ife ati be lo ni o ye ki a ma gbaro ninu okan wa bi a ba ni alaafia yi o wa ninu okan wa ni igba gbogbo ki se nigba ti owo wa nikan ki se nigba ti ise wa nikan ki se nigba ti awon ore yi wa ka ti won toju wa nikan sugbon ni igba gbogbo ni iru alaafia yi yo wa ni okan wa Tesalonika keji ori keta lati ese ikerindinlogun nje ki oluwa alaafia ti kara re ma fun yin ni alaafia ni igba gbogbo lona gbogbo ki oluwa ki o pelu gbogbo yin nihin ni o so fun awe pe alaafia bi o ba je wo pe ni toto olorun ni o fun wa ni iru alaafia be wi pe alaafia yi yo wa ni igba gbogbo yala awon ota ye wa kani tabi wahala lodoji ko wa tabi o dabi eni wo pe airisese lo nyo wa lenu bi a ba ti ni igbala ti a se fi okan wa si odo olorun ti a fi gbogbo awon ibere wa pelu idope ti a fi siwaju olowa ti a se ro ohun ti o ye ki a ro ti a rin iru irin ti o ye ki omo olorun onigbagbo ki o rin o ni alaafia ojojumo alaafia igba gbogbo alaafia ni bi gbogbo yo wa pelu wa iba je ninu ile isin iba je ninu ile wa iba je ni bi ise tabi ni bi kibi wi pe alaafia yo je ti wa Isaiah nso fun wa bi iru alaafia yi bi o se le ma san bi odo ninu okan wa Isaiah ori ikerin din logbon ese iketa Isaiah ori kerin din logbon ese iketa iwo pa mo le alaafia pepe okan eni ti o simi le o nitori ti o gbekele o bi a ba gbekele olorun bi a mo we pe ko si ohun kohun ti o le sele ti o koja agbara olorun ti a gbekele ti a simi le ti a si nwo awon ileri re ti a nduro lori awon ileri re ti o le ye o ni yo pa wa mo ni alaafia pepe ṣugbọn o tun ko miran ti Isaiah nso fun wa ninu ori keji le logbon ese iketa din logun we pe ani lati je eni ti nsise ododo eni ti rin irin ti o ye iwa omo olorun oni lati wa ni igbesi aye wa bi o ba je wo pe ni toto ni a fe wa ni alaafia ni igba gbogbo alaafia pepe nitori eni ti o ba towo bo ise dandan ni ki alaafia ki o fi sile ninu Isaiah ori ikeji le logbon ese iketa din logun oni ise ododo yo se je alaafia eso ododo yo je idake je ohun abo titi lai o nso nipa ododo bi o ba je omo olorun ki tun lo sinu ese o ni eni ti a bi nipa ti olorun ki dese ko si le dese nitori wo pe emi olorun ati iye olorun o n gbe inu re bi a ba n gbe ninu ododo bi a ba rin irin ododo a n soro ododo ko si ro lenu wa a ki seke sugbon a rin gege bi omo olorun o ni ise ti ododo ma n se ni wo pe yo je ki a wa le alaafia eso ti ododo ma n so yo je ni idake je ati isimi idake roro ibale okan ati alaafia bi ati menu kan ododo bi a si ti menu kan eso ododo o ran wa leti awon eso ti emi we pe bi a ba je omo olorun a o ma so eso emi ninu igbesi aye wa bi o ba je eni ti o n ka bibeli o mo we pe eye wa ninu galatia ori karun galatia ori karun ese ikeji le logun sugbon eso ti emi ni ife ayo alaafia ipamora iwa pele isore igbagbo ni toto ni ati ma awon nkan won yi sugbon awon elomiran won ma nsaka akiri won fe alaafia bawo ni a se ni alaafia ikini ni we pe o ye ki a ti di eni nipa ti emi eni ti a ti gba okan re la eni ti aye re ti yi pada eni ti emi olorun ti o n gbe inu re ti o si njoba ninu re bi o ba je wo pe ni toto ni emi olorun n gbe inu wa awon nkan kan wa to lati ma farahan eyi ni ife ife ni lati wa ninu okan wa bi o ba si ife ninu okan wa bo ba je wo pe ikorira lo wa ninu okan wa alaafia o le si ninu okan ti ikorira tabi owo jije tabi ote ti o ti njoba o ni ayo olorun ayo igbala olorun o ni lati wa ninu okan wa bi ko ba si ayo igbala olorun ninu okan wa alaafia ti a nso nipa re yi ko le wa nibe o ni ipamora ni lati wa eni ti o ni ipamora eni ti o je pe oninu fufu ni ko le ni alaafia iwa pele ati isore ati igbagbo ati iwa tutu ikora eni ni ijanu awon nkan wonyi ni yo wa ni igbesi aye wa nigba naa ni alaafia yo le raye joko ninu igbesi aye wa nitori be e je ki a mo we pe alaafia ko da duro gedegbe gege bi onikan sugbon o fararo awon nkan miran bi ife bi ayo bi ipamora bi iwa pele bi isore bi igbagbo bi iwa tutu bi ikura ni ijanu ninu okan awon ti o je wipe won je omo olorun ninu Isaiah ti a tin ka tele Isaiah ori ikeji dini adota 48 Isaiah ori ikeji dini adota ese ikejidinlogun oni ibase pe iwo fi eti si ofin mi nigba na ni alaafia re ibada bi odo ati ododo re bi igbi omi okun oni bi o ba se we pe afeti si ofin olorun ako eko oro olorun a si mo awon kan won yi lo a si je ki o je ohun ti a n fi si ise oni nigba na alaafia wa yo da bi odo ati ododo wa yo da bi igbe omi nitori be ni a se te mo wa leti we pe idapo ati ririn dede pelu olorun alaafia ni yo fun wa ni alaafia ninu okan ati ninu aye wa ninu Kristi nigba ti a ba n gbe ninu Kristi ti oro Kristi n gbe ninu wa ti a rin gege bi Kristi ti lana sile fun awa omo igbala oni nigba na ni olorun alaafia yo fun wa ni alaafia olorun ti o ju imoran gbogbo lo bi a ba fi ohun gbogbo si ikawo olorun ti a fi sabe akoso olorun a o ti pase be ni iriri alaafia ti ko ni afiwe a ko ni ni aniyan kankan bi a ba mo daju pe ohun yo ma sakoso ohun gbogbo ti bi o ti to ninu Kristi nikan ninu gbegbe inu re ninu oro re nikan ni a ri we pe alaafia wa wa ijile ma ja loju omi okun sugbon labe ninu ibu okun ni sale lohun idakeje ati iparoro alaafia yo wa iyi o si sele ninu aye wa nigbati omo alade alaafia bi o ba njoba lai lorogun ninu igbese aye wa nigbati olorun alaafia funra re papa bi o ba ni idapo pelu wa lai si idiwo iru alaafia ti o jinle be ti o si pe ti o si ba wa kale iru alaafia yi ni olorun pese fun awon ti o je tire iru awon eni be won ni alaafia ninu okan ninu emi won ninu eri okan won ni igba gbogbo bawo ni o se dara to bi eni kokan wa bi aba lakaka bi aba gbadura lati ri wipe iru alaafia yi o je ti wa ki a to lo si ipa iketa mo fe fi ohun kan han wa wipe eni ti o ba je onigbagbo ni tooto a ma ni alaafia ikini alaafia pelu olorun ikeji alaafia pelu awon ara eyi ni pelu awon onigbagbo bi tire iketa alaafia ninu ebi ikerin alaafia pelu eniyan gbogbo bi a ba so wipe a je omo olorun ṣùgbọ́n tí a ò lè bá ọmọ ọlọ́run bíi ti wa gbé tí ó jẹ́ wípé àríyànjiyàn ìjà ìjiyàn ló máa ń wà láàrin wa ó máa ń ṣe wá ní kàyéfì nítorí wípé bí a bá jẹ ti ọlọ́run nítòótọ́ ó yẹ kí àlàáfíà kí ó wà pẹ̀lú àwa àti ọlọ́run àlàáfíà pẹ̀lú àwa àti àwọn ará àlàáfíà nínú ẹbí àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo kí a wo ìwé mímọ́ nínú Hagai ló ti ń sọ fún wa Hagai orí kejì Hagai èyí wà ní bí o bá ti ń lọ sí ìparí májẹ̀mú láéláé Hagai orí kejì ẹsẹ ìkẹsàn ó ní ògo ilé ìkẹyìn yìí yóò pọ̀ ju ti ìṣáájú lọ lé olówó àwọn ọmọ ogun wí níhìn yìí lè èmi ó sì fi àlàáfíà fúnni lé olówó àwọn ọmọ ogun wí ohun tí ọlọ́run sọ níhìn ni wípé àwọn ọmọ ìsírẹ́lì wọ́n péjọpọ̀ wọ́n gbọ́ràn sí ọlọ́run lẹ́nu wọ́n sì kọ́ ilé ìsìn tí ọlọ́run fẹ́ kí wọ́n kí ó kọ́ ọlọ́run wá fi ògo rẹ̀ àti agbára rẹ̀ àti ọlá rẹ̀ ó fi sí ìrò ilé bẹ́ẹ̀ ó ní nígbà tí wọ́n bá ń péjọ gẹ́gẹ́ bí àwọn ará nínú olúwa gẹ́gẹ́ bí àwọn tí ó gba ọlọ́run kan náà gbọ́ àwọn tí ó gba ẹ̀kọ́ kan náà gbọ́ ó ní níhìn yìí lè mí ó fún yín lé àlàáfíà nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ọmọ ọlọ́run gbà tí a ń péjọ pẹ̀lú àwọn ọmọ ọlọ́run yálà nínú ẹkùn wa yálà ní ìdàpọ̀ ojú ilé bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni ẹnì kọ̀ọ̀kan wa tí a wà ní ìdàpọ̀ ojú ilé yìí bí a bá mọ ọlọ́run bí a bá jẹ́ ti ọlọ́run a ní láti ní àlàáfíà pẹ̀lú ara wa nínú Rómù orí kejìlá Rómù orí kejìlá nínú ẹsẹ̀ ìkejìdínlógún Rómù orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlógún ó ń sọ fún wa wípé bí ó lè ṣe bí ó ti wà ní ipa àtìyín ẹ máa wà lé àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ ọlọ́run a jẹ́ ọmọ àlàáfíà kì í ṣe àwa ni ó yẹ kí a máa bá ìjà tàbí odi yíyàn o kimi mi o ni ki o ko ye ki o ma ba iru nkan be lowo wa tabi pe ki a ma ba enikeni se ota o ni awa ti aje omo olorun bi o ti wo ki ori bi o ti le se bi o ti wa ni pa wa ki a ma gbe le alaafia pelu eniyan gbogbo o wa nso we pe bawo ni a ti ri ti awon ti o fi wa se ota tabi o fi ara won se ota fun wa bawo ni a ti ri ti won si nje o se se ki a wa ni alaafia pelu iru awon eniyan be o se se bi a ba je omo olorun nitori owe nso fun wa ninu ori 14 owe ori 14 ese ikeje nigba ti ona eniyan ba wu olowa ohun amu awon ota re papa wa pelu re li alaafia ohun ti o nso fun wa bi o ba fi yesi ohun ti anka oro ti a pe ni papa o nso fun a we pe nigba ti ona eniyan ba wu olowa ohun amu gbogbo eniyan ki won ki o wa le alaafia pelu re o wa nso fun a wi pe papa awon ota re yo mu won wa le alaafia pelu re nitori be o ye wa we pe awa ti a ti je omo olorun nipa iwenumo isodotun eje Jesu Kristi oluso agutan awon agutan ti ajidide kuro lati inu oko we pe o sese ki o we wa mo o sese ki o so wa dotun o sese ki o yi igbesi aye wa pada ki a wa ni alaafia pelu olorun alaafia pelu awon ara alaafia ninu ebi alaafia pelu awon ti won gbe laye ka wa nisisiyi a n pada sinu eberu ori ketala ese ike ese ikokanlelogun anwo ipa keta ninu eko wa ailaba won ati iwa bi olorun kini adura ti aposteli ti o ngba fun awon oluka episteli ti o koranse si won wo oni ki o mu yin pe inu ise rere gbogbo lati se ife re ki o ma si se ki o ma sise ohun ti se itewogba ninu re ninu wa ninu wa niwaju re ninu wa nipase Jesu Christi eni ti ogo e wa fun lai ati lai lai bi o ba wo ese yi ohun kan ni o je ki o ye wa wi pe ikini lati je pipe ko sese lai je wo pe o je ni ton gbadura o sese ki o ko eko bibeli nipa isodi mimo nipa isodotun nipa wi pe ki a se eni pe ati nipa wi pe ki a ni eri okan rere tabi ki okan wa ki o funfun just no lo o le ko eko yi lojojumo nipa ni akoko ipago tabi ninu ijo bi o ba je eni ti gbadura ko le sese nitori ari nihin we pe ki ohun yi ki o le sese ni Paul fi gbadura we pe ki Olorun alaafia ki o mu yin pe eyi ni akoko ikeji ni pe bi o ba se wa pe ohun ti a n pe ni pepe yi eyi ki se pepe ti angeli eyi ki se pepe ti adamu nigba ti o wa ninu ogba ideni eyi ki se pepe ti a o ni nigba ti a ba di orun ti a ri olorun loju koju o n so pepe o salaye ohun to n so fun wa ninu ike pepe yi ni ninu ise rere gbogbo o nigba ti a ba so wa di mimo ti a ba so wa di pepe a o ni ise rere gbogbo ise owo wa yo je rere ise wa si aladogbo ni ise wa si ara ile wa ni ise wa si oko tabi si aya ise wa si enikeni yo je ise rere ikeji lati se ife re ohun ti a n pe ni pepe niyi wipe a mo ife olorun iwo ko gbodo jale iyi ni ife olorun iwo ko gbodo soju kokoro iyi ni ife olorun iwo ko gbodo sonko ti o lodi si oro olorun eyi ni ife olorun lati se ife re awon wo ni a n pe ni pepe ikini awon ti o ni ise rere gbogbo ikeji awon ti n se ife re ni igba gbogbo iketa lati ma se ohun ti se itewogba niwaju re niwon bi olorun ti fun ale ore ofe ti o ti se ise ore ofe ninu wa ti a si n se ohun ti o se itewogba niwaju re eyi ni a n pe ni pepe o ni a n se nipase Kristi eyi ki se wepe ninu agbara wa tabi ninu oye wa tabi ninu wepe a mo se o ni bi a ba gbẹkẹle Olorun ti agba Jesu Kristi bo ti eje re ti o wẹ wa nu o ni yo je nipa ti Jesu Kristi o wa nso wo pe ise rere be ati pipe be ati ise to je to gba be yo mu ogo wa fun olorun eni ti ogo wa fun lai ati lai lai nje o sese ki a toka si awon kan ti olorun ti se iru ise isodotun isodi mimo be ase pe be ninu igbesi aye won ti o je wo pe awon paapa won ni afijo ohun ti an so nipa re be ni ninu oba kin awon oba kini awon oba kini ori kejo eje ki a se bebele wa awon oba kini ori kejo ese ikokan le ni ogota 61 ori kejo ese ikokan le ni ogota nitori na eje ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti oni awon wonyi won je iwuri fun eni ti o soro yi o ni ohun ti won se won rin ninu ase olorun won si pa ofin olorun mo o ni gege bi a ti se le oni bi o ba di ola ki a se be bi o ba di otun la ki a se be ose tin bo ki a se be ni ojo wa gbogbo ki a ma se be e je ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti ojo oni ari awon wonyi wo pe won ni ore ofe lati se nkan yi awa paapa o ye ki a mo we pe ore ofe wa fun eni kokan wa lati je pepe ninu orin dafidi orin dafidi ori kan o le 100 orin dafidi ori kan le 100 ese ikeji ati ese iketa o nso fun awe pe emi o ma rin pelu emi o ma rin rin mi pelu ogbon li ona pipe nigbawo li iwo o to mi wa emi o si ma rin ninu ile mi pelu aya pipe o ntun so fun ani we pe nigba ti on ba wa ni ile ti enikeni o ri ohun sugbon ti oju olorun lati oke ti on wo ohun ohun o ma rin owo ma so owo ma se gbogbo ise ninu ile pelu okan pepe aya pepe emi ki yo gbe ohun boboro si waju omi emi ki yo gbe ohun kan ti o mu mi lo sinu ese iba je aworan sinima tabi ohun miran emi ki yo gbe won si waju omi emi korira ise awon ti o yapa ki yo si fara mo mi sugbon bawo ni o se le se se fun wa ki a le je pepe ti a n gba ladura ninu eko ti a n ko loni bi abaje eni ti o fara mo oro olorun ti a si mo wepe ko si ohun kohun to soro fun olorun lati se a o mo wepe ohun kohun ti olorun ba pa lase wepe ki a se o ti fun wa ni awon nkan kan ti a le se awon ojuse kan ati awon anfani ti a le mulo ti o le je ki a je pepe gege bi o ti n so ki a wo efesu ori kerin ese ikokanla ati ese ikejila o si ti fi awon kan fun ni bi aposteli awon miran bi woli awon miran bi evangelisti ati awon miran bi oluso agutan ati olukoni fun ase pe awon eniyan mimo nitori be nitori eyi ni olorun se fun wa ni awon ti won ko wa ni eko ro olorun awon ti won dari wa awon ti won je ki a mo ofin olorun ati ife olorun ki o ba le se wa pe pelu awon eko ti a n gbo kolose ori kini ese ikeji din logbon eni ti awa n wa so re ti a si n ko olukuluku eniyan ti a si n ko olukuluku eniyan ninu ogbon gbogbo ki a le mu olukuluku eniyan wa wa ni iwa pipe ninu Kristi Jesu je ki a ranti wo pe ninu Jesu ni a ti le ni pipe yi bi a ba ni igbala bi a ba ni isodi mimo ti a wa ninu Jesu ti oro Jesu ti o n gbe ninu wa ni pipe yi ni o seese ninu Kolose ori kerin Kolose ori kerin ese ikejila o ni Epafra eni ti ise okan ninu yin iranse Kristi n ki yin o n fi iwa ya ija gbadura nigba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife olorun eyin je ki o tun ye wa wepe bi a ba duro ninu ife olorun ni ekunrere wepe pipe yi ti a n so yio le je ti wa nitori wepe ise olorun ni ninu Timotiu keji ori keta ese ikerindinlogun ati ese iketadinlogun gbogbo iwe mimo ni o ni imisi olorun ti o si le re fun eko ati fun ibawe ati fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eni olorun ki o le pe nitori be ni a se fun wa ni oro olorun bi o ba je eni ti ki ka oro olorun eni ti o ni ife si ikeko bibeli ko ni se se fun iru eni be lati je pipe nitori we pe nigbati a ba ka oro olorun yo fi han wa awon ti o ku ni igbese aye wa yo fi han wa awon ileri olorun yo fi han wa ise te je jesu kristi nse ninu okan eni keni ti o ba gbagbo yo fi han wa bi a se le di ileri olorun mu ninu adura wa ati we pe nigbati a ba si lo siwaju olorun lati gbadura je Jesu ti nwe ni mo sisin soni dotun yo je ki adi pepe bi a ti mu eko wa wa si opin loni mo fe ki ese meji kan ki o wa ninu okan wa ki a le dimo bi a ti nlo sile ikini ni ari ninu orin Dafidi ori keta din logoji orin Dafidi ori keta din logoji.

iṣẹ́ abẹ oore ọ̀fẹ́ kí o ṣe ọ́ pé nínú iṣẹ́ rere gbogbo nínú ìfẹ́ rẹ̀ láti máa ṣe ohun tó yẹ fún ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run nípasẹ̀ Kristi nígbà gbogbo kí gbogbo ayé rẹ gbogbo ìwà rẹ gbogbo ọ̀rọ̀ ẹnu rẹ gbogbo tí ó ń ṣe kí o lè máa mú ògo àti ọlá àti ìyìn bá Ọlọ́run tí ó gbà ọ́ tí ó sì sọ ọ́ di mímọ́ bí o bá gbàdúrà ó dájú wípé yóò ṣe fún ọ.

Ẹ jẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yóò wù kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdo wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypti já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypti ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypti, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíptì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà, ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn padànù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti o ye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won o ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye o wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o we pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun we pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori pe oro ti Olorun ba so yo se ye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin yi ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isiru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo nísàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ísírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógún ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ̀ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ísírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mose ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní ìyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye ainipekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailabuko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo n bo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se iteogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun o ni nigba naa ni Mose pe gbogbo awon agba Israeli o si we fun pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi a ko ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun won ni igbala bi ki se nipa iko re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Corinthi kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Christi robo fun wa je ki o ye wi pe Jesu Christi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti ata sile ohun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai labuko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni abuko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailabuko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Christi nitori pe Jesu Christi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Christi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Christi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Yẹ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wí pé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibì kan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodu orí kejìlá, Exodu orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà.
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ichiti nigbati o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le ada nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si ja si fun wa wi pe awa paapa ni won gba ti ati mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo Exodus ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese kini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese kerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
iyesini oro olorun ti an so fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni on toka si wi pe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o so fun wi pe oro na ti emi so fun yin iyi ni oni emi si ni pelu ikefa ni wi pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodus ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwo kara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwo kara nitori ti ati fi irekoja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwo kara atijo be ni ki se pelu iwo kara aran kan ati iwa buburu bi ko se pelu aiwo kara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eti an pe ni iwo kara atijo o wa ni igbese aye won aran kan tabi ki ma hu ati ko ba bibeli ti ko ba ro olorun mo eyi si wa ni igbese aye won sugbon so fun wi pe bi a ba fe je anfani ti a se fe ni ibukun ti o wa ninu irekoja ti an ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ise sile wi pe aiwo kara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi abati se awon apiye si wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi aba wa labe eje odo agotan ni kiakia je kia wo exodus ori kejila le kan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Christi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypti eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti a pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da olamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi
ejo lailai ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni perese ti o je wipe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni perese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo jesu awon ti won ko si labe ejodo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o n gbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o n gbe ile ti ko ni perese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje jesu ti o bo won ko si eje jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje jesu ki o bo wa ki a je ki eje jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje jesu o fi ara re sinu ewu ati iru ese ti o n se iru awon eniyan be ko lo nka eje ki a wo dafidi orin dafidi ori kejidini ogorin orin dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini aadota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo israeli eyi so nipa awon omo egypt sega fara fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje jesu christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni wipe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti n bo bi o ba wo exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wipe idajo yi o ba awon omo egypt wipe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je ti re bi a se le bo lowo idajo olorun ni pe ki a gba jesu christi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wipe nkan o to ra won ni igbesi aye won erede eyi ni wipe idajo olorun ti aye isinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi iyato si aarin awon omo israeli ati ti egypt nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ese jamba popo lo wa sugbon bi o ba fe ki iyato ki o wa laarin igbesi aye ti re ati igbesi aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wipe ki o wa se abe abo
ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan tin sele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodo rike edogun ese ikerin dilogbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to li oju re iwo ti iwo ba peti si opin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karun dini adofa orin Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa le ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogun logo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbesi aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wipe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wipe agbagbo wipe fun wa ni Jesu Kristi ko wipe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wipe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo we ninu eje naa ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala eje re nikan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba ti n je o ti o ti n kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wipe o gbagbo wipe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje naa gbagbo ninu eje naa ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo ayeraye ti n bo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun o ki o ba le bo lowo idajo ayeraye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o
gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀, ni yóò wọ ọ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ́lí ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò rí ọ kọjá, wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

0: yín mọ́, yóò ti yẹ àwọn ènìyàn mi mọ́. Ìbá ṣe ìwà ọ̀bùn àti ìsọ̀rọ̀ wèrè tàbí ìṣẹ̀fẹ̀ àwọn ohun tí kò tọ́, ṣùgbọ́n ẹ kúkú máa dúpẹ́. Nítorí ẹ̀yin mọ èyí dájú pé kò sí panṣágà tàbí aláìmọ́ ènìyàn tàbí olójú kòkòrò tí ṣe olùbọ̀rìṣà tí yóò ní ìní kan ní ìjọba Kristi àti ti Ọlọ́run. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi ọ̀rọ̀ asán tàn yín jẹ, nítorí nípasẹ̀ nǹkan wọ̀nyí ìbínú Ọlọ́run ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. Nítorí náà ẹ má ṣe jẹ́ alájọpín pẹ̀lú wọn, nítorí ẹ̀yin ti jẹ́ òkùnkùn lẹ́ẹ̀kan, ṣùgbọ́n ní ìsinsìnyí ẹ̀yin di ìmọ́lẹ̀ nípa ti Olúwa. Ẹ máa rìn gẹ́gẹ́ bí àwọn ọmọ ìmọ́lẹ̀, nítorí èso ẹ̀mí wà ní ti ìṣore gbogbo àti òdodo àti òtítọ́. Ẹ sì máa wádìí ohun tí ṣe ìtẹ́wọ́gbà fún Olúwa. Ẹ má sì bá ìléso iṣẹ́ òkùnkùn kẹ́gbẹ́ pọ̀, ṣùgbọ́n ẹ kúkú máa bá wọn wí. Nítorí ìtìjú tilẹ̀ ni láti máa sọ̀rọ̀ nǹkan wọn nì tí wọ́n ń ṣe níkọ̀kọ̀, ṣùgbọ́n ohun gbogbo tí à ń bá wí ni ìmọ́lẹ̀ ìfi hàn. Nítorí ohunkóhun tí ó bá ń fi nǹkan hàn, ìmọ́lẹ̀ ni. Nítorí náà ni ó ṣe wípé jí ìwọ ẹni tí ó sùn sì jíǹde kúrò nínú òkú, Kristi yóò sì fún ọ ní ìmọ́lẹ̀. Nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé, kì í ṣe bí àwọn aláìlọ́gbọ́n, ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Ẹ máa ra ìgbà padà, nítorí búburú ni àwọn ọjọ́. Nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye, ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ Olúwa já sí. Ẹ má sì ṣe mu wáìnì ní àmupara nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa kọrin kí ẹ sì máa kọrin dídùn ní ọkàn yín sí Olúwa. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run àní Bàbá ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ máa tẹríba fún ara yín ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí ìfún Olúwa. Nítorí pé ọkọ ní ṣe orí aya, gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, òun sì ni olùgbàlà ara. Nítorí náà gẹ́gẹ́ bí ìjọ ti tẹríba fún Kristi, bẹ́ẹ̀ sì ni kí àwọn aya kí ó máa ṣe sí ọkọ wọn ní ohun gbogbo. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi sì ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún un. Kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi. Kí òun kí ó lè mú wa sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó ní ògo ní àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan bá wọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkùn. Bẹ́ẹ̀ ni ó tọ́ kí àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí ara àwọn tìkara wọn. Ẹni tí ó bá fẹ́ràn aya rẹ̀, ó fẹ́ràn ohun tìkara rẹ̀. Nítorí kò sí ẹnìkan tí ó tí ì kórìíra ara rẹ̀ bí kò ṣe pé kí ó máa bọ́ ọ, kí ó sì máa ṣìkẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí Kristi sì ti ń ṣe sí ìjọ. Nítorí pé àwa ni ẹ̀yà ara rẹ̀, àti ti ẹran ara rẹ̀, àti ti egungun ara rẹ̀. Nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi Bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, òun sì dàpọ̀ mọ́ aya rẹ̀, àwọn méjèèjì a sì di ara kan. Àṣírí ńlá ni èyí, ṣùgbọ́n èmi ń sọ nípa ti Kristi àti ti ìjọ. Ṣùgbọ́n kí olúkúlùkù yín kí ó fẹ́ràn aya rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òun tìkara rẹ̀, kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í bá tì ní ìgbésí ayé àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí à ń gbọ́ lójoojúmọ́. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí ó ń sọ fún wa nípa ìdáhùn sí àdúrà. A dúpẹ́ wípé agbára yín wà bákan náà títí di òní. A sì dúpẹ́ wípé bí ẹ ti ń ṣe fún àwọn ẹlòmíràn, bẹ́ẹ̀ lẹ ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ gbà pé àtìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ a gbàdúrà lónìí wípé ibikíbi tí àìsàn bá wà, ibikíbi tí ìnira tàbí ìṣòro tàbí ìpọ́nilójú tàbí ìdààmú tí ó bá wà, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó là fún wa nínú òkùnkùn ayé yìí, kí a lè rìn ìrìn ìgbàgbọ́ pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ìdánilójú wípé ẹ kò jẹ́ fi wá sílẹ̀ nígbà kan. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Nínú orin Dáfídì, orin Dáfídì orí ìkẹrìndínní àádóje òkan èjì ẹ̀fà ni a ti ń ka bíbélì wa. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára. Ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára tàbí kúrò nínú ìnilára.

tó bá ti gba ìṣẹ́gun rẹ̀ hallelujah. Mo ké olúkúlùkù wa káàbọ̀ sí àṣálẹ́ ọjọ́ ìsọjí tó kẹ́yìn gẹ́gẹ́ bí ọjọ́ ti bíbélì. Bíbélì wí pé ní ọjọ́ ìkẹyìn tí ń ṣe ọjọ́ ńlá, Jésù dúró, ó sì kígbe sáwọn èèyàn wí pé bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kó tọ̀ mí wá, kó sì gbàgbọ́. A fẹ́ gba Ọlọ́run gbọ́ bí a ṣe lọ sákòókò àdúrà ní àkókò yìí. Ẹ jẹ́ ká dìde dúró, a fẹ́ gbàdúrà papọ̀. Ọlọ́run Olódùmarè ni tó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju ohun tí a lérò lọ. Ó wà láàrin wa, yóò fọwọ́ kàn mí lórúkọ Jésù. Bàbá wa tí ń bẹ ní ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún òní. A dúpẹ́ lọ́wọ́ yín fún ohun tí ẹ̀ ń ṣe láyé wa. Èyí ni ọjọ́ tó kẹ́yìn ìsọjí ńlá yìí. Ọlọ́run a gbàdúrà wípé lónìí, òní agbára ńlá Ọlọ́run yóò sọ̀kalẹ̀, òun ńlá yóò ṣẹlẹ̀. À ń retí òun ńlá, à ń retí àwọn iṣẹ́ ìyanu láì ní iye, àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ayé gbogbo àwọn èèyàn rẹ lórúkọ Jésù. A gbàdúrà wípé láṣálẹ́ òní, àwọn iṣẹ́ ìyanu tí a ò rí, àwọn nǹkan ńlá tí a ò gbọ́ rí, nínú ọkàn, nínú ẹ̀mí, nínú ẹ̀dọ̀, nínú gbogbo ẹ̀yà ara. Olúwa, a gbàdúrà àwọn iṣẹ́ ìyanu rẹ̀ tá a rí ní Ghana ní ìgbani, èyí tí agbára Ọlọ́run tó mú ojú tuntun wá. A gbàdúrà láṣálẹ́ òní, ojú wa ó gbé sókè sí yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó rìn láàrin wa, ẹ ó ṣiṣẹ́ àkànṣe láàrin wa. Ẹ fọwọ́ kan ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù láṣálẹ́ yìí. Ẹ ṣe ní àkókò iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé gbogbo akópa tó ń gbàyè gbọ́ ní àṣálẹ́ yìí. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yóò fọwọ́ kan ẹnìkọ̀ọ̀kan lórúkọ Jésù. Àwọn ọkọ̀ yóò dẹni ìgbàlà lórúkọ Jésù. Àwọn tí a dè sí ìgbèkùn pátá a ṣe olúkẹ́lùkù sílẹ̀ lórúkọ Jésù. Gbogbo àwọn tó wà nínú ìgbèkùn ẹ tú ẹnìkọ̀ọ̀kan sílẹ̀ lórúkọ Jésù. Ọlọ́run a gbàdúrà fún olúkúlùkù tó ń gbójú sókè fún yín fún ọmọ. A bẹ̀bẹ̀ Ọlọ́run Olódùmarè, ẹ ó fi ọmọ rere fún ẹnìkọ̀ọ̀kan tó bẹ̀gẹ́ ní ìdáyé ọdún tó ń bọ̀. Olúkúlùkù yóò yọ̀ lórúkọ Jésù. Ọlọ́run mo gbàdúrà pé bí ẹ ṣe sọ nínú ọ̀rọ̀ yín wípé nígbà tí ẹ bá dìde ẹ ó tú àwọn ìgbèkùn sílẹ̀, àwọn tí a ti dè nígbèkùn lọ́nàkọnà ẹ tú olúkúlùkù sílẹ̀ lónìí lórúkọ Jésù. Ìránṣẹ́ rẹ bàbá wa nínú Olúwa tí ẹ máa lò fún wa ní àṣálẹ́ yìí, Ọlọ́run àgbàdúrà gbogbo ọ̀rọ̀ tó máa jáde láti ẹnu wọn yóò jẹ iná, yóò jó gbogbo orógbè sàtánì run, yóò sì tú àwọn ìgbèkùn èṣù sílẹ̀ lórúkọ Jésù. Ẹ fẹsẹ̀ ọ̀rọ̀ tó ń jáde láti ọ̀dọ̀ wọn múlẹ̀ nípa tí àmì àti iṣẹ́ ìyanu. A dúpẹ́ lọ́yìn Olúwa pé ti gbàdúrà, ìṣẹ́gun ti jẹ́ tiwa ná lórúkọ Jésù ní àgbàdúrà. A fẹ́ kọrin láti inú ìwé orin èlò ìjọ wa. A fẹ́ kọrin òjò ìbùkún yóò sì wà 151, orin 151. Òjò ìbùkún yóò sì rọ̀, ìlérè ìfẹ́ lèyí. A ó ní ìtura dídùn látọ̀dọ̀ olùgbàlà. Òjò ìbùkún yóò sì rọ̀, ìsọjí iyebíye lórí òkè òun pẹ̀tẹ́lẹ̀. Ìró ọ̀pọ̀ òjò ń bọ̀. Òjò ìbùkún yóò sì rọ̀, rán wọn sí wọn Olúwa, fún wa ní ìtura dídùn, wá fọlá fún ọ̀rọ̀ rẹ. Òjò ìbùkún yóò sì rọ̀, ìbájẹ́ lè rọ̀ lónìí, bá a ti ń jẹ́wọ́ yóò sì rọ̀, bá a ti ń jẹ́wọ́ fọlọ́run wa, tá ń pe orúkọ Jésù. Òjò ìbùkún yóò sì rọ̀, bí a bá gbẹ́kẹ̀ wálé, a ó ní ìtura dídùn, bọ́lọ́run bá ń gbé inú wa. Òjò ìbùkún là ń fẹ́, ìrì àánú sẹ̀ yí wa ká, ṣùgbọ́n òjò là ń tọrọ.

Aqui, aleluia. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún mímú wa wá síbí ní àṣálẹ́ òní. Àṣálẹ́ tó kẹ́yìn nínú ìsọjí àkànṣe yìí ti ọ̀tà oṣù kẹjọ ọdún 2026 ẹ lè fẹsẹ̀ múlẹ̀ pé ó jẹ́ ìyanu. Ọlọ́run ṣe ohun àkànṣe. Iṣẹ́ ìyanu náà yóò tẹ̀síwájú títí láé lórúkọ Jésù. Nípòrí ọ̀fẹ́ Ọlọ́run, òní ní ọjọ́ tó kẹ́yìn. Òní ní ọjọ́ tó kẹ́yìn ìsọjí náà. Àti pé nínú ọ̀rọ̀ Ọlọ́run, ọjọ́ tó kẹ́yìn máa ń jẹ́ àkànṣe láṣáálẹ̀ yìí yóò jẹ́ àkànṣe. Bíbélì sọ fánú Jòhánù orí keje ẹsẹ̀ kẹtàdínlógójì. Ó ní ní ọjọ́ àjọ ìkẹyìn, Jésù dúró, ó sì kígbe pé bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kó tọ̀ mí wá. Bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni kí ó tọ̀ mí wá kí ó mu. Láṣáálẹ̀ yìí, omi iyì yóò wà. Gbogbo àwọn tó ń pòǹgbẹ, gbogbo àwọn tó ń gbójú sókè Ọlọ́run kò ní rẹ ẹnikẹ́ni kọjá. Ibikíbi tó bá wà, iṣẹ́ ìyanu rẹ yóò bá ń bẹ̀. Iṣẹ́ ìyanu ìgbàlà, iṣẹ́ ìyanu ìdáǹdè, iṣẹ́ ìyanu ìwòsàn, iṣẹ́ ìyanu ìyípadà ọkàn yóò wá sí ọ̀nà rẹ lórúkọ Jésù. Mo sọ fún ọ pé ní ọjọ́ ìkẹyìn, ó máa ń jẹ́ ọjọ́ tó lágbára. Ní àṣálẹ̀ yìí, yóò jẹ́ ọjọ́ àkànṣe fún wa lórúkọ Jésù. A ní àwọn ìfilọ̀ wọ̀nyí. Gbogbo àwọn tó ṣẹ̀dá ẹni ìgbàlà nínú ìsọjí àkànṣe yìí, wọ́n ò ní ìpàdé àkànṣe àkànṣe ìpàdé ìyẹn ní wíwá papọ̀ àwọn tó ṣẹ̀dá ẹni ìgbàlà ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí. Ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí ni yóò wáyé. Yóò wáyé ní àwọn ìjọ wa káàkiri, ní àwọn ibi tí àwọn adarí wa bá ti ṣe fi lọ rẹ̀. Gbogbo àwọn tó ẹ̀ṣẹ̀ ní ìyípadà ọkàn àti àwọn tí a pè wá, gbogbo wọn ni yóò ní àǹfààní láti ní ìdàpọ̀ pẹ̀lú àwọn èèyàn Ọlọ́run àtàwọn tó dẹni ìgbàlà. A ó sì fi hàn yín bí ẹ ṣe lè tẹ̀síwájú nínú ìṣẹ́gun yín nínú Kristi Jésù. Láti òní lọ àti gbogbo ọjọ́ ayé yín, ìṣẹ́gun ní ti ń lórúkọ Jésù. Láàrin wa ní àṣálẹ́ òní, a ní àwọn àlejò pàtàkì. Àwọn tí wọ́n ti wá láti ní àjùmọ̀ṣepọ̀ pẹ̀lú wa nínú ìsọjí àkànṣe yìí. A fẹ́ kí wọn káàbọ̀ ní ọ̀nà àkànṣe sáàrin wa. A ní nínú àwọn ìwé ètò, Pastor Jonathan Oriaboye, olùdásílẹ̀ ìjọ Christ Foundation Evangelical Church ní ọ̀tà, Ẹ̀kábọ̀sà. Ìyáàfin Atóbátilé, ẹni tó jẹ́ alákòóso fún ètò ìgbaniyanju ń gbà kan, Reverend Ibaka, olùdásílẹ̀ alákòóso fún PFN Ẹ̀kábọ̀sà, olùṣọ́àgùtàn Olóṣẹ́gun Akíbọ̀rọ̀ àti ìyàwó wọn, ẹni tó ń ṣe alákòóso ẹgbẹ́ ọmọ ogun Kristi Ẹ̀kábọ̀sà, Reverend Àbáyọ̀mí Ẹgbẹ́rìndé. Àwọn ni igbákejì Khan ní ọ̀tà, Ẹ̀kábọ̀sà. Bákan náà la tún ní àárín wa, Reverend Francis Olatoye, ẹni tó jẹ́ ẹni tó ṣe olùdáninímọ̀ràn àgbà fún Khan Ẹ̀kábọ̀sà. Bákan náà ni a ní ààrẹ aṣíwájú onígbàgbọ́ fún ti ọ̀tà Àwórìland, olùṣọ́àgùtàn Adémọ́lá Adélékè Ẹ̀kábọ̀sà.
bakan na lati ni sinu apostle Emmanuel edo wole eni to je alakoso bakan na laarin kan e ka bo sa bakan na ni olosagotun arabirin yaafin atonda olosag olodasile no leso kra e ka bo ma bakan na ni apostle arabirin kayode adeyemi ti joko prophet e ka bo ma ani apostle prophet ade osun olodasile ogo sioni ijoke ahes ni ota e ka bo bakan na ni evangelist raymond akimbobola olodasile kianes ni ota e ka bo bakan na atun laarin wa olusagoto ati aya won Matthew Alabi eni to je olusagoto agba ninu ijo church ministry e ka bo bakan na arabirin olusagoto John eni to nse alakoso adura e ka bo sa pastor Falola ota popis eni to wa so eni to kede fun ijokan e ka bo olusagoto abodunde olusagoto abodunde e ka bo apostle debo adechina eni to je alakoso ijo water day church e ka bo bakan na ni reverend doctor jesus se fun mi olarewaju eni to nse alakoso ni awore e ka bo e ka hallelujah kolorun ko bo kun lokoloko wa loruko jesus ejo e ma se gbagbe o gbogbo an to e se fayi won fun jesus kisi last akonse eto pataki ti a ti seto sile fun yi o waye ti baba wa ni oluwa yo ninu dedo wi pe ke wa nbe ni ojo isinmi to nbo yi ni gbogbo ijo wa patapata ni gbogbo ijo deep life ni ojo sunday to nbo oluwa yo bukun ni oruko jesus afẹ gbọ orin lati ọdọ awọn akọrin ni jona ati ipinla si orilede wa

láti orí ẹ̀rọ ayélujára. Lónìí tí ń ṣe ọjọ́ àkọ́ṣe àṣálẹ́ tó kẹ́yìn nínú ìsọjí ìta gbangba yìí, Ọlọ́run ti ṣiṣẹ́ ìyanu nínú ayé àwọn èèyàn rẹ̀. À ń sọ nípa iṣẹ́ ìyanu Ọlọ́run nínú Jésù Kristo tó wájú náà ta. Èyí tí a ń parí lónìí, bí a ṣe ń mú àwọn ẹ̀rí wọ̀nyí wá, ohun ńlá tí Olúwa ṣe láti orí ẹ̀rọ alátagbà. À ń sọ nípa ohun ńlá àwọn tó ní àsopọ̀ tí Ọlọ́run dẹ̀ yí padà. A lọ sí Edo ní Nàìjíríà, níbi tí Délé Olúwayẹ́mi sì ti ń jẹ́rìí nípa bí Ọlọ́run ṣe mú lára dá. Ó lóun ṣe ní àwọn ìrora kan ní àgọ́ ara tipẹ́, ṣùgbọ́n fògo Ọlọ́run lẹ́yìn àdúrà ránṣẹ́ Ọlọ́run lánàá, Ọlọ́run mú ìrora kúrò, ẹ̀yin Ọlọ́run lógo. Ní Port Harcourt ní Nàìjíríà, Grace ni mo ti ní wàhálà kan, ṣùgbọ́n lẹ́yìn àdúrà ránṣẹ́ Ọlọ́run, agbára Ọlọ́run fọwọ́ kàn án, bẹ́ẹ̀ ni a sì mú un lára dá ní ọjọ́ àkọ́kọ́ ìsọjí yìí. Àlèlúyà. Edo Prosper sọ wípé ó ń jẹ́rìí, ó ní ẹ̀rí yìí, ó ń sọ nípa ó ti ní wàhálà ìtọ̀sílé ní ọdún mẹ́jọ. Ó ní agbára Ọlọ́run ó fọwọ́ kan ẹni náà, ó sì fi òpin sí títọ̀sílé. Bákan náà láti Ghana, ẹni ní òun fògo fún Olúwa, ẹni Ọlọ́run wò sàn kúrò nínú wàhálà tó ní ní ẹsẹ̀ rẹ̀ àlàáfíà. Ní ẹ̀yìn àdúrà tó kẹ́yìn, Ọlọ́run mú dáradá. Ẹ̀rí ńlá kan wà náà tí Ọlọ́run tún ṣe nípa ti ọkàn Emmanueli tó ń jẹ́rìí, pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fóun ní ìgbàlà ojúlówó nípasẹ̀ Kristi Jésù láti Ọ̀yọ́ ní Nàìjíríà. Ẹni yìí ń yan Ọlọ́run lógo wípé Olúwa mú òun dáradá. Ó mú dáradá kò nínú ìrora inú láti Àbújá Sunday wípé ẹ̀yin Olúwa lógo. Ọlọ́run mú dáradá kò nínú wàhálà ẹ̀jẹ̀ ríru láti bí ọ̀pọ̀ ọdún lẹ́yìn àdúrà ránṣẹ́ Ọlọ́run. Ẹ̀ka Alleluia. Láti Èkó ń wá ka, òun náà ń jẹ́rìí. Ó ní Ọlọ́run ti mú òun dáradá kúrò nínú àrùn jẹ̀díjẹ̀dí. Ẹ̀ka Alleluia. A fẹ́ lọ sí Àbújá láti gbọ́ ẹ̀rí ojúkojú ohun tí Olúwa ṣe lẹ́yìn àdúrà ìránṣẹ́ Ọlọ́run. Láti Àbújá, ẹ jẹ́ ká gbọ́ ní ojúkojú. Ẹ̀ka Alleluia. Ẹ̀yin Jésù lógo. Orúkọ arábìnrin wa ni Dorry láti Sama ní Àtukùrú ní Àbújá ní Nàìjíríà. Nípòrí ọ̀fẹ́ Ọlọ́run wọ́n dẹni ìgbàlà. Ní 2014, wọ́n lóyún, wọ́n sì bí ọmọ wọn yìí. Ọmọ náà ń dàgbà. Kan tó kò ní Èkó lọ sí Àbújá, ọmọ náà ń dàgbà. Nígbà tó bí ọdún mẹ́rin, ọdún márùn-ún, ó máa rí tó máa ké. Ìgbọ́ tọ́mọ yìí bá ń sọ̀rọ̀, ò ní gbọ́ ohun tó ń wí. Ó wàá máa béèrè pé kí ló ń sọ, kí ló ń wí. Àwọn ẹ̀gbọ́n ẹ̀, ìgbà míì wọ́n máa ń gbọ́ ohun tó ń sọ díẹ̀díẹ̀. Wọ́n wá wò pé ó dàbí ẹni pé wọ́n lè pòrúru, ṣùgbọ́n wọ́n jẹ́ kó mọ̀. Nígbà pódi ó bẹ̀rẹ̀ léèwé. Ó wá ṣáà ní ẹ̀dùn ọkàn nípa ẹ̀. Ọjọ́ kan wá ń ké. Ó wá ní kí lòun fẹ́ ṣe. Ó ní òun ṣàn sọ fún òun náà. Ìyá rẹ̀ ní òun sọ fún wípé kó ṣàní sòrò. Bó ṣe jẹ́ wípé ní òun òdùn, òun ṣàn gbàdúrà kó tó di pé Jísìkì bẹ̀rẹ̀. Nígbà tí Jísìkì bẹ̀rẹ̀ gba gbogbo tó olùṣàgùtàn bá ṣe ń gbàdúrà, àwọn sọ fún pé kó fọwọ́ kan ahọ́n rẹ̀. Ó ṣàn tẹ̀síwájú, ó tẹ̀síwájú. Ṣéṣe di àkókò tí Ọlọ́run dáwọ̀ àdúrà. Nígbà tó di ọmọ ọdún mẹ́wàá, èyí tó jẹ́ èyí tó dàgbà jù lọ, nígbà tó bá wá dàbí ẹni pé nígbà tó bá ń sọ̀rọ̀ sí Mavelo a máa sọ̀rọ̀, ṣùgbọ́n kò ní gbọ́ ohun tó wí. Ó wá sọ pé Mavelo ló ń sọ̀rọ̀ yìí. Ó ní àwọn ọ̀rẹ́ ti tù. Àwọn wá sọ pé iṣẹ́ ìyanu ni o. Àwọn wá ní iṣẹ́ ìyanu rèé, kí lóore táwọn ò ní lọ jẹ́rìí lánàá. Ó di ọmọ ọdún mọ́kànlá nísìn, ó lè sọ̀rọ̀ dáradára. Ó sọ̀rọ̀ dáradára. Ó pé àwọn
arakunrin arabemi se ijanu ni o je ijanu lojo wa e ka haleluya nitoto ise ijanu ni o ti je ijanu lojo wa a pada wa se odo adare oluṣagotan wa to nṣakoso eto ise ijanu olorun ni o ti je ijanu lojo wa a dupe lowo olorun fun toju wa nṣe ati awon ere ti a ti fetete ni ori ero alatagba a fe gbo lati odo awon akorin wa awon to fowo elo sise korin ko to de pe agbo lati ibi

ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́run kó bùkún yín lọ́pọ̀lọpọ̀ ẹni tó tún fẹ́ jẹ́rìí ẹ̀ka alleluia ẹ̀ka alleluia orúkọ arábìnrin wa ni Sukọ̀ni wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ní ọjọ́ àkọ́kọ́ ìsọjí yìí lẹ́yìn àdúrà ránṣẹ́ ọlọ́run kó tó di wípé àkókò yìí wọ́n ní ìpèníjà nípa ti ojú wọn ò lè ríran dáradára láti ka bíbélì wọn lè rí ṣùgbọ́n wọn ní lè ka dáadáa lẹ́yìn àdúrà ránṣẹ́ ọlọ́run nígbà tí wọ́n la ojú wọn ohun gbogbo ló kàn ketekete ẹ̀rí wọn kejì ni pé nígbà kan sẹ́yìn nígbà tí wọ́n lọ sílé ìgbọ̀nsẹ̀ ó wá di wípé ẹ̀yà ara wọn kan ó bẹ̀rẹ̀ sí wó ní ọ̀pọ̀ ọjọ́ sẹ́yìn báyìí lẹ́yìn àdúrà ránṣẹ́ ọlọ́run gbogbo tó wó ní àgọ́ ara wọn yẹn ó kúrò lẹ́yìn ọjọ́ lẹ́yìn àdúrà wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé gbogbo tó wó lágọ̀ọ́ ara wọn ti lọ àìrí wọn tó kẹ́yìn òun ni ìgbàlà ọkàn wọn ní 2022 August wọ́n dẹni ìgbàlà ọlọ́run gbà wọ́n ó gbà wọ́n kúrò lọ́wọ́ wàhálà àti gbogbo tó dàbẹ́ nípa ẹ̀dùn ọkàn olúwa wọ́n yin orúkọ olúwa lógo ẹ̀ka alleluia ẹ jẹ́ ká pàtẹ́wọ́ wa fún Jésù olúwa ń ṣe a lè sanwó fún kò sí ẹni tó lè ṣe é bí kò ṣe ọlọ́run wa nìkan ló lè ṣe é kò dẹ̀ sí agbára tó lè dojúkọ agbára olúwa a yan ọlọ́run lógo ẹ jẹ́ ká gbọ́ ẹ̀rí mìíràn ẹ jẹ́ ká gbọ́ àwọn ẹ̀rí mìíràn ẹni yìí ọmọ wa yìí jẹ́rìí nípa ohun tó olúwa ṣe ẹni tí kò lè ríran dáradára bákan náà tí kò lè ka bíbélì dáradára ṣùgbọ́n lẹ́yìn àdúrà ránṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí ohun tó sọ ó ní gbogbo ẹ̀ ti lọ ó ní òun lè ka bíbélì dáradára a fẹ́ yẹ̀ wọ́n wò ẹ̀ka alleluia wọ́n lè ka bíbélì dáradára ń sìn lẹ́yìn àdúrà ránṣẹ́ ọlọ́run ẹ̀rí kejì ni pé ohun tó wú sí i ní abẹ́ bákan náà ọlọ́run tún mú kúrò nípa tàdúrà ránṣẹ́ ọlọ́run ẹlẹ́rìí mìíràn lẹ́yìn èyí a lọ sórí ẹ̀rọ ayélujára ẹ̀ka alleluia ẹ̀ka alleluia Hallelujah. Hallelujah.
oroko awon mama wa ni Bola Alajobi a ti pe won wa ti bi ipade ni nipa ti omo won to je omo omo ijo won ti ni wahala nipa ti eje riru e to je wi pe opolopo awon kan lo tele won ma gbo e ti won ma wu Bola na le nti iranse Olorun gbadura fun gbogbo eyan won lo sun pe ngba mi tele tele ton ba ti sun bayi ton ba ti sun die won o je sun mo ariwo gbogbo wahala yen wa nbe ṣugbọn lana leyin adura ranṣe Olorun won wa ṣakese bi pe won gbo ohun won gbo ohun ranṣe Olorun ni loju ala bi pe a ti wo san loruko Jesu won ni igba ta won ta ji gbogbo awon ariwo to ma wa tele gbogbo aya to ma se pipipipi gbogbo e ti lo e je ka patewo fun Jesu Kristi fo n toju wa ti se ege bi eleri won ni awon ni eje riru eyi to lo ti lo o to fara won ni pe won ni awon ma gbohun ninu echi bakan na won to ni awon kan eyi to je po okan won ma ma jugbigbigbi won se to ni pe won o le sun dada gbogbo awon kan meta ti won so yi Olorun ti mu gbogbo e lo ko si nbe mo ege bi ohun ti won so e ka haleluya awo osan mo ni awo osan bo se n pada lo sile lasale oni ma so eyi pe a ti wo mi san e se bi a ti mu akoko ipade yi wa si opin o kon lo fese mule aye aye pada opolopo awe eyan ni o gba idande a fe gbo eri yi nipo nla ati ohun akanse ti oluwa se ninu aye awe eyan Olorun ara wa kan lati Nigeria so pe lati bi odun mewa seyin kokon ti ma n lo kakiri ni ago ara won won si ma won ni ori to da be ni powu gbogbo rora aye ti lo e ka haleluya pressure lati akure Nigeria o so wi pe awon yan oruko Oluwa logo fun ona to Oluwa fi wo won tan nipa se so jiye ni asale yi won gba iwosan miran ni isale nu won bakan na ni lati Port Harcourt Joseph n so pe àwọn ti ní wàhálà nípa ti àgọ́ara ṣùgbọ́n lẹ́yìn àdúrà ránṣẹ́ Ọlọ́run ní òní wọ́n gba ìwòsàn wọn. Kí lóhun tí a tún lè sọ ju pé ká fògo fọ́lọ́run fún ohun tójú wa ti ṣe fún wa ògo fún orúkọ rẹ̀ àti iṣẹ́ ìyanu rẹ̀ àti ìyípadà àwọn èèyàn Ọlọ́run a fògo fún orúkọ Olúwa fún gbogbo tójú wa ti ṣe a padà wá sí ọ̀dọ̀ adarí wa níbi ni a fi àdàgbà gbogbo rọ̀ sí fún àṣálẹ́ òní àti fún gck tí ọta àtọdún yìí a fẹ gbọ látọdọ àwọn tó ń fohun èlò kọrin lẹyìn náà a ó dìde dúró a ó fògo fún ọlọrun wa fún ohun tó ń látọlúwa ṣe bí a ṣe ń padà lọ sílé iṣẹ ìyanu rẹ ń tẹlé ọ lọ.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Christianity Paul Apostoli si awon ara Philippi ori ikini Paul ati Timotheo awon iranse Jesu Christi si gbogbo awon eniyan mimo ninu Christi Jesu ti o wa ni Philippi pelu awon bishop ati awon diaconi ori ofe si yin ati alaafia lati odo Olorun baba wa ati Oluwa Jesu Christi mo dupe lowo Olorun mi fun gbogbo iranti yin ti mo nse nigba gbogbo ninu gbogbo adura mi fun yin bi emi nfi ayo bebe nitori idapo yin ninu irere lati ojo kini wa titi fi di isisin yi o nkan yi sada mi loju pe eni ti o ti bere ise rere ninu yin yo se asepe re titi fi di ojo Jesu Christi gege bi o ti to fun mi lati ro eyi fun gbogbo yin nitori ti okan yin wa lodo mi niwon bi o ti se pe gbogbo yin ni se alabapin ore ofe pelu mi ninu ide mi ati ninu idahun ejo mi ati ifese mule irere nitori Olorun ni eleri mi bi mo ti n safere yin to gidigidi ninu iyonu Jesu Christi eyi si ni mo n gbadura fun pe ki ife yin ki o le ma po si siwaju ati siwaju ninu imo ati imoye gbogbo ki en ki o le dohun ti o yato wo ki e si ja si olododo ati alaije ohun ikose titi fi di ojo Jesu Christi leyin igba ti e ti kun fun eso ododo lati odo Jesu Christi fun ogo ati eyin Olorun nje emi fe ki en ki o mo ara pe nkan won ni ti o de ba mi o kuku yori si ilosiwaju irere so be ti ide mi gbogbo farahan ninu Christi laarin awon omo ogun afin ati gbogbo awon elomiran ati pe opolopo awon arakunrin ninu Oluwa ti o ni igbekele si ide mi nfi iboya gidigidi soro Olorun laiberu nitooto awon elomiran ti le nfi ija ati ilara waasu Christi awon elomiran si nfi inu rere se awon kan nfi ija waasu Christi ki se pelu ooto inu won gbero lati fi iponju kun ide mi awon kan ewe si nfi ife se nitori ti won mo pe a gbe mi dide fun idahun ejo yin rere nje kini bi ko se pe nibi gbogbo iba se ni ti afetan se tabi ni otito asa n waasu Christi emi si n yo nitori na nitooto emi o si ma yo nitori ti mo mo pe eyi ni yo yori si igbala fun mi lati inu adura yin wa ati ifikun emi Jesu Christi gege bi inanga ati ireti mi pe ki oju ki o ma se ti mi ni ohunkohun sugbon pelu igboya gbogbo bi nigba gbogbo bee nisisiyi pelu a o gbe Christi ga lara mi iba se nipa iye tabi nipa iku nitori ni ti emi lati wa laye je Christi lati ku je ere sugbon bi lati wa laye ninu ara ba je eso ise mi nigba na ohun ti emi o yan emi ko mo sugbon emi n be ni iye meji mo ni ife lati lo ati lati wa lodo Christi nitori o dara pupo ju sibe lati wa ninu ara je anfani nitori ti yin bi eyi si ti da mi loju mo mo pe emi o duro fun ilosiwaju ati ayo yin ninu igbagbo ki isogo yin ki o le de pupo gidigidi ninu Jesu Christi ninu mi nipa ipada wa mi sodo yin kiki ki e sa je ki iwa aye yin ki o ma ri gege bi irere Christi pe yala bi mo ti le wa wo yin tabi bi emi ko si ki emi ki o le ma gburo bi e ti n se pe eyin duro sinsin ninu emi kan eyin jumo n jijakadi nitori igbagbo irere pelu okan kan ki e ma si je ki awon ota deruba yin ni ohunkohun eyi ti se ami ti o daju fun iparun won sugbon ti igbala yin ati eyi ni ni lati owo Olorun wa nitori ni ti Christi eyin ni ati yoda fun ki se lati gba agbo nikan sugbon lati jiya nitori re pelu e si ni ija kan na ti eyin ti ri ninu mi ti eyin si gbo ni isisiyi pe o wa ninu mi. Epistle ti Paul Apostoli si awon ara Philippi ori ikeji nitori na bi itunu kan ba wa ninu Christi bi ìṣìpẹ̀ ìfẹ́ kan bá sì wà bí ìdàpọ̀ ti ẹ̀mí kan bá wà bí ìyọnú àánú àti ìṣeun bá wà ẹ mú ayọ̀ mi kún kí ẹ̀yin kí ó lè jẹ onínú kan náà kí ìmọ̀ yín kí ó ṣọ̀kan kí ẹ sì ní ọkàn kan ẹ má ṣe fi ìjà tàbí ògo asán ṣe ohunkóhun ṣùgbọ́n ní ìrẹ̀lẹ̀ ọkàn kí olúkúlùkù ro àwọn ẹlòmíràn sí ẹni tí ó sàn ju ohun tìkara rẹ̀ lọ kí olúkúlùkù yín kí ó má ṣe wo ohun tirẹ̀ ṣùgbọ́n olúkúlùkù ohun ti ẹlòmíràn ẹ ní èrò yín nínú yín èyí tí ó ti wà pẹ̀lú nínú Kristi Jésù ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run tí kò kà á sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀ ó sì mú àwọ̀ ìránṣẹ́ a sì ṣe é ní àwòrán ènìyàn nígbà tí a sì ti rí i ní ìrí ènìyàn ó rẹ ara rẹ̀ sílẹ̀ ó sì tẹríba títí di ojú ikú àní ikú orí àgbélébó nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé ga gidigidi ó sì ti fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ pé ní orúkọ Jésù ni kí gbogbo eékún kí ó máa wólẹ̀ àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àti àwọn ẹni tí ń bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ nísàlẹ̀ ilẹ̀ àti pé kí gbogbo ahán kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristì ni Olúwa fún ògo Ọlọ́run Bàbá nítorí náà ẹ̀yin olùfẹ́ mi gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn nígbà gbogbo kì í ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan ṣùgbọ́n pàápàá ní ìsinsìnyí tí èmi kò sí, ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì, nítorí pé Ọlọ́run ní ṣiṣẹ́ nínú yín
2: láti fẹ́
1: àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀. Ẹ máa ṣe ohun gbogbo ní àìsí ìkùnsínú àti ìjìyàn, kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù ọmọ Ọlọ́run, aláìlábàwọ́n láàrin oníwà wíwọ́ àti àrekérekè orílẹ̀-èdè, láàrin àwọn ẹni tí à ń rí yín bí ìmọ́lẹ̀ ní ayé. Ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde kí èmi kí ó lè ṣògo ní ọjọ́ Kristi pé èmi kò sáré lásán, bẹ́ẹ̀ ni èmi kò sì ṣe làálàá lásán. Àní bí a tilẹ̀ tú mi dà sórí ẹbọ àti iṣẹ́ ìsìn ìgbàgbọ́ yín, mo yọ̀, mo sì ń bá gbogbo yín yọ̀ pẹ̀lú. Bákan náà ni kí ẹ̀yin kí ó máa yọ̀, kí ẹ sì máa bá mi yọ̀ pẹ̀lú. Ṣùgbọ́n mo ní ìrètí nínú Jésù Olúwa láti rán Timotheus sí yín ní lọ́ọ́lọ́ yìí, kí èmi pẹ̀lú lè ní ìfọ̀kànbalẹ̀ nígbà tí mo bá gbúrò ìjókòó yín, nítorí èmi kò ní ẹni onínú kan náà tí ó dàbí rẹ̀ tí yóò máa fi tinútinú ṣe àníyàn yín, nítorí gbogbo wọn ní tọ́jú nǹkan ti ara wọn, kìí ṣe nǹkan tí ṣe ti Jésù Kristi. Ṣùgbọ́n ẹ̀yin ti mọ̀ ọ́n dájúdájú pé gẹ́gẹ́ bí ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀, bẹ́ẹ̀ ni ó sì ti ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú ìrere. Nítorí náà, òun ni mo ní ìrètí láti rán sí yín nísinsìnyí nígbà tí mo bá wòye bí yóò ti rí fún mi. Ṣùgbọ́n mo gbẹ́kẹ̀lé Olúwa pé èmi tìkára mi pẹ̀lú yóò wà ní lọ́ọ́lọ́. Mo kà á sí pé n kò lè ṣàìrán Epafroditu arákùnrin mi sí yín àti olùbáṣiṣẹ́ mi àti ọmọ ogun ẹgbẹ́ mi, ṣùgbọ́n ìránṣẹ́ yín àti ẹni tí ń ṣe ìránṣẹ́ fún mi nínú àìní mi, nítorí tí ọkàn rẹ̀ fà sí gbogbo yín, ó sì kún fún ìbànújẹ́ nítorí tí ẹ̀yin ti gbọ́ pé
2: òun ti ṣe àìsàn.
1: Nítòótọ́ ni ó ti ṣe àìsàn títí dé ojú ikú, ṣùgbọ́n Ọlọ́run ti ṣàánú fún un, kì í sì ṣe fún òun nìkan ṣùgbọ́n fún mi pẹ̀lú, kí èmi kí ó má ṣe ní ìbànújẹ́ lórí ìbànújẹ́. Nítorí náà ni mo ṣe fi tìtara rán an pé nígbà tí ẹ̀yin bá sì tún rí, kí ẹ̀yin kí ó lè yọ̀ àti kí ìbànújẹ́ mi kí ó lè dínkù. Nítorí náà, ẹ fi ayọ̀ púpọ̀ gbà á nípa ti Olúwa, kí ẹ sì máa bu ọlá fún irú àwọn ẹni bẹ́ẹ̀, nítorí pé nítorí iṣẹ́ Kristi ni ó ṣe súnmọ́ ẹnu ọ̀nà ikú, tí kò sì ka ẹ̀mí ara rẹ̀ sí láti mú àìtó iṣẹ́ ìsìn yín sí mi kún.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lónìí wípé a tún péjọ pọ̀ lẹ́sẹ̀ Jésù Kristi, olùkọ́ ńlá àti olùgbàlà wa. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti péjọ lónìí, ẹ̀mí àtọ̀run wá fún ara rẹ̀ tí í ṣe ẹ̀mí mímọ́ ti Ọlọ́run yóò kọ́ wa, yóò là wá lójú láti jẹ́ kí a rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà, àti wípé kí ọwọ́ Ọlọ́run, ìka Ọlọ́run, kí ó kọ nǹkan wọ̀nyí sí ókan àyà wa, kí a ba lè gbé ìgbé ayé tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn, kí a ba lè gbé ìgbé ayé tí ó fi wá hàn gẹ́gẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa láti ìwé Kólósè. Èyí ni Epístọ́lì ti Pọ́lù Apọ́stọ́lì sí àwọn ará Kólósè, orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkọkànlá láńkà, tí a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo bẹ̀ yín wípé kí olúkúlùkù wa kí ó máa ṣí bíbélì wa bí a ti ń pe àwọn orí àti ẹsẹ̀ bíbélì tẹ́ ọ máa kà. Mo sì ń gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí tìkára rẹ̀ kí ó ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wa ní kíkún, kí ìgbésí ayé wa kí ó ba lè bá ẹ̀rí tí a ń jẹ́ nínú Kristi kí ó ba lè bá a mu. Ó jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fiyè sí àwọn nǹkan tí a ń gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wa nígbà kan. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀, ẹ sì ti gbé ọkùnrin titun nì wọ̀, èyí tí a sọ di titun ni imo gege bi aworan eni ti o da ni bi ti ko le si heleni ati jew e kola ati ai kola alai gbede ara skitia eru ati ominira sugbon kristi li ohun gbogbo ninu ohun gbogbo bi mo se so tele tele awon oro ti a ka won yi won je oro ti o jinle popo won si je oro ti o ti enu aposteli jade gege bi ati dari re lati odo emi mimo o fi eto igbala ti olorun se ti o si se asekun re ni ori oke Calvary nigba ti a kan Jesu Christi ma gbelebo o fi kan won yi han fun wa o si je ke amo wi pe bi abati di ti olorun wi pe a o di eni titun awon iwa atijo ise atijo ogbologbo okunrin ni wi pe a o bo sile a o si gbe okunrin titun wo bi abaso wi pe a bo ogbologbo sile a si gbe titun wo paul apostle bi emi olorun ti dari re o nse apejuwe fun wa ni ona ti igbe aye onigbagbo ti o le ye wa o nse apejuwe gege bi ati ma nwoso lara aro wi pe bi abati ji wi pe ohun kan lani lati se a o bo aso ogbologbo a o bo sile eyi ni ni aso ti a o le wo jade a o bo sile a o we bi abati we ti ara wa si ti mo a o si gbe aso titun wo aso titun yi bi abajade sita ni awon eniyan ni won ma fi mo iru ise ti a nse o sese bi abari omo ogun yo bo aso ti awon eniyan ma wo yo bo sile yo gbe aso omo ogun wo tabi eni ti nse olopa bi abari olopa ni gboro ohun ti a fi nda mo bi a o ti e pade ri bi a o ti e moruko e bi a o ti e mo ile iwe to lo bi a o ti e mo igba to gbase olopa bi a ba ti ri ni gere ti a ti ri pelu aso ti o wo ati fi aso yi ati fi da mo awon elomiran boya won seso ni awon ile ise tabi won seso ni awon adugbo bi abati ri aso ti won wo ni a ma mo we pe won je eni ti o je aseso tabi eso awon elomiran o sese ki o je wi pe ile ita ounje ni ita ni won ti nsese awon ti won si nsese ni iru be igba miran ni a ma ri won wi pe o ma ni iru aso ti won wo tabi awon dokita ti oyinbo bi a ba ri won pelu aso ti won wo a o ti mo we pe eni yi je dokita tabi elomiran we pe o je nurse tabi we pe eni kan je agbebi eyi ni apere ti paul apostle ti o nse fun wa wi pe awa paapa o ye ki a mo wa bi a ba njeri we pe ati di ti olorun bi a ba njeri we pe ati ba jesu christi pade

èyí tí ó jẹ́ wípé àgbéwò kí a tó máa tẹ̀síwájú jẹ́ kí n fi hàn ọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé bí a bá ń sọ nípa ìgbàlà bí a bá ń sọ nípa ìwà títún ìwà mímọ́ bí a bá ń sọ nípa wípé a ti bá ọlọ́run lájà àti dárí ẹ̀ṣẹ̀ wájì wá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni bíbélì máa ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó gbé aṣọ wọ̀ nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé gbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìgbàlà gbà tí a bá ń sọ ọ̀rọ̀ ìwà mímọ́ ó dàbí ẹni wípé a gbé aṣọ tuntun wọ̀ bí a bá ń sọ nípa ìwà tí kò dára àti ìwà tí ẹni tí kò mọ ọlọ́run ohun tí a ń sọ náà ni wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti ní aṣọ tí kò dára gbà tí ó bá tọ ọlọ́run wá a bọ́ aṣọ yìí a bọ́ sílẹ̀ a wá gbé aṣọ mìíràn wọ̀ jẹ́ kí n ṣe àpèjúwe fún ọ nínú ìwé wòlíì Aesaiah orí kẹrìnlélọ́gọ́ta ẹsẹ̀ ìkẹfà fiyèsí dáradára o gbogbo wa sì dàbí ohun àìmọ́ gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin gbogbo wa sì rẹ̀ bí ewé àìṣedédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́ níhìn-ín ni a ń sọ nípa ìwà àwọn tí kò lọ́lọ́run ìwà àwọn tí kò tí ì ní ìgbàlà ìwà àwọn tí a kò tí ì wẹ̀nù mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ó ń sọ wípé òdodo tí wọ́n ń ṣògo nínú rẹ̀ òdodo tí wọ́n ń gbẹ́kẹ̀lé iṣẹ́ ti ọwọ́ wọn tí wọ́n ń sinmi lé wípé yóò gbà wọ́n là ó dàbí àkísà ẹlẹ́gbin ṣé oyè ọ̀nì sísìn wípé bí a bá jẹ́ ẹni tí kò mọ ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìwà tí a hù wọ́n dàbí àkísà ẹlẹ́gbin níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ni a fi ń sọ wípé bí a bá bá jésù pàdé àkísà tí a gbé wá kí a tó wọnú ìrere a ó bọ́ àwọn nǹkan wọ̀nyí bí ẹlẹ́gbin a ó bọ́ wọn kúrò a ó jù wọ́n sọnù a ó gbé ohun titun ẹ̀wù titun a ó gbé wọn wọ̀ jẹ́ kí a tún wo àpèjúwe mìíràn nínú Luke orí kẹẹ̀ẹ́dógún a ń wò ó láti ẹsẹ̀ ìkọkànlélógún ọmọ náà sì wí fún un pé bàbá èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti ní iwájú rẹ èmi kò sì yẹlé ẹni tí àbá máa pè lé ọmọ rẹ mọ́ ṣùgbọ́n bàbá náà wí fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé ẹ mú ààyò aṣọ wá kánkán kí ẹ sì fi wọ̀ ọ́ ṣe orí ohun tí ó ń sọ ẹ mú ààyò aṣọ wá kánkán kí ẹ sì fi wọ̀ ọ́ ṣe o mọ̀ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni a ń pè ní ọmọ onínàkúnà nígbà tí ó dé aṣọ ẹ̀gbin ló wà lára rẹ̀ àwọn aṣọ ẹ̀gbin wọ̀nyí ni wọ́n ń ṣe àpèjúwe ìbínú ìjà ìrunú àrankan àti wípé irú ẹni yìí ó kún fún ẹ̀ṣẹ̀ púpọ̀ ṣùgbọ́n bí ó ti wá sọ́dọ̀ ọlọ́run a bọ́ aṣọ ẹ̀gbin a bọ́ kúrò a wá fi aṣọ ààyò aṣọ tuntun a gbé wọ̀ ọ́ jẹ́ kí a padà sí Aesaiah orí ìkọkànléníọgọ́ta ẹsẹ̀ ìkẹwàá èmi ó yọ̀ gidigidi nínú olúwa ọkàn mi yóò yọ̀ nínú ọlọ́run mi nítorí ó ti fi agbádá wọ̀ mí ó ti fi aṣọ òdodo bò mí ṣe orí nísinsìnyí wòkè níhìn ohun tí ọlọ́run bá wa sọ òun ni wípé bí àbátọ ọlọ́run wá aṣọ ògbólógbò aṣọ ìwà àtijọ́ aṣọ ìrìn àtijọ́ aṣọ ìjẹun àtijọ́ aṣọ ìṣe àtijọ́ a ó bọ́ wọn kúrò a ó sì gbé aṣọ titun aṣọ ààyò aṣọ òdodo a ó gbé wọ̀ jẹ́ kí a tún wo ìwé ìfihàn à ń tọ́ka sí àwọn ẹsẹ̀ bíbélì yìí kí ó ba lè yé wa dáradára ohun tí a ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lónìí jẹ́ kí a wo ìfihàn orí kọkàndínlógún láti ẹsẹ̀ ìkeje ẹ jẹ́ kí a yọ̀ kí inú wa kí ó sì dùn gidigidi kí a sì fi ògo fún un.

0: nítorí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn dé, aya rẹ̀ sì ti múra tán, òun ni a sì fi fún pé kí ó wọ aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ tí ó funfun gbò, nítorí pé aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ ẹni ní ṣe òdodo àwọn ènìyàn mímọ́. Ṣé orí ohun tí a ń sọ níhìn, bí a bá rí obìnrin kan tí a fẹ́ sìn lọ sí ilé ọkọ, bí obìnrin yìí bí ó bá ti múra sílẹ̀ fún ọjọ́ ìgbéyàwó, àwọn aṣọ tí ó ti ń wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn aṣọ ìlòsí, aṣọ tí ó ti ń lò nínú ilé, àbọ̀ wọn kúrò, a tún ara rẹ̀ ṣe, a wẹ̀ dáradára, a sì wá mú aṣọ titun. Ìgbà mìíràn a jẹ́ aṣọ tí ó funfun gbò. A wọ̀ ọ́, nígbà tí ó bá wọ irú aṣọ yìí, ó múra sílẹ̀ láti lọ pàdé ọkọ rẹ̀. À ń sọ fún wa wípé bí ìjọ ti jẹ́ ìyàwó ọ̀dọ́ àgùntàn, ìyàwó Jésù Kristì, àwa tí a múra sílẹ̀ fún ìgbàsókè àwọn ènìyàn mímọ́, àwa tí a múra sílẹ̀ nígbà tí olórí áńgẹ́lì yóò fún pé, nígbà tí àwọn òkú nínú Kristì yóò jíride, nígbà tí a ó gbà wá sókè láti lọ pàdé olùfẹ́ wa, láti lọ pàdé olùgbàlà wa, láti lọ pàdé olúwa wa, láti lọ pàdé olùṣọ́ àgùntàn, láti lọ pàdé ọ̀dọ́ àgùntàn, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ó ní àwa yìí ni a bọ́ aṣọ àkísà àti àtijọ́, a bọ́ sílẹ̀, a wá gbé aṣọ mìíràn wọ̀, aṣọ tí ó funfun gbò, aṣọ tí ó ń ṣe àpèjúwe ìwà mímọ́ ti àwọn ènìyàn mímọ́. Nísinsìnyí ó yẹ kí ó yé wa. Ohun tí a ń kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ lónìí yẹ kí a padà sí Kolose orí kẹta. Ó ń sọ fún wa nípa àwọn ìkókó mẹ́ta tí ó farahàn nínú ohun tí a ń kẹ́kọ̀ọ́ yìí. Ìkíní, bíbọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Ìkejì, àwọn ìwà ọkùnrin titun. Ìkẹta, ìdàpọ̀ àti àjùmọ̀ṣepọ̀ nínú ìṣọ̀kan. Bí mo ti sọ tẹ́lẹ̀, wọ́n jẹ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀, ẹ̀kọ́ tí ó wá láti inú Ọlọ́run, ẹ̀kọ́ tí ẹ̀mí Ọlọ́run tí ó ń fẹ́ la ojú wa sí lónìí. Mo tún gbàdúrà wípé ẹnìkọ̀ọ̀kan wa, òye yóò yé wa, wípé ẹnìkọ̀ọ̀kan wa yóò gbọ́ ohùn olùṣọ́ àgùntàn látòkè wá, àti wípé bí a ti ń gbọ́ a ó dìde láti ṣe ohun tí Ọlọ́run fẹ́ ká ṣe láì fi ohunkóhun falẹ̀, láì jáfara. Jẹ́ kí a wo ìkíní, bíbọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ bí ẹwà kísà tí a fẹ́ gbé sọnù. Bíbọ́ sílẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ ìṣe ti àtijọ́. Kolose orí kẹta, ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹsàn-án. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankan, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Níhìn-ín ni Ọlọ́run ti ẹnu Pọ́ọ̀lù apọ́sítélì sọ fún wa wípé ohun tí a ń pè ní ìgbàlà, ohun tí a ń pè ní ìdáǹdè, ohun tí a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ tàbí ìràpadà, wípé ó jẹ́ ohun tí ó jinlẹ̀ púpọ̀, ó sì jẹ́ ohun tí ó máa mú ìyípadà ńláńlá bá ìgbésí ayé wa. Ó wá ń sọ fún ni, ṣùgbọ́n nísinsìnyí, ìgbà tí Pọ́ọ̀lù apọ́sítélì ń sọ nísinsìnyí, ó ń sọ nípa ìgbà kan ní ìgbésí ayé àwọn ará Kolose, ìgbà kan ní ìgbésí ayé onígbàgbọ́. Ǹjẹ́ nísinsìnyí tí a ń sọ nípa rẹ̀, kí ni ó ń tọ́ka sí? Ó ń tọ́ka sí wípé a ti kúrò nínú ayé àti wá sí ìjọba Ọlọ́run. Nísinsìnyí tí a ti wá sí ìjọba Ọlọ́run, ó ń tọ́ka sí wípé a ti kúrò lábẹ́ ìṣàkóso èṣù, a ti wá sí abẹ́ ìṣàkóso Jésù Kristì olùgbàlà wa. Ó ń sọ wípé ṣùgbọ́n nísinsìnyí tí a ti wá sí abẹ́ àkóso titun, ó ń sọ nípa wípé a ti kúrò nínú òkùnkùn, a ti bọ́ sínú ìmọ́lẹ̀. Ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ nísinsìnyí tí a wà nínú ìmọ́lẹ̀, ó ń sọ wípé a ti di òkú sí ẹ̀ṣẹ̀, a ti di ààyè sí Kristì, a ti jí ìjí òdodo. Ó wá ń sọ wípé ìgbà tí a ti kúrò ní ẹni ti àtijọ́, tí a sì ti wá nísinsìnyí láti di titun nínú èrò wa nínú Kristì, ó ní ó yẹ kí a fi gbogbo àwọn won kan won yi sile o wa nso o dabi ki awon olopa tabi oga olopa ki o so fun olopa kan ti o sese gba ise boya ori olopa iji laaro o wa si ori ila nibi ti won tin to ki a ba le se ayewo won ki won ki o to jade lo si enu ise oga olopa wa ri olopa ti o sese gba ise yi o wa ri wepe o wo aso to tin wo tele tele ko wo aso ti a fi da olopa mo ah ni oga olopa wa so pe nje ni sinsin yi nigba ti o ti darapo pelu awon olopa o ye ki o fi awon aso won yi sile ki o wo aso titun ti a le fi da omo gege bi olopa se on ti mo so ye wa aha o dara be nitori be e ni a fi so fun awe pe ki a fi nkan won yi sile awon nkan ti o fi wa han gege bi eni ti atijo awon nkan ti o fi wa han gege bi elese gba ti a ti kuro ninu ese wa ki a fi ibinu ki a fi sile se ori awon elomiran bi won ba ji laaro oju afaro a da bi eni we pe enikan se won latoju orun iyawo oni gbadun awon omo oni gbadun awon aladugbo won oni gbadun ah a ma be sini so pe ki lo de se bi ajosun lale ana ni ewo lo wa de toju yin faro ki lo fa ibinu onigba ti a ti mo Jesu Christi o ni ki a fi awon nkan won yi sile ka je ki yawo ko joroju wa nle ka je ki awon omo roju wa nle sugbon oko ti a fe ba soro boya a fe bere owo obe ni boya a fe lo soja ni tabi boya a fe so fun pe ah ikan ninu awon omo o ma dabe ni ko ngbona die bi ati de waju oko ni ari pe oju oko faro a ti ri pe bo ti nse tele ni yi gba to so pe ohun ti gba Jesu ko si yi pada oni ki a fi ibinu sile o si ni ki a fi irunu sile awon elomiran bi a o ti soro meji meta won ti to to soke won ti foju gba o dabi eni wi pe ibinu irunu ojoba ni igbesi aye won awon elomiran laarin arakunrin si arakunrin arabirin si arabirin laarin awa ti a jo npe ara wa ni ara ninu oluwa ki lo de to je wi pe bi aba ti soro die elomiran ati fajuro elomiran ati wu elomiran a o ni le ba soro ati dabe arabirin ki la so to bi yin ninu arakunrin se o si nkan o se ki se e ta sese so sile yi lo je ki oju yin faro be ki lo de o n so fun wa o ni bi a ba ti bo ogbologbo okunrin ni sile pelu ise re ki lo tun fa ibinu laarin awa omo olorun ki lo n fa irunu laarin awa omo olorun ki lo n fa aran kan bi a ba so nkan o se se gege bi eniyan eleran ara bi a tile ti ni igbala nitori wipe ogbon wa ko to ti Jesu nitori pe imo wa ko to ti Jesu looto la yi okan wa pada a o yi ago ara wa pada o ti mo nso ni wepe bi aba ti ni igbala alaafia olorun awo nu okan wa iye olorun awo inu okan wa bi aba ti ni igbala ayo idariji aso ninu okan wa bi aba ti ni igbala a o ri wepe ero wa oro wa irin wa gbogbo nkan yo yi pada sugbon ranti bi tele tele ki atomo Jesu bi won ba gba wa leti adun wa die nisisin na bi amo Jesu bi won gba wa leti eti ti won gba wa yi adun wa nitori pe a o ti yi ara wa pada andro de ojo ajinde to je wi pe ipe yo dun a o yi ara wa pada nigba na ko se on ti won le se si ara ti o le dun wa sugbon nisisin yi okan lagbala emi wa loni yi pada ara wa o si wa bakan na sibe se o mo we pe bi igba ti aje alaigbagbo bi a ba ranso bi abere ba gun wa lowo adun wa nisinsin na ti a ti di onigbagbo bi abere ba gun onigbagbo lowo adun onigbagbo nitori wi pe emi okan la yi pada lagbala ara bi abere ba gun ara onigbagbo a si ma dun sibe sibe o sese ti o je wi pe a nsoro laarin ara wa sugbon ohun ti a n so yi ki o dabi eni wepe o fe gba odi lokan wa ki won so fun ki a ma binu o wepe ki se wepe a mo mo se nkan yi si wa nitori be ki a gboju fo nkan yi da bi a ba ti so be o ye ko tan lokan wa sugbon wepe ko dun mi sugbon a se to n soro lori nkan ana ti oye ki a ti gbagbe a se so pe lagbaja mi o ni kan ba lagbaja se lagbaja ti a ndaruko o ji omo olorun awa papa a so pe a ji omo olorun awa so wi pe a o ni kan ba lagbaja se bi nkan de fun lagbaja boye o fe gbe yawo ni boye o fe sinku ni boye o fe ku omo jade ni ko so to le de kin de be mi o ni yoju si won nitori wi pe lagbaja nkan to se si mi a fi orun lati le pari e iru eni be ba o lo se je omo olorun o ni ki a fi ibinu sile ki a fi irunu sile ki a fi aran kan sile awa bi boya o ti dele oko ewo ati oko o se se ki o je wi pe oko se o se ese gbe nigba kan o so nkan ti o dara o se se ki o so nipa iya re tabi ki o so nipa baba re tabi ki o tile so oro kan si o lai kiye sara oro isi du o de gongo ara o wonu akiyemi ara re sugbon nigba ti nkan yi sele oko wa o wa ri wepe nkan to nso ko dara o wa pe pe iyawo mi ma binu o isu ni nitori be je ke agbagbe mo ti gbagbe en to ba dele oko se o ti mo pe ile eko ni ile oko nitori be mi o binu eni to lohun o binu yi sugbon o wa lo se ipinu wepe owo temi ati owo oko ko si nkan to le paapo bo ba fowo sile lati je gege bi o ba fi sile lati jeun ohun le bi ma pa nitori pe ibi ti mo gbon jude yi mo mo bi mo se le jeun tebi o ni pa mi iru eni be se ki se wi pe agbe nkankan sinu ti a fi binu ti a fi korira oko mo ti mo wi pe gege bi oni gbagbo mi o ni ko le gege bi oni gbagbo mi o le jawe fun wi pe mo fe lo fe oko miran sugbon nkan ti ma se fun aju iko sile lo ko dara be bi abati di onigbagbo ibinu akuro irunu akuro aran kanko akuro oro odi ko ti eye ka gboye si onigbagbo awon alaigbagbo alaiwa bi olorun ni won ma nfi bibeli sefe ni won ma nse yeye wi pe awon ogba bibeli o nitori pe ti akon si bibeli won ma nse yeye nipa o ti akon si bibeli awa ti ati je omo olorun bibeli mimo yo je ohun iya soto o ti agbe laruge o ti o je wipe bi a ba tin kan ko ninu re ni anteriba fun olorun iru eni be ti o ti di onigbagbo oro odi blasphemy ko tun si lenu re mo ati oro itiju ohun ti a npe ni oro itiju ni oro agalamasa oro ko bakun gbe oro ti o ma nda be ni pe awon tinu aye won ma rerin si sugbon ti o je oro idoti oro ti tini loju oro ti a ko gbodo gbo ni gbangba se amo we pe awa ti a je obirin e se gafara fun mi bi awon aso kan wa ti obirin ma nlo ti a ba fo won ti o ye ki a ma sasi ita gbangba nitori pe o je ohun ti o tini loju be na ni awon oro miran wa oro ti o je mo oro obirin oro okunrin oro ti o je mo isepo laarin oko ati aya tabi awon nkan miran ti o ye ki a ma gbo ni enu onigbagbo ni ita gbangba sugbon gba ti a ba ri awon elomiran ti won so wi pe awon je onigbagbo sugbon ti won tun dapara ti won sefe awon ti won sin so yi won je oro itiju oni ko ye ko ri be ese ikesan e ma si se poro fun eni keji yin awon elomiran won o mo sai da won so wi pe awon ti di onigbagbo boya won fe lo si oja aladugbo sin bere wi pe arabirin nibo le fe lo in bada lohun pe mo fe lo soja ohun eti ba fi lo soja ati e ani o gba owo yi ko ba mi ra iyo wa latoja gba ti wo tin lo ko champagne kemi na lo tori be tin ba so to fun wi pe mo n lo soja ise ti o ye ko ran mi lo ma ran mi a da bi eni pe mo je boy eru re nitori be won o ni so fun mo fe sare de odo aladugbo mi nbi ni oja lo nlo o ni iru eni be ko ye ki a ma so pe aje oni igbagbo ki a tun ma poro fun ara wa o sese ko je obirin to ti loko lo fe lo ri iya re bi o ba so fun oko pe baale mi mo fe lo ri iya mi o oko le so wi pe se bi o lo ni ose ti o koja se o si nkan o nitori be akani arale bi baale mi ba bere pe nbo ni mo lo eni mo sare jade die nbe yen mo fe lo wo awon ti won wa ni idapo ju ile mi iro lo npa o nlo si odo iya re to ba si de to ma so pe e ma pe die a se won na mo awon ti won sese di onigbagbo yi baba dodo won e ko se dide giri nitori pe oro ti won ni so oro na ti po popo ju nitori o lo je kin pe iro lo npa awa ti a so pe a je onigbagbo ba la tun se n ba iro lenu wa ko ye ko ri be oni e ma se se poro fun eni keji yin eyin sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re je ki a wo romo ori kefa romo ori kefa lati ese ikefa nitori awa mo yi pe akan ogbologbo okunrin wa ma agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin ese mo onkan na ni eyi so fun wa ninu efeso ori kerin efeso ori kerin ese ikeji lelogun pe ni ti iwa yin atijo ke eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o dibaje gege bi efekufe etan se oye onisinsin yi okan na ni bibeli ibaje kolose lati nka ibaje romu lati loka ibaje efesu lati nka okan na ni oro olorun iyi ni olorun fe aba wa ni ijo ni ilu eko nihin tabi ijo ni ilu ibadan tabi ijo ni ilu ibomiran oro olorun okan na ni eko oro olorun okan na ni je kin tun so papa o sese se amo wi pe ki se dipa ni ijo kan sososo ti o wa ni gbogbo aye o sese ki eyan ki o ma wa si dipa tabi ke elomiran ki o ma lo si ijo miran bi gbogbo wa bi abaje olooto si oro olorun eko kan na ni o ye ki gbogbo wa ki a ma ko ni nitori ori nisinsin yi ohun ti paul n so fun awon ara kolose ohun lo so fun awon ara efesu ohun lo so fun awon ara romu to ka ese ikeji lelogun yi pe ni ti iwa yin atijo ki eyin ki o bo ogbologbo okunrin ni sile eyi ti o di baje gege bi ifekufe etan ese iketa lelogun ki ese di titun ni emi inu yin lati ese ikeji din logbon ki eni tin jale ma se jale mo soti gbo eni ti o ti wa ni iwa ki o ma fowora ki o ma fe ki o ma mu nkan nkan ti elomiran o ni eni ti o ba ti n se be tele ki o ma se be mo bi o ba ti ni igbala eita ori bi naira kan lori benchi ngba to wa si ile esin o si mu naira kan yi se o ro we pe o hu latori benchi ni o mo wi pe enikan lo gbagbe e sibe nitori be o ni ki eni tin jale tele ki o ma se jale mo eni to je wu pe tele ko ni se to nse o ba ji laaro gba to wa ni ti o wa to je ge bi alai gbagbo o ba ji laaro a ma ti oju le de oju le ni a ma ni ki le ri je nbe yen o kini kin je nbe yen o nkan to nse niyan ko ni se to nse ko lowo to le pa wole bi o ba ti di onigbagbo ewo ni onigbagbo tun lo lati oju le de oju le ki le ri je nbe yen o a o se bo iwa ogbologbo a o se bo sile tele gege bi alai gbagbo ohun ta ma nse ni pe a ma fese pale ni ibodo awon railway nitori o sese ibi ti enikan tin sai to fe wo railway ki owo e ko jabo nitori be iru awon eniyan ti o je ole a ma fese rale kaakiri ni ibodo ko lati wo nkan to bo si e lowo awon elomiran lati ri he mata so pa ti di onigbagbo ko ye ki iru iwa be ki o tun wa ni igbesi aye wa ka to mo olorun ki a to mo jesu awa ti a je omo fun baba bi baba ba lo sita a ma lo tobo apo baba a ma lo tobo ibi to ko si boya a le ri bi adota kobo nbe tabi a le ri bi naira marun nbe a si mu awa ti a so pe a di onigbagbo nisisi o ni awa ta njale tele ka ma tun jale mo o tun se ni laanu ki se nipa ti awon omode nikan eni ti o je iyawo tele ki o tun mo jesu bi oko ba ti jade a ma lo ye apo oko o a ma lo ye bi ti won kowo si ibi ton ko nkan miran ibi ti won ko awon iwe a ma lo ye wo boya je ri naira 5 naira 10 bo se fowo fe tele tele ni yi gege bi e lai gbagbo gba to wa so pe o ti di oni gbagbo nje ko je nkan ti ju wi pe sibe sibe o tun lo ye apo oko wo o tun lo ye ibi ti won ko nkan si wo boye wa ri naira 5 bo ba si mo naira 5 mewa yi o ke so fun oko re bawo ni o se le so wi pe o ti di eni igbala o ni eni tin jale tele tele ki o ma se jale mo awa ti o je pe tele tele ibi ta tin sise ka to mo olorun bi abe fe gba aye isimi awon ti o ti niyawo awon ti o loko won so pe awon ti gbe yawo eni ti o bi mo kan a lo ti mo meta merin ki o ba le gba owo ju be lo nisinsin to so pe o ti di onigbagbo o ti isatunse o le to oja tele tele ti won fi sanwo le fun o tun se njale ba kan na loni ki a to di onigbagbo bi a ba de ibi se ni ago mesan a so pe a de ago be ago se ni ago meje abo gba to wa tun so pe o ti di onigbagbo nje ki se be lo tun se nje ki se iru iwa be lo tun hu onu ye ki yi pada ki o wa o ye ki abo akisa elegbin ti atijo o ye ki abo won sile eni tin jale ki o ma se jale mo sugbon ki o kunkun ma se laala ki o ma sise ki o ma fi owo re sise ohun ti o dara ki ohun ki o le ni lati pin fun eni ti o se alaini ese ikokandinlogbon e ma se je ki oro idibaje kan ti enu yin jade e ma se je ki oro idibaje kan ti enu yin jade ewo ni a npe ni oro idibaje oro ti o mu ore ofe lowo nigba ti oko ba nba yawo re soro ti o ba dabi eni pe a nba eru soro nigba ti oko ba npe iyawo ni oruko inagije ti o dara nigba ti oko ba nso oro ti o le je ki eyan position le ki o kudanu nigba ti o ba nso si iyawo re oro idibaje ni tabi nigba ti iyawo na ti o ba nso wi pe ma so fun to je pe aran ti ile ibi to nti wa a mo wi pe emi o ki nse eni ti eniyan kan le se bi o ti won si gba ti iyawo ba di e se gafara fun mi ki nlo ede yi o dabi asa eni ti o gbeko eni ti o leko eni ti o mo olorun eni ti o mo jesu ti iyawo ba tun soro si oko lona ti o dabi eni wo pe oko a ma ro pe iru obirin wo ni mo gbe si le yi eni ti o dabi eni wo pe o lagbara ju mi lo oro po lenu iyawo ju ti oko lo eni ti awon eyan ma so wi pe iyawo e de die o e ma binu o e ma je ki oro yi ki o gbodi lokan oko yin o ko dara be o ni nitori be o ni ki oro idi baje kan ki o ma se jade lati enu wa sugbon iru eyi ti o dara fun eko ki o le ma fi ore ofe fun awon ti n gbo e ma se se mu emi mimo olorun binu eni ti a fi se edidi yin di ojo idande gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan olorun ti ko opolopo nkan sile fun wa to je wi pe bi a ba nka won bi a ba bojuto won bi a ba nse won ile wa yo toro olorun ti fun wa ni opolopo ase opolopo ilana to je wi pe bi eni kokan wa bi a ba nji laaro ti a fi oro olorun se dingi ti a nwo ti a si fi diwon igbesi aye wa alafia yo wa ni idile wa bi aba mo pe ki oko ti ko to ba yawo soro we pe a o gbodo ni iwa kikoro a o gbodo pon obirin yi loju a o gbodo fi ibinu ba iyawo lo a o gbodo fi irunu ba oko wa lo a o gbodo ni ariwo ninu ile wa se to je we pe oko ati iyawo n soro a tun gbo ni ile kerin ile karun won so pe lagbaja tun ti de o pe o fe lu iyawo e pa lose to koja won si lo won lo church o won ka bibeli ju kini lo sugbon bon se ka bibeli to sibe sibe ija okuro ariwo okuro laarin won ko ye ko ri be oni gbogbo iwa kikoro ati ibinu ati irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu aran kan e ma sore bọ́ ẹni kejì yín ẹ ní ìyọnú ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi ti dáríji yín ó ní ká máa dáríji ara wa nínú ìjọ ká máa dáríji ara wa nínú agbolé ká máa dáríji ara wa níbi iṣẹ́ kí a máa dáríji ara wa pẹ̀lú àwa àti aládùúgbò kí a máa dáríji ara wa gẹ́gẹ́ bí ọlọ́run nínú kristi bí ó ti dáríji wá yẹ kí a ṣe kíákíá kí a lọ sí ìkórí kejì àwọn ìwà ọkùnrin titun èyí jẹ́ wípé àwọn nǹkan ògbólógbò àwọn àkísà ìgbín àwọn ìwà àtijọ́ kí a bá wọn sílẹ̀ kí a jù wọ́n dànù kí a rí wípé ìwà ọ̀tún ìrìn ọ̀tún kí a rí wípé wọ́n jọba ní ìgbésí ayé wa èyí ni ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run wo Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹwàá ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀ ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a sọ di titun ní ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀ ohun tí a ń sọ níhìn-ín a ń sọ gẹ́gẹ́ bí àpèjúwe bí ènìyàn ṣe máa ń wọṣọ nígbà mìíràn bí a bá ti rí ẹnìkan tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni yìí kí a tó mọ̀ a rí i wípé ìrìn tó máa ń rìn ìrìn ìdọ̀tí ni aṣọ tó máa ń wọ̀ aṣọ mìíràn ó lè jẹ́ aṣọ tí ẹnìkan bùn aṣọ tí ẹnìkan fún un aṣọ yìí ó ṣeéṣe kí ó ti ya díẹ̀ tàbí kí ó ti dọ̀tí díẹ̀ ó ṣeéṣe nítorí ẹni yìí kò ní ìmọ́tótó ó máa ń rin ìrìn ìdọ̀tí bàbá tiẹ̀ ti rí àwọn lágbájá nìyẹn bó bá jẹ́ obìnrin ni kò jẹ́ tún irun ẹ̀ ṣe kò jẹ́ fọ ẹnu láàárọ̀ kò sì jẹ́ wọ aṣọ tó dára bí a bá ti rí àwọn lágbájá nìyẹn bí tiẹ̀ ti rí nìyẹn bá a tiẹ̀ fún láṣọ ẹni ìrìn ìdọ̀tí kò kó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni yìí ni a rí wípé bóyá ó di onígbàgbọ́ bí ó sì ti di onígbàgbọ́ a ò mọ ìgbà tí ó di onígbàgbọ́ yìí àti kúrò ní àdúgbò ibi tó ń gbé kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó wá ti lọ́kọ ọlọ́run wá tún ti ṣe é lóore tó jẹ́ wípé ó ní ọkọ tí ó jẹ àjẹṣẹ́kù tó ní díẹ̀ lọ́wọ́ ó sì tún wá ti kọ́ ìwà ìmọ́tótó ẹni yìí nítorí wípé ó ti lọ́kọ àtìkọ́ ní ìwà ìmọ́tótó ìyípadà ti dé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ á tún irun ẹ̀ ṣe ní ojoojúmọ́ àárọ̀ á mú ohun tí a fi ń fọnu á fọ ẹnu àti wípé aṣọ tó wá ń wọ̀ nísinsìnyí nítòótọ́ ló jẹ́ aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n wọ́n jẹ́ aṣọ tí ó jẹ́ kí ó wà ní ìmọ́tótó bí ó bá ti ń bọ̀ lókèèrè bóyá a ò tí ì rí fún ẹbí ọdún kan tàbí ọdún méjì àwa rí ó jẹ́ ẹni tí a ò lè dámọ̀ mọ́ àwa sọ wípé àbílágbájá ni àbílágbájá kọ́ ó tún wá ti ń yan fandafanda àwa dúró àtẹjúmọ́ ó wá kí wa pé arábìnrin ẹ káàárọ̀ o àtàbí ẹ káàsán o tàbí ẹ káalẹ́ o àbíwọ ni àbíwọ kọ́ èmi ni kí ló dé sọ fún mi jókòó pè tàn fún yín báwo ni nǹkan ṣe yí padà o kì í rìn báyìí rí ọlọ́run ló dá mi lọ́la ọlọ́run ló mú ìyípadà wà bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ bẹ́ẹ̀ náà ni fún onígbàgbọ́ àwa tí ó jẹ́ wípé aṣọ ìgbín àkísà ẹlẹ́gbin ọmọ onínàkúnà la jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a wá ti di ìyàwó jésù kristi àwa tí a ti dá lọ́lá tí a ti dáríjì àwa tí a ti mú ẹ̀gbin tí a ti mú kúrò ní ìgbésí ayé wa tí jésù tó wá ti di olùgbàlà wa tí jésù tí ó ti fi aṣọ òdodo wọ̀ wá tí jésù tí ó ti kọ́ wa gẹ́gẹ́ bí a ti rìn gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti hùwà gẹ́gẹ́ bí a ti ṣe gẹ́gẹ́ bí a ti bá ẹnì kejì wa lò nígbà tí a bá rí wa á dàbí ẹni wípé a ò ní lè dá wa mọ̀ mọ́ nítorí ìgbésí ayé titun ìwà ọ̀tún yóò wá sí ìgbésí ayé wa pé Éfésù lẹ́ẹ̀kan sí i Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún kí ẹ sì gbé ọkùnrin titun ni wọ̀ èyí tí a dá nípa ti Ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́ ìṣòrí ìkan náà ni bíbélì ó ń sọ fún wa ó ní kí a di titun kí a di titun kí a bẹ̀rẹ̀ sí ní rin ìrìn ọ̀tún kí a bẹ̀rẹ̀ sí ní hu ìwà ọ̀tún nínú Róòmù orí kejìlá Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkejì kí ẹ má sì dá kí ẹ má sì dá ara yín pọ̀ mọ́ ayé yìí ṣùgbọ́n kí ẹ paradà láti di titun ní ìròyìn yín kí ẹ̀yin kí o lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà ti o si pe awon kan won yi won je ki o ye wa we pe olorun fe ki a dabi jesu ni gbogbo ise wa ni oro enu wa ni ohun gbogbo ti an so ti an se ki a dabi jesu christi nitori be o ye ki yi pada yi ki o farahan ni igbesi aye wa bi yi pada yi ba farahan ni toto kini ohun ti a o tun ri a o ri idapo ati ajumosepo ninu isokan je ki a lo si kolose ori keta ese ikokanla kolose ori keta ese ikokanla ni bi ti ko le si heleni ati jew ikola ati aikola alaigbede ara skitia eru ati omnira sugbon kristi li ohun gbogbo ninu ohun gbogbo nihin ni paul tun ti wan so nkan miran fun wa o je ohun ti a menuba lana ninu isin wa ti ojo aiku o nso fun wa wipe nigbati abati ba olorun pade nigbati abati di eniyan olorun eniyan mimo wipe okuta idigbolu tabi ogiri ekele ti o wa laarin wa wipe a o wo won pale o nso nihin o fi awon nkan meji meji o fi won wera won o si nso fun wa wipe awon idabo ti o ti wa laarin awon kan meji meji meji won yi wipe ati mu okuro lakoko o nso nipa ti heleni ati jew bi aban so nipa heleni eyi nso nipa awon giriki sugbon ni edi ti o le yi oda dara won ma won pe won ni keferi awon jew won ma pe gbogbo awon eniyan toku won ma pe won ni keferi won ki da si won oni sugbon bi eni ti an pe ni keferi tele tele ati eni ti an pe ni jew bi o ba ti mo olorun awon mejeji gbogbo nkan ti o pa ala saarin won tele tele a o mu won kuro won o di eniyan titun won o di ore ara won ki se be nikan ikola ati alaikola awon ti a konila ni awon jew awon alaikola ni awon ti o ni awon esin miran ti awon jew ti won se sio si won ti won so wipe won ko se dara dara oni bon ba ti mo jesu ati eni to ti kola ati alaikola won adi kan a oni awon kan wa alaigbede o tun ni awon miran won je ara skitia won je nkan meji ki se kan na alaigbede lapa kan ara skitia lapa keji o ni awon won yi ba kan na bi won ba ti mo jesu christi awon nkan ti o da bi eni wipe a fi ya won nipa tele tele a o mu won kuro o tun wa so nipa eru ati ominira wipe awon ti o ni ominira boya won ni ise ti ara won won ni ile ti ara won ko se ni ti o fun won si abe isinro won ni ominira awon miran ti won si je eru nigba ti won ti ba jesu christi pade won di okan na e la nso fun wa wipe bi a ba ti mo olorun wipe a o ni ma fi iyato si awon kan ti won wa lati gusu tabi awon ti won wa lati ariwa awon ti won wa lati ila orun tabi awon ti won wa lati iwo orun wipe kristi yo je ohun gbogbo ninu ohun gbogbo ki yo si iyapa ki yo si idabo laarin eni kokan wa ati ninu eni kokan wa gbogbo wa yo fun sokan papo a o ni olorun kan kristi kan olugbala kan emi kan a o ma ni eko kan igbagbo kan a o si wa ni isokan ninu jesu kristi eyi ni olorun ko wa loni nisisiyi o ye ki a dide duro ki a so fun olorun wipe awon iwa atijo iwa ogbologbo ti atijo wipe o ye ki a dagbere fun won patapata o ye ki a so fun olorun wipe a fe di titun ni iwa wa ni irin ese wa ni iwo so wa paapaa ni bi a se n ba eni kookan eni keji wa lo o ye ki a di titun ni ohun gbogbo ti a n se ki a bo awon igba ogbologbo awon ekisa elegbin ti atijo ki a bo won ki a so won danu ki a si je ki iwa titun ki o joba ni igbesi aye wa o ye ki a gbadura o so fun olorun ba olorun soro se awon nkan ti a n daruko won yi se won si wa ni igbesi aye re ni ewo ni a tun ka agbere mo onigbagbo lowo tabi iwa eri tabi ife ko fe tabi iwa buburu ife buburu tabi ife gbogbona enikan si enikeji tabi oju kokoro tabi ohun miran ti ko dara ki a tun ma ba lowo onigbagbo ko e kori be e je ki a so fun olorun gbadura so fun olorun iwa imo ti ara eni nikan iwa ogbologbo ti atijo iwa ti o ija ati irunu je ki a so won danu ki awon kan ikoko ni igbesi aye wa bi a ba je olooto bi ba je olooto ti a so fun olorun o daju yo mu iyipada rere iyipada otun ba enikokan wa
1: Ti Paul Apostle si àwọn ará Filipi orí ìkẹta ní àkótán ara ẹ máa yọ nínú Olúwa kì í ṣe ìnira fún mi láti kọ̀wé nǹkan náà sí yín ṣùgbọ́n fún yín ó jẹ́ àìléwu ẹ kíyèsára lọ́dọ̀ àwọn ajá ẹ kíyèsára lọ́dọ̀ àwọn oníṣẹ́ búburú ẹ kíyèsára lọ́dọ̀ àwọn onílà nítorí àwa ni onílà tí ń sin Ọlọ́run nípa ti ẹ̀mí àwa sì ń ṣògo nínú Kristi Jésù àwa kò sì ní ìgbẹ́kẹ̀lé nínú ìran ara bí èmi ti kára mi tilẹ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú ara bí ẹnikẹ́ni bá rò pé òun ní ìgbẹ́kẹ̀lé nínú ara tèmi tilẹ̀ jù ẹni tí a kọ nílà ní ìjọ kẹjọ láti inú kùkùté Israẹli wá láti inú ẹ̀yà Bẹ́ńjámínì Ébérù láti inú Ébérù wá ní ti òfin Farisi ni èmi ní ti ìtara èmi ń ṣenú ni bí ni sí ìjọ ní ti òdodo tí ó wà nínú òfin mo jẹ́ aláìlẹ́gàn ṣùgbọ́n ohunkóhun tí ó ti já sí èrè fún mi àwọn ni mo ti kà sí òfò nítorí Kristi ní tòótọ́ láì ṣe àní-àní mo sì ka ohun gbogbo sí òfò nítorí ìtayọ ìmọ̀ Kristi Jésù Olúwa mi nítorí ẹni tí mo ti ṣòfò ohun gbogbo mo sì kà wọ́n sí ìgbẹ́ kí èmi tí ó lè jèrè Kristi kí a sì lè bá mi nínú rẹ̀ ní àìní òdodo tí èmi ti kára mi tí ó ti inú òfin wá ṣùgbọ́n èyí tí ó ti inú ìgbàgbọ́ wá nínú Kristi òdodo ti Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ kí èmi tí ó lè mọ̀ ọ́ àti agbára àjíǹde rẹ̀ àti alábàápín nínú ìyá rẹ̀ nígbà tí mo bá faramọ́ ikú rẹ̀ bí ó lè ṣe kí èmi kí ó lè dé ibi àjíǹde àwọn òkú kì í ṣe pé ọwọ́ mi ti tẹ̀ ẹ́ ná tàbí mo ti di pípé ṣùgbọ́n èmi ń lé pàǹṣó bí ọwọ́ mi yóò lè tẹ èrè náà nítorí èyí tí a ti dì mí mú pẹ̀lú láti ọ̀dọ̀ Kristi Jésù wá ará èmi kò ká ara mi sí ẹni tí ọwọ́ rẹ ti tẹ̀ ẹ́ ná ṣùgbọ́n ohun kan yìí ni èmi ń ṣe èmi ń gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn mo sì ń nàgà wo àwọn nǹkan tí ó wà níwájú èmi ń lépa láti dé òpin eré ìje ni fún èrè ìpè gíga Ọlọ́run nínú Kristi Jésù nítorí náà ẹ jẹ́ kí iye àwa ti ṣe ẹni pípé ní èrò yìí bí ẹ̀yin bá sì ní èrò mìíràn nínú ohunkóhun èyí náà pẹ̀lú ni Ọlọ́run yóò fi hàn yín kìkì pé ibi tí a ti déná ẹ jẹ́ kí a máa rìn ní ojú ọ̀nà kan náà kí a ní èrò kan náà ara ẹ jùmọ̀ ṣe àfarawé mi ẹ sì ṣe àkíyèsí àwọn tí ń rìn bẹ́ẹ̀ àní bí ẹ ti níwa fún àpẹẹrẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ní rìn nípasẹ̀ àwọn ẹni tí mo ti ń wí fún yín nígbàkúgbà àní tí mo sì ń sọkún bí mo ti ń wí fún yín nísinsìnyí pé ọ̀tá àgbélébu Kristi ni wọ́n ìgbẹ̀yìn ẹni tí ṣe ìparun ikùn ẹni tí ṣe Ọlọ́run wọn àti ogun ẹni tí ó wà nínú ìtìjú wọn àwọn ẹni tí ń tọ́jú ohun ayé nítorí ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run láti ibi tí àwa pẹ̀lú gbé ń fojú sọ́nà fún olùgbàlà Jésù Kristi Olúwa ẹni tí yóò sọ ara rẹ̀ lẹ́wà dé ọ̀tún kí ó lè bá ara ògo rẹ̀ mu gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípasẹ̀ èyí tí òun lè fi tẹ orí ohun gbogbo bá fún ara rẹ̀.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín, wípé agbára yín kì í kùnà. A dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni, tí ó sì máa mú ìlérí náà ṣẹ. A ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá, tí a ó sì gbàdúrà sí yín, wípé ẹ ó gbàdúrà wa ní orúkọ Jésù. Gbogbo ibi tí ìṣòro wà, gbogbo ibi tí àìní wà, gbogbo ibi tí ìdánilóró ọwọ́ ìṣó wà ní ìgbésí ayé wa, ẹ bá wa mú ọ kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé bí ẹlẹ́ṣẹ̀ ṣe ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó gba kan rẹ̀ là. Bí àwọn aláìsàn ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó dá wọn ní ìdè. Àti bí àwọn tí a ń dá lóró láti ọwọ́ ẹ̀mí èṣù, bí wọ́n ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, à ń bẹ̀bẹ̀ wípé ìdáǹdè láti àtọ̀run wá. Ìdásílẹ̀ láti ọwọ́ yín wá, ẹ ó fún wọn ní orúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún àwọn ènìyàn yín, ẹ jẹ́ kí a padà lọ sí ilé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ní ọkàn wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Nínú Pétérù kìíní, orí kìíní, ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún, lè a ti mú àkòrí ọ̀rọ̀ wa ní àṣálẹ̀ yìí. Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún
3: ni won bi eyin ti mo pe a ko fi ohun ti dibajera yin pada bi fadaka tabi wora kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iye biye ti bi ti odo agotan ti ko le aboko ti ko li abawon ani eje Jesu Christi ohun ti a soro le lori ni asale yin ni eje Christi eje iye biye eje Christi eje iye biye eje Jesu Christi je iye biye ni waju Olorun fun irapada wa fun imularada wa fun idande wa ati fun bi a se le sumo Olorun ju be lo ki Jesu ki o to wa se aye yi eje agotan ni afun awon omo Israeli lati fi ma se etutu fun okan eleshe ni Levitiko ori ketadilogun ni ati nka ese ikokanla Levitiko ori kokan ori ketadilogun ese ikokanla nitori pe emi ara nbe ninu eje emi si ti fi fun yin lati ma se etutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan gege bi ati ma ngbo ni igba gbogbo ninu oro Olorun wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogo Olorun lati igba ti Adamu ti sobo kuro ninu ipo ti ada ipo ti a fi si lati owo Olorun lati igba na ni ese ti njoba lori gbogbo awon eniyan ti won wa si aye yi lati igba na ni a si ti fi eje ewure tabi eje agotan tabi eje ako malu tabi eje eranko fun won lati le se etutu fun ese won titi o fi di igba ti Jesu wa si aye ti Olorun pinu lati se asepe igbala ati irapada wa eje eranko wonyi ni a ma fi se etutu fun okan won eyi ni aka ninu Levitiko ti a ti ka si wa nisinsin we pe eje wonyi ni o n se etutu fun awon okan ti won ti sakulo awon okan ti won ti dese awon okan ti won ti fi ibi ti Olorun fi won si tele ti won ti fi iru ipo be sile sugbon nigba ti o di akoko ti Olorun fe se asepe igbala awon eda ti o si fe fi irapada nla fun wa o ran Jesu Kristi omo re lati ko fun wa lati igba naa ni o fi je wipe eje eranko ko niye lori mo ko si je itewogba lowo Olorun mo bi a ba ri enikeni loni ti o si n ta eje eranko sile tabi eni ti n se etutu tabi eni ti n rubo o ye ki o ye iru eni be wipe lati igba ti Jesu Kristi ti ku lori igi agbelebo ni eje eranko ko ti niye lori fun igbala tabi fun idande tabi fun etutu tabi fun irapada wa ninu Heberu ori kewa lati ese ikarun Heberu ori kewa lati ese karun nitori na nigba ti o wa se aye o wi pe iwo ko fe ebo ati ore sugbon ara ti ara ni iwo ti pese fun mi ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nigba na ni mo wi pe kiyesi ninu iwe kika le agbe ko nipa ti mi mo de lati se ife re Olorun ni ati odun di odun fun odun popo gege bi egberun odun ni ona merin ni awon wonyi ni won tin se irobo ni awon wonyi ni won tin mu eran wa si waju Oluwa sugbon nigba ti akoko to ti Jesu yo wa si aye aso fun a wi pe Olorun ko ni inu didun si awon ebo wonyi mo nitori be lati igba na ti Jesu ti de ni o ti je wi pe ni waju Oluwa awon ebo sisun tabi eran pipa tabi anse tutu tabi an se ohunkohun ti o jo wipe an ta eje sile lati mu ese tabi aisan tabi aini tabi ori buburu kuro ni o ti je wipe awon nkan wonyi ko je etewogba ni waju olowa mo eni o fi so ni ese kefa ti ati kanisisin wipe ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nitori na bi enikeni ba wa ni hi ni asale yi to je wipe o nka akiri o nrobo o nperan ni ireti wipe eran ti apa yi tabi eje ti ata sile yi yo mu ese ati ori buburu tabi aisan tabi aini koro an so fun wipe iru nkan wonyi olorun ko ni inu didun si mo sugbon wipe nigba na ni mo wipe kiyesi ninu iwe kekale ati pe ko nipa ti mi eyi je on ti ati ko sile nipa Jesu Christi we pe mo de lati se ife re olorun ti an so ni ni we pe Jesu lo si ori igi agbelebo o ku o ta eje re sile fun iwo ati fun emi ti o ba ranti ni oju kan na ti Johanu ri Jesu Christi ni o toka si wipe oun ni odo agutan olorun ti yoko ese ara aye lo ninu Johanu ori kini ese ikokan dilogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wipe wo odo agutan olorun eni ti o ko ese aye lo eje wipe lese kese ti Jesu ti de ni ati fi opin si eran pepa ni ati fi opin si irobo ni ati fi opin si ebo sisun tabi iru ebo miran ti awon omo Israeli ma nru nitori pe Jesu Christi ni awa fi fun wa nisisin yi lati ko ese wa lo eyi ni Isaiah woli ti ri lati ojo pipe ti o si so fun awon omo Israeli we pe igba kan wa ti Jesu Christi yo de eti se omo Olorun ti a pe ni Emmanuel ti se wipe Olorun wa pelu wa wipe nigba ti o ba de yo je eya fun ese wa ati nigba ti o ba ti je eya fun ese wa ni a re wipe yo ko awon ese awon ti o ba gbagbo lo bi o ba wo Isaiah ori keta di ni adota lati ese keta Isaiah ori keta le ni adota lati ese keta akegan re a se ko lodo awon eniyan eni kanu ti o si mo ibanuje o si dabi eni pe o mu ke apa oju wa mo kuro lara re akegan re awa ko si ka si eyi so nipa Jesu Christi ti o wa si aye lati ko ese wa lo lati je etutu fun ese gbogbo agbaye ki se fun awon Jew nikan sugbon fun awon kefiri pelu o nso fun awe pe akegan re bi o ba ti ka iwe ihinrere ti Matthew tabi ti Mark tabi ti Luke tabi ti John o ri wi pe akegan Jesu lopo lopo leset nigba ti ati bi nigba yi ni ati nkegan re nigba ti o si wa se ise iranse fun awon omo Israeli ti ti o fi lo si ori igi agbelebo lati ko fun wa ni ati nkegan re ni ese kerin looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo sugbon awaka si bi eni ti ana ti a lo lati odo Olorun ti a si pon loju sugbon asale ogbe nitori irekoja wa apale ara nitori aisedede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le afimu wa lara da bi a ba so wipe asa eniyan le ogbe o mo wipe ohun ti yo jade ni eje bi a ba sa eniyan logbe nigbati asa Jesu logbe nigbati a kan mo ori igi agbelebo nigbati a fi ade egun de Jesu le ori nigbati a fi oko kan le egbe eje Jesu ti o jade eyi wa fun irapada wa eyi wa fun idande wa o si wa fun igbala wa pelu nitori tire nitori temi ni a fi sa Jesu le ogbe nitori ire koja re nitori ire koja mi e je nitori ohun ti a se ti a fi re ofin Olorun koja ohun ti a se ti a fi dese ohun ti a se ti a fi se si Olorun nitori eyi ni a fi sa le ogbe apa alara nitori aise dede wa bi a ba so nipa aise dede nigba ti eniyan ba rin sege sege ti ko rin dede eyi ni bibeli nka si ese tabi aise dede nitori nkan wonyi ni a fi pa alara ti a si sa le ogbe ina alaafia wa nbe lara re ati nipa ina re le a fi mu wa lara da mo fe fun ni ohun mejo ti eje Jesu Christi ti o se fun mi ikini ni wipe o ra wa pada lowo igbekun esu o ra wa pada lowo agbara esu o ra wa pada lowo ese wa ti o ti de wa ni igbekun je ki a tun pada si Peteru kini ori kini lati ese ikeji ni logun Peteru kini ori kini ese ikeji ni logun de ese kokan di logun niwon bi eyin ti mo pe a ko fi ohun ti di baje ra yin pada bi fadaka tabi wura kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iye biye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje Kristi gbogbo eranko ti awon omo Israeli pin robo bi a ba wo ni pinipini gbogbo aye ni ati lati asiko Adamu ni o ti wa labe igun Olorun nitori be ati eniyan ati eranko ati ohun ogbin ati ohun ti o wa ni ilu ati ohun ti o wa ni oko ni o wa ni abe igun Olorun eyi ni o fi je wipe awon nkan wonyi ko le mu won pe ko si le mu won je mimo patapata ṣugbọn Jesu ni o wa ni ailaboko ailabawon nitori be eje ti o ta sile o je eje pipe eje mimo eje ti o se iyebiye eyi ni a fi ra wa pada bi a ba so nipa irapada bi o ba ti je eni ti o ka awon iwe itan ni ile Yoruba o mo we pe ni akoko eru bi a ba mu enikeni leru a lo gege bi eru a le lu gege bi eru a le fi aje gege bi eru ati le pa pa pa gege bi eru ṣugbọn nigbati oludasile oludande nigbati a se ofin titun wipe ko si eni ti o ye ki o wa ni abe esinro mo nigba yi ni awon eru di ominira nigbati awon eru won si di ominira a ko le fi aje won tabi ki a lu won tabi ki a pa won gege bi eru mo eyi ni Jesu Kristi se fun wa wipe ati je eru tele tele eru nitori ese wa eru nitori asere ti o wa ni igbesi aye wa eru esu o si ti kan abamo wa lese o si n fi iyaje wa nigba ki igba ti o wo o le fi aisan ti o ba fe si wa lara nigba ti o ba si wo pelu o le so wa di alaini o si le pa wa onko ni esu le se fun awon ti won wa ni abe ikawo re ṣugbọn nigbati o ba gba Jesu Kristi gbọ eje Jesu yi ni a fi ra wa pada bi o ba wo Galatia ori keta ese iketala si ikerinla Kristi ti ra wa pada kuro lowo igun ofin eni ti a fi se igun fun wa nitori ti a ti ko pe ifibo ni olukuluku eni ti a fi ko sori igi ki ibukun Abrahamu ki o le wa sori awon kefere nipa Kristi Jesu ki a wa ki o le gba ileri emi nipa igbagbo nitori na bi o ba ranti wipe ati pa Jesu lara fun o ati sa logbe fun o ti ta eje re sile nitori itire bi o ba le gbagbo loni a o ra o pada e je wipe Jesu fun ara re pelu agbara Olorun yio mo kuro labe isiru esu labe gbogbo iya ti o n fi je o nitori wipe o je eni tire ninu kolose ori kini lati ese iketala eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si siwa nipo sinu ijoba ayanfe omo re ninu eni ti awa ti ni idande nipa eje re ani idariji ese bi o ba wo nti akaye dara dara o nso wi pe ati wa labe agbara okunkun agbara

ti gbọ́ tí ó sì rántí wípé ó ti kú fún ọ, ó dájú wípé yóò dá ọ ní ìdè, yóò gba ọkàn rẹ là, yóò sì dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ìkejì, ẹ̀jẹ̀ Jésù yìí kan náà ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ eléèrí níwájú Ọlọ́run. Bí o bá sì wà nírú ipò yìí gẹ́gẹ́ bí eléèrí, kì yóò ṣeéṣe fún ọ láti gbé lọ́dọ̀ Ọlọ́run títí ayérayé. Bí o bá kú sínú ẹ̀ṣẹ̀, ò kú gẹ́gẹ́ bí eléèrí níwájú Ọlọ́run. Bí a kò bá fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, kí ọkàn rẹ kí ó funfun láúláú, kì yóò ṣeéṣe fún ọ láti wà lọ́dọ̀ Ọlọ́run títí láé títí ayé. Ṣùgbọ́n bí o bá lè tọ Ọlọ́run wá, tí o sì gbàgbọ́ nínú ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó dájú pé a ó wẹ ọkàn ẹ̀ṣẹ̀ rẹ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Nínú Hebreu orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún, ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lẹ́ a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì, kò sí ìwẹ̀nùmọ́, kò sí ìmókòrò fún ẹ̀ṣẹ̀ wa. Láìsí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì kò lè ṣeéṣe fún ẹnikẹ́ni láti rí ojú Olúwa, nítorí wípé eléèrí ni a tanù níwájú Olúwa láti má lè gbé iwájú tàbí ilé Ọlọ́run títí. Nínú Matthew orí 24, Matthew orí 24 ẹsẹ̀ 28 ni Jésù fún ara rẹ̀ ti sọ fún wa wípé, nítorí èyí lé ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú tuntun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. A ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàgbọ́, fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàdúrà, tí yóò sì ké pe Olúwa wípé òun fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀, ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀ rántí wípé ohun kìíní tí ẹ̀jẹ̀ Jésù máa ń ṣe fún wa ni wípé ó máa ń rà wá padà, ó máa ń gbà kúrò lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ó sì máa ń dá wa ní ìdè. Ìkejì ni wípé ó máa ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù, ó máa ń mú ẹ̀ṣẹ̀ wa kúrò, ó máa ń mú wa di aláìjẹ̀bi níwájú Ọlọ́run. Ìkẹta ni wípé ó mú wa súnmọ́ tòsí. Gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni ó jìnà sí Ọlọ́run. Bí o bá wà nínú ẹ̀ṣẹ̀ rẹ, kì yóò ṣeéṣe fún ọ láti wá síwájú Olúwa, nítorí wípé ẹ̀ṣẹ̀ a máa yani nípa sí Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ a máa mú ìkélé tàbí ìdábò sí àárín wa àti sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ni Aisa ṣe sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ wa ni ó jẹ́ kí a jìnà réré sí Ọlọ́run. Ṣùgbọ́n bí o bá lè gbàdúrà, tí o sì gbàdúrà wípé o gbàgbọ́ wípé a ti ta ẹ̀jẹ̀ Jésù sílẹ̀ fún ọ, nípa ẹ̀jẹ̀ yìí ni a fi lè mú ọ súnmọ́ iwájú Ọlọ́run. Efesu orí 2 wo ẹsẹ̀ 13. Ṣùgbọ́n nísinsìnyí, nínú Kristì Jésù, ẹ̀yin tí ó ti jìnà réré nígbà àtijọ́ rí lè mú súnmọ́ tòsí. Nípa báwo? Nípa ẹ̀jẹ̀ Kristì, nípa ẹ̀jẹ̀ tí Kristì ta sílẹ̀ ni a fi mú ẹni tí ó jìnà réré, ẹni tí ó ti ṣáko lọ, ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti yà nípa sí Ọlọ́run, lè a fi mú irú ẹni bẹ́ẹ̀ wá súnmọ́ tòsí láti wá gbé ní ilé Ọlọ́run, láti ní àlàáfíà Ọlọ́run, láti ní ìdáǹdè Ọlọ́run, láti di ọmọ Ọlọ́run. Ìkẹrin, nípa ẹ̀jẹ̀ Jésù ni a fi bá wa lájà, tí a sì jẹ́ kí a ní àlàáfíà. A tún wo Kolose lẹ́ẹ̀kan sí i, Kolose orí 1:20, àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo lájà, lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébó rẹ̀ parí ìjà. Mo ní nípasẹ̀ rẹ̀ ìwọ̀n ìbáṣe, wọn ìbáṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run. Nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ni a ti parí ìjà tí ó wà ní láàrin ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹni tí ó ń bá Ọlọ́run jà, Ọlọ́run pàápàá sì kọjú ìjà sí ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristì ti kú ní orí igi àgbélébó, tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó jẹ́ ohun tí a fi ń bá wa lájà láàrin

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣe iye bí ẹniwájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kó fún wa. Àwa ẹni òṣì, ẹni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébò. Ọlọ́run aláàánú, a bẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébù ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébò yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀ yín wípé gbogbo àìṣedédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ wẹ ọkàn wọn mọ́. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ gbà wọ́n là. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní kánsà, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn kánsà lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò, ní orí igi àgbélébò, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, a bẹ̀ yín wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú un kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì.
an be yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada e je ki ogo olorun ki o farahan ni igbesi aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ni yin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo nfe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa ase ri ase ti aini yo pora ni igbesi aye wa je mo nbebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won an be yin wo pe ke da won sile gbogbo igun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbesi aye re lati le ko gbowo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye ru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o pe owo re soke kin le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisinsin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo àwọn ẹ̀mí ibi gbogbo àwọn tí ó ti gégun fún gbogbo àwọn májèlé tí a ti fi sí igbá tàbí okòwò rẹ̀ gbogbo rẹ̀ pátápátá a mú wọn kúrò ní orúkọ Jésù adúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa ẹnìkan wà níhìn tí ó ní orí fífọ́ tí ó le pọ́nrán tí ó sì ṣòro fún un láti ní ìdásílẹ̀ bí ẹni yìí bá ti ní orí fífọ́ yìí ni omi máa ń jáde lójú rẹ̀ ni ó máa dàbí ẹni wípé àti etí àti gbogbo orí pátápátá ni ó dàbí ẹni pé àtàlọ́fà bí ó bá jẹ́ ẹ̀wọ̀ ni irú ẹni bẹ́ẹ̀ à ń fẹ́ kí o náwó sókè kí ọlọ́run kí ó lè dá ọ sílẹ̀ ọlọ́run aláàánú à ń wò yín lónìí nítorí wípé a mọ̀ wípé òótọ́ ni ìlérí yín kò sì sí kò ṣeé ṣe ní inú ìwé yín a ń bẹ̀ yín wípé orí fífọ́ yìí àti àwọn nǹkan tí ó wà ńbẹ̀ pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi mo lé wọn jáde ní orúkọ Jésù ẹ̀mú ò lárada adúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́ bí o bá gbé ọwọ́ sókè nísinsìnyí ìdásílẹ̀ ti dé fún ọ obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́ fi gbé ọwọ́ kan sí òkè kí o fi ọwọ́ mìíràn ọwọ́ kejì lé ikùn rẹ kí o sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí mo ti gbàdúrà fún ọ nísinsìnyí ó wà láti wá jẹ́rìí ohun tí ọlọ́run ṣe fún ọ bàbá wa ti ń bẹ lé ọ̀run ọlọ́run alágbára ọlọ́run tí kìí kùnà ọlọ́run tí ìlérí rẹ̀ kìí tà sí àwa sọ̀dọ̀ yín nísinsìnyí à ń gbàgbọ́ wípé gbogbo ohun tí wọ́n ti dè mọ́ obìnrin lára ẹ ó tu sílẹ̀ ní orúkọ Jésù gbogbo okùn èdè ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí sátani fi dè pátápátá mo já wọn ní orúkọ Jésù gbogbo àwọn ẹ̀mí búburú tí ó wà nínú ilé wọn tí ó wà ní àrọ́wọ́tó wọn tí ó yí ilé rẹ̀ ká tí ó máa ń tẹ̀lé káàkiri pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù mo lé yín kúrò ní orúkọ Jésù ẹ ti ò sílẹ̀ ẹ jẹ́ kí o bímọ láyọ̀ àti lálàáfíà.
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christi oluwa wa enikan ti ara ma nta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi mo mo okoro gbogbo pe ayinra mo mo okoro gbogbo nkan ti o dabi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wi pe e ti gbo ni oruko jesu christi oluwa wa iwo ti o dabi eni pe igbese wo olorun o si nsa kaakiri nitori opolopo awon ti o je lowo o si nbebe we pe bi olorun ba le pese fun o fe san awon igbese ti o wa lorun re bi o ba nowo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa anwo oju yin nitori pe agbagbo we pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e shanu fun won gbogbo e ti won saka akiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki igbese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa won igbese won yi ni oruko jesu adupe epo e ti gbo ni oruko jesu christi oluwa wa ami onkon ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo owo le ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun le fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin asi nbe yin pe bi ati wa e ma je ke a pada le owo opo gbogbo ibi ti aisan wa e le aisan na jade gbogbo ibi ti aini wa e le aini jade gbogbo ibi ti ibanuje wa e le ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abele a nbe yin we pe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkan àwọn ènìyàn yín ní àṣálẹ yìí ẹ wá tan ẹ gbọ àdúrà wọn ẹ jẹ kí wọn kí ó lè ní ayọ kíkún ní orúkọ jésù bàbá à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ à ń bèbè wípé gbogbo rẹ pátápátá kí ẹ mú láadá ní orúkọ jésù èyí tó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo a bèbè wípé agbára àtọ̀run wá kí ó bà lè nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ jésù àwọn tí ó dàbí ẹni pé wọ́n máa ń ṣubú wọ́n máa ń dìde wọ́n máa ń ṣubú wọ́n máa ń dìde tó sì ń fẹ́ ìmúniduró nínú ìgbàgbọ́ à ń bẹ̀bẹ̀ yìí wípé oore ọ̀fẹ́ okun agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn wọ́n lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdí mímọ́ ẹ wá sọ wọ́n di mímọ́ ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ ọlọ́run mu ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ jésù àwọn tí wọ́n ti ní ìsọ̀rímọ́ tí wọ́n béèrè fún agbára ẹ̀mí ọlọ́run agbára tí ó máa mú ẹ̀rù kúrò agbára tí ó máa jẹ́ kí a lè wàásù ọ̀rọ̀ ọlọ́run agbára tí ó máa fúnni ní ìgboyà níwọ́jú àwọn ọ̀tá agbára tí a fi lè gbàdúrà agbára tí ó jẹ́ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹ wá fún ọ ní orúkọ jésù à ń bẹ̀yìn wí pé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná àwọn tí ọ̀nà ń nà àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn à ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ jésù obìnrin nì tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀ ó sì ń bà ọ́ nínú jẹ́ mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ ọlọ́run yóò wà lórí ọmọ náà ẹ̀mí ọlọ́run yóò bà lé ọmọ náà à ń bẹ̀yìn wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní yóò jẹ́ ọmọ rere ní orúkọ jésù arábìnrin tí ó wà lọ́hùn-ún ní tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri
o ti fi lo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko jesu ni oruko jesu kristo lo wa wa ki o tun lo mo fe ki o dupe lowo olorun fun ti olorun ti se fun o so fun olorun wi pe o gbagbo ninu eje jesu kristo ti ata sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wi pe ati gbo adura re dupe wi pe ati gbo adura re

lọ́la. Ẹni tí Ọlọ́run bá fẹ́ fi sí ipò gíga, Ọlọ́run lè fi àyè sílẹ̀ kí àwọn wàhálà kan kí wọ́n dán ìgbàgbọ́ rẹ̀ wò. Ó ṣe é ṣe kí èyí kí ó yà ọ́ lẹ́nu. Ṣùgbọ́n yẹ kí n sọ fún ọ, àwọn ènìyàn wa wọ́n máa ń sọ fún wa wípé ìkòkò tí ó sebẹ̀ tó dùn, ìdí rẹ̀ á gbóná. Èyí ni wípé bí ìkòkò lè sebẹ̀ tó dùn tàbí kí ó wá oúnjẹ tí ó lè bọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bí kìí bá ṣe wípé a dáná sí ìdí rẹ̀, kìí ṣe bẹ́ẹ̀ nìkan. Ìkòkò tí a ń sọ nípa rẹ̀ yìí, kí ó tó di wípé àgbẹ̀ wá sọ́jà láti tà fún ẹnikẹ́ni àti kọ́kọ́ fi sínú iná, kí iná yìí kí ó lè sèé jiná, àwa náà ó mọ̀ wípé a dàbí àwọn jagunjagun. Kí àwọn jagunjagun kí ó tó wá sójú ogun, a ó ti múra wọn sílẹ̀, a ó ti pèsè wọn sílẹ̀, a ó ti yiri wọn wò dáradára, a ó ti dán wọn wò dáradára. Àwa náà kí a tó jáde bí wúrà, kí a tó jẹ́ ohun èlò bí ọlá sí ní ọwọ́ Ọlọ́run, àwọn nǹkan mìíràn wà tí a ní láti là kọjá. Bí a bá ń sọ nípa ìdáríjì, ìdáríjì o lè mọ̀ bóyá o lè dáríjì ẹnikẹ́ni bí Ọlọ́run ò bá fi ààyè sílẹ̀ fún àwọn kan láti ṣe ọ́. Bí a bá ń sọ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run, o lè mọ̀ bóyá o ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, o ṣàìsàn rí, o ní wàhálà rí. Báwo ni ìgbàgbọ́ rẹ yóò ṣe gbóná? Báwo ni ìgbàgbọ́ rẹ yóò ṣe dàgbà? Báwo ni àdúrà rẹ yóò ṣe múnádóko nígbà tí o tilẹ̀ ní wàhálà kan tó ń gbàdúrà lórí rẹ̀ rí? Èyí ni Ọlọ́run máa ń ṣe ń fi àyè sílẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n lè yire wa wò, wọ́n lè dán ìgbàgbọ́ wa wò wípé nígbà tí àwọn nǹkan wọ̀nyí bá parí tán, a ó jáde bí wúrà. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa, ohun tí a ń sọ ni wípé Ọlọ́run mọ ìṣòro wa, Ọlọ́run mọ àwọn ohun tí a ń là kọjá, ó sì dájú wípé Ọlọ́run lè gbà wá. Wo orin Dáfídì lẹ́ẹ̀kan sí i. Orin Dáfídì orí kejìlá ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí ìnira àwọn tálákà, nítorí ìmí ẹ̀dùn àwọn aláìní, Olúwa wípé nígbà yìí èmi ó dìde, èmi ó sì yọ sí ibi àìléwu kúrò lọ́wọ́ ẹni tí ń fẹ́ sí i. Níhìn ni Ọlọ́run sọ fún wa wípé bí tálákà bá jẹ́ ẹni tí a ní lára, bí àwọn aláìní bá mí ìmí ẹ̀dùn sí Olúwa wípé Olúwa yóò dìde láti gbà wọ́n àti láti yọ wọ́n kúrò nínú àwọn nǹkan tí ó rọgbà yí wọn ká àti àwọn tí ó ń gbéraga lórí wọn wípé òun ó gbà wọ́n. Ó yẹ kí a mọ̀ wípé bí àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ lágbára jù wá lọ, bí àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ ní ohun ìjà olóró ju tiwa lọ, bí àwọn ọ̀tá wa bí ó bá dàbí ẹni wípé wọ́n le ní ipá, wọ́n sì gbọ́n púpọ̀ púpọ̀ jù wá lọ, kí a mọ̀ wípé Ọlọ́run tóbi ju àwọn ọ̀tá wa lọ. Ó sì lè gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa bí wọ́n tilẹ̀ jẹ́ alágbára. Nínú orin Dáfídì orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Orin Dáfídì orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ó gbà mí lọ́wọ́ ọ̀tá mi alágbára àti lọ́wọ́ àwọn tí ó kórira mi, nítorí wọ́n lé agbára jù mí lọ. Bí àwọn ọ̀tá tilẹ̀ lágbára jù wá lọ, ó dájú pé Ọlọ́run yóò gbà wá, Ọlọ́run yóò tú wa sílẹ̀, Ọlọ́run yóò dá wa ní ìdè, kì yóò jẹ́ kí àwọn ọ̀tá kí wọn kí ó gbé wa mì. Ṣùgbọ́n kí ni a lè ṣe tí a ó fi ní ìdáǹdè pípé, ìdáǹdè kíkún? Kí ni a sì lè ṣe lẹ́yìn ìgbà tí a bá ti ní ìdáǹdè pípé yìí láti pa ìdáǹdè náà mọ́? Yẹ kí a wò ó. Ìkíní, a ní láti jẹ́ ẹni tí ó mọ Olúwa àti ẹni tí Olúwa mọ̀ gẹ́gẹ́ bí ẹni tirẹ̀. A ní láti di àtúnbí, a ní láti di ọmọ Ọlọ́run, nítorí èyí ni a fi lè ní ìṣẹ́gun. Wo ìwé Aísáyà orí ìkẹrìnléníàádọ́ta ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dálé ẹ̀bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa láti ọ̀dọ̀.

mi ni ododo won ti wa le Olowa wi nihi o so wi pe eyi le ogun awon iranse Olowa e ni wi pe bi aba fe ni idande ti a se fe wa ni ipo ti o je pe ko si ohun ija ti a le se si wa ti o le se wa ni nkan ani lati je iranse Olowa ani lati je eni ti o mo Olorun ani lati je eni ti o ti ba Olorun laja nipa kiko ese wa sile a se ti gba ise ori igi agbelebo ti Jesu se ati gba gbo oni bi o ba ri be ko si ohun ija ti a se si o ti o le se o ni nkan ati gbogbo ahon ti o dide si o ni idajo ni iwo da lebi mo fe ki o di mo fun o wi pe ki Isaiah ki o tun ma soro yi fun awon omo Israeli awon ohun popo ni o ti sele lara awon isele ti o ti sele ni a ri ninu Isaiah ori keta dini ogoji Isaiah ori keta dini ogoji se kiakia ki o si bibeli re kika si o leti lati ese ikini o si se nigbati Hezekiah oba gbo o fa aso re ya o si fi aso ofo bora o si lo sinu ile Oluwa ohun kan ni o sele nihin oba Assyria ni o ran awon iranse re lati deroba Hezekiah oba Assyria si nso fun wi pe ko si bi o se le gbadura to ko si bi o se le gbekele Olorun to wi pe ohun o segun re ohun o segun awon eniyan re ohun o ko won lo gege bi eru ohun o si se ipalara pupo si won o si be si ni gbadura ni waju Oluwa nihi ni Olorun ti fun ni isegun bi o tile je wi pe oba Assyria o je eni ti o ni awon ohun ija oloro pupo sugbon oba Hezekiah ko ni ohun pupo eru nba sugbon a so fun wa wi pe bi a ba je eni bi tinu Olorun eni ti o gbekele Olorun wi pe bi a tile dide ogun si wa bi a tile koju ija si wa bi awon alaigbagbo bi won tile do ti wa ti won fe se wa ni ibi wi pe Olorun ni ohun o da wa sile Olorun ni ohun o gbeja wa wo ese iketalelogbon ese iketalelogbon nitori na bayi ni Oluwa wi ni ti oba Assyria ohun ki yo wa si ilu yi be ni ki yo ta ofa kan sibe ki yo si mu asa wa si waju re be ni ki yo si wo ki yo si wa odi ti nihi ni Olorun so fun Hezekiah wi pe o mo pe ko so ija ti oba Assyria se si o ki o le se o ni nkan nitori wi pe Olorun ti setan lati daabo bo ilu yi o ni oba Assyria ki yo wa si ilu yi o da mi loju wi pe oba Assyria eyi ni ni oba tabi alagbara ninu awon egbe okunkun awon alagbara okunkun won ki yo wa si ile re won ki yo wa si odo awon omo re o ni ki yo si ta ofa sibe ofa ota ki yo wa si ile re loruko Jesu pada si Isaiah ori kerin leni aadota ki o wo ese iketadinlogun ko si ohun ija ti a se si o ki o le se o ni nkan Isaiah o ran awon Israeli leti ki won ki o ran ti o bi oba Egypt bi o ti lagbara to sugbon ko si ohun ija ti oba Egypt ti o se si won ko si bi o se le se won ni nkan o ni ki won ki o ran ti agbara Goliath o ni sugbon ko si ohun ti Goliath le se fun Dafidi ati fun Israeli o ni kan ko si ran ti o sele ni lolo yi nigba ti oba Assyria ti o dide si oba Hezekiah o ni ko si ohun ija ti o le se si ti o le se nkan o ni be gege ni fun iranse Oluwa kookan be gege fun eni kookan wa ti o mo oruko Oluwa be gege ni fun eni kookan wa ti o gbekele Oluwa wi pe ko si ohun ija ti a se lati odo awon elebo logun ko si ohun ija ti a se lati odo awon ti o ni agbara okunkun ko si ohun ija ti a se lati odo awon elemi okunkun awon ti o ni emi emere ko si ohun ija ti a se lati odo awon aborisa tabi lati odo awon elegun ti o wa ni abule o ni ko si ohun ija ti a se lati odo awon alalupa ida kankan ti o le se o ni nkan o ni gbogbo ahon
ti o dide si o ni idajo ni wo da bi eyi ni ogun awon iranse Oluwa lati odo Oluwa ni ododo won ti wa ni Oluwa we nitori be je ki a ri we pe ati di atunbi aje ni Olorun ati pe ati ko ise sile ati wi pe amo Oluwa ni tooto ki se be nikan ani lati je ni ti o kun fun adura eni ti o kun fun adura bi abaje eni ti o fe ni idandi kuro ninu inilara kuro ninu iponju kuro ninu aisan kuro ninu ajalu ti o njalu awon ti o wa ninu aye o ye ki a je eni ti o kun fun adura o ye ki a je asoro magbesi o ye ki a je eni ti nsoro boto boto kaakiri aarin ile ti ki ile ka bibeli ti ki ile gbadura ari awon elomiran bi o ti le je pe won ni wahala ninu ebi bi o ti le je pe won ni aisan ni ago ara won bi won wa sinu ile isin won ki gbadura bi won lo si idapo ju ile won mo bi ati gbadura bi o wa ni ile ti ara won won mo bi ati gbadura o mo eni to wa ninu aye yi ninu iwaya ogun ninu ija ogun ninu aye o mo wi pe ani lati je eni to madura agba eni to nke pe Oluwa laaro losan ati lale ni igba gbogbo eni ti iru eni be ari wi pe ohun ti Olorun ti le man se ni pe a je ki emi re ki o ji wa ni ogonjo oru ni ogonjo oru yi emi Olorun a so fun pe ki a be si ni gbadura ki awon ise ti o nse awon ti o wa ninu aye ki o ma ba se wa nitori be awa ti abamo wi pe a fe ni isegun a fe bori ese a fe bori eso a fe bori awon ajalu to nde ba awon eyan ninu aye ani lati kun fun adura je ki a wo orin David 100 le 7 ogorun le meje orin David 100 le 7 ki a wo ese 19 ati ese 20 nigba naa ni won ki gbe pe Oluwa ninu ikanju won o si gba won ninu ise won o ran oro re o si mu won larada o si gba won kuro ninu iparun won nitori be o ye ki a kun fun adura bi mo ti so tele ki a se bi Jacob ti o ro mo Oluwa ti o be si ni jajakadi ninu adura ninu ifi omi je bere lowo Olorun wi pe emi ki yo je ki o lo bi ki ba se pe iwo bukun mi ki se be nikan o ye ki a ni igbagbo ninu Oluwa nitori igbagbo ninu Oluwa ni yo fun wa ni isegun ninu Efesu ori kefa ese 16 leke gbogbo re emu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa eni ibi ni emu apata igbagbo nipa eyi ti eyin o le ma fi pana gbogbo ofa eni ibi ni igba miran a ma n gbo ti awon eniyan wa ni orile ede wa ti won so ede e kaaro ojire won ma so pe lagbaja won ta lofa ni lagbaja ofa aye lo wa lara e lagbaja omo gbati won ti se nkan beyen fun ko gbadun sugbon o ye ki a ni igbagbo ninu Oluwa bi awon ti o wa ninu aye ti le ntafa igba miran elomiran a ma so wi pe igba ti on sun le oru ni enikan ri ohun lo yinbon fun lo tafa fun ohun bi ohun ti ji si oju aye ni ori pe ibi ti a ti tafa fun ohun yi be ni on be si ni irora ibe ni nkan kan ti o rin lati a ibe lo ti bere ibe ni o fi ti o fi dabi eni wi pe ojojumo lo wa n lo si ile iwosan ti awon oloyinbo o ni bi a ba ni igbagbo ninu Oluwa o ni ofa ti a le ta lati odo awon ti o wa ninu aye wi pe igbagbo wa ni o dabi apata ti a o le fi pana ofa eni bi ni kini a n pe ni apata e ki se apata yato sugbon nkan ti a n pe ni apata ni pe bi enikan ba n so oko se ori awon olopa bi ijangbon rogbodiyan bi o ba be sile ni ibi kan awon olopa lo sibe awon olopa yi ti mo wi pe awon ti o n se ijangbon won le ma ju oko si won le ma tafa si won ni awon nkan kan ton ma gbe lowo bi ata yi tabi bi ota bi o ba tin bo won a fi nkan yi won a fi gba yi ni a n pe ni apata nitori wipe ko ni je ki ota
tàbí òkúta kí ó bá àwọn ọlọ́pàá tí wọ́n wá fi ojú sí àwọn nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀ ó ní lékè gbogbo rẹ̀ kí ẹ mú àwọn apáta ìgbàgbọ́ bí a bá ti ń sọ fàṣẹ onígbàgbọ́ ìgbàgbọ́ yìí ni kò ní jẹ́ kí ọfà yìí kí ó dọ́dọ̀ rẹ̀ bí a bá mú orúkọ rẹ lọ sí ilé àwọn ẹlẹ́bọlóògùn ìgbàgbọ́ tí o ní nínú olúwa ni kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ bí ó bá dàbí ẹni pé àwọn kan fẹ́ ṣe ọ ní ibi wọ́n fẹ́ rán àwọn ẹ̀mí òkùnkùn sí ọ apáta ìgbàgbọ́ yìí ló fi máa paná ọfà ẹ ní ibi nì tí kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ kì í ṣe bẹ́ẹ̀ nìkan o ní láti sá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ṣé orí ẹ̀jẹ̀ Jésù Kristì ó fún wa ní ààbò púpọ̀ púpọ̀ ààbò wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì nínú ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú ó ní wọ́n ṣẹ́gun èṣù wọ́n ṣẹ́gun dragoni nítorí wípé wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn yẹ kí a tún wo ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá orúkọ olúwa ilé èṣù agbára ni olódodo sá wọ inú rẹ̀ ó sì là bí a bá ti ń gbàdúrà tí a ń gbàdúrà ní orúkọ jésù èyí jẹ́ wípé a ń sáwọ inú ilé èṣù ńlá ni kí ọwọ́ èṣù ọwọ́ ọ̀tá kí ó má ba tẹ̀ wá kì í ṣe bẹ́ẹ̀ nìkan yẹ kí a ní ọ̀rọ̀ ọlọ́run èyí tí a ó fi ṣẹ́gun èṣù ṣe mọ̀ wípé nígbà tí èṣù wá tí ó ná jésù kristi wọ̀ ọ̀rọ̀ yìí ni jésù kristi ni ó fi ṣẹ́gun èṣù kí a sì rí i wípé a ní ìfàmì òróró yan olúwa ìjẹ́ pé kí a ní ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé wa bí a bá ní ẹ̀mí ọlọ́run agbára ọlọ́run bí ó bá wà ní ìgbésí ayé wa gbogbo àjàgà tí ó wà ni a ó jà á kúrò ní ìgbésí ayé wa kí a jẹ́ ẹni tí ó mọ ọlọ́run kí a jẹ́ ẹni tí ó fa agbára ọlọ́run wá sí ìgbésí ayé wa wò ó nínú Aesaiah orí kẹwàá ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n yóò sì ṣe lé ọjọ́ náà ni a ó gbé ẹrù rẹ kúrò lé èjìká rẹ àti àjàgà rẹ kúrò lé ọrùn rẹ a ó sì ba àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀ ohun tí a pè ní ọ̀rá púpọ̀ níhìn bí a bá wo èdè mìíràn èyí ni èdè òyìnbó àti èdè gíríkì tí a fi kọ bíbélì ó ń sọ nípa agbára ọlọ́run ó ń sọ nípa ohun tí ọlọ́run èyí tí ọlọ́run tulé wa lórí ó ń sọ nípa ìfàmì òróró yan ọlọ́run èyí tí ọlọ́run dà lé wa lórí tí a ó fi lè já gbogbo àjàgà kúrò ní ìgbésí ayé wa àti sọ fún ọ ó ti mọ̀ nísinsìnyí wípé bí o bá ń fẹ́ ìdáǹdè ìdáǹdè súnmọ́ tòsí rẹ o ń fẹ́ ìwòsàn ni ìwòsàn súnmọ́ tòsí rẹ bí o bá ń fẹ́ ìpèsè láti ọ̀dọ̀ ọlọ́run wá ìpèsè súnmọ́ tòsí rẹ ohun kan ló ní láti ṣe o ní láti mọ̀ wípé o ti ba ọlọ́run dọ́rẹ̀ẹ́ o ti di ẹbí ọlọ́run a ti sọ di àtúnbí o ti ní ìgbàlà nínú Jésù Kristì o ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà ṣe o rántí òwe tí Jésù pa fún àwọn ọmọ ẹ̀yìn nípa obìnrin opó kan tí ó sọ wípé òun fẹ́ kí a gbẹ̀sùn lára ọ̀tá òun ó lọ ń bá adájọ́ yìí ó sì tètè dá lóhùn ṣùgbọ́n nípa àwí ìyanu rẹ̀ nípa sísọ nígbà gbogbo nípa lílọ sọ́dọ̀ adájọ́ yìí nígbà gbogbo ni a fi dá a lóhùn èyí ni Jésù wa sọ fún wa wípé àwa náà tí a jẹ́ onígbàgbọ́ a ò mọ̀ wípé ó yẹ ká máa gbàdúrà ni láì sinmi àti láì ṣàárẹ̀ kí ọlọ́run kí ó ba lè tú wa sílẹ̀ kí ọlọ́run kí ó ba lè dáàbò bò wá kí ọlọ́run kí ó ba lè mú wa láadá kí ọlọ́run kí ó ba lè ṣe àwọn tí a ń béè lọ́wọ́ rẹ̀ kí ó ba lè ṣe fún wa dìde dúró lórí ẹsẹ̀ rẹ kí o sọ fún ọlọ́run wípé òun fẹ́ ìdáǹdè ọlọ́run bí ìpọ́njú bá wà bí ìnilára bá wà bí àìsàn bá wà bí àìní bá wà bí ìpòrúru ọkàn bá wà ohun kan tí ìbá wà ní ìgbésí ayé rẹ tó ní ọ lára tí òun fẹ́ kí ọlọ́run kí ó mú kúrò sọ fún ọlọ́run ó dájú wípé yóò gbọ́ nítorí pé ọlọ́run kìí ṣe ẹni tí ń jani tílẹ̀ ọlọ́run kìí ṣe ẹni tí ń dojú tini ọlọ́run kìí ṣe ẹni tí ń ṣe ìlérí kí ó má mú ṣe sọ fún ọlọ́run rí wípé o ti di àtúnbí
ri wipe o je omo olorun ri wipe o je eni olorun ki o si wa ma so fun olorun nipa awon ileri ti o ti se wipe ko so ija ti a se si o ti yo le pa o lara nitori eyi ni ogun awon eniyan mimo wipe o je eni ti gbadura o gbadura pelu gbogbo okan re gbadura pelu gbogbo igbagbo ti o wa ninu re gbadura nipa diduro ti o si duro lori awon ileri olorun romo eje Jesu Kristi ye ki a fe eje Jesu Kristi ki a fe wo ki a fe bo ki a fe daabo bo ki o si ran ti pe oruko Oluwa oruko Oluwa oruko Oluwa ile iso agbara ni olododo sa wonu re o si ye olododo sa wonu re a si daabo bo o ni ipamo ran ti oro Oluwa ran ti ileri Oluwa ki o fi oro Oluwa ki o fi segun esu bi o ba ti ni igbala ki o je ki a emi olorun ki o wa lori re ki o wa ninu aye re ki a so di mo ki a fi agbara emi olorun ko nitori emi olorun yi ni ja gbogbo ajaga ki ma wa si igbesi aye ni loni so fun olorun we pe iwosan pe pe yo je ti re we pe idande kikun yo je ti re so fun olorun o daju pe bo ba gbagbo o ri ogun Oluwa.

orílẹ̀-èdè náà bí o bá ṣe aláìní ìwòsàn, ìlera, ayọ̀, ìbùkún, ó ní òun ó ṣe é fún ọ. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, ó rí àánú gbà. Ó ní ṣùgbọ́n ẹni tí ó bá bọ ẹ̀ṣẹ̀ rẹ mọ́lẹ̀ kò lè ṣe rere. Bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódo líle òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ó ní èmi yóò fi omi mi wọ́n yín, ẹ̀yin ó sì mọ́. Ó ní òun wẹ̀ ọ́ nù kúrò nínú ìdọ̀tí èérí ìbọ̀rìṣà gbogbo. Képe Olúwa, képe Olúwa, bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, ẹ̀ṣẹ̀ lè dènà ìbùkún Ọlọ́run nínú ayé rẹ. Nítorí bẹ́ẹ̀ képe, kí ó dáríjì ọ́, kí ó wẹ̀ ọ́ mọ́, kí ó sọ ọ́ dọ̀tun. Nígbà tí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, èyí ni ó jẹ́ kí o wà ní ìmúra sílẹ̀ láti gba ìfọwọ́kàn Jésù. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ́ sílẹ̀, jẹ́ kí a wẹ̀ ọ́ lé àwẹ̀ mọ́, kí o múra sílẹ̀ fún ìfọwọ́kàn Jésù ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, ìwọ tí o bá ń fẹ́ kí Ọlọ́run kí ó mú ẹ̀ṣẹ̀ ìgbésí ayé rẹ kúrò, tí o fẹ́ di ẹni ìgbàlà, tí o sì ti fi òtítọ́ ọkàn jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o ti pinnu, tí o sì ti ṣe ìlérí fún Ọlọ́run wípé o ní padà sínú èébì tí ajá rẹ tí o ti pọ̀ sílẹ̀, ìwọ tí o ní ẹ̀mí ìrònú pọ̀ àdà tòótọ́, tí o ń sọ fún Ọlọ́run wípé bí o bá lè dáríjì ọ́, tí o sì fún ọ ní oore ọ̀fẹ́ àti agbára máa lọ má dẹṣẹ̀ mọ́, wípé o rìn nínú òtítọ́ Bíbélì, o rìn nínú ìwà mímọ́ tí Ọlọ́run ń kọ́ wa, ṣùgbọ́n tí o jẹ́ wípé ohun tó ń retí nísinsìnyí ni kí Ọlọ́run kí o ṣe àánú fún ọ, kí o dáríjì ọ́, kí o sọ ọ́dọ̀tún, kí o yí ọ padà. Mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà papọ̀. Ṣùgbọ́n bí o ti ń gbé ọwọ́ sókè, kí o ní ìpinnu, kí o sì ṣe ìlérí fún Ọlọ́run wípé àwọn ẹ̀ṣẹ̀ tó o ti kọ̀ sílẹ̀, àwọn ẹ̀ṣẹ̀ tí o ti jẹ́wọ́ rẹ̀, o ò ní padà sínú wọn. Wípé o gba oore ọ̀fẹ́ agbára ẹ̀jẹ̀ Jésù láàyè ní ìgbésí ayé rẹ, kí o sọ ọ́ dọ̀tun ní tòótọ́, kí o sì jẹ́ kí o gbé ìgbésí ayé ọ̀tun. Bí o ti ń nawọ́ sókè, dìjú kí a gbàdúrà papọ̀. Ọlọ́run aláàánú, tí ń dáríji ni, tí ń mú ẹ̀ṣẹ̀ kúrò, tí ń gba nílà, a dúpẹ́ wípé ìwọ ló pè wá, o sì wípé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa ni a ó gbàlà. A ń bẹ̀bẹ̀ fún àwọn wọ̀nyí tí ó gbé ọwọ́ sókè pẹ̀lú ìrònú pọ̀ọ̀dà, pẹ̀lú ìlérí àti pẹ̀lú ìpinnu ọ̀tún wípé bí o bá lè gbà wọ́n là, wọn ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọn àtijọ́. A bẹ̀bẹ̀ wípé kí ẹ dáríjì wọn lórúkọ Jésù. Àwọn ẹ̀ṣẹ̀ tó ti di bárakú, àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé wọ́n fẹ́ já dànù ṣùgbọ́n kò ṣeé ṣe, wọ́n fẹ́ fi sílẹ̀, wọ́n fẹ́ kọ́ sílẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe, agbára wọn ò tó láti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀. À ń bẹ̀yìn wípé kí ẹ dáríjì wọn, kí ẹ sì fún ọ ní agbára láti gbé ìgbésí ayé tó borí ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù. Ẹ wẹ̀ wọ́n lé àwẹ̀ mọ́, ẹ sọ wọ́n dọ̀tun, ẹ yí wọn padà, ẹ jẹ́ kí ìgbà ọ̀tun kí ó wọ inú ayé wọn lórúkọ Jésù. Ayọ̀ ìgbàlà àtòkèwá, ẹ jẹ́ kí ó wọnú ọkàn wọn. Ẹ kọ orúkọ wọn sínú ìwé ìyè Lọ́run lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wọn, ẹ jẹ́ kí orin ayọ̀, orin ìgbàlà kí ó máa kọ láti inú ọkàn wọn nísinsìnyí lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa, àmì. Nísinsìnyí a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àìsàn.
ni igbesi aye won tabi ni ago ara won ohun kan ti Jesu n bere lowo re ni wo pe so gbagbo wi pe o le se eyi pe o le mu aisan re kuro arun ojo pipe pe o le mu kuro ni igbesi aye re ninu eje ni pe o le mu kuro ni igbesi aye re bo je ogbe enu bo je jejere lo n ba oja se o gbagbo wi pe Jesu le mu kan won yi kuro ni igbesi aye re ewo ti o si dabi eni we pe o wa gege bi afoju tabi o mu omo kan wa o mu eni kan wa ti o diti ti ko gboran se o gbagbo wi pe lasale yi olorun le se yi oni bi o ba gbagbo o ri ogo olorun bi a o ti gbadura mo fe ki o ma fi okan igbagbo ki o ma fi ba adura na lo nitori wi pe ohun to ti se fun awon elomiran o daju wi pe yo se fun o loruko Jesu ni aipe yi ni mo wa ni ilu Porta ni bi ati gbadura ni awon ti o ti foju awon ti o ti diti awon ti o ti yaro bi a se se ami ikeyin be ni agbara Olorun le o le foju kuro loju won be ni agbara Olorun le o je ki awon ti o ti yaro tele ki won ki o si bere si ni rin bi Olorun ba le se be ohun ti mo nso ki se ohun ti o ti sele ni ojo pipe ohun ti o sele ni osu ti o koja ni bi a ti pari nibe ni mo koja si ilu Kalaba si awon ilu miran ki n to de Kalaba bi Olorun ti mu ike eyin kuro lo mu gege orun lo mu kuro bi Olorun ti mu awon ni warapa ti o mu won gba idande be ni o tun mu awon asinwin ni o mu won gba idande bi Olorun ba se be ni osu to koja yi melo melo awa ti a wa nihin ti a fe gba ifowokan agbara tobi ju ni igbesi aye wa mo gbagbo wi pe akoko ti re niyi bi a o ti gbadura lese kese ti o ba ti gbo ami ti o keyin awon ohun to le seri ko bere si ni se won bi o ba le rin tele tele ko dide ko bere si ni rin bi o ba foju tele tele ki o laju lati riran bi ohun kan ba wu si o ni ago ara boya ni itan lo wu si ni tabi ese lo wu si tabi orun lo wu si gere ti a ba ti gbadura ni ki o yi ara re wo oke hallelujah o yin Olorun logo nitori wipe Olorun setan nisisiyi lati mu awon nkan wonyi kuro ni igbesi aye wa ohun ti a fe ki o se ni wipe ki o fowo kan ara re ibikibi ti o ba ni ohun ti o wu si ni ago ara re ibikibi ti o ba ni irora si ibikibi ti o ba dabi eni wipe ibe ni isu ti n fitina re ti o ti n ba oja ki o gbe owo le ki o si je ki a gbadura nitori wipe akoko na to mo ni akoko na to ti Olorun fun ara re ti o dabira ni igbesi aye re fi owo le ara re nibi ti asan na tin se o ki o si gbagbo bi a ti n gbadura ranti wipe leyin adura oni lati ye ara re wo bi o ti ye ara re wo o ri ise iyanu Olorun lara re loruko Jesu bi o si ti n ri ise iyanu na lo ma ke hallelujah lo ma yin Olorun logo ni a o si ma patewo ti a o ma yin Olorun logo pelu re ediju ki a gbadura Olorun alaanu alagbara eni ti ko si ko sese pelu re a wa nisisin pelu igbagbo a mo wi pe awon eri ti a ti gbo bi e ti n la oju afoju bi e ti n mu aro dide lati rin bi e ti n mu arun boya arun were ni tabi arun warapa bi e ti mu kuro awon eri wonyi ti a ti gbo ti e ti se ni ibomiran a mo wi pe asale yi ni ojo ti wa wipe e o se fun eni kankan wa loruko Jesu emi mimo Olorun akiyin kaabo laarin wa ni gbongan kankan a nbe yin nisin wipe iba je okunrin iba je obinrin iba je omode iba je agba wipe owo agbara atoke wa ki e fi kan eni kankan won loruko Jesu nihi ni a mo wipe ko si ko sese fun Olorun nitori be a wa nisese pelu igbagbo a si n bere wipe e o se ju bi a ti n bere loruko Jesu
nisisin mo gbadura fun awon ti o ni onkon ti o wu ni ago ara won yala ipake ni tabi gege orun tabi ese ti o dabi ti irin tabi inu ti o wu iwo on ti o wu ni ago ara won mo pase fun o jade kuro loruko Jesu o lanfani lati wa nibe nigba ti mo ba gbadura nitori be nitori oruko Jesu pelu eje Jesu pelu agbara emi Olorun mo pase fun awon nkan to wu ni lorun ni labiya ni nikun ni lesson ni labi ara ni mo pase fun yin e kuro loruko Jesu Olorun mo gbadura fun awon ti o ni eje riru awon ti o ni ikofe mo gbadura nisisin pe ikofe yi iko to fe pa won mo gbadura wi pe e o jade loruko Jesu eje riru eje gbogbona mo gbadura we pe ki Jesu ki o fowo kan yi ki awon aisan awon arun yi ki won ki o pora loruko Jesu nje mo bebe fun awon ti o ni arun warapa ati were ni igbese aye won iwo emi kemi ti o nda awon eniyan won yi loro lese kese nisisin yi nitori we pe o ni agbara lati joba sibe lati joko sibe nigbati a ba ndaruko Jesu iwo emi kemi emi esu emi warapa emi isinwi mo gbadura e jade loruko Jesu gbogbo emi tin jobi ina ninu ori ninu opolo ninu ago ara ninu eje ninu egungun ninu isan mo pase fun yin e jade loruko Jesu Olorun alaanu aisan kaisan to ba ni ago ara awon eniyan woyi ni ikun ni ni eyin ni ninu egungun ni ninu echi ni ninu opolo ni mo gbadura pe nisisin yi owo iwosan yin owo agbara yin ki o bale won ki e le awon arun won jade loruko Jesu nje mo gbadura fun awon ti o je wi pe won loju won riran nitori wi pe esu so won sinu okunkun nje lese kese nisisin yi mo gbadura wi pe owo Jesu owo iwosan Jesu owo anu Jesu owo agbara Jesu ki o kan oju afoju nisisin yi iwo oju pipo gba iriran loruko Jesu gbogbo idiju ti esu fi di o loju mo tun won kuro ni agbara Olorun pelu agbara eje Jesu e kuro loruko Jesu onkon ti baje ti o mu ifoju yi wa mo gbadura pe lese kese nisisin yi a o mu won kuro loruko Jesu bi a o se pari adura ti e o ma laju e gba iriran loruko Jesu iwo ti o wa nibe ti o je wi pe eti di o si gboran mo gbadura wi pe ki emi Olorun ki o be owo nisisin ki owo Jesu ki o kan eti re iditi ki o kuro aile soro ki o kuro mo gbadura wi pe lese kese nisisin yi eti ti o di ela ni oruko Jesu ahon ti a de ti ko le soro e gba itusile ki e se bere si ni soro loruko Jesu nje mo gbadura fun awon ti o yaro bi o ba je wi pe abio gege bi aro abi o je pe nigba ti aisan ko lo ni odi eni ti o yaro lese kese mo gbadura wi pe ki agbara Olorun ki o ba le o nisisin yi ninu isan ninu ikoro ara re ninu egungun ati ninu opolo ki ago ara re ki o gba imularada loruko Jesu iwo ti o yaro mo gbadura wi pe ki owo Jesu owo ti tuni sile owo ti dani nide ki o kan nisisin yi dide ki o rin loruko Jesu gbogbo arun gbogbo aisan ti o wa ni ago ara won eyi to saka kiri eyi to fa pamọ nibikibi eyi ti won ti gbe lọ si ile iwosan ti awon onisegun so wipe ko si abayo ko si iwosan lese kese nisisin loju kan na bi a ba ti daruko Jesu aisan o lagbara mo arun o lagbara mo ise so lagbara mo e kuro loruko Jesu awon egun idile awon egun lati odo awon arugbo ile awon egun ti o je wipe awon aye ni won fi le o lara mo gbadura we pe nisisin yi awon egun won yi ki won ki o kuro loruko Jesu Olorun alaanu eyin ni Olorun alagbara e so wipe bi a ba ti nke pe ile o ma daun eni ki a ti le to pari adura e o fun wa ni ibere wa
ǹjẹ́ nítorí náà ni mo ṣe ń bèrè wípé gbogbo àwọn tí a ti gbàdúrà fún yálà adarọkọ wọn nìkọ̀ọ̀kan àbí ọ̀dàrakọ nìkọ̀ọ̀kan àwọn tí ó ní àìsàn àrùn ìgún ní ìgbésí ayé wọn lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ẹ mú wọn kúrò lórúkọ Jésù kí wọn kí ó gba ìwòsàn wọn kí wọn kí ó gba ìdáǹdè ìtúsílẹ̀ wọn ẹ ṣàánú foníkálukú lórúkọ Jésù ẹ jẹ́ kí ọwọ́ ìyanu ọwọ́ agbára ọwọ́ ìwòsàn ọwọ́ ìdáǹdè kí ó kan ẹnì kọ̀ọ̀kan nísinsìnyí lórúkọ Jésù adúpẹ́ ìpẹ́ ti gbọ́ ti wá adúpẹ́ ìpẹ́ ti ṣe fún wa adúpẹ́ ìpẹ́ ti fún wa ní iṣẹ́ ìyanu a ó sì rí àmì rẹ̀ ní ìgbésí ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa nísinsìnyí o ní láti yẹ ara rẹ wò kí o wo ohun tí Ọlọ́run ti ṣe bí o bá sì ti rí wípé ohun tí ó wú sí ọ lára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé àti lé wọn jáde wọn ò sí níbẹ̀ mọ́ o máa kígbe hallelujah a ó sì máa yọ̀ pẹ̀lú rẹ bí o bá rí wípé àìsàn kan tí ó wà ní àgọ́ ara rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí níbẹ̀ mọ́ o yẹ kí o ké hallelujah kí a sì yọ̀ pẹ̀lú rẹ andro de ọ yí ara rẹ wò nítorí wípé

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andúró dè ọ́.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹjẹ́ kí a gbàdúrà.
2: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ. Wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá wà tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàárú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákàlà kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri, a mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ́ lọ, bí a ò bá fi ara wa pamọ́, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sẹ́ẹ̀ lórókè Kálfárì ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. A sá ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí a bá so mọ́ ọ, bí a bá dúró tì ọ́, bí a bá gbẹ́kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa, ìṣòro wa, bí a bá sọ ọ́ fún ọ, a mọ̀ wípé ó gbà wá. Ǹjẹ́ à ń bẹ̀ wípé lónìí bí a ti wá pẹ̀lú agbára rẹ, pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀, pẹ̀lú iṣẹ́ ìràpadà tí Jésù ti parí fún wa, a bẹ̀ wípé gbogbo àwọn ìdí àṣẹ wọ̀nyí bá mú wọn kúrò. Ṣàánú fún wa. Jẹ́ kí àlàáfíà rẹ̀ kí ó jọba nínú ọkàn wa. Gbogbo ìgbésí ayé wa tí ó ti dàrú bá wa tún wọn ṣe. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kí ó lè ṣe wá pé ní àṣálẹ́ yìí, ní orúkọ Jésù Kristì Olúwa. Mo fẹ́ kí o ṣí Bíbélì rẹ sí orin Dáfídì 56. À ń sọ lónìí nípa ààbò tí ó dájú. Bí àkókò kan bá wà ní ìgbésí ayé wa tí ó yẹ kí a mọ ààbò tí ó dájú, tí ó nípọn, tí ó sì ṣe iyebíye, èyí tí ó jẹ́ wípé ọwọ́ ayé tàbí ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ èṣù kò ní lè tẹ̀ wá, mo wòye wípé àkókò tí a wà yìí jẹ́ àkókò kan, nítorí wípé ọ̀pọ̀ òjò ló ń rọ̀ tilẹ̀ ń fi mu, ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ̀ àti rí ibi ìsásí, ṣùgbọ́n bí ó ṣe tiwa ni àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà. Mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀ tí o sì fi ara balẹ̀ tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa ààbò, wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọdẹ yìí, bí a bá parí ẹ̀kọ́ yòó láti sáko lẹ́yìn rẹ. Bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nípa ìrìn tí a ti ń rìn tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá, ìṣẹ́ sì ń ṣẹ́ wa, mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù, tí a sì ti gbé Jésù sókè, gbogbo ìṣẹ́ wa àti ìyá wa ni a fi kọ́ sí orí igi àgbélébu Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀, nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà, wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀. Ní orin Dáfídì tí mo pè ní 56, ni a ti ń sọ fún wa wípé Ọlọ́run lè ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú, nítorí náà lè àwa kì í ó bẹ̀rù. Bí a tilẹ̀ ṣe ayé ní ìdí, tí a sì ṣe àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà, ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gá ògo, Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣí ní ìdí, Olorun yo ran lowo ni kutukutu owuro awon kefere nbinu awon ile oba shidi o fohun re aye yo oluwa awon omogun wa pelu wa olorun jacob le abo wa e wa wo awon ise oluwa iru aporo ti o se le aye o mo otetan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le olorun a gbe mi ga ninu awon kefere a gbe mi ga le aye oluwa awon mogun wa pelu wa olorun jacob le abo wa awon ti o wa ninu aye won wa abo kaakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkan kan ti o dabi eni wipe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wipe won oni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wi pe bi ohun gbogbo bi o ba doju po ti o si ndaru eyi ti oni samu ti o nse alaye re ni ese keta wi pe omi ho eyi so nipa wi pe nkan gbona mo awon eyan ti o wa ninu